pe lolufun ni niye o gaga niye ani o baba pe lolufun ni ni male o gaga ni male o ni male tin gbenu wa ni gba gbogbo lagbara wa lojo gbogbo awa dupe asiyin o tori pe wo lohun toju wa iba ma se po wa pelu wa ani o bawo eniyan ba tira gbogbo letan bi on ba tira gbogbo alafia dan bi on ba tira gbogbo letan ti ara gbogbo ogbon tan olohun gbo ewo loku ta wa ibara ni ti wa olorun ti wa npin lo fa wa olorun ti wa npin ini npa wa mo olorun ti wa npin ni ndabobo wa lafin fo go foruko re ni gba gbogbo ikaka iba ti seku iba ti seku olohun gbo igbega iba ti seku sugbo olorun ni wo sun sun ti dani lare ti fun ni lodmon ti fun ni niye ti fun ni lalaafia o la wa nfo go fun ta nfiye fun lori ipojo baye lo ojujo ye ojo lori ki ina lojo gbogbo la fi gbe babaga awa dupe a o si ma yin o wipe o Nigeria yi olohun gbo ko so wa nu rara ra awa ri ti wa se nbe lojo gbogbo la fi nu pe lowo oluwa oba awa yin o agboruko re ga ani o boba ti le je wipe boba je wipe o bi ki won o sun ninu yinyin in ba ni oba ri lodo ti won lojo gbogbo awa na dupe a n sun ninu ile to ni fanu ni ti wa asim fa fe fe fera adupe lowo olugbala olorun to n pa wa mo to n da bobo wa ale mo ni gbogbo n te ni sugba lalaafia ninu olodumare oba ti n toju wa la fi n gbo olorun ga wipe oluwa o se aanu re duro titi lai iwo lohun pin iwo lohun bu iwo lohun la iwo lohun so n gbogbo ninu ohun gbogbo oro to gbenu adele bodo didi omo ọ̀rọ̀ tó gbẹnu gẹ́gẹ́gẹ́ balamu sọ̀rọ̀ bíi ẹni ọ̀rọ̀ tó lára rẹ̀ bí àwọn iná tó bà láwọn ọmọ ẹ̀yìn lọ́jọ́ bẹ́ńtíkọ́sì ọ̀rọ̀ àìkú ọ̀rọ̀ àìsá ọ̀rọ̀ tí ń gbé nínú èèyàn tí ń dòdìdì ọmọ ọba àtọ́gà lórí ohun gbogbo ayé ọgbà ọ̀run ọgbà ó finú ènìyàn ṣe ibùgbé ó filé ayé sàpótì ìtìsẹ̀ ìyín yẹ ọ àwọn ọmọ yìí ọ nígbà gbogbo la fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìwọ lọ pẹ́ tọ́ sí david yìí wípé ìwọ lọ pẹ́ tọ́ sí olúwa tó lónìí.

0: bá fa tó tó bẹ́ẹ̀ bá a bá fa tó jù bẹ́ẹ̀ lọ ṣé kò tó bẹ́ẹ̀ ṣé ò jù bẹ́ẹ̀
1: lọ
0: ọ̀pọ̀ làwọn tó ti gbólò wípé àwọn ní nǹkan rere ṣe lónìí ṣùgbọ́n wọn ò sí mọ́ a fi yọ̀ wọ́n ṣùgbọ́n a fi ń gbógun ọlọ́run
1: gani
0: tó bá ti ka ìmí àti yíyẹ nígbàkigbà ibi kíbi tá a lè wà ipò kípò tá a lè wà ó ní nínú gbogbo ká máa dúpẹ́ ó tọ́pẹ́ ó ṣe déédé ọ̀pẹ́ lórúkọ abatọmọ ti ẹ̀mí mímọ́ là ń kí gbogbo ẹ̀yìn ènìyàn wa wípé a kú àjọ̀dún ọdún òmìnira orílẹ̀-èdè nàìjíríà yìí tẹ́ bá wà lórí facebook lẹ lè rí mi ẹ̀rí pé mo gbé èmi náà gbé nàìjíríà ọmọ nàìjíríà rere ni mí ọmọ nàìjíríà rere ni mí ẹ tẹ́ bá ti rí mi báyìí ẹ ti rí pé mo gbé nàìjíríà lọ yọ ni green white green ni ẹ sí lórí facebook ẹ jẹ́ ètè kọjá bẹ́ẹ̀ ètè kọjá bẹ́ẹ̀ bó ṣe ti lágilú bó ṣe káyọ̀dé òyìnbó ni lẹ́ wà lórí facebook yìí ni ẹ lọ bẹ́ yes lórúkọ ọlọ́run àti ìgbìmọ̀ aláṣẹ là ń kí gbogbo ọkàn tó ń lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa lónìí ọjọ́ òmìnira nàìjíríà lórí ètò pàtàkì ètò yín ètò tí bàbá mi ti ń bẹ lọ́rùn gbé kalẹ̀ bẹ́mi ti máa ń wí aṣálẹ̀ ìdajì kan pẹ̀lú olúwa òun náà ló mà gorí afẹ́fẹ́ lágilú la wà 96.7 FM ni nílùú ìbàdàn aṣálẹ̀ ìdajì kan pẹ̀lú olúwa tòní ara ọ̀tọ̀ ni bó tilẹ̀ jẹ́ pé kò sọ́gbọ́n kí sàtánì àtọmọ ogun rẹ̀ má fẹ́ halẹ̀ ṣùgbọ́n nítorí pé mi àti ẹ jọ ríra aṣẹ́gun lájọ jẹ́ torí pé aṣẹ́gun ni jésù wà lórúkọ ọlọ́run àti ìgbìmọ̀ aláṣẹ bẹ̀rẹ̀ látòrí bàbá wa ọba adébáyọ̀ àkàndé ni mò ń kí yín wípé ẹ kú déédé wòyí o àti ọ̀gá wa níkànnì méjèèjì alàgbà túnde ọmọ láwùwò là ń kí yín lórúkọ kẹ́bùgì lórúkọ gbẹ̀ngà láwọlá là ń kí yín dixon ìtùnú lamójú ọ̀rọ̀ wa tí àjọ ń lórí ọ̀fẹ́ láti jọ tún máa wọ ọkọ̀ ètò náà lọ lónìí ọjọ́ kínní oṣù kẹwàá ọdún 2026 òní gẹ́rẹ́gẹ́ ló pé ọdún mẹ́rìndínláàádọ́rin tí orílẹ̀-èdè nàìjíríà tó gba òmìnira 1960 títí dé 1966 òfin wà ní àmì 2026 òfin wà ní 66 years gẹ́rẹ́gẹ́ gbogbo ẹ̀yìn alaye 60 ẹ̀yìn alaye 70 ẹ̀yìn alaye 80 ẹ̀yìn alaye 60 alaye 50 gbogbo yín pápátá la kí tó fi dé alaye 2026 yìí tá a wà ńbẹ adúpẹ́ o láti iṣẹ́ ìránṣẹ́ k-technica orí ọ̀fẹ́ la tún yọrí gbà àwọn kan báyìí oṣù yìí ni oṣù wọn tún ní pé ló lé ọdún kan sí àwọn kan bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún tuntun lónìí pẹ̀lú nàìjíríà nàìjíríà náà tún bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún tuntun ní alẹ́ àná nígbà tá a wà lórí ètò ojú olúwa ní aago mẹ́jọ sí mẹ́sàn-án aṣálẹ́ àná mo ní kí àwọn ènìyàn máa sọ kí ni ìrètí wọn fún orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ gbọ́ lẹ́nu ààrẹ wa lónìí èmi mọ̀ pé gbogbo ọjọ́ kínní nínú oṣù kẹwàá ààrẹ wa gbọ́dọ̀ bá wa sọ̀rọ̀ gbogbo wa la dẹ̀ nírètí èmi nírètí ohun tó dáa èmi nírètí ohun tó dára nítorí pé dídára ni ọlọ́run wa lónìí gbogbo abala tó wà lónìí la kó lórí àjọ̀dún òmìnira lónìí àlemọ́ lórí ọ̀fẹ́ àti lọ orin ìgbàanì àlemọ́ lórí ọ̀fẹ́ àti lọ sí ẹ̀rí náà tiẹ̀ náà ni nàìjíríà gan eyin gan o da bayi ni labala te ri ka koko fi e ri bere ka sare se soki kini e ri to le je lori le de Nigeria bo jo mo Nigeria kini e ri ti mo le je
1: lo soju yin
0: igba wo ni ijoba wo le yin ba bere debi ijoba ta de lowo lowo Nigeria at 66 eni to ba je omo odun merindinladorin grandpa mani
1: grandpa ni o
0: grandmama ni
1: oje koja
0: be so grandpa ni Nigeria adupe adupe lowo olorun tori pe nkan te mo ni pe ko le ba je o

0: ilẹ̀ Nigeria kò lè bàjẹ́ o tí a bá jọ pawọ́pọ̀ tá a jọ gbin lárugẹ Nigeria wọn ní bàjẹ́
1: amen
0: Nigeria wọn ní dàrú
1: amen
0: àwọn kan ti lè sọ pé àwọn ní ìrírí orílẹ̀-èdè Nigeria tó dára a sì tún ní ìrírí rẹ̀ lọ́wọ́ onírúurú orin onírúurú ọ̀rọ̀ onírúurú ìṣe onírúurú eré sinimá orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ làwọn ènìyàn ti ṣe nípa Nigeria àwọn akọrin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀ kan ti kọrin nípa orílẹ̀-èdè Nigeria mo ti rántí orin kan ṣé lady evangelist adúpẹ́ olúlànà ló kọrin yẹn ni tó ní orílẹ̀-èdè rẹ lọ́wọ́ kó ba lè yẹ ọ́hún tu Nigeria ṣe kó ba lè yẹ ọ́hún Naija Naija Naija ìlú ọlọ́ra tí bàbá ti ṣètò Edumare báwa tún Nigeria ṣe ìyá àfin lady evangelist doctor Fúnmi Aragbayé àwọn náà kọ́ tiwọn onírúurú àwọn ènìyàn ni wọ́n kọrin náà sọ̀rọ̀ nípa Nigeria kí lẹ́yìn náà lè rí wí nípa Nigeria tó lè jẹ́ ìrí yín láyé ìgbà kan ní Nigeria gbogbo wa náà la mọ̀ oye tí dọ́là jẹ́ sí náírà láyé ìgbà kan ní Nigeria gbogbo wa la mọ̀ wípé kò jọ pé wọ́n fi físà bẹ́ẹ̀yàn kò tó lọ ìlú èbó ni ṣùgbọ́n níbi tá a bá dé lọ́wọ́lọ́wọ́ tá a wà rí mo la ti ń bọ̀ mo la bá dé mo la ń lọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yà wò kè káwọlẹ̀ káwọ bí ti ayé dé dúró àwa ìgbìmọ̀ tí ètò ojú olúwa láti àti àṣàlẹ̀ ìdajì kan láti ilé ẹṣẹ́ ìrìnṣẹ́ ké tẹkíníkà àti wà ń lè David Olatoye ìjàlá jésù Moses Olúdáre Samuel Akintoye gbogbo yín pápátá lájọ ń kórajọ papọ̀ tá a jọ ń ṣiṣẹ́ yìí lórí afẹ́fẹ́ lórúkọ abatọmọ ti ẹ̀mí mímọ́ kò mọ̀ ní bọ́ lọ́wọ́ wa
1: amen
0: ọmọ tẹ́rẹ́ Motunrayo àti màmá wa lady evangelist doctor Kehinde Oyebode torí láti máa fi lélẹ̀ máa wá báyìí ẹlòmí ò ti ri bíi kọ́kọ́rọ́ ṣùgbọ́n àjọ wà ní ẹ̀mí ni bẹ́ẹ̀ wà lórí facebook báyìí àwọn náà ń bẹ ń bẹ̀ tọ́jọ́ ń wò ó pé bó ló ṣe ń lọ sí ṣé Nàìjíríà yìí ṣé àdúrà ti ẹ̀ gbà lórí Nàìjíríà àwọn kan tiẹ̀ ti pinnu pé ká má gbàdúrà fún Nàìjíríà mọ́ mo ní kí ló dé wọ́n ní ìdí ni wípé bá a ṣe ń gbàdúrà àwọn olórí wa ló ń benefit àdúrà àdúrà yẹn wọn ò jẹ́ káwa náà benefit ẹ̀ wọ́n á ní pé tọ̀ àwa nítorí bẹ́ẹ̀ kápá ti torí pé àwọn ọmọ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ara iṣẹ́ tọ́lọ́run fi fún wa ṣe òun náà ni ká gbàdúrà fún orílẹ̀-èdè wa àbí kelvin kí ló ní mo ti wí ó ṣe dandan ká gbàdúrà fún orílẹ̀-èdè wa lónìí a kúkú sọ gbólóhùn kan tàbí méjì sórílẹ̀-èdè yìí gbogbo ẹ̀ dá àlàyé pátá tó bá mọ̀ wípé Nàìjíríà yìí ó sì máa pé òun gbogbo ẹ̀yìn tí ẹ wà lókèrè ẹ̀yìn náà mo ṣá mọ̀ pé ẹ mọ̀ wípé àjò náà ò dàbí ilé ilé làbọ̀ sí mi oko
1: ẹ̀yìn àmọ́ kí n ṣe lè mí
0: gbogbo àwa tó sì wà ń bí náà tó fẹ́ japa náà wọ́n ní bọ́kọ̀ bóró òkun bọ́rọ̀ ọ̀sà yóò sì tún padà fún orífẹ́lẹ́ bùté lórúkọ jésù gbogbo ẹ̀yìn tí ẹ wà lókèrè won ni gboku yin wale
1: amen
0: eyin le lo funra yin e pada funra yin ni
1: amen
0: tori pe nigeria yi ma pada dibiti eyin gan o le ma fi yan gan pe omo orile ede yin ni mi loruko jesu yo de ri be
1: amen
0: oni lojo ominera oni lojo ominera gbogbo mo mo pe yo kuku da
1: amen
0: ti gbogbo on ta kojo ta tun kojo to n ba je pe loni ta tun la fe fi ye nigeria si do ba tun tracks e ri pe olorun be loju ise e wo e mo je nwule na lo titi ajirire kayode oyinbo de loruko temi emi amo wi pe mo begun ja mo segun egungun mo ba orisa ja mo lu orisa mo le gba mo gbianju lati ba olorun wa ja ba gba olorun ba da mi o se ni olorun baba ti da o se farawe emi na kuku ko oju oluwa ti nbe lara mi ni o le mi se ma so mo gba pe oju oluwa o wu mi o wu yi asale idaji kan pelu oluwa le to yi eto to ko ni ba ti gbaye rorun tọrun da fun ni eto to n foye ye wa eto to n je ka ma mo pe awon orin kan wa ta gbodo pati ta gbodo ma ko ti je pe baba ti le n ko orin igba ni be na ni a le ma wu iwa ati igbagbo igba ni ise ati igbagbo igba ni yo le ma wa nu wa ama jeri in Revelation chapter 12 verse 11 yen wi pe won si segun re ni pejo do agutun ati ni pa oro eri enu tala segun dragoni ejo lai lai ni olorun yo se won na ni asegun
1: amen
0: nigeria laarin iseju melo kan kin to wa se awon atupale kan mo se leri pe a o se awon atupale kan loro orile de nigeria loni mo rántí pé bí ọdún méjì sẹ́yìn la ṣe 2024 ṣùgbọ́n kò kún rẹ́rẹ́ tó but lónìí a tún lórí ọ̀fẹ́ àti ṣe àwa náà tún rí lónìí o dísì ìtùnú bá ń gbé nǹkan kéékèé sí akéńtì ẹ̀ kí n ní kanlẹ̀ díẹ̀ báwọn nǹkan ti sókè ń bẹ̀.

0: ọlànà sórí òkun owó di jẹríko. Mo wo mama wa nbẹ Iyáàfin Debrat Medinat, God bless you.
1: Amen.
0: Lorúkọ Jésù. Orílẹ̀-èdè yìí àti gbogbo ibi tí ẹ lè dé láyé àti gbogbo ọkàn tó ń gbọ́ wa tán wò wá náà báyìí bá mú lágelú òjẹ mú lágelú bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà agbára ọlọ́run yóò tún mú wa la oṣù yìí já.
1: Amen.
0: Oṣù mẹ́ta ló kù báyìí kò pé mẹ́ta mọ́ gan wákàtí bíi méjì tún ti kúrò nínú oṣù mẹ́ta tó kù ṣùgbọ́n oòrùn tó sì wà ń ta yìí náà ó tó aṣọ ọgbẹ oṣù mẹ́ta yìí àwa ti wà nínú àdúrà láti ìjẹta làwa ti wà nínú àdúrà lọ́dọ̀ ti wà láàárọ̀ yìí náà báyìí àtúnwònú àdúrà òmìnira lọ ni látàgò mẹ́fà àbọ̀ sí àgò mẹ́sàn-án oṣù mẹ́ta tó kù yìí jẹjẹ mọ̀ wí pé bí ọlọ́run bá lè ràn wá lọ́wọ́ tá a bá kún fún agbára ọlọ́run gbogbo ohun téèyàn pàdánù ní oṣù mẹ́sàn-án jẹjẹ mọ̀ pé kò tó ọlọ́run láti dá padà láàrin ọ̀sẹ̀ kan ìwọ tó gbàgbọ́ bẹ́ẹ̀ lórúkọ jésù oṣù mẹ́ta tó kù kí ọdún yìí parí àti ẹ̀yìn àti àwa lórúkọ jésù ìlépa wa ní rere yóò bọ́ sí
1: amen
0: gbogbo ohun tí a ti lérò pé yẹ ká ṣe láti oṣù kínní tí a ò rí ṣe ohun tó o fẹ́ ṣe láti oṣù kínní oṣù kejì lọ ìkẹta lọ ẹ̀karùn lọ ẹ̀kẹfà ìkeje ẹ̀kẹjọ ẹ̀kẹsàn ló tún lọ yìí ó wá ku oṣù méjì àti ọjọ́ mélòó kan báyìí tí ọdún yìí ó parí ní orúkọ bàbá tọmọ tí ẹ̀mí mímọ́ ìlépa rere tó o ní lọ́kàn yẹn yóò wá sí ìmúṣẹ bóyá lórí ọmọ ni bóyá lórí ọkọ ni bóyá lórí aya ni tàbí lórí iṣẹ́ rẹ lórí ìpè tí ọlọ́run ti ẹ̀jọ pè wáyìí náà ni ìlépa rere wa lórúkọ jésù yóò wá sí ìmúṣẹ ẹni tó ní ayé àti ọ̀run ọwọ́ ẹni tí òmìnira wà lórúkọ jésù òmìnira tòótọ́ yóò jẹ́ tiwa yes ẹ jẹ́ kí a lọ wo ojú òpó wa kí lẹ rí tẹ́yìn ní pé ẹ jẹ́ ọmọ nàìjíríà kí lẹ rí tẹ́ ẹ ní èmi lẹ́rí sẹ́yìn náà lẹ́rí pé ẹ jẹ́ ọmọ nàìjíríà gbogbo àwọn àárọ̀ yìí ọjọ́ kìíní yìí kì í ṣe ọjọ́ téèyàn fi kún o ọjọ́ téèyàn fi kún kọ́ ọjọ́ téèyàn fi jẹ́wọ́ pé ọlọ́run jẹ́ ọlọ́run ni bí wọ́n bá lẹ́rìí èmi náà lẹ́rìí bẹ́yìn náà bá lẹ́rìí 091-23-70-86-75 lójú òpó tẹ́ fi pè wá ẹ̀yin ti ẹ wà lókèrè +234-814-249-1006 bẹ́ ẹ bá ti wọlé ntẹ́ fi ń gbọ́ wa ẹ bá wa yí sílẹ̀ hello
2: hello ẹ káàárọ̀ sọ
0: God bless you ma a kú ọdún èmi o happy independence day amen amen àmì
2: ara ti wà ní nàìjíríà ara ti wà gbogbo ibi tí nàìjíríà tó jẹ nàìjíríà ara ti wà nígbà tí àwa kan ba òmìnira nínú pé ìṣe àwa lè lọ sí nǹkan sábà ní wà náà láti lọ má ṣe tó nílé wà
0: ẹ̀yin náà lórí ọ̀fẹ́
2: àwa ò lè lọ ń gbà yín
0: ok ẹ lè lọ
2: ní sáṣọ wa wọ́n fún wa ní cup wọ́n fún wa ní flag nigerian flag nǹkan ti plastic ti àwọn ha oúnjẹ fún gbogbo ẹbí
0: wọ́n ha oúnjẹ fún gbogbo èèyàn
2: ìgbà yẹn náà kọ́ lóun tún ṣàdarí jù wa ní àwọn aṣáàyọ̀ fún agba òmìnira ó ṣe bí ẹ̀nà bá ń tó ní òmìnira kò jẹ́ òmìnira mọ́ òmìnira lórí ìtọ́jú fún ara òun ni wá
0: àmì o àmì o
2: bàbá rẹ̀ náà tó pọ̀ ní sọ mí ẹran rẹ ńgbà yín alájẹ ńgbà tó dé àgbàdo àṣegbogbo
0: mọrítàlá
2: ẹsẹ̀ náwó ìnáwó ẹ̀yọ ẹ̀rọ̀mọ́rí ló pa
0: inú mi dùn màmá wa wípé ẹ̀yin obìnrin lẹ ọkọ wọlé yàfi mo dúpẹ́ orin olúwa mi inú mi dùn a kú ọdún o mo dẹ̀ rí pé bẹ́ẹ̀ tayọ̀tayọ̀ lẹ fi ń sọ̀rọ̀ àlàáfíà sórílẹ̀-èdè Nàìjíríà lórúkọ abatọmọ tẹ̀mí mọ́ lójú ẹ̀mí wa a ó gbádùn Nàìjíríà o àwọn ọmọ wa ó gbádùn rẹ o lórúkọ Jésù Olúwa wa amẹ́ yes ẹ ṣe má ẹ má bá wa bọ̀ wá tá bá ti lo àwọn àkókò ta lè lẹ́rìí ìtàn mama ayẹ wọn sọ pé àwọn lórí ọ̀fẹ́ láti gba flagi Nàìjíríà lọ́fẹ̀ẹ́ wọn gba kọ́ọ̀pù Nàìjíríà lọ́fẹ̀ẹ́ wọn jẹun lọ́jọ́ náà lọ́jọ́ òmìnira wọn jẹ wọn oúnjẹ ọ̀fẹ́ yúnífọ́ọ̀mù ọ̀fẹ́ ni níléèwé iléèwé ọ̀fẹ́ ni bàṣílẹ̀kù fún ẹni tó wà lẹ́nu gbòdì yẹn ìwé ọ̀fẹ́ gbogbo ẹ̀ ọ̀fẹ́
2: hello
0: ẹ̀ka àárọ̀
2: mo láǹfààní láti jẹ́rìí nípa ti Nàìjíríà èmi ní ṣíṣe olúṣọlá gbòǹjẹ
0: àmì ẹ ṣe máa yàfi ń ṣọlá lórúkọ abatọmọ ti ẹ̀mí mímọ́ Nàìjíríà lójú ẹ̀mí wa lójú àwọn ọmọ wa yóò dára àádẹ́jọ jèrè Nàìjíríà ni ẹ jẹ́ ká wo ẹlòmíì lójú òpó ẹ ṣe God bless you ma ẹ máa bá wa bọ̀ ma mo ní àwọn àtúpalẹ̀ ìtàn kan tí mo máa ṣe àmọ́ mẹ́bí abáǹkó lójú òpó àwọn àtúpalẹ̀ kan wà tí màá ṣe ṣùgbọ́n mo kàn fẹ́ káwọn èèyàn bíi méjì mẹ́ta kan tí kọ́kọ́ jẹ́rìí fórílẹ̀-èdè Nàìjíríà ni mo máa ní pé sàádé ni fàṣílẹ̀kù ní sí ìṣílẹ̀kù fún wọn. Hello.
1: Hello, ẹ̀ka lẹ́ o.
0: A kú àjì tàbí ìdájí.
1: Ẹkú ṣe olúwa o.
0: Olúwa kú ṣe
1: o. Olúwa ṣàwà lọ́dún.
0: Àmì.
1: Ẹ ní October 1 yìí. Ní John wọ́n fún wa ní flat kọ́ọ̀bù skul kọ̀ọ̀kan wọ́n fún ní odidi màálù wọ́n ṣe ráìsì
0: wọ́n á fún lé ìwé kọ̀ọ̀kan lódidi màálù wọ́n á ṣe ráìsì
1: wọ́n á fún màálù wọ́n á fún skul kọ̀ọ̀kan okò lèmi wà ń dáná wọ́n ṣe ráìsì àtẹwà
0: inú
1: abọ́ kọ̀ọ̀kan sẹ́nìkà bá gbélọ wọ́n ó bùtú ó kàn
0: ẹ̀rìn abọ́ kọ̀ọ̀kan
1: kò sí pé bóyá sèmìkiri àtìrí lè pọ̀ àwọ̀ aláńlọ àwọ̀ àmúkọ flag lọ àmú lọ́wọ́ green and white àwọ̀ àmàfi pẹ̀lú kọ́ọ̀fù oníke kọ́lọ̀n dápọ̀ kọ́wà tó nàìjíríà sí
0: àmì
1: ẹnu ọwọ́ àti
0: ẹ̀ṣẹ́
1: olórí olórí ṣọ́ọ̀jì lórí lẹ́ẹ̀dẹ̀dẹ̀ yóò mú ìlú ìlò orílẹ̀-èdè ti gbàtòṣẹ lórí àwọn mẹ̀kúnnú kọ́nàkọ́yàn fún wa.
0: Àmì.
1: Inú ìta máa ń lọ bá rí wọ́ọ̀kì ló bá wà báyìí ní gbogbo ọmọ ìtùkú.
0: Tọ́pù tó bá wà bá ti dé tá lọ máàjì.
1: Èmi ni tájù dé nàìjà o.
0: Ẹ ṣé alàgbà tájù dé àjà o, ẹ jẹ́ ká tún wẹ̀ lómi. Ẹ ṣé ẹ ṣé.
1: Aṣọ rí o.
0: Ẹ ṣé ẹ má bá wa bọ̀ ṣé o, àjọ gbádùn orílẹ̀-èdè ni o.
3: Àmì.
0: Tájú di àjà o wọ́n ní wọ́n gbèrè sí gbogbo abọ́ tó ní kálukú bá mú wá abọ́ òkú abọ́ ilé wọ́n bùrẹ̀ sí kúnú ẹ̀ wọ́n fẹ́ràn kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ sí ní nàìjíríà yìí náà ni o nàìjíríà tá à ń sọ̀rọ̀ yìí náà ni o yes bó bá ń sílẹ̀kùn lẹ́gbẹ̀ẹ́ kìíní ẹgbẹ́ kejì járe. Hello. God bless you, sir.
4: Amen. Adé dayo tó láti fẹ́lẹ̀lẹ̀.
0: Alàgbà adé dayo láti fẹ́lẹ̀lẹ̀ mú ti ẹ̀ mọ̀ pé ìbọ́dọ̀ rí nǹkan wí pa Nàìjíríà ẹ̀ jẹ́ rí.
4: Ṣé rí orílẹ̀-èdè yìí? Bóyá àwọn èèyàn gbà o, bóyá àwọn ò gbà o. Ọlọ́run máa ní orílẹ̀-èdè yìí ro.
0: Àmì àmì. Àdúrà ńlá nìyẹn. Ẹ̀jẹ̀
4: ọjọ́ iwájú orílẹ̀-èdè máa já
0: gan.
4: Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé rí gbogbo ìgbà tí a gba independence fún
0: un?
4: Ìkéré mo ti kú. Àdé ìfìgbà tá a ti gba independence mo lè lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún.
0: Ẹ ti dàgbà nù. Ó ń pè ẹ̀yin náà ti mú lọ close to 80
4: báyìí. A lè fi ayé ìgbà yẹn.
0: Wesi.
4: Global gbogbo nkan ni o rọrun.
0: Gbogbo àgbáyé ló ń pariwo báyìí.
4: Gbogbo àgbáyé ló ń pariwo. Ẹ wo London sùn. O yẹ tán ti po níbi ọdún mẹ́wàá fẹ́ràn kan náà tà sùn. Throughout the world bó ṣe wà nìyẹn.
0: Ṣùgbọ́n
4: ìgbàgbọ́ mi ni wípé orílẹ̀-èdè yìí ó ṣubú ni Ọlọ́run máa gbé dìde.
0: Àmì àmì lórí ìṣubú rẹ̀ yóò dìde. Àmì àmì.
4: Níwọ̀n ìgbà tó lè jẹ́ pé Nàìjíríà ò collapse ọdún bíi mẹ́ta sẹ́yìn yẹn orílẹ̀-èdè máa padà dìde.
0: Àmì o àmì o àmì.
4: Bá wo ẹlẹ́nu ni kóníkàgbò máa sọ mo gbọ́ pọ́gàmù yín lárí àná. Kò sá àdúrà lè ní gbà fún ilé.
0: Àdúrà ni àdúrà ni. God bless you, sir.
4: Ala
0: ẹ ṣe ẹ ṣe ẹ máa tẹ̀lé wa bọ̀. Ṣé rí orílẹ̀-èdè yìí inú mi dùn àlàgbà dídá yọ wọ́n gbàdúrà wọn láwọn nígbàgbọ́ pé Nàìjíríà ṣubú kó dẹ̀ tún máa dìde. Ṣé rí kò sí n tó burú nù kéèyàn ṣubú o ṣùgbọ́n n tó burú jù ní kéèyàn ṣubú kó mọ́ fẹ́ dìde mọ́ kó rò pé orí ìṣubú yẹn ló máa wà. Èmi gbà pé Nàìjíríà máa dìde. Yes bá ń ṣe. Hello.
5: Hello ẹ̀ka lẹ́sà.
0: Ẹ̀kú àjí o tàbí ẹ̀kú ojúmọ́.
5: Yes. Ǹpẹ́ mi rántí nígbà yẹn. Àgbègbè ọdún 1960. The one ó máa ń ṣe pàtí fún wa. Ó máa pín owó wọn sanwó wọn ní ká gbogbo ọmọ kó máa ṣá mo wà láàrin wọn gbà yẹn. Every year wọ́n máa ń ṣe kínní pàtí yẹn. so mo mo lojo kan olorun ada soro nigeria wa yi
0: amen
5: amen se de koja a se janu fun wa
0: amen
5: obi ba ko nigeria du gan mo tun ti yi mo mo pe ko si olorun le se ura mi ni yen forile de wa yi olorun ajere are
0: amen amen
5: e se sa
0: e se oruko yin ma
5: wole
0: e afi adiwole e se ma amo na gba pe orile ede yi o se ma dara se mo wi pe igbagbo ni daniloju on ta reti
3: yes
0: gen we nkan si ka to wa test waju ago meji ti o ti fe ru bayi o ku seju ni marun hello
6: hello
0: e ba mi yin te fin gbo wa sile te ba ti te ba ti ngba te e n gbo mejeje papo lo nje ko mo echo en pe be se n gbo yen be lo ti e lo si wa niti eni ti wa pe pada e se god bless you hello
6: hello e taro
0: apojumo o
6: ọ̀pọ̀ rẹ̀ láti láyé
0: àmì
6: ìjọ àrùn ọmọ rí ọjọ́ mo rántí orílẹ̀-èdè nàìjíríà dìde níbi tó ṣubú sí
0: àmì lórúkọ jésù
6: ọlọ́run àgbè dìde ọlọ́run àdá sí
0: àmì
6: bẹ́ẹ̀ntì ìgbà táwọn wà ní tíṣà tréèmì oúnjẹ ọ̀fẹ́ ni
0: oúnjẹ ọ̀fẹ́ lẹ̀ ń jẹ́ ní tíṣà tréèmì o
6: bẹ́ẹ̀ ni ní cac tíṣà tréèmì
0: ọdún wo nìyẹn
6: oúnjẹ ọ̀fẹ́ ni 1970 tí orílẹ̀-èdè nàìjíríà tó pé ọdún mẹ́wàá
0: oúnjẹ
6: ọ̀fẹ́ ni wọ́n fún wa ike ọ̀fẹ́ ni àwọn ló fún wa ní ike rice rice ṣe àti ọbẹ̀ ẹ̀gúsí ní st james's agodi
0: àwọn ẹ̀gúsí dídí
6: ibẹ̀ ni gbogbo orílẹ̀-èdè adara
0: àmì o
6: àwọn ọlọ́run á gbé dìde ènìyàn bá ṣubú ó máa ń dìde
0: ní bẹ́ẹ̀ni
6: ọlọ́run á gbé dìde
0: àmì àmì
6: orílẹ̀-èdè ti dára ńgbà kan àwọn tó gbé oúnjẹ ọ̀fẹ́ tó lọ ilé ìwé ọ̀fẹ́ tó wọ bàtà ọ̀fẹ́ tó kàwé ọ̀fẹ́ tó wá ń gbowó ńgbà tó tá a bá ti jáde àwọn ìwáṣẹ kiri wọn ti sọ fún wa bí
0: báyìí máa lọ
6: a tún máa sọ pé àwọn ò lọ bí bẹ yẹ o àwọn bí bẹ yẹ o
0: iṣẹ bíi méjì mẹta lè ti dúró.
6: Bẹ́ẹ̀ni a ti dúró dè wá ẹ̀wù àìmọye gíráduwẹ̀tì lónìí ẹ̀wù iye ilé tó ní gíráduwẹ̀tì tó tó ń bọ́ gíráduwẹ̀tì modern school ríṣẹ́ primary six ríṣẹ́
0: nígbà yẹn
6: bẹ́ẹ̀ni oní primary six mo lè kó n kàwé níṣẹ́ ọlọ́run á gbé orílẹ̀-èdè
0: dìde
6: ìdàbà ní pé èèyàn bá ṣubú èèyàn bá ń dìde ní
0: orílẹ̀-èdè
6: nàìjíríà ní ìlàkọjá ọlọ́run á ga sí
0: i ẹsẹ̀
6: fún sí olúwa
0: orúkọ yín mà
6: orúkọ tèmi ní unice bọ́lá ìyáàfin apá
0: ìyáàfin unice bọ́lá ẹ ṣe god bless you
6: ẹsẹ̀ ọ̀dàbọ̀
0: àwọn ohun tí mò ń gbọ́ yìí ó múnú mi dùn ìdí tó fi múnú mi dùn ni wípé gbogbo àwọn tó ń pè wọlé náà nígbàgbọ́ pé nàìjíríà máa dìde wọ́n dẹ̀ ń gbàdúrà fún orílẹ̀-èdè lórúkọ jésù kristi ti nasaretì gbogbo wa náà nígbà tó bá dára láàjọ ní orí ọ̀fẹ́ àti wà níbẹ̀ ẹnikẹ́ni inú wa ò ní yọ sọnà torí mi mọ̀ wípé kò pẹ́ mọ́ jẹ́ mẹ́yọkan sí ká wá tẹ̀síwájú jẹ́ mẹ́yọkan sí náà àtún lórí ọ̀fẹ́ àti pè padà ṣùgbọ́n ti bá mẹ́yọkan hello hello ẹ ṣe àmì
7: ẹrí àti àlẹ ká mọ ìgbà ọlọ́run gan sì lẹ́yìn ó ní ká mọ gbàdúrà láìsinmi àti
0: láìsàárẹ̀
7: so àdúrà lórílẹ̀-èdè níbi àwọn èèyàn bí ìfẹ́ ọlọ́run gangan ní kọ́lọ́run wọn yàn fún wa èmi ò pẹ́ nìkan dá mi ṣe olóṣèlú o
0: ìfẹ́
7: ọ̀dá ṣùgbọ́n ni bí ìfẹ́ ọlọ́run ní kọ́lọ́run ó gbé kalẹ̀ fún wa lórílẹ̀-èdè
0: kó fún wa lẹ́ni bí ọkàn rẹ̀
7: ó fẹ́ ni bí ìfẹ́ rẹ̀ ẹja wo orílẹ̀-èdè tó ní ọrọ̀ jù nàìjíríà ni
0: bẹ́ẹ̀ni
7: ṣùgbọ́n ọ̀kan jẹ́ àwọn ojú kòkòrò
0: tí
7: ò dé ká gbádùn nàìjíríà for example ẹ wo lẹsẹ nìkan soso kọ 975 duplex.
0: kí ló dé lórí kíni.
7: àwọn efcc tó owó kan ní joe ní.
0: bẹẹni
7: tó sì lọ rẹrẹrẹrẹrẹ ẹnì ẹni bí ìfẹ rẹ gẹgẹgẹgẹ ni ká mọ sọ fọ lọrun.
0: bẹẹni
7: wípé o ní kó gbé kalẹ fún alórílẹèdè.
0: ọ̀kánjúà
7: ní ń gba àwọn olórí wa ní ń dà wọ́n láàmú.
0: ọ̀kánjúà ló ń dà wọ́n láàmú.
7: fẹ́ẹ́ lómi ìbá ti dé ipò kéńkélé báyìí tó bá ti rí orí ọ̀fẹ́ báyìí yóò wá jẹ́.
0: yóò jẹ́
7: ìjẹkújẹ. kò ní rántí mẹ̀kúnnù kò ní rántí ọmọnìkejì.
0: wọn ní rántí mẹ̀kúnnù àtọmọnìkejì
7: wọn. ẹ bá wo ní ẹlòmí báyìí ọkọ oríṣiríṣi wọn ta kọ́lì rẹ̀ ní tó jẹ́ pé èyàn ò léegun méjì pọ̀ èyàn ò léegun yàrá méjì pọ̀.
0: èyàn
7: bá jẹ jù gan-an wàhálà ní pàgọ́ ara.
0: bẹ́ẹ̀ni
7: wọ́n ti mọ ni pé wọ́n sàkó pamọ́ wọ́n wúlò wọn kò wúlò ọlọ́run ti ẹ̀ dára tó ní kú ọ wá.
0: pé ọlọ́run dada tó ní kíkú wa
7: ọlọ́run dada ni o tí o bá sí ikú ọlọ́run ọmọ tẹ́lẹ̀ mi ò bá gbèsè. mo síbẹ̀síbẹ̀ mi bá kọ́rọ̀ náà jọ kó ní ìpínlẹ̀ wa ti wí tó máa bọ̀
0: pọ̀
7: ṣẹ́.
0: ẹ ṣe
7: wọ́n wà lọ́wọ́ yáàfin kẹ́hìndé ni láti ìlú ìlọra.
0: ẹ ṣe máa láti ìlú ìlọra yáàfin kẹ́hìndé God bless you ma. wọ́n ní pé ọlọ́run ṣètò dada tó jẹ́ kíkú wa. wọ́n ní àwọn ẹlòmíì wọ́n ní pé wọ́n á sì jẹ́ wọ́n á kówó bí ẹni tí ò ní kú mọ́. ìyá àfi kẹ́hìndé láti ìlú ìlọra ṣe God bless you. ẹ jẹ́ kí mo fẹ́ ṣe àwọn àgbéyẹ̀wò kan àti àwọn àtúpalẹ̀ kan fún wa ká bá lè mọ̀ pé ó dára láti máa gbàdúrà fún orílẹ̀-èdè yìí. tẹ́bá wo ọ̀rọ̀ tí psalm 92 tí 122 yẹn tó sọ fún wa ẹ rí ẹsẹ̀ kẹfà rẹ̀ la máa ń sábà mú lò ṣùgbọ́n tèmi àti yín bá wù ú dáradára a rí wípé orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú wà lára ohun tí wọ́n kọ ẹsẹ̀ oríta mo fẹ́ ka ìfún wa fún orílẹ̀-èdè nàìjíríà yìí ṣùgbọ́n àwa tí a wà ń bẹ̀ irú èèyàn wo ni wá gan. ó dà náà ẹja gbọ́n tí bàbá dáfídì tó sọ ó ní inú mi dùn nígbà tí wọ́n wí fún mi pé ẹjẹ́ ká lọ sí ilé olúwa. ó ní ẹsẹ̀ wa yóò dúró ní ẹnu ọ̀nà bóde rẹ ìwọ jerusalem. ó ní jerusalem ìwọ tí a kọ́ bí ìlú tí ó fi ara mọ́ ara pọ̀ ṣọ̀kan. tẹ́bá wo ọ̀dà ẹjẹ́ máa kàdó náà ó ní níbi tí àwọn ẹ̀yà máa gòkè lọ àwọn ẹ̀yà olúwa ẹ̀rí fún ìsírẹ́lì láti máa dúpẹ́ fún orúkọ olúwa. ó nítorí ibẹ̀ ni a gbé ìtẹ́ ìdájọ́ kalẹ̀ àwọn ìtẹ́ ilé dáfídì. ẹsẹ̀ kẹfà wa ní gbàdúrà fún ire jerusalem ó ní àwọn tó fẹ́ yóò ṣe rere. La ẹsẹ̀ keje ni kí àlàáfíà kí ó wà nínú odi rẹ àti ire nínú ààfin rẹ nítorí àwọn arákùnrin àti àwọn ẹgbẹ́ mi èmi ò wí nísinsìnyí pé kí àlàáfíà kí ó wà nínú rẹ nítorí ilé olúwa ọlọ́run wa èmi ò máa wá ire rẹ. Now ẹ jẹ́ ká gbé Nàìjíríà wọnú ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ inú àwa ọmọ Nàìjíríà gan dùn láti ṣe rere ní Nàìjíríà? Bàbá Dávid pé inú ń dùn nígbà tó wí pé ẹ̀jẹ̀ ká lọ sí ilé Olúwa. Ẹ gbọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ máa rò pé gbọ̀ngàn tá a kọ́ nìkan ni ilé Olúwa. O mọ̀ pé gbogbo ibi tó o bá ti wà tó o bá ti inú ìdùnnú sí Ọlọ́run ibẹ̀ ni ilé Olúwa rẹ torí pé ibi gbogbo ló wà. ó ní ẹsẹ̀ wa yóò dúró lẹ́nu bóde rẹ̀ ìwọ jerusalem gbogbo àwọn tó ń wà lẹ́nu bóde wa ṣé wọ́n ń pa bóde wa mọ́ bó ṣe kán pamọ́ àbí oníkálukú kan ti wò wípé ipò kípò tí mo bá ti bára mi báyìí ọ̀nà àtijẹ́ ti ṣí kí n jẹ àjẹbánu kí ọmọ ohun tí ọmọ ò lè jẹ tán tí aya ò lè jẹ tọ́tọ́ ọmọ ò lè jẹ tán kí n kó pamọ́ láì ronú pé báwo ni ó ṣe pa ẹlòmíì lára tá a bá wa jẹ tán tá a bá wa sanra tán bíbélì wípé jésù mi sì jẹ ó sì yó tán ó ló sì gbàgbé ọlọ́run wọn wá gbàgbé pọlọ́run tiẹ̀ wàá wà wọn máa wo wọn á wo ẹni tí ọlọ́run dá bí n tí bí ẹni pé ọ̀jẹ́ nǹkan kan bàbá dáfídì wípé ẹsẹ̀ wa yóò dún lẹ́nu bodè rẹ ń jerusalem wọ tí a kọ́ bí ìlú tí ó fi ara pọ̀ ṣe ọ̀kan lóòtítọ́ la kó wa papọ̀ haúsá ibo yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ a wà lọ́kan tá a bá wà lọ́kan a ní máa ronú ìpalára fún ẹ̀yà mìíràn àníro àti rẹni tó jẹ́ pé odidi ààrẹ lódidi ọdún mẹ́jọ tẹ́kọ̀ àwọn ẹ̀yà wọn sì ń pa àwọn èèyàn bí ẹni pẹ̀lú kò sí tó ti bẹ̀ jáde ǹjẹ́ afarapọ̀ sí ọ̀kan lórílẹ̀‐èdè yìí ǹjẹ́ ìfẹ́ wa ṣọ̀kan ǹjẹ́ èrò wa ṣọ̀kan ǹjẹ́ ìmọ̀ wa ṣọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà ó ní níbi tí àwọn ẹ̀yà máa gòkè lọ àwọn ẹ̀yà olúwa jẹ́jẹ́ mọ̀ wípé bí àwọn ènìyàn ṣe ń lọ sí jerusalem bá ṣe ń lọ sí mecca bẹ́ẹ̀ ló yẹ kó máa wá sí nàìjíríà torí kò sí n tí ó àwọn ohun tí ò sí nílùú ibẹ̀ yẹn yàtọ̀ sí wípé a gbọ́ pé ibẹ̀ la bí olùgbàlà la gbọ́ pé olùgbàlà rìn báyìí ń bẹ̀ ó ṣe báyìí ń bẹ̀ ṣùgbọ́n tá a bá yọ tá a bá fẹ́ wò ó nínú ẹ̀yà áfíríkà tá a bá wò ó náà a rí i pé nàìjíríà náà wà áfíríkà náà wà lára àwọn ẹ̀yà tí àwọn bàbá ìgbàgbọ́ tí wọ́n rìnrìn kọjá orílẹ̀-èdè yìí ilẹ̀ wa lọ́ra bí ènìyàn bá dẹ́wà tó bá san ata tó bá da omi ẹ̀ síta tó bá fi máa tó ọ̀sẹ̀ bíi mélòó kan àwòtá ò máa wù mbẹ́ tòmátò a máa wù lórí ilẹ̀ láì ṣe pé ẹ gbìn bàbá tó ń jàjà wá lọ gbìn ẹ ní pé nǹkan ni báwo la ṣe fẹ́ kí olúwa fẹ́ wa tó ìlú tí àwọn ènìyàn ń wá ṣe bí kòkó wa làwọn kan fi ń ṣọrọ ngbà kan ọpẹ wa náà ni kòkó ọpẹ òun náà ni wọn ń lò kepo tó dé epo yìí ló dé lowó dé owó wa dé owó téèyàn ò lérò tí ò ṣiṣẹ́ fún bí alára mọ́ ó wá dé yanturu àwa wò wípé kò nílò ká máa dúpẹ́ mọ́ ká máa ṣe bó ti wà lókù bàbá ní níbi tí àwọn ẹ̀yà gòkè lọ àwọn ẹ̀yà olúwa ẹ̀rí fún ísírẹ́lì ó ní láti máa dúpẹ́ fún orúkọ olúwa àwọn ọmọ nàìjíríà lónìí ìyálà o bàbá ní pé èèyàn mélòó ló lè dúpẹ́ tinútinú pé a dúpẹ́ pé ọlọ́run dáhùn sí nàìjíríà tẹ bá kó èèyàn mẹ́wàá jọ bọ́lá ẹ rí mẹ́jọ inú rẹ̀ tí ó lè dúpẹ́ tinútinú pé òun dúpẹ́ o tó ń jọmọ nàìjíríà ó nítorí ibẹ̀ ni a gbé ìtẹ́ ìdájọ́ kalẹ̀ àwọn ìtẹ́ ilé dáfídì ètò ìdájọ́ wa ń kọ́ ṣebí ibi ó ti wà ń bẹ̀ pé ẹni bá jalè tí wọ́n bá mu wọn tó bá dájọ́ fún wọn ó pa èyí tó bá kówó jẹ èyí tó bá ṣe ogbẹ ṣùgbọ́n ṣe bí mẹ̀kúnnù ni ìdájọ́ náà wà fún onídàájọ́ náà wà fún a ti ń gbọ́ pé àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan wọ́n lọ wọ́n rí ọmọ kan nínú ọgbà ẹ̀wọ̀n tó ti lu ọdún mẹ́rin ń bẹ̀ nítorí wípé slippers ẹnìkan tó wá ṣiṣẹ́ níbì kan irú ẹ̀ lòun náà wọ̀ ni wọ́n bá mú pé òun náà wà lára wọn ọdún kẹrin tó ti wà ńbẹ ni àwọn ẹsẹ̀ ń jà bí ó sì jáde ńbẹ kò sídàjọ́ kò lọ́lé ẹjọ́ kò sẹ́ni tí ó sá wà ńbẹ náà ni nàìjíríà mo mọ̀ pé bí ó bá dára àwọn ètò kan àwọn ìgbésẹ̀ kan wà lọ́wọ́ èmi àti yín wa ni ká gbàdúrà fún ire àlàáfíà jerusalem jerusalem èmi àti nàìjíríà gbogbo àwa tá a bí nàìjíríà either we like it or not jerusalem wa rèé bóyá a fẹ́ bóyá a kọ̀ jerusalem èmi àti ilé yìí bóyá àgbàgbọ́ bóyá àgbàgbọ́ torí pé níwọ̀nba tó ti jẹ́ pé ọmọ orílẹ̀-èdè yìí ni wá jerusalem wa ni
3: bi ta bi wa si re
0: boko re ko boro kun to rosa yo si pada fori vele buteni
3: yo pada o
0: loruko jesu gbogbo eyin te tun wa lokere mo tun gbadua fun yin se
3: oluwa
0: gbogbo ogun ti mu ni ku si ile onile tan sin ku eyan be tan gbagbe be pe wo a le se wa la wole nawo lati gbe wa le o ko ni sele si yin
3: amen
0: gbogbo kan to si tin lepa ati lo bolo n ba ko o lo
3: amen
0: bi o ba ko bo gbin juju be lo ka o ka bo si
3: amen o
0: oni gbadura fun alaafia jerusalem o dawon to fe yo se rere eri ngba ti a se eto ni je se je joko ni ni ale ni jejo ti ba mo te ba ni pe adura wo la won fe ma gba mo pe kini kan to ba le baje o ba mo abajo abajo owe yi o ba kan so pe o lo si eniyan lo ma so pe bogun ba le di o de o le ni ba ri je to ba ri mo ko je gbadura ogun layo
3: ko je gbadura re
0: awon to wa ni ile ti ogun wa awon lo le royin awon to wa ni awon okere awon lo le royin ebomi wa to je pe ogun le ma si nbe omi logun ti won ile ri logun awon elomi tan bayi ijili le ni tawon elomi tan bayi ina olorun ti ko se ito olorun o fi so se gbadura fun re Jerusalem awon to fe yo se re bo se gbolo nkan tabi meji ngba tin ba ta ba lo se atupale ti mo fe se tan awon a fe ki awon olorire kan a bi ri pe lori eto yadura wa la ma sa ngba fun ra wa gbadura fun ra wa gba won loni awon eniyan to ni okan olorun ma fe kan soro ase sorile de Nigeria oni ki alaafia ki o wa ni odi re
3: yes
0: ati ire ni inu a

0: je 8 kobo I mean 8.45 kobo
1: hmm
0: yen ko pe 9 kobo
1: pe 9 kobo
0: ko pe 9 kobo ngba na nigba to ya ijoba tun bo sowo Murtala la Muhammad to je enikerin lati dari orile ide gege bi ijoba ologun ni 1975 yi kan na ni o titi wo 1976 ṣugbọn gbogbo e to lo osu mefa na ni nigba na o nso epo di 9 kobo
1: kobo 1 naira
0: ni Nigeria temi ati yin wa ina ni o o nso epo di 9 kobo ah ere ni awada ni Murita lako mbe ogagun olusegun obasanjo ogba ijoba ijoba bo sowo re tori pe awon kan gba ijoba lowo Muritala ijoba wa bo sowo general olusegun obasanjo won be lati 1976 titi wo 1979 odun meta gbako ni baba ilu lati 9 kobo won gbe epo lo si 15 kobo 15.3 kobo
1: awon sori da meji
0: on lo be on lo be on lo be nigba to ya okay eni ke fe fa na mo bo be Alhaji Shehu Sagari ni 1979 titi wo 1983 odun merin baba I mo pe kini epo je ngba na 15 kobo I mean 15.3 kobo lati be o gbe lo 20 kobo 20 kobo ni lita kan ni lita kan wo 1983 eni keje na wa bo be bi General Muhammad Buhari General gege bi ologun awon ologun eni kan so to ti wo be bi oloselu o na ni Alhaji Shehu Sagari gbogbo wa gbogbo awa ta ma won odun yi ngba ba toju opo na ma sile General Muritala mo I mean General Muhammad Buhari bobe 1983 titi ni 1985 olo odun meji ki won to gba joba lowo won epo le po ngba na lati 20 kobo agbe ti won ba epo per liter lo didi odun ti won wa nbe epo yi oku ni 20 kobo nigba to ya logun leko debe eni kejo General Ibrahim Babangida ni 1985 titi di 1993 1985 di 1993 odun mejo stability lati 20 kobo o gbe epo lo si 39.5 kobo nigba to di April 1988 also di 42 kobo igba to tun ya also di 60 kobo ni March 1991 o di 70 kobo ijoba bo lowo baba yi obo sowo enesunekan 1993 na pere na lo lo nbe gbogbo oposu meta 82 days ni baba ilo odun meji le logorin ni baba ilo lati epo nigba na lati 70 kobo won so di 5 naira 5 naira
1: ojo
0: meji
1: di
0: logorin ojo meji le logorin 82 days don lo odun ojo ni ojo o ki se odun tan lo laye ojo to lo lori oye se joba fi de eni awon ti won ba ti awon ti won ati bi ngba na o le mo tan mi epo ko lati 70 kobo o lo si 5 naira 70 kobo to 5 70 kobo wo 1 naira but o wa ko nbe laarin 82 days o di 5 naira ni ilopo bi mefa
1: bi ti gba yi
0: nígbà tó di 1993 ọ̀gágun Sani Abacha wọbẹ̀ ní 1993 sí 1998 ọdún márùn sangiliti epo nígbà náà ní November 2022 1993 yìí látòrí 5 naira ọba dín ikù ọsọ di 3 naira 25 kobo gbogbo èèyàn bá pariwo olùgbàládé inú òun oníkàlùkù ń dùn pé olùgbàládé nígbà tó di October that same year ní 19 ó wá gbé epo kúrò ńbẹ ó gbé kúrò ní 3 naira 25 kobo yẹn ó wá gbé lọ sí 15 naira 15 naira 15 naira October 1994 ọdà padà sí 11 naira Abubakar Salami bá tún débẹ̀ wípé òun ó gbéjọba padà fún olóṣèlú o láti 11 naira yìí wọ́n gbé epo yìí lọ sí 25 naira láti 11 naira 25 naira wà tó jí náírà lórí 6/1999 láti 25 naira yẹn ọdà padà sí 20 naira bàbá yìí náà gbéjọba alẹ̀ ọ̀rọ̀ wa bọ́ sọ́rọ̀ ìjọba alágbádá ọbọ̀ sórí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ 1999 sí 2007 ni bàbá yìí lò ọdún mẹ́jọ sangiliti ní June 1 ní 20,000 I mean year 2000 epo kúrò 20 naira ọlọ 30 naira ní June 8 2000 yìí epo kúrò 30 naira ọ padà 22 naira ó tún dínwó 22 naira yìí mo mọ̀ káwọn kan mọ̀ mí kanlẹ̀ ní naira naira là ń sọ yìí o nígbà tó kúrò ní nígbà tó di January ní 2002 láti 22 naira ó lọ sí 26 naira ní June 2003 láti 26 naira ó lọ 42 naira ní May 2004 láti 42 naira ó lọ 50 naira nígbà tó di August 2004 láti 50 naira ó lọ 65 naira nígbà tó di May 2027 tí bàbá yìí ó gbéjọba alẹ̀ láti 65 naira ó lọ 75 naira Nigeria láti bẹ̀ ó bọ́ sọ́wọ́ president mi Maru Musa Yar'Adua yẹn lo 2007 títí di 2010 ọdún mẹ́ta nígbàtí bàbá yìí débẹ̀ láti 75 naira ó dá epo padà sí 65 naira orí 65 naira iná lọ wà tí ọlọ́jọ́ dé bàbá báyìí good luck ibọ́ ọbẹ̀ ọjọ́ ẹni kẹrìnlá tó darí lórílẹ̀‐èdè nàìjíríà president good luck ibọ́ ọbẹ̀ ní 210 wọ 215 ọdún márùn sangiliti epo ní January 1 2012 láti 65 naira ó lọ sí 141 naira
1: 141 naira
0: bẹ́ẹ̀ni ní January nígbàtí di January 17 2012 ó gbé láti 141 ọ̀dà padà sí 97 naira ìgbà tó di February 2015 ó drop ó tún padà sí 90 láti 97 naira ó padà sí 87 naira 87 naira orí 87 naira yìí ni alàgbà ọ̀gágun ààrẹ ni kìí sọ̀gágun wọn Muhammed Buhari lọ́gbà ìjọba ní 2015 ó wá lo ìjọba di 2023 ọdún mẹ́jọ sangiliti epo ńgbà náà ńgbà tó di May 11 2016 epo kúrò ní 87 naira ó lọ sí 145 naira ní March 2020 epo kúrò ń bẹ 145 ó padà sí 125 ní May 2020 kan náà láti 125 ó padà sí 121 naira 50 kobo ẹ̀rọ ti ń lọ wájú ló ń lọ padà ẹ̀yìn ló ń lọ wájú ló ń padà sẹ́yìn láti 121 40 kobo yẹn ó tún padà di 123 50 kobo pàtó di July 2020 ó wà ń bẹ̀ títí ó wà ń bẹ̀ July 2020 o di 140 naira 80 kobo wa to di August 2020 o di 145 naira 86 kobo October 2020 nko o di 151 naira 50 kobo gba to ti ya o ti di 161 naira gba do di 2021 o di 165 naira lati 165 naira o lo 170 ni 2022 o di 185 naira nigba ti baba yo gbejoba le o wa ni 195 naira 195 naira laarin biri kile mo subsidy is gone at your subsidy bo te je pe an gbo pe won ti yo letele sugbon ti your subsidy buy President Bola Ahmed ni ubu bo sibe ni 2023 hey titi dis se yi a mo pe boya bi odun bi meta abo na ilu abi tabi ko odun meta sa ti koja lati 195 naira leyin ti subsidy to lo epo di 557 naira lati be 820 naira on lo oke on lo le 820 lati 820 ni 2024 o pada si 617 lati 617 gba o kan fo ni o di 120 o di 1200 lati be 1200 o di 1400 lati 1400 loni ana temi si repo ale so nti o sele loni ti are wa ba tagbon tan ba ka tan ba kiwa tan fun wa lebun odun lana temi si repo ngba mo bon station 1385 naira ni mora bank bank ni soke 1000

0: oloruko apirire oro wa dowo re o now inu mi dun alagba didayo ti won pe ninu comment ti won ni pe gbogbo agbaye na lo n pariwo oro epo oro ti agbaye ti won control ni lai se pa ku labe OPEC ko so gbon ta le da won je ma se be na lo ni sugbon kini kan ti mo mo ni wi pe ominira ta nso ta ba so nipa ominira o mi wi pe ki Nigeria to gbo ominira agbagbo pe a wa lowo ijoba amunisin agbagbo pe a le seto ijoba fun ra wa ko dara oni mo inu mi dun pa awon to ti pe wole agbo orisirisirisi awon eri laye igba kan awon product so ye pe ko mo da bi ipo lowo to ropo re na si wa nisin sugbon mo mo pe baked beans o si mo ni Nigeria yi o mi ro ko wa mo be yo ba ri nisin yo de lebo laye igba kan awon condensed milk teyan o fe mu ti bayi ti o ro danu e
1: ti o ki koto
0: po ti o wa mu ti ki popo baba bara won kini ile ta won ni tan ma ta ta mo kekeke mo mu yen ka kiri yen aha ta ba ti ra tan odidi milk kan la tu si chocolate ta tu si milk odidi kan si ba ti gbe mu okan balẹ ise ya Nigeria egbo mi dada lo to la le ma wu eniyan e ku mo pe awa ise lo se lu sugbon bi nkan se nlo ni ke je ka wo ta ba nwo eniyan olorun o ma fun wa lori ofe ka ma yan fun ra wa
1: beni
0: ta ba ti wo kristi nigba ti awon mo israeli so pa awon ofe samuel loba o ni e lo yan ba fun won ko si problem yan ba fun won yan tan ba fe fun won awon gan mo pe nkan se won ni akoko na bayi Nigeria oni ni ojo ominira ma fe ki awon eniyan kan soro ominira e so lori nta wi yi ni soki e ma je ka bu ebu e ma je ka shift blame sori anybody sugbon kini Nigeria yi ki le lero po se le dara na adu ti mura kira kita bayi eh into ma se mi lanu re nigba ta ba so pe adura la le se nigba ti awa iranse olorun bi mefu ta kura wa jo mo so wa mo ye wa kan wa de e ja gbadura ko luwa ko yan fun wa emi leni temi lokan eni keji mi na leni ti e lokan eni keta na leni ti e lokan ta lolorun wa fe yan emi fe keni temi o bo be ko le pe mi eni kan na fe keni ti e na bo be ko le pe o na eri pe nisin orisirisi lo tin jade bayi ninu oselu orisirisi oro la tin gbo bayi eyin e gbo bi Nigeria se wa tele e gbo bo se wa bayi orisirisi oro la ngbo mo ma so to lo selu ba de won de so pe en ti olomo awon ofun lomo ko si en ti won le so awon oro ti won e so ko to di pe asiko a fe dibo ba de won be si ma so gbogbo n ta fi wo wa ran won ni mo se ma gbe jade bayi ki le ri so soro Nigeria Nigeria sha ti wa lominira yen tan sha aba mo pa si ni lominira lodo Olorun tori pe oto ni ki eniyan wa ninu ija ko mo ro pe ohun o jiya oto si ni ki eyan wa ninu oro ko mo si be ni ku wa ninu iya oju opo te ma pe si ko yi pada oju opo te ti mo na ni sugbon tori awon ti o ti mo 091 23 70 86 75 Enter walukere +234 814 249 1006 +234 814 249 1006 Dixie, oh yeah, Shileku. Hello.
2: Hello.
0: Hello. Oluwa lo nse.
2: E ma tesiwaju.
0: Ami ateyin na.
2: Eh, oko ti ni Alaji Adesina.
0: Alaji
2: Adesina.
0: Adesina, e se God bless you sir. Ona Adesina eh.
2: Na devorogo. Seri o Nigeria. Nkan yo kan lo fo ani sori.
0: Kini.
2: Si baba kan ba kole sile. Si awon ogun mo to wa bi ogun mo. Si a jo ngun ni le se sile ku mo ri. Si ayan mere ori ti won pe Olorun.
0: Olorun sa ma won. Àwọn 16 wa wi le yen po won be si yo jiga si won gbe gbogbo ese ile
2: o ti wa nule men
0: won jo wa nbe na ni sugba won yo jiga nti won gbe ese ile ni
2: won gbe lese gbe lese won ja bila
0: se
2: mo pe ti le ba fe wu ko ni da won ti pe Olorun si
0: ko ni atawon to pe Olorun atawon ti o pe yo jo wu pa won ni kaya
2: yo jo wu pa won ni awon oyinbo awon oyinbo ti create wa awon ni won fun ani isoro
0: awon na fun wa nsoro
2: ani wa ni problem mo gbogbo agbe ati oni gba ati ke ti mo kan ara je ori wallahi etan ni ori ori ori agbe ti Nigeria wa
0: ori agbe ti ni Nigeria wa
2: wallahi la
0: nigba
2: de mi lo si meka 6000 la vile meka
0: 6000 le lo meka lodun wo niyan sir
2: atopada de ngba di meka de atugba owo lowo di ba to fun wa lo e wa wo ye di meka dan se mo kaya se be yen ni
0: ara na ni
2: se wa ri owo epo sa owo epo nta ni lo ni ka so fo lohun ko lo mo le ti ni gugu me ni di se le lu
0: e ki se lo se lu
2: Wa la ni se lo se lo ti tu ba ipo nbe awon ogba
0: Egbon
2: papa won loro aje awon to npa wo ohun won ni won na so wa dara kenikan mo diga ko kenikan mo ja
0: kenikan mo kaso lo kenikan mo gbedu gbodo ka won kan mo keja
2: e ko da gate mi rimbe o ni e awon ibo ni e fun ani problem
0: awon oyinbo na fun wa ni problem won fi won fi agbo fi egun won o jokun ele
2: gbogbo ele paro fe gbogbo nasiji gbogbo aselaju oko kan wa nkan je ni wallahi la tin wa nkan
0: gbogbo fiji awon aselaju iwa nkan je agbala wa nkan je ni
2: iwa nkan je lase ni baba mi e to da e to dara ju ni ki eya kan kama so le di mo
0: oda
2: ewu eya ti me Nigeria na
0: be ni e se
2: ta gbe di ara wa
0: e se alaji
2: awa ta tun je lady ta de de ke de wa to je ara wa na inu mi ji ti agbadun
0: ko tun je agbadun
2: je ka ko je ka gbadun
0: Nigeria ma dara Nigeria o ni wo ko ni wo le wa lori ko ni wo le wa lori
2: e ma gbe da se ni nu ko ma wo
0: ni
2: la fi le gbadun
0: be ni
2: but mo fe ke mo gbe o ti daya dele ke ti wo tan ni
0: o ti jaya bulle mo ko kan ti
2: e lo saudi na
0: be wure ba de
2: e te ba ni saudi mo melu mi nigeria ya usa lo
0: won melu mi ni saudi ni saudi ni nigeria yi won melu mi ju awusa lo
2: wallahi la sim e gugu awon ala ala ji lere te ba pe nigeria lagos ni yin enu ju da ni mi le so won sa se yen te pete pani nigeria kanu ne mo
0: hey Nigeria Kano ni won mo mo Nigeria Lagos
2: ni won Nigeria Kano ni won mo Nigeria
0: ese gan ni alaji adisino ese gan ni sa ese mo mo
2: pe awon ibo da se le ku o da lati gbo mi ni ra won awon ibo nbe ile awusa je nbe nbe je camp won je camp won de da ro yi nbe ile awusa o
0: be ni jonsi
2: le iba ni le iba lati loyin lati loyinbo
0: ese gan ni sa God bless you.
2: So, adura ta le mo se pe koluwa koya koluwa o ya wa ka lu goda du
0: koluwa o ya wa pe adura koluwa o ya wa ni ka ma gba
2: eh lo ka lu goda du koluwa o ya wa ta ba du ta ba se me ba la wa ja ije mu gbede ibadan ibadan gbede ekiti ekiti gbede odo gbogbo din lo yi eyin re olohun ojo da ni o
0: e je ka ma wo bo agboro lenu are wa la loni lagbara lowo olorun mo mo wi pe ibire Nigeria o jade si se yin na gba be alaji adesina
2: olorun yi sin bi rududu
0: e se
2: olorun mo sin bi ote olorun sin bi egan o
0: e ma ba wa bo sa e se gan ni sa thank you sir e se yes I want ni pe ki Nigeria o wa lele ya meya ka pelu kaduku ki ibodo lapa ati eke Abusa du won lo la mo fowo si to le mu Nigeria
2: ta ka lu ko ba de lo ni me mba ka
0: ese
2: oda bosa
0: ese sa ese yes ero ti Alhaji Adesina le gbo yen ki le ro ti yin na nile ki le ro ti yin na nile be ba tin so ero yin na ni ma fe ke ma fi gbolo nkankan to jo mo gbolo rere ke ma fi tindi e wo asama ti baba yen pa o ti won pa yen o omo ogun ninu ile merin gbadura ile imawo merin di logun de ngbe ese re pe le ojo wo pa won papo ni ba gbe ba sile kun fun won Dixon Olorun ni je Nigeria wo pa wa o
3: ami o
0: hello hello iyan wole o hello sir hello
2: hello
0: hello
2: hello
0: ati ngbo yin bayi
2: Nigeria olorun yo wa to Nigeria o
0: olorun ba wa to
2: ori ati se lodun pupo
0: Nigeria ati se
2: e wo da ki 58 yo pa de la mu o ba o se lu ni awolowo
0: Baba wa
2: won le bo se awon to do wa yen opolopo won si gbe lori ile o ni gba ti bo yen ba bu gbo won to do ti ga gba to da
0: ese
2: ni ni ga bo pe Nigeria o da
0: ami ami
2: o se lo mo ti wo na ki lo
0: be ni o han nu yin
2: o se so se yin
0: ṣugbọn
2: awon
0: na ti
2: bo an gba do a pe Nigeria o da ni gbogbo wa
0: ami omi pe nigba ti Nigeria gbominira baba wa mi 24 plus ni Nigeria gba ominira e gba lomo odun 24 ele di lo bi 90 bayi loruko baba to mo ti e mi mimo Nigeria ko ni baje loju yin olorun o tun se loju yin loruko Jesu God bless you daddy ko loruko yin sir
2: Mustao
0: alagba Mustao Mr. Oladi Pupo Muftao ese sa God bless you baba loruko Jesu agba yin o dale o agba yin o dale o e de ni faisan lojo ogbo yin o
3: amen
0: e ni faisan lojo ogbo yin ese sa e se ma ba wa bo sa Nigeria Nigeria hello we don't conciliate you
2: hello
3: hello sir e ko eji sir
0: oluwa seun sir e ra sir
3: olowo mo so agbara do tun o
0: ami o
3: e ni se la so
0: ami o
3: gbo awa ta si sai fun na ta n gbon dem so le ta n ke ko ka di bi ni me ko lo lo do ni ni fi ya je wa o
0: ami o ami o
3: na fe olowo se fun wa
0: ami o
3: se ri Nigeria klo ni ko sa nu wa ko gbo awa gbe di bi ta fe
0: ko olowo ko sa nu wa Nigeria
3: nigba akọ yen nigba awọn baba baba wa tan be laye to ka se pe wa yen tan wa idea tan lo yen na la lo tawon eyin bo gbe idea ti won wa o le se ise ko ma ri ba ti fe ke ri in to ti ke le ri gbogbo de pa to nbo nigba tawon igbo nbo won gbe so ti bi lórí báyìí tẹ bára owó ìrànlọwọ wọn ń yọ ńbẹ
0: bẹẹ
3: ẹ bá ránṣẹ ètò owó ìrànlọwọ wọn bẹẹ ra mọtò owó ìrànlọwọ gbèsè wọn pọ wá akumuléètì fáwọn tí àwọn ọmọ wa àtàwà ẹ náà bá gbèsè ń bẹ kẹrí gbogbo nítòsí akumuléètì yẹn làwọn ìjọba mi wà ń wò pé sí sọgídì náà láà máa ṣe ẹ sọ pé já sọgbì sọgídì tá à ń ṣe wọn yìí owó ìrànlọwọ tá à ń ṣe ní bẹntró lórí ìtẹ̀mbá ẹ̀
0: lórí ìgbà lórí àwọn ẹ̀
3: ló kẹ́kọ̀ọ́ kìíní náà wá dàbí pé nǹkan ọ̀fẹ́ ló ti gbọ́ wa náà ìyá wa fẹ́ gbà ó dàbí ẹni ọmọ nàìjíríà wá dàbí ọmọ tí ń mọyàn
0: mọyàn
3: ti mú la ẹ̀ wá fẹ́ gbọyàn lẹ́nu ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ bá mi
0: bẹ́ẹ̀ ni
3: ọ̀nà tá a wá fẹ́ mú lẹ́nu ọmọ wa ní ọmọ yẹn lára ọmọ wa ń sunkún ọmọ ń sunkún a sì fẹ́ kó mẹ náà dákú kó lè máa jẹ kó lè máa
0: yẹ yáàyẹ
3: atleast yóò ṣàfọyàn lẹ ìyá yóò sì bá tiẹ lọ
0: yóò
3: bá tiẹ sọ torí pé kì í ṣe ibìkan ní ń gbóhùn sí tó bá ti débì kan yóò kó bẹ yóò tàn lọ bòmíì wọn náà tó fẹ́ bí ma ó sì mọyàn yìí náà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa
0: náà
3: ká gbà fún ọlọ́run ká gbà fún ọlọ́run
0: ká gbà fún ọlọ́run
3: bẹẹni gbogbo ìrànlọwọ tí wọn láwọn ń ṣe yìí bìbí tí wọn fi ń lò ó nígbà wọn bá láwọn owó ìrànlọwọ náà yọ 3000 tẹlẹ báwọn yìí náà wọn ń pè
0: bára wọn lọ
3: àwọn ni àfi kí á tètè ìgbà tó jẹ́ pé àjọ jẹ́ ni àjọ sàn ni káwọn ọmọ má bàa bá ń bẹ bàbá mi bí mi rí ń bẹ
0: káwọn ọmọ má bàa bá ń bẹ
3: àbọ̀lájọ sàn ni ìyá wọn tó àjọ jẹ
0: kí ló ń kọ
3: ẹ sà ẹ ẹ bàbá Bátúndé Adéníyì ni láti mọ kọ lọ́ra ń dàgbà
0: ẹ sà alàgbà Bátúndé Adéníyì
3: ni god bless you sà
0: ẹ ṣe wọn láàjọ jẹ gbèsè ni àjọsán ni olúwa yóò sànù fún wa lórílẹèdè nàìjíríà ẹ jẹ ká wò ó ká lè gbàdúrà mi méjì mo kàn fẹ káwọn èèyàn tó bá máa pè wọlé nísìn mo fẹ kán gbàdúrà ni ọrọ wa a sọ pé òmìnira gbogbo ọlá ti rí báyìí bí ẹni pé okùn wà lọ́rùn nàìjíríà okùn ó wà lọ́rùn nàìjíríà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní matthew 21 láti ẹsẹ̀ ìkejì bíbélì wípé jésù sì wí fún wọn pé ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lọ́ọ̀kan ni ẹ̀yin ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ tú kí ẹ sì fà wọn wá fún mi bí ẹnikẹ́ni bá sì bí léèrè pé kí ló dé ẹ sọ fún tán pé olúwa ni fi ṣe olúwa ni fi ṣe olúwa ní nàìjíríà fi ṣe o nàìjíríà ní nínú èdè yìí o ọlọ́run òmìnira làwa fẹ́ fún orílẹ̀-èdè yìí o ṣé ká má purọ́ tán ra wa jẹ kò lè ṣe kó má le o kò lè ṣe kó má le ṣùgbọ́n kò sí nǹkan tó le tí kì í rọ̀ kò sí nǹkan tó le tí kì í rọ̀ yóò bá sì ní bí ẹ̀gún bá débi ó ti ń ṣetán tó máa yọ ni ọ̀nà tí ọ̀wà gbà yọ lóníkálukú ọ̀mọ̀
4: bẹ́ẹ̀ ni ọlọ́run
0: nìkan ló yé bóyá àgbálẹ̀ ni ọ̀yọ́ boya abere ni oyo boya the blade ni oyo ko seni to le mo afi olorun nikan nitori ide yi olorun alagba giga la fi nigeria le lowo lowo ide ti nigeria wa ko seni na ni nigeria to le so pe o ni ominira tori pe bi olowo kan ba wa ti awon to yipo bi ogun to ba je alaini laarin awon alaini lo na wa o hey awon to lowo lowo gan se won le na bo se won mo ba yato si pe campaign to data ko sen to le rin bo se won be ba lohun lowo lowo ni so ba rin kun ni sin wo jigbe ni
4: abi o
0: gbogbo e wa de ba nigeria bi ikunle de ba ro sugbon kini kan ni wi pe oba to pase lati pe kan lo tu ketekete ni sile loni loruko jesu ase itu sile ati dande oruko jesu o pa si nigeria
4: amen
0: ase itu sile ati dande gbogbo okan to wa ninu ide gbogbo state to wa ninu ide gbogbo federal ni gbogbo lati local government lo de federal oruko jesu christ ti nasaiti oluwa jaide na
4: amen
0: gbogbo ide to de wa ton fa inira yi oluwa jaide ohun o
4: amen
0: tu nigeria se o
4: amen
0: a o de ma yin o
4: amen
0: nigba to bo wa dara olorun ji a wa nibe o
4: amen
0: o ni fe ni keni nu asawati
4: amen
0: jesu oluwa wa
4: amen
0: je won eyan bi meji meta si ka to ma lo ka to ma lo ku lori eto yi. Yes, hello. God bless you, Ekaro man.
5: Aku odun ominira.
0: Odun ni ya o.
5: Esiku iyanju lataro.
0: Oluwa seun o.
5: Ogbadura pe ogba to ni te bi ti to ilu o ni fi sile loruko
0: Jesu. Amen.
5: Oruko mi ni Akolade Emmanuel lati Ana Church.
0: Araba ke Akiola Emmanuel.
5: Afolabi.
0: Afolabi Emmanuel. Ese.
5: Gbogbo ẹ̀kọ́ tó ti kọ́ aláàárọ̀ látàárọ̀ òótọ́ mi ẹbí ká gbàdúrà má gbàdúrà mo tún fẹ́ gbàkíyèsí wa díẹ̀ sí ojú bá orílẹ̀-èdè yà ni àìnífẹ́
0: àìláàánú
5: aláàánú ara wa a sì nífẹ̀ẹ́ ọmọ nìkejì àti pé àkókò gàgàrà
0: kò fẹ́ kí kékeré ó kọ́
5: tó dààmú orílẹ̀-èdè yìí wọ́n ti gbàgbọ́ pé àwọn tá a fẹ́ kó máa ṣẹrú wọn ò máa ṣẹrú lọ kí ni mò ń gbìyànjú láti sọ wọn ò fẹ́ kí ọwọ́ mi ò lékè mọ́
0: wọ́n
5: bá yẹ àwọn tó ti wà bẹ̀ látìgbà káàkiri ìgbòmìnira ẹ̀.
0: Àwọn ọmọdé ọmọ.
5: Àwọn ọmọdé ọmọ sẹ́ẹ̀tì wọn náà ló sì wà bẹ̀ ọ̀kẹ́ náà ìgbẹ̀sẹ̀ gbogbo ọ̀rọ̀ wa yẹn wọ́n tún jí kó ẹ bá rántí ìgbà kan tí wọ́n fi sọ wípé ọkùnrin ṣe wúṣù
0: ṣe
5: sọ káfọn kiri gbọ́n bá
0: jẹ́ pé if you see something you say something bọ́ bá rí kó wí.
5: Wọ́n rí nínú ṣọ́kà yìí owó tí ọtí gbogbo wọn máa fi
0: wá
5: lálẹ̀ kó wọn sínú ṣọ́kà yìí wọn kò sínú ẹbí place.
0: Àìnífẹ̀ náà
5: ni àmì.
0: Àdúrà
5: máa ń gbàdúrà ṣùgbọ́n gbogbo ata máa gbàdúrà pé àwa mẹ̀kúnrún kọ́ lọ́ọ́ máa gbà kú sínú oṣù.
0: Àmì o. Àmì o.
5: Ṣàánú wa.
0: Àmì.
5: Nàìjíríà àwọn olórí Nàìjíríà wọ̀ láàánú rárá ni. Láàánú ara wa.
0: Bí
5: ìbá ṣàánú Ọlọ́run.
0: Bí
5: àti wo. Ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ó ní orí àgbá ètò.
0: Nàìjíríà jókòó lé.
5: Ó sì wà ń bẹ̀ báyìí. Àdúrà ká gbà ní kíkó bí a má gbé kúrò ẹni táì.
0: Àmì. Àmì.
5: Ó má bí ọ̀rọ̀ nípa mi ọ̀ má jẹ́ nǹkan yín jẹ.
0: Ẹ ṣe sá ẹ bá aṣọ gbólóh
5: Olúwa ràn wá lọ́wọ́.
0: Àmì.
5: Ọba wa ti ń bẹ́lẹ̀ ọ̀hún.
0: Kàbíyèsí.
5: Ọba tó pọ̀ ní pàtó agbára. Tó bá ayé àti ọ̀hún.
0: Yes.
5: Àti orílẹ̀-èdè ilé lọ́wọ́.
0: Yes.
5: Bí ènìyàn tó wà lórílẹ̀-èdè ètì ẹ̀ láàánú.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọlọ́run tó bá ayé àti ọ̀hún. Ẹwà
0: ṣàánú
5: fún Nàìjíríà.
0: Àmì.
5: A ti ti wà ní ọdún òmìnira ní ìlọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Bẹ̀bẹ̀ olúwa fún àwọn olórí wa wọ̀nyí. Fi àánú wa sí wọn lọ́kàn.
0: Àmì.
5: Fi àánú àwọn mẹ̀kúnù sí wọn lọ́kàn.
0: Àmì.
5: Fi sí wọn lọ́kàn yìí pé kì í ṣe báwọn ṣe wọ́wọ́ ní mẹ̀kúnù. Ṣé wọ́wọ́ mẹ̀kúnù tí ó jáde lọ ṣe lédè àlátàárọ̀ tó yẹ pé tipátipá lówó ó fi pé olúwa mo gbàdúrà ṣàánú orílẹ̀-èdè yìí.
0: Àmì o.
5: Ṣàánú orílẹ̀-èdè yìí.
0: Àmì.
5: Bàbá mo gbàdúrà. ọmọ nínà kúnà nígbà tó padà wá lè bàbá rẹ̀ tí tayọ̀ tayọ̀ gbà á ní orílẹ̀-èdè ti padà wá olúwa wá ṣàánú wa
0: jẹ́
5: bí ìránṣẹ́ ọlọ́run ti sọ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni otú sílẹ̀ olómìnira olúwa tún nàìjíríà sílẹ̀ lórúkọ jésù kristi ti nasareti nàìjíríà di òmìnira ògoni forúkọ
0: olúwa
5: a dúpẹ́ torí pé ìròyìn tá ò gbọ́ léyìí bí pírẹsidẹ́ǹtì ó sọ orúkọ jésù yóò mú ròyìn ayọ̀ wá
0: ọmọ
5: balẹ̀
0: epo
5: olówó rẹpẹtẹ yìí lórúkọ jésù ti nasareti olówó bá ọmú wálẹ̀ wọ pẹ̀lú ọkàn olúwa láti gbàdọ̀ lọ sékìtì mo wọkọ̀ 6,000 ìgbà kan bẹ̀ wà tí mo ro odidi mọ́tò 6,000 tí mo ro epo sínú ẹ̀ lọ wọ́n á sọ fún dírábà pé 6,000 ló ń gbà lọ́wọ́ mi mo ti ro odidi mọ́tò tó ní 6,000 agánrán
0: nàìjíríà ló tún padà
5: nàìjíríà náà nígbà yẹn olúwàjọ ọjà ìsọ nàìjíríà dẹ̀
0: àmì lórúkọ jésù
5: olúwa
0: àmì
5: ojú olúwa mo gbàdúrà fún yín kò ní sú yín
0: àmì o
5: bẹ́ẹ̀ni kò ní rẹ̀yìn
0: àmì
5: ogun sàtánì tẹ́nìyàn dìdàkudàkù ní bágbébá sẹ́ránṣẹ́
0: àmì
5: sẹ́ránṣẹ́ yín ó máa lọ síwájú
0: àmì
5: ogun ọlọ́run sì farahàn
0: àmì
5: àwọn tá à ń gbọ́ yín náà báyìí gbogbo ìgbà mi la máa ń gbọ́ yín lóru báyìí àṣálẹ́ ìlú kan
0: ó
5: gbàdúrà lórúkọ jésù àǹfààní táwa náà ń rí ń bẹ̀ sàtánì ò ní gbàgbà mọ́
0: àwọn àmì
5: ọlọ́run ti fara
0: àmì
5: o ti rí bẹ́ẹ̀
0: àmì
5: bẹ́ẹ̀ ni kò rí
0: àmì
5: ní orúkọ jésù kristi olúwa wa
0: àmì
5: orúkọ jésù àfọlábí ìmánuẹ
0: alábà àfọlábí ìmánuẹ láti yànnà church god bless you ẹ̀yin náà ni màá fi dáwọ́ ìpè yẹn dúró torí àkókò tí ń kó wa ń pampá mọ́ra ẹ ti sọ ẹ láàánú àìnífẹ̀ẹ́ bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọn mọ ẹnìkọ̀ọ̀kan lágbára lọ́wọ́ ọlọ́run a tún lórí ọ̀fẹ́ láti máa pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí àti ojú olúwa ní alẹ́ wednesday gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè orí nọ́mbà tèmi lẹ́ẹ̀padà mẹ́ pè sí tẹ́ bá fẹ́ kátó sọ̀rọ̀ kákìrọ̀ a kú ọdún òmìnira èmi ń kí tọmọdé tàgbà kú ọdún òmìnira o òmìnira yìí kò ní di ìnira mọ́ wa lọ́wọ́ jésù tú oníkan lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n dẹ̀ tú òun náà ló sọ pé bí òun bá sọ wá di òmìnira a ó dòmìnira ní tòótọ́ àṣẹ òmìnira ń bẹ lọ́wọ́ rẹ o lórúkọ ọba tọmọ tiẹ̀ mọ́ nàìjíríà kó gba òmìnira o jésù olúwa wa nọ́mbà tẹ́ máa pè mí sí ni 08057929941 ojú òpó tèmi tẹ́ máa pè sí nìyẹn gbogbo ohun tá a bá fẹ́ sọ nípa nàìjíríà ẹ jẹ́ ká jọ máa sọ ṣùgbọ́n mo rọ̀ wá ẹ jẹ́ máa sọ rere sí nàìjíríà ẹ jẹ́ máa sọ ohun tó dára sí nàìjíríà èmi mọ̀ pé nàìjíríà ò ní bàjẹ́ tó bá dẹ̀ dára tán yóò ṣojú èmi àti yín lórúkọ jésù àwọn aláṣẹ wa ọlọ́run á kó sí wọn nínú ẹ̀mí tó mọ rere tí ẹ̀ ń fa gidi ṣe bi ọlọ́run á bá nínú ayé wọn jésù olúwa wa
4: àmì
0: mi lórúkọ jésù tó ó dọjọ́ mẹ́jọ god bless you
4: amen.

0: gbogbo ilé fún fẹjọ pariwo go. Bàbá Lábìyẹmọ ló sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pásọ fẹ́kẹ́ ẹ̀ mọ̀rẹ̀ ni mò ń jẹ́. Lọ́ni a fẹ́ gbé pẹpẹ òmìnira ró nínú ilé ẹnì kọ̀ọ̀kan. A ní ọ̀ṣun òmìnira táwà tí Joseph bá lè gbọ́ òmìnira lọ sí ipò ọba. Àánú tó sọ̀rọ̀ yẹn fẹ́ sọ̀rọ̀ lórí àwọn tó ń gbọ́ mi. Ayé ẹnìkan tó ń gbọ́ mi fẹ́ sún síwájú sẹ́. Ìtàn fẹ́ yí padà lójijì. Orúkọ fẹ́ yí padà sí orúkọ rere. Tí àánú bá wà lọ́ọ̀tọ́ ò lè lọ sí bó ṣe lọ́ṣù tó kọjá. Bá a ṣe wọnú ọṣù yìí ìmúlọ́rọ̀dá ti dé. Bí oṣù tuntun rẹ máa wá délé tabataba. Akitiyan rẹ lórí ọmọ yóò yọwọ́ lọ́ṣù yìí o. Ayé òní kaṣọ lára rẹ nínú ọṣù yìí. Ìjì òní kaṣọ lára àwọn ọmọ rẹ o. Ọba mi orísun rẹ gbogbo yóò pin rẹ délé yìí tabatama. Ó ní kí ọdẹ́lẹ́ fún ìbànújẹ́ nínú ọṣù yìí o. Ẹni ẹbí ń bá fà kì í gbé wàásù onírógún ẹbí nínú ọṣù yìí o. Níwọ̀n ìgbà tí ayé ò lè dá ògo oṣù pàdúrà ayé ò ní dá ògo ọmọ rẹ dúró. Níwọ̀n ìgbà tí ayé ò lè dá àrùdúrà ayé ò ní dá ògo rẹ dúró nínú ọṣù yìí o. Irú omi òkun àdìtú ni ọ̀rọ̀ rẹ máa ní yanjú lọ́ṣù yìí o. Dídákẹ́ ọ̀sà Ọlọ́run lóye ayé rẹ máa nítumọ̀ lọ́ṣù yìí sẹ́. Ó ní ṣe dádúró tamatama lọ́ṣù yìí. Oṣù dídá ẹ̀kọ́ lọ padà láwọ̀ yìí. Yàgò sí oṣù ìdáǹdè rẹ̀. Ó ní jíre bi lọ́ṣù yìí tamatama o. Ó ní pẹ́ bi sùn tamatama. Àjọ tó dá lórí ọmọ ó yà wá kó lọ́ṣù yìí. Ọ̀run fògo ya ọmọ rẹ lẹ́nu. Àánú gbàràgàdà yóò yọjú sí gbogbo wa lọ́ṣù yìí o. Ó ní rọ́gbẹ kú lórí ọmọ. Àánú máa sọ̀rọ̀ fún tamatama. Níbi tó ti rẹ ènìyàn Ọlọ́run máa dìde àánú o. Níbi tó ti lè sọ̀rọ̀ àánú máa sọ̀rọ̀ fún ọ. Èèrà kò ní rin ọmọ rẹ lọ́ṣù yìí o. Yẹn kúkú sọ wípé kinní kan ò ní ṣe ọmọ rẹ lọ́ṣù yìí o. Oore ò ní dibi wọn lọ́wọ́. O ní gbàlejò ọ̀ràn tamatama. Ọmọ rẹ ò ní ka àbùkù. Ọwọ́ rẹ máa dé. Lọ́bẹ̀ bó ti wù kó rí àríjìyà tamatama o. Òkè tí gbogbo yín wà ẹ́ ò ní jábọ́ tamatama. Àti dókè kò ní nira fún ọ. Ọlọ́run yà ọ́ lẹ́nu lọ́ṣù yìí. Ọ̀rẹ́ kò rí kò sọ ọmọ rẹ kò ní kọ́ lọ́gbọ́n o. Mọ̀sínú mọ̀síkù lọ̀rọ̀ ilé ayé ayé ò ní rí ọtán nínú oṣù yìí o. Abínú orí ẹni kò ní ṣàtakọ ọmọ rẹ níbi rere o. Ayé ò ní mú ọmọ rẹ pamọ́. Ọmọ rẹ ò ní rí àkóbá. Àṣàṣì ọ̀tá kò ní dìlíbà lórí rẹ o. Wọ́n fi dáadáa ògo tó bá oṣù yìí jáde yóò wọnú ilé yín o. Ọwọ́ ayé ò ní dọ̀gọ́ rẹ dúró. Ọmọ rẹ ò ní pàdé àgbàlagbà abaniláyé jẹ. Ẹni tọ́mọ rẹ ò lè dámú Ọlọ́run máa mú. Ìgbà ọlọ́bí ọ̀rẹ́rẹ́ ìgbà rere máa yíkà yín nínú ilé yìí o. Opportunity ńlá kan bọ̀ fún yẹ́ ẹ̀ ní mísẹ̀ nínú ilé yẹn o. Oṣù yìí owó tabua máa wọlé. Kẹ́díta láti yẹn máa wọlé. Ìgbà Ọlọ́run gbọ́ nínú mi, wàá rẹ́rìn dé bank. Iṣẹ́ yẹn máa bọ́ sí. Promotion yẹn máa bọ́ sí. Gbogbo ẹni tí ò níṣẹ́ nínú oṣù yẹn ẹ̀ ní iṣẹ́ o. Oṣù òmìnira làwọ̀ yóò yá ó ti dòmìnira pátápátá. O ò ní rí ìjákulẹ̀. Ayé ò ní fi kọ́ra ọmọ bá ọjà. O ò ní dínà mọ́ o. Ọlọ́run máa dá ìwọ àtọmọ rẹ lọ́run lọ́ṣù yìí. Àánú àti ìdùnnú tẹ nínú lẹ́yọ kò ní padà di ìkorò. Gíga gíga là ń bọ́jọ́ ọmọ rẹ ò ní wọlé lọ́ṣù yìí o. Olólùwà tó tọ́ gbẹ́júlẹ̀ ẹ̀rọ ní bọ̀ lọ́ṣù yìí o. Oṣù yóò yá lọ dá nǹkan rẹ ṣe. Nínú oṣù ìwọ ẹ̀rọ pẹ́dà. Nínú oṣù ìwọ di òmìnira. Nínú oṣù owó máa wọlé. Nínú oṣù yìí ohun tuntun bẹ̀rẹ̀ nínú ayé rẹ̀. Nínú oṣù ò ní jẹ dádúró. Ò ní jẹ gbèsè. Ò ní sọ ọmọ nu o. Ayé ò ní gbọmọ lọ́wọ́ rẹ. Ayé ò ní bọ́ dẹ́rọ̀ lórí àwọn ọmọ rẹ. Ò ní kárí sọ lọ́ṣù yìí o. Báyìí lolúwa àwọn ọmọ ogun wíwọ̀ ní gbẹ̀tì jù lórí ọmọ rẹ nínú oṣù tuntun. Ewu ẹni lára ọmọ rẹ sunkọ lọ́ṣù yìí o. Oṣù ayọ̀ rẹ láwà yìí. Lọ́ṣù yìí wà mọ́wọ́ nínú owó. Lọ́ṣù yìí ayọ̀ ni ti yín. Ọ̀rọ̀ yìí ò wá orí. Oní yẹ̀yẹ́ rẹ máa bá ọ̀ṣà yẹyẹ. Ẹni mímọ́ funfun bá láwú ni Ọlọ́dúnmọ́rẹ̀ kò ní jẹ́ káyé takò sálà rẹ nínú oṣù yìí. Lọ́ṣù yìí ayọ̀ ní gbọmọ lọ́wọ́ rẹ. Ayé ò ní fọmọ rẹ ṣe tutu ọ̀là. Lọ́ṣù yìí akẹ́lẹ́ ayọ̀ yóò mú ìròyìn ayọ̀ wá. Ọmọ rẹ ò ní yíṣẹ́ lójú ọlọ́rẹ lọ́ṣù yìí. Wọ́n ní fẹ́ ru sàárẹ̀ lé ọmọ rẹ lọ́ṣù yìí. Ẹrú bí kanìyàn yóò forí ara rẹ̀ gbé lọ́ṣù yìí o. Wọ́n ní fẹ́ kúrán tí ọmọ rẹ lọ́ṣù yìí. Ayé ò ní náwó òdì sọmọ rẹ lọ́ṣù yìí. Wọ́n ní gbé ayé ìlera tọmọtọmọ. Ará máa tù ọ́ lọ́ṣù yìí. Òfin dé bá ọ̀gbẹ́lẹ̀ nínú yàrá yín yẹn o. Ayé ò ní fọ ọmọ rẹ lé ogun lọ́wọ́. Wọ́n dẹ̀ ní fọ ọmọ rẹ lé ìyà lọ́wọ́ lọ́ṣù yìí. Ìṣẹ̀lẹ̀ amúkọ́mọlajúlẹ̀ láìmọ́ tó jẹlẹ̀ lágbègbè kò ní dé bámọ rẹ o. Genesis 18:14 níwọ̀n ìgbà tí kò sọ Ọlọ́run ò lè ṣe wàá jẹ wọn mọ ní àjẹ yóò. Ẹ̀yin ọkọ oṣù ayọ̀ yín láwà yìí o. Owó adé, ayọ̀ adé, lọ gba contract tiẹ broda aje ko te wo te wo yo pade jesus lese gbeji ni losu yo wahala re lori omo ni jasase losu yi omo re ti oni se yen losu yi se ma bo si loruko jesus omo re oni runle ori olorun oni duro ninu le yin ogo orita meta ko ni ja yin losu yi o se sami eleyi oni jopo osan gangan o aye wa to ma re oni jase losu yi baba eri da laare o losu yi apagile gbese to je yen itura tin bori inira o ya kote lowo tomo tomo itura ti ominira ma mu o ya kote lowo tomo tomo pepe ominira ta je ko ma se bo se wu o tomo tomo nu lero oluagbe wo pepe ominira ti o faye gbo ni gbogbo ona oluayo gbe wo nu osu yi tomo tomo mama ile koja nu lere oni gangan lodopin yabo si osu ominira re yesu oluwa wa awe 21 days stand gba lo eni lo pe ojo keri din logun mama adua teni to ba ti gba di 12 lo jeun adua ti gba wa kan ma tenu mo wipe oluwa gbe pepe ominira ro nu le mi now eri meta ni mo fa ki engineer play sugbon nitori akoko ayo kan la ma gbo
1: mo je omo ojo yin lori afefe gbogbo bo yin ma nse program yin ma nse all the time daddy ni ka tewo si di radio ka se ile ka se ton gbogbo nkan yin mo wa se beni kan se pe mi ni e bo e send 200,000 si mi ni e
2: hallelujah
1: kin lo fi toju ara mi beni kan tu se pe mi ni e ipe kin lo sibi ti ma ti toju ara mi pe anything ton ba fe gba nbe pe o ma sun tori tele tele igi ni mo ma fi rin
2: okay
1: bo gbogbo mo se darapo mo program yen mo ri pe mo pada andide
2: hallelujah
1: nba ti mo oju gile mo bere sin fidi wo ko to di pe olorun sa pada jeri are
2: hallelujah
0: na lo si fo laaro ni ago mesan mi o raye wa ni ose to koja nitori mo wa ni ori apata nitori na leni yi gbogbo wa lajo wa nbe to ba ti nbo abo nje ni ko mu dani mo ní ẹ̀bù kékeré kan tí mo fẹ́ bọ ọ̀bù sínú rẹ̀ bọ́ọ̀lẹ̀ ní bọ́sọ̀bọ́sọ̀bù tó wà ní ìfọ̀ ní ogun state ní bọ́sọ̀bù yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọfákẹ́yẹ aago mẹ́sàn-án ni òwò àríre gbà torí pé ìríjọ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù tuntun torí pé ìríjọ ọjọ́ òmìnira torí pé ìrítú jẹ́ ọjọ́ ọpẹ́ fún gbogbo ènìyàn láyé pé ọwà láyé ọwà láàyè láti rí oṣù tuntun àǹfààní ńlá tún ti ṣí sílẹ̀ fún ọ láti fi ọrẹ rẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ń gbọ́ mi jákèjádò a máa fi ọrẹ kan sílẹ̀kùn oṣù tuntun yìí o dábì pè ní ọrẹ ọpẹ́ pàtàkì ọrẹ àánú má jẹ̀mú lórí ọmọ bọ́lá má ṣe bùkún ọ tó o ní kò fi ránṣẹ́ orí gbogbo yín yóò gba eré nínú oṣù yìí màmá àdéhùn wa pẹ̀lú ọlọ́run òyípadà àdúrà orúkọ ọjọ́ mẹ́ta tí à ń gbà òru ẹ̀ ní gangan la má gba ìkejì lálẹ́ kan tó tù sáàrí wípé gbàdúrà odidi wákàtí kan wàá kàn máa tẹnumọ wípé pẹ́pẹ́ àṣẹdànù lórí ọmọ olúwa bàjẹ́ tó bá wá di alẹ́ ọ̀la la má parí rẹ̀ ní dálẹ́mọ ní ìṣòru níbi tí gbogbo ènìyàn yóò ti pàdé tọkùnrin tóbìnrin alẹ́ ọ̀la tí kankan bá fẹ́ dé àdúrà má gbà fún nítorí àdúrà tá a fẹ́ gbà ní alẹ́ ọ̀la ó rọ̀ mọ́ ọjọ́ alẹ́ gbogbo wa má dẹ̀ gbàgbé tó bá ti ń bọ̀ lọ́la mú fẹ́ fi tà ńlá wá má mú ike kékeré wọ ike ńlá ni kó o máa gbé bọ̀ nítorí gbogbo ṣòktóbà yóò ṣì ń jàpá ní omi ọ̀hún ẹnìkan ní omi wo omi tí mo dìídì lọ́pọ̀ fúnra mi lórí àpáta lọ́sẹ̀ tó kọjá tó bá ti dé ìṣọ́ọ̀rù ní alẹ́ ọ̀la wàá ti rí pé wọ́n ti ń pin fún àwọn ènìyàn níta tọ́mọ rẹ bá wà lọ́nà jínjìn o lè fi rán dírẹ́fà sí nínú omi ọ̀hún ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ bàbá alábìyẹmọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣẹ̀bí àdúrà wa ń gbà.
3: ó gbà ó wá dúpẹ́ o.
2: ọlọ́run bàbá alábìyẹmọ o.
3: ààyè ló wà.
4: hello hello prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹ́yẹ̀ emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamọ.

0: Kari Mandei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
1: Oluwa gba ope wa ogo ni fọlọ loke
2: hallelujah
1: alagba bi ade ogo pada ko eni to ran ni ise tin tu ba ni ise asiwaju ogun la lo akeyin ogun labo baba gbogbo agba laye anu mo ti sise
2: anu ni o
1: a tun ti wo osu kewa eni ojo kede ni osu kewa
2: yes sir
1: awon omo nigeria pe ni independence
2: yes sir ojo mi
1: ni ba pe ni ojo mi ni o koja be
2: yes sir
1: number 1 wa wo pe iwo ati emi ti eru osu kini ojo
2: Ah,
1: okay.
2: Yes, sir.
1: We are not going to be able to do it.
2: Yes, sir.
1: We are not going to be able to We want to tell what you are like. Ah, Amaria, Nuba, Odua, Nuba, Nuba, Nuba, Nuba, Soro,
2: yes,
1: we were Genesis,
2: yes, sir.
1: Oria, Kejo, Ese, Karu,
2: yes, sir.
1: Genesis chapter 8,
2: yes, sir.
1: Verse 5. Only ni ojo kini osu ekewa
2: ojo kini osu ekewa
1: o ni ori awon oke lanla yo iye ni pe ni ojo kini awon oke to tuju oke o ni ori won yo
2: ori won yo
1: o je ngbo mi bayi momo o ngbo mi oke kan jo gajo oke lo mo so ninu oke ti ori re yo yo awon to ri won ma go oke a ka wa mo won
2: a
1: ya ko ta ni ada o de ni so fun mama e omo to suku lo re baba
2: ewo bi
1: olomo iwa ati emi oke nla ni won ori won ma yo olori won ma yo oke nla ni oke ti o tayo egbon to ni ma je mu so lati eni ojo kini ninu osu kewa ogun wa bere si yo ogun wa bere si yo ogun mo yo yo in the name of Jesus ogun to tin da wa duro eni mo pa won lenu nisi yo ewo ta ti se ike ta ti se ti ara yo ri tele oluwa ni ke so lati oni lo
2: wa
1: bere si fara yi iyanu de ma se in the mighty name of Jesus eni kan ta lo so ninu ojo kini ninu osu kewa mo ki gbogbo won to gbo mi oruko mi ni woli hi o ajilori atamatasi ile se anse christ atilori consider
2: yes sir
1: CAC atamatasi tolorun ba gbogbo joko agbara anu re kale si oluwo to wa lona to gete
2: yes sir
1: ati bere adura latana ago bi ago kala tete
2: yes sir
1: ni o so gbogbo prayer yen lo ba se simi de mi nwole fi kan ka adura atun se so oru mo gbe eni ni oh my god awo yin mo pe olorun be lohun nitori adura ni
2: adura ni
1: gbogbo adura ni
2: ba
1: je mu de ti wa lori adura
2: yi ni
1: pe ko seni to wa
2: eji
1: oni dake
2: tura
1: lo fe lo so akori to so fun wa ma gbo mi nuni ati daddy stop the evil storm stop the evil storm
2: nuni
1: ati daddy dide bayi final lap la ma gbe aro aro bayi
2: tete
1: debi
2: a
1: ni agbara ju
2: aro
1: na tun ni cancel wa
2: mo
1: ma so fa we yan
2: ma
1: n to ba dodo wo ni iwo ko lo so to
2: wa
1: emi mi ma
2: mo
1: ma gbo nu mi to se ogun dide oluwo to wa lona to gete
2: beda
1: ni bubu agbara lo oluwo
2: ma
1: so pe from iwo road ni se kan sere sere bi gbagbo re ba gbe lati ma se olo
2: yes sir
1: wa de rogo olo o ya so ti kun leyin
2: won
1: wa fori bale ba wa ni mimo
2: mimo
1: mimo so olo mo bi ya o mimo mimo mimo so olo mo gun ah oba teru re to ba yan eh baba agbalagba a soro nipa iji
2: yes sir
1: mo so bi woli eni ka de sami yo iji to ma gbe wa temi wonu iyanu rere iji yen ma ja Iji ti aye wa temi fi ma leri iji yen ma ja. ìjì tó máa fàyè gba ìyanu ayọ̀ láyé mi láyé rẹ láyé ọmọ wa ìjì yẹn máa jà. Ìjì tó fi máa kí wa kú oríire táwọn máa rẹ́rìn ayọ̀ táwọn èèyàn máa ròyìn ìjọba rere lórí ayé wa ìjì yẹn máa jà. Tá a bá ń sọ nípa ìjì, atẹ́gùn tó sanwó òdìnà ń pè ní ìjì. Ìwé ìṣẹ́ àwọn apọ́stù chapter 27 ló jẹ́ kárí àṣírí yẹn dáadáa. Nígbà Pọ́ọ̀lù àti Pọ́ọ̀lù apọ́stù tí wọ́n mú sínú ìgbèkùn nígbà tó fẹ́ lọ dájọ́ rẹ̀, ibi tí mò ń lọ rẹ̀ dádì àti mọ́mì, gbogbo ibi tó bá ti sọ̀rọ̀ ìjì àjálù ló máa ń ṣẹlẹ̀ ńbẹ̀. Níbi àmì ti dúdú, àjálù ibi òní jálù wa, lọ́lájálù ibi òní jálù wa, àjálù ibi òní jálù lé wa, àjálù ibi òní jálù ọmọ wa, àjálù ibi òní jálù iṣẹ́ wa, in the mighty name of Jesus. Àmọ́ ìwé First Kings chapter 17 ìkankan court and court ti ṣẹlẹ̀ níbẹ̀. Ìjì kan tó jálù wọ́n bẹ̀ yẹn ìjì ebi ni, kí mo pè ìjì ebi, torí wọ́n ní nǹkan ó máa ń pè ní Elijah. Ó dẹ̀ sọ fún pé wo, torí pé ẹ ò ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ ṣe lòdì sí Ọlọ́run, ẹ ń gbòrìṣà, ẹ dẹ̀ ń gbéraga nínú ìgbòrìṣà yín. Ó ní kì yóò sì sí òjò tàbí ìrì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu òun. Bíbélì sọ pé ènìyàn ẹlẹ́ran bíi tiwa ni Elijah tó gba àdúrà pé kójò máa pa kó má rọ̀ kí ìrì má dẹ̀ṣẹ̀ fún ọdún mẹ́ta àti oṣù mẹ́fà. Yọ̀wẹ̀ sókè báyìí ni mo wí, àṣọṣe ọ̀rọ̀ tí ìyanu rere fi ń jáde lórúkọ Jésù ó yá kó ṣiṣẹ́ láyé rẹ̀. Irọ́ wo ni nígbà míì máa ń rìn jì sáyé tí ayé bà láti tò? Bẹ́ẹ̀ni sà, wo ni máa ń rìn jì tí ayé bà ní àtúntò? Mo sọ kíní kan fún èèyàn kan gbà kan, believe it or not, mi ò fẹ́ sọ pé ẹ wò ní àkókò wa, ìmù ni wò ní ìgbà ni títí di ìsín, ó ní bó ṣe wà láti ti kọ ṣe, ó ló ń bẹ ní ìsín, ó ní bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé. Wò ní yẹn máa ṣe bẹ́ẹ̀. Mo sọ kan nínú tábù kan tó ṣe fún mi, mo ní àpànìyàn nínú àwọn wòlíì, because tí wòlíì bá make declaration àwọn angẹ́lì á lọ kárí àtúnṣe yẹn ni. Àìmọye níbi tí ẹ̀mí ọlọ́run yóò ti tọ wòlíì wá sọtẹ́lẹ̀ sí ìlú yìí, a dẹ̀ sọtẹ́lẹ̀ ni ó dẹ̀ rí bẹ́ẹ̀. So Elijah ló sọtẹ́lẹ̀ kójú òní rọ̀ nítòótọ́, ó lọ jókòó sí etí odò, ó mu omi bẹ̀ ẹyẹ ìwò, ó bẹ̀rẹ̀ sí fún ní àkàrà jẹ, ó bẹ̀rẹ̀ sí jẹ. Nígbà tó yá odò bẹ̀rẹ̀ sí gbẹ. Olúwa wa ní wọ́n bí ìwọ ló gbàdúrà kójò márọ̀ odò wà rọ̀ báyìí. Ó ní olúwa torí ìtì ẹni àwọn èèyàn wọn gbà ẹ gbọ́mọ́ àti délé ayé tí wọn gbọ́lọ́ gbọ́mọ́. Unfortunately lóòótọ́ ta bá ń wo ti àìṣedédé àti ìwà sí ọ̀pọ̀lọpọ̀ wòlíì, kò sẹ́ni máa gbọ́lọ́ gbọ́mọ́. Ó ní ó ti clear, ó nígbà tí ó bá dìkẹ́ ìyọjọ́, ó ní ọ̀pọ̀lọpọ̀ èké wòlíì ni ó dìde. So there's nothing we can do. Wọ́n á dìde ṣáni. Ìsọ̀bà oyè èrò tó tẹ̀lé wọn lẹ́yìn, ìsọ̀bà iṣẹ́ ìyanu tí wọ́n ṣe. Ó ní kì í ṣe nípa ipá tàbí agbára, ó ní bí ò ṣe nípa ẹ̀mí mi pẹ̀lú Ọlọ́run mo bú wí. Elijah nígbà tó dé ní kòkòrò ìta kan, ó rò wípé òun nìkan ló kù. Ó lọ bọ́lá, ó ní èmi nìkan ló kù ní àwòrán ìwé ni ìwé kì í ṣe wá. Ó mì pé táìmù tó wà kò rí èèyàn kankan, ìwọ̀n sọ lè lò. Wọ́n máa ń sọ fún àwọn èèyàn kó ṣe oyè èèyàn tó wọ́ tẹ̀lé wòlíì lẹ́yìn, kó ṣe oyè ọmọ ọjọ́ tí òun ní òtẹ̀ ẹ̀sìn tó kan wòlíì àtọmọjọ. Àmì ti sọ tẹ́lẹ̀ yà fivefold ministry pastor ló lọ ọmọ ọjọ́ owó tọ́ ọmọ ló wá ti wá tẹ́lẹ̀ tó wá sọ pé òun pastor kínní kan ó lè bá 100 million. Wòlíì tó bá jẹ́ wòlíì kan bẹ́lẹ̀ ọjọ́ ogún bá dé náà ti wòlíì. Owó tọ́ ló wà ńbẹ̀ ẹ lọ wo omi tán ti wá wòlíì, ẹ rí pẹ́ni bá wá wòlíì lọ, ìṣòro ló gbé lọ, wọn à ń torí pọ́n fẹ́ sí náà wá wòlíì, ṣùgbọ́n wòlíì ni ó padà kọ̀ fàtẹ́ sọ́dọ̀ Ọlọ́run. Owó tọ́ bẹ̀ ni ẹ tó bá ti le tán wọ́n á wá wòlíì. Ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹta ogbon tí Jòsófà ti sọ ni, ó ní ẹ̀jọ̀ ṣé ààrẹ èèyàn Ọlọ́run kankan ṣoṣo tá a tiẹ̀ lè béèrè lọ́wọ́ ẹ̀ káwọn má kú sínú àjíjù lọ́wọ́ ẹ̀ sókè. Mo sọ jáde mọ̀mọ́ yìí mi sọ́ọ̀tún mi sòsì jáde ẹ̀ mì báyìí ni mo wí, wòlíì rẹ, wòlíì wa, wòlíì ti Ọlọ́run yóò pàdé wa. Kì í ṣe gbogbo pásítọ̀ tó ń pè ní pásítọ̀, ẹ̀mí kan pè ní pásítọ̀, mo máa rẹ́rìn ni. I'm a full time trained and ordained winners pastor. Bẹ́ẹ̀ni full time trained mi kó jẹ́ I have all my credentials with me. Fẹ́rẹ́tẹ̀ẹ́tì gbogbo tí mo gbà. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé òun ṣe pásítọ̀, mo dẹ̀ mọ̀ pé mi ò ń ṣe pásítọ̀ láti bẹ̀rẹ̀ ayé wa. Tí a bá ń kà ní ẹni èjì, ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó mọ̀ mí, bí ó ń ṣe wòlíì 30 years, bí ó ń ṣe wòlíì 40 years. 80 ni 80s ni bàbá ọ̀ṣọ́pátá olówó wòlíì lèmi lórí. 77 ni bàbá ọ̀bọ́dà ti declare me as prophet pé wòlíì wòlíì ni ọmọ yìí. Ibi tí mo lọ rè Ọlọ́run ti nípinnu toníkálukú. Olo máa ń sọ na nínú òrí ẹnì kankan jowú Ọlọ́run gbọ́, mi ò ṣe kí ni, mi ò rí èèyàn jowú. Bẹ́ẹ̀ni kò sí ohun bọ́lọ́run ṣe ṣe fún ẹ tó máa bẹ́ẹ̀ máa ní Ọlọ́run torí bó ṣe fẹ́ ṣé nìyẹn. Mo sọ fún ẹnìkan lẹ́ẹ̀kan, mo ní torí orúkọ tí Ọlọ́run máa ń jẹ́ ọ̀kan nínú orúkọ ẹ ní ìsọnu. Bẹ́ẹ̀ni Ọlọ́run a ṣe kan mi fẹ bayi, a tun so ẹlẹnu. Bẹẹni, o ti kan so fẹ pe oni yẹ wẹju ni. Ah, ni o ti o ba wẹju, to yẹ ko ma ri bayen. Ọlọ́run ṣe fun de bi sọnu, ẹni kan sa mi o, ore to ma de bi sọnu pe ah, o dogbon si ni, ore yẹ Ọlọ́run ma ṣe fun wa. Ọlọ́run lo ṣe sọnu. Àwọn àti tó mọ̀ nípa Ọlọ́run re, tí ó yẹ Ọlọ́run yẹn sà, òun ló mọ̀ kán fi pamọ́ tí wọ́n ní rídìí ẹ̀, òun náà fi pè ní Ọlọ́run àwa má rídìí, àṣírí yẹn máa pamọ́, wọ́n máa wà wọn ò ní rí, wọ́n lè wọn ò ní ba, wọ́n máa ń wọ ọ̀pọ̀lọpọ̀, tó bá yíran ṣe Ọlọ́run pẹ̀lú òkùnkùn lólò, máa ní mi ò mọ̀, torí mi ò rídìí ẹ̀, ah bàbá wo ní nìyí, ó yẹ kí ẹ̀fẹ̀ mi wò, kí ẹ̀fẹ̀ mi máa wádìí ẹni ẹlẹ́ni, no, kí ló kàn mí pẹ̀lú títí ẹ̀, ìdájọ́ òun àti Ọlọ́run nìyẹn, ẹ wá wo bí sà, mọ́mí àti dádì, ẹ wá lẹ́nu mi ee, ah bó ló ṣe kan tiẹ̀, ẹ̀sùn mọ̀ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀, bàbá yẹ kẹ́ mọ̀ pé nǹkan kan ló lò ní òmọ̀, wo bí torí mo mọ̀ pé Ọlọ́run lè ṣoore ìsọnu fún yàn, a kọ́kọ́ yà yàn lẹ́nu, oore ìyanu lóye tó ṣẹlẹ̀ téèyàn lanu lẹ̀, ìyẹn náà pé ìyanu ìyanu, ohun tó lanu sílẹ̀ pé ah Ọlọ́run ah Ọlọ́run ah Ọlọ́run ah Ọlọ́run ah Ọlọ́run yìí kan náà ló jẹ́ bẹ́ẹ̀, nígbà tí ò bá wá yí ọmọ, bàbá pè láwọn máa rídìí, at the same time ẹ wo sà, Ọlọ́run a máa fi ọlọ́gbọ́n sílẹ̀, a lọ lo òpè, ó ní kì í ṣe mi mọ̀ ọ́ ṣe, kì í ṣe agbára mi, kì í ṣe kì í tóbi mi, àánú ló fi bá mi ṣe o bàbá. Ṣẹ́yìnsà tí Ọlọ́run bá ṣe àánú ẹni tí ò gbọ́n, gbogbo ẹni tó gbọ́n a máa tẹríba fún mi, Ọlọ́run tó máa ń gbé ẹni tí ò mọ̀ ń ṣe sókè. Ẹ gbọ́ mi, bí bẹ́ẹ̀ni kọ́ pé a máa gbé tálíkà dìde, a dẹ̀ máa gbé jókòó pẹ̀lú ọmọládé ọmọládé yẹn, kí là ń pè ìyanu ló jẹ́ bẹ́ẹ̀, ìyanu lòrúkọ rẹ̀, ìyanu lòrúkọ rẹ̀, ee bàbá mi tó ṣe tẹ́ẹ̀nì tó lè ṣe, ee ìyanu lòrúkọ rẹ̀, mi ò mẹni tó lè rá mi ṣe, ìyanu tó ju ọgbọ́n ìwà ọgbọ́n ìmọ̀ àtòye wa lọ, ìyanu yẹn máa ṣẹlẹ̀ láyé wa. Àwọn ènìyàn mi wọ́n wà á bọ́bẹ̀, wọ́n wà á máa respect Ọlọ́run nínú ayé mi, wípé òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó di pàtàkì gulé, ó ní èyí ṣe ìyanu lójú wa, yọ wẹ̀ sókè, ah Ọlọ́run bá jẹ́ ara mi ṣe inú ilé yìí o, ee bá mi yíyan bá lè dókè nílé yìí o, báyìí ni mo sọ ọ́, ìyanu tá ó fi di pàtàkì, ó yá kó lọ ṣẹlẹ̀. Èmi ń sọ̀rọ̀ nípa ìjì ni mò ń bọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀, now Ọlọ́run a máa lo wò ní lọ́nà tó bọ̀ wù ni sà. Ó ní àwọn tó mọ Ọlọ́run tí wọ́n ń sìn, those that know their God, ó ní they shall be strong and they shall do exploit. Ohun tó nílò ni kó mọ Ọlọ́run tó sìn tó sìn àti Ọlọ́run tó pè Ọlọ́run gbọ́. Mo lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọmọbìnrin yẹn, ó ní ìpè tó fẹ́ mi, ó fi ṣàánú mi ni èrò pa o tó lè lò ó. Ìpè tó fẹ́ mi, ó fi ṣàánú mi ni èrò pa o tó lè lò ó. Mo máa ń sọ fáwọn ìránṣẹ́ Ọlọ́run, Ọlọ́run bá gbà fún ẹ, má rò pé o mọ̀ ṣe o. Ọlọ́run gbọ́, ó kàn wọ́n Ọlọ́run ó fi ṣàánú ẹ ni. Mo máa ń wo ìrìn àjò mi àwọn tó ti mọ̀ mí bíi wòlíì láti ọmọ kékeré wá, láti ìgbà tá a ti gbòjú, a dẹ̀ ń sọ, Ọlọ́run dẹ̀ sì jẹ́ kó rí bẹ̀, Ọlọ́run òjò ó tà sí, bàbá ti sọ Ọlọ́run dẹ̀ ń tì lẹ́yìn, ìyẹn náà ń pè mí títóbi Ọlọ́run, Ọlọ́run ti ń gbọ́ títí ìgbà. Ẹ wá gbé eléyìí mọ́ mi, èyí ló ṣẹlẹ̀, wòlíì Ẹ̀láíjà, ó mọ Ọlọ́run gan, ó wà wò wípé àrífín ni ká tún máa gbé òòṣà ga, òòṣà mìíràn ga ju Ọlọ́run lọ, lẹ́yìn Ọlọ́run tó dé ayé àti ọ̀run. Níbẹ̀ ló sọ wípé òjò ò ní rọ̀, bẹ́ẹ̀ ni ìrì ò ní ṣẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu ìwé First Samuel chapter 17 mo ti sọ̀rọ̀. Àmọ́ nígbà tó yá ni ò ní parọ́ fún yín, gbogbo ibi tó ti mọ everything gbẹ, now ibi tí mò ń rọrí, ìjì wá ń jà, arúgbó ilé gbogbo wọn lè pípa, ah ìjì ebi ni, àwọn ìjì ebi tí ìyáálé àti ìyàwó fi ń àdúrà pé ká pa ọmọ jẹ, ah ebi burúkú ni, kò ní wo orílẹ̀-èdè wa. Ibi tí mò ń lọ rèé, ó wá ṣàlàyé, ó wá wo pé olúwa ìwọ náà ni mò ń sojú owó fún, olúwa ni ó yá dìde, wọ́n máa lọ sí Sidoni, Sidoni ẹnìkan retí ìyanu ń bẹ̀, ìjì ti fẹ́ jakú torí ọkọ rẹ̀ ti kú, ìjì ti ja ọkọ ó ti kú, obìnrin yẹn ti wá ya opó. Ṣé ní àwọn ìkóríta kan máa ń wà sà, orúkọ kan nínú orúkọ Ọlọ́run ni pé ọkọ opó, bẹ́ẹ̀ ni sà, ọ̀kan nínú orúkọ Ọlọ́run ni, àwọn ìyá wa àwọn bàbá wa tó bá ń kọ́ńgbẹ̀ wọ́n ní Ọlọ́run ọkọ opó, olùpèsè fáláì ní bàbá, ìwọ là ń wojú rẹ o, wà á ṣe nǹkan láyé mi. Ẹ wo Ọlọ́run tó ń pè lọ́kọ opó yẹn, ó ti rí opó kan, mi ò mọ̀lọ́ àgbà tí opó yẹn pẹ̀ gbà, mo wò wípé opó yẹn ti sọ́lá nígbà tó jí pé olúwa tó ìjì yí gbé lọ rè o, ìjì ebi ìjì yàn náà, ibi tó wá dé yìí òun fẹ́ wá ìjì méjì kóun sá lọ, tí òun bá ti dé léyìn final burial náà ló bá bọ́ bẹ̀, ibi tó ti wá ìjì méjì kò lè dé, from nowhere o yode pele arabirin a mo pe jin ja yin e sa fa lomi mu na yan se to mi e omi to wa nle o to dana ma mu nbe omo mi a mu nbe iwo na wa mu mo bo je lo be bo mi wa oni duro madam eh mun to sele re wa lo mu o nje die ko se fun mi wa aka ni won pe iyan ni ah woli e ti so asoju mo ro pe woli ni yin o je ke le ri un to nsele sa o je ke le ri un to nsele baba woli sari ba se wo igi jaga meji yi o fe lo fi dana tori iyefun yo to nkan oro yen ti gbe tan ko nkan fi se ki omo ati on kan je kan kun ni boni ami tin dun mo so jade eh aje to ni baye wa aje to ni pe kan je ko tan patapata ko ma ku e lo mi bi ona kan to ko turi mi ah agbalagbo ogun ni mu ke eyan na tan ko tori mi o je tan ko tori mi e lo mi ti je tan won ni rice ko sile mo elubo ti tan o da isun kan won lo ti lo lati jeta ko te wa soro ko sepo aje tan ni awon ile kan wa bi je o tan le papata kan ma ran kiri ko omo bi tan ma ya si bi owo esoke mo so ninu ile madam mo so esa mi dada dada yin na dide ke sa mi o mo so jade ogun ka je kan tan ka tori mi kan na kan tan ka tori mi ka so kan bo ka tori mi kan na kan ji ka tori mi o ya lo ni o pin je si I have been most of you will leave. Now, Yaka Kaboria Kasata Kadania. And the Kada Mashamu, Mosa, Ogunjo Bata, on a meal, Nishia, Bonaco D, on a meal, Shia, Ogunya Shah. And now, only the Kondua, and Mess for Tolagala, and me, Ogunbika Ota, or it meowa, Ogunba Jakata, ah, him me, Ogunbola Kota, ah, Romi, Ogunbana Kodi, ah, him me, Ogunbe. Bi ko baba je ona mi o si yen o ya bi ami mesan yen ba dun ogun yen o che ogun yen che ogun yen che ogun yen che ogun yen che ogun yen che ogun yen che ogun yen che ogun yen che ina mo bayi ni mo so aje je tan ire aje je tan iboku aje je tan ola ira kaba nina ije ko fenu wa awon bi sa ije bi na lo wa nile ije o je wa ya lule won mo lo ka bibeli dada wari wipe ewa mo kilo sele ni won ba bere si je na bere si mu iji kan lo jalu sugbon wa di iji yanu bibi to bi di yanu re won agbin won si kore sugbon won je iji kan lo wo lu iji ebi ni sugbon nigba iji yanu o nje de o mo kilo sele won fo ra nje won wo wo kiri won je won si mu sheri sa o wa keni fe bi olohun pe bo lo sese alai lokan opo on jan wo mo tun ba we yan je ba le ni ati yawo abarapa ebi sin pa won ko ma kari aba mo wa wo ese bibeli kan to ni omo ti won ma salai ni o ni ebi asin ma pa won sugbo gbe to gbe tele oluwa a o ni salai ni otura bo wo ese ke wa ke ninu le re wa ke nibi oluwa olorun atamata se iyanu ti o se gbagbo iji re jo je lu me iyanu ayo o ya so gbagbo to ba ti pinu lokan re ko se da to ni jagun to ba fi didi ati leyin fun wa temi gbogbe ni ba lo won o ti wa subu akan gba itiju pade ni ewo sa ti olorun ba didi ati leyin fun eniyan se gbogbe ba lo ma ti eyan ya subu agbagbe pa itiju na ma ba pade bi tori ati leyin olorun o lo ma n gbese le itiju ota se ni bi ti ati leyin olorun ba ti le my dear brother awon iji kan fun ara re won ma sise ise kini iji ore a ma pete o ti iji owo ri ko ka de joko iwo to reti 100,000 kan wa bo sibe kan fe ni 50 million kan fe 100 million iji owo ya bo yan ni e mo be ni yan ni to de gbese to ni olohun ko te ni lowo kan te san gbese oh my god iwe awon ba ke jori e ke ni obirin to sukun lo ba wo ni okan ni awon ma wo ni o lo ke o ni gbese ti mo wo lo daddy eh e de mo bo ko mi o o de si dada o je olododo yan ni kilo ni ko si kaka o iwo ba owo kekere ni lo ya koko to po oyoyoyoyoya iji kan niyan iji gbese lo n ja yi eh wa iru to ma tele oya lo ya lo ya lo ma ro oro yan ma ro ma ro ma ro oro oro kekere bi fatiri ororo won ba ro sinu gbogbo ikoko o tun lo ba woni oni ororo ti kule oni lo ta ko tan gbese ko wa ma je le itoku egbo mi sa iji gbese di iji ola bayi ni mo wi gbogbo ẹni tó jẹ gbèsè gbogbo ẹni tí ṣe ti dàrú gbogbo ẹni tọ́nà ti dàrú mọ́ mo sọ jáde ní orúkọ ọlọ́run àwọn ọmọ ogun ọ̀nà náà gbogbo iléeṣẹ́ rere tó ti close down gbogbo ṣọ́ọ̀bù tó ti di empty gbogbo ọjà tójó ti lọ tán báyìí ni mo sọ oh my god lónìí àtúnṣe eré bẹ̀rẹ̀ èmi ni wòlíì ta rán sí ọ à ń gbàdúrà lọ lórí ìjì yìí lónìí múra o fẹ́ gbàdúrà àgbàyanrí àgbàyanjú àdúrà ni kì í ṣọ̀rọ̀ eré múra lónìí wọ́n á gba gidi gẹ́gẹ́gẹ́gẹ́ ni nígbà tó bá fi máa di ọwọ́ aago mẹ́wàá á ti wọnú àkànṣe àdúrà lọ ó máa ní agbára mọ́mọ́mù ní ṣeéṣeré ẹnìkan dẹ́dì sójà kọ̀fínẹ́ǹtì fún mi ó jẹ́ ó kọ̀fínẹ́ǹtì fún ẹni ọlọ́run gbọ́ ó jẹ́ ó ṣe kíni ó jẹ́ ó kọ̀fínẹ́ǹtì fún ọni wàá wọ́n mọ̀ pé ọlọ́run ṣì ń gbọ́ àdúrà wàá gbé ọwọ́ ẹ̀ sókè tí ẹ̀ kọ́kọ́ lọ gbọ́ àdúrà yìí ọ̀pá bìdà sọ bìdì sọ bẹ́ẹ̀ bámi yí ìjì bì í dànù bí ìjì rẹ kó wọlé tọ̀ mẹ́ ó yẹ sọ́ dájúà ọ̀dẹ́ ẹ̀mí o ọ̀pá bìdà sọ bìdì rẹ bámi yí ìjì bì í dànù kó bámi yí padà sí ìdílé ó yá sọ̀rọ̀ ọ̀pá bìdà sọ bìdì rẹ bámi yí ìjì bì í dànù ó yí padà sí ìjì rẹ fún mi ó yá ṣe bẹ́ẹ̀. Olúwa wa bá ṣe gbàdúrà nìyẹn o àdúrà tó máa lè sílẹ̀ yìí ó máa ní agbára jù àmọ́ àwọn tó ti ń wá wọ́n máa ń lẹ́rìí ẹjọ́ ká gbọ́ ẹ̀rí àwọn kan.
3: Orúkọ mi ni Adeleye Oladimeji láti ìlú Ibadan.
4: Ibadan
3: lẹ ti wà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtàmátàsí ní oṣù tí ó kọjá lọ ní ọ̀dí tẹ́ ní òdì rírí. Ẹ̀gbọ́n mi ló ní kí n wá láti Abuja wọ́n gbọ́ prógrámù látàbújá àti wọ́n mi wá náà nìbàdàn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé tí máa ní kí n máa sọ ìrìn àjò ayé mi látòní àmì kúrò mí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ogun ọjọ́ tó ti pé ọlọ́run ṣe nínú ayé mi ní oṣù tó kọjá lọ nígbà tí mo ń lọ gan ní oṣù tó kọjá yẹn ayáwó mọ́tò tako kátó pò mí ni ṣùgbọ́n fún orin tọ́lọ̀ ń ṣe inú ayé mi ogun ọjọ́ tó ti pẹ́ yẹn èmi ò ní ga tún ìbá ìtàn yàn látàbùjá táwọn àbí lónìí.
4: bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n látàbùjá ogun rẹ̀ ṣẹ́
1: ọlọ́run àtàmátà ti ṣe ṣe yẹn
2: bẹ́ẹ̀ ni
1: orúkọ bàbá máa tẹnu
2: ìjì
1: oníjà wa
2: mọ
1: oníjà ilé wa mọ
2: oníjà
1: iṣẹ́ wa mọ
2: oníjà
1: ọ̀nà wa
2: mọ
1: oníjà ìrìnàjò wa
2: mọ
1: ẹjẹ́ lọ ṣe wò mí sàn
2: máa sàn.
1: Máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó lu ẹ̀ báyìí a máa pọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmátà sí wò mí sàn máa sàn bàmílà máa là. Olúwa àti àṣẹdáde ní orúkọ Jésù Kristo ti máa sọ́rẹ́ tì nínú àìsàn tí ọ̀tá bìjọ mọ́lẹ̀ yìí wọ́n yá báyìí tó sẹ̀ nínú ìlú pẹ́pẹ́ nípa ìmọ̀ àlàáfíà àti ọmọdé ẹ̀ ó ní amú aláàdá tó bá jẹ́bẹ̀ẹ́ nínú ẹ̀sìn tó ti jọ yìí àìsàn blood pressure yìí àìsàn diabetes yìí àìsàn cancer yìí àìsàn kidney problem yìí àìsàn liver problem yìí lórúkọ ti ó yá bá ìwòsàn bẹ́ẹ̀ gómìnira bá ìwòsàn gómìnira lórí ojú tó ń jẹ ẹsẹ̀ yìí sóòkì ó yá bá ìwòsàn bẹ́ẹ̀ máa nìbọn tó bá ti nígbàgbọ́ lórúkọ jésù ó yẹ bẹ́ẹ̀ ìwòsàn báyìí tó sílẹ̀ àṣẹ tí mo bá jésù olúwa wa. Ìwọ gan náà lẹ̀ rí kan báyìí o mo fẹ́ gba ẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹ̀rí èmi yìí o gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí ayálu oore tí wọn bá pàdé rí ni ayálu oore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyálu tó kọjá òye ènìyàn lọ́múra lénìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrẹ àtàwọn tó tún fẹ́ sọrẹ èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ lénìí o ìwé ìjọ́ánú orí karùn-ún ó ní wàtí áńgẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ wọ́n ní tábà ka méje wá tún méje kà ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ olúwa ni òun fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló máa rúbọ lénìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má dẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣílò in the name of Jesus gbogbo èèyàn o tí fi ọrẹ má dẹ̀mú èdìdí rẹ ránṣẹ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdámẹ́wàá
5: o fe so re re. Oh my God, o de fe se je egbo ati awon to luwa ni to ba le lo 8800 bi edidipo gbogbo awon won yi laaro yi ojo pe egbo eyan meji akoko yen je fe ni account number ka wo eni meji akoko na account number to fi ore rubo re si atore edidi ati maje mu yen to fe fi sile ko sile UBA UBA ni o oya 10 2 4 24 77 50 80 UBA UBA bole kan si 10 2 4 24 77 50 80 Christ atile atamata se lo ma ba pade be o ni ye awon to gbagbo lati agbara fun lati je omo lorun atun to boruko bi megbo won bi to ba gbagbo o ri ogun olorun bi je se so ninu we joanu ori akakala ni egbo o ni ti re ba gba olorun gbo a fi di re mule ni amọ to ba da ori re gbo wa de sere e wa wo yoruba gan so pe mo sere ko gbe bi o lowo kan ika ninu ni eyin meji akoko yen eyin lo fi mo pe olorun ni kan lalagbara ati pe leyin olorun olorun ni kan lokun mo so bi woli ni kia lanu ko de ni eyan meji akoko yen ati gbogbo en to ma fi so re rubo leni mo ni le ko amen gbogbo en to ma so majemu to ma so re eje to ma so re majemu so so ati edidi re yen iyanu ma gbe in the name of Jesus
6: amen
5: gba kan number na le kan si UBA 10 2 4 24 77 50 80 oruko to mari nibe Christ atilele atamata se 10 2 4 24 77 50 80 akan number na niye bo se nda si ba ona si
6: amen
5: ogun re si
6: amen
5: orona
6: amen
5: ya bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ṣe fọlọ́run fọlọ́run ò ní ṣe
6: fún
5: ohun tó lúwa sọ ni a wà nínú àtẹ̀ṣe àdúrà báyìí àkókò májẹ̀mú ni àkókò ìdìdí ni 24 hours marathon program ìdẹ́já
6: tako
5: àkórí ẹni stop the evil storm stop the evil storm ẹ wá wo májẹ̀mú fìdí múlẹ̀ gbogbo ẹni bá wà láàárọ̀ báyìí ẹgbẹ́ ọ̀ṣẹ́ tẹ̀ fún àwọ̀ ẹgbẹ́ omi ibùdó agbára yàtọ̀ sí yẹn kánsẹ́lì tó máa wà máa ṣúre fún ọ gbogbo àwọn èèyàn tó bá wá àkànṣe àmì ọyọ nìyẹn táwọn kan ló gbóná lórí ọrùn àwọn kan ló tutù nínú ìdí pé wọn ti kọ fún ọ gbogbo àwọn tí ò láǹfààní tẹlẹ finally èmi iná ni àárọ iná ni tó fi máa di ọsán tó lọ múra olúwo tó wà lọnà tó gé ti ẹgbẹ
6: náà
5: ibẹ ló ń bọ abẹ bíríjì wo ló ti wọ kó ní ọba máa bọ láti èkó ọba máa bọ láti jẹjọ ọba máa bọ láti abẹkúta kó wọn máa bọ láti ògbómọṣọ ibà ṣàtọyọ abẹ bíríjì wo olù yẹn gẹgẹ wa ti ní taxi tó ń pọ olúwa ẹgbẹdá taxi yẹn ni kò yẹ kó wa ní kan jẹ sí olúwo jọ lókè sókè oní àtàmátà sí lóde ká ní agbára tètè máa bọ báyìí ago mẹsàn àárọ ni àdúrà bẹrẹ àwọn ọdẹ ti máa rí mi fún cancer káwọ ẹni ká ṣùfẹ́ béèrè àká nọmba yìí ẹjẹ ń fún ẹtùrọ lómi fẹ sọ ẹrí òun náà fẹ dúpẹ lọwọ ọlọrun pé òun rọwọ ọlọrun torí kò sẹni tó dẹrọ lákòókò
6: yìí
5: gbogbo ilẹ̀ máa gbàdúrà fún torí a máa ṣíbùdú agbára lé àárọ̀ ìgbà sọ akọkọ ṣúre fún gbogbo àwọn àwọn tó ń sọpọ́tì rẹ dókòó gbà àwọn tó ń sọpọ́tì iṣẹ́ wa àgàgà àwọn méje àkọ́kọ́ àrùn tún ṣiṣẹ́ fún wáyé ọ̀tọ̀ ó yá kí ni àká nọmba náà UBA
6: UBA
5: UBA
6: UBA
5: 10 2
6: 0 7 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
5: marathon prayer identa o fe lo round up yen ti jo before 9 o'clock wa la ye cancel ha de jo gbadura wa gun budu agbara wa tun lerin wa gbo owo yen wa sori re wa gbo osha tomato si wa fi we ide ati juwo ati gese dan wa tun bo mi budu agbara bo ba wa iwo le ri kan jesu olo.

0: Elu FM 96.7. Ejago.
1: Eku ojumo asiko ayojo ojo ti agba ominira lorilede iroyin afemoju nonde si ti gbeyin lati ikani ti lagilu 96.7 FM ke gajoke kaka kan mole isinle fun bala ladugo felele nle ibadan adekunle yusuf lo nilo yin saju egbo koko to wa ninu iroyin na ijoba apapo orilede ona na ti kede ipinu won lati se idasile awon ibudo mi ile ito mo pese na manamana oni wakati merin le ni ogun awon osise eleto abo na lati gbigbise lati lo ri dola awon agbe tato meta de ni adota tanjigbe ni ipinle Niger natayao ona lo ti je ko di mo pe awon ko oju ofurufu to gun akegbe re ona lawon ti fi kele ofin gbe lo kele ofin gbe ta si tin fi oro po ni fupo agba owo eyin tele to je omo le gesi meni ona lo ti soro yipo pelu iko ti FC Porto ni ba egbo iroyin ohun lekun re ijoba apapo ilede wa Nigeria na ti kede ipinu tutun ile yi ti won ni bayi lati se idasile awon budo ototo ile yi ti won ma pese ina manamana oni wakati 24 fawon agbegbe to nti awon budo ile yi ti awon le se kan kan ba wa to nti awon bi ile yi to npa owo wole gaga bo ti je ko di mimo ninu atejade ta fi lede latojo en ti se olubadan ran pataki lori eto royan ti kan se ara ilu se ti se alakoso fun oro agbara lori ilede yi Joseph Tebe toruko ti en je ogbeni Adeola Lapsi ni oro to fi lede ni olulewa ilu Abuja lojo ru Wednesday nibe na ti salaye oro wipe abajade ipade ile itan se alatilekun mori ile to waye laarin alakoso ohun to nti awon adari leka tin pinaka lori ilede wa Nigeria nibe lo ti fi han gbangbangba ipinu ijoba lati se idasile awon budu ohun gege bo ti wa salaye oro pa awon budu ti won fe se idasile re o na ni wa ni ipinle Eko ilu Abuja Kaduna Kano Enugu si Port Harcourt gege bo ti se salaye oro pa awon bi to se kan kan ti won ti nilo ina ijoba gan papa julo awon bi ti awon ile ise ba wa o na ni o ma lanfani ati ma je anfani ina ijoba ele ti o duro re ni wakati 4 le ni ogun gege bi tegbe ti won salaye oro wi pe idasile awon ibudo yi o na ni o di alafo to wa laarin awon ile ise to nti awon ibi ti won tin gba pawo wo ile ilede wa Nigeria ati o si mu ki ibasepo to gun won ko wa laarin awon ile ise ohun to nti ajo apinika lo ilede wa Nigeria gege bo ti wa fi di emule pe yo tun se igbopon fun ipawo wole ajo disco lorilede yi ile ise are ona na ti menu ba ise kanrin ile ti lo lowolowo labe are Bola Ahmed Tinubu lorilede wa Nigeria gege bo se salaye e pe ibudu omo ogun ile yi ti won ko to je oju keji to wa nile wa ilu Abuja ta mo si Bola Ahmed Barak Phase 2 to wa Labuja ona lo je ise to se kanrin to si je wipe owo ile yi ti won yo lori owo ranwo epo robi ona na fi gbo bukata ise ohun gege bo ti fi de mule pe akase ise yi ona ni o ni legbe ninu ti o si ma fi aye gba awon mo ologun ile de wa Nigeria to nti awon malebi won ile yi ti won lo bi egberun kan niye ti won si ma gbe inu awon ile ohun baba ti n pari e eni ti n se olubadamo pataki ise are lori eto royin ati ila araalu loye iyan dokita Sunday Dare ona lo fi di e mule wipe owo eleyi ti won yo lori epo robi lorilede wa Nigeria ta mo si owo iranlowo ona ni won fi n gbo bukata akase iso ohun to si je wipe ona lo fi han akoyawo eleyi ti ijoba ti n bembe lode oni iyan isakoso Bola Ahmed Tinubu eleyi kan ni gege bo ti wa salaye oro ko gba bi akanse se awon ba tin pari ona ni o faye gba ilu ti o ni awon eyan ninu tun lo bi egberun 6 niye to nti awon malebi won to si je wipe awon agbegbe yoku ona ni o tun wulo fun awon eyan tan ba fe lati wa nibe gege bo ti wa fi di e mule pe akanse se ohun ona na gbe jade labe isejoba are Bola Tinubu to si je wipe awon ilegbe to n lo bi 30 niye ona ni won ko sibe to tó ń ti àwọn ilégbé tó wà fún àwọn lọ́gàlọ́gà nílé-iṣẹ́ ọmọ ogun bákan náà ni ó tún ní ibùdó òjáyé tá a mọ̀ sí army club ni ó wà nínú àkànṣe sí ọ̀hún bákan náà ẹ̀wẹ̀ náà tó ṣàlàyé ẹ̀ wípé ọjà ránpẹ́ tá a mọ̀ sí mami market náà ni ó tún fìdí sọlẹ̀ nínú àkànṣe sí ọ̀hún àwọn afárá ní ìrànràn tó ń ti àwọn ojúsàn omi tó fi mọ́ àwọn nǹkan amáyédẹrùn míì òun náà ni ó tẹ̀dó sínú àkànṣe sí ọ̀hún tí ó sì mú kí ìgbáyé gbádùn kó wà fún àwọn èèyàn náà gẹ́gẹ́ tí wàá fìdí ẹ̀ múlẹ̀ pé àkànṣe sí ọ̀hún òun náà ni ó kẹsẹ̀ járí láìpẹ́ láì jìnà. àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò ilé ìtọ́kùn fún àwọn ọmọ ológun tó ń ti òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá òun náà láti foríkorí tó sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ akin láti kọlu igbó kan tó wà ní orílẹ̀-èdè ní ìpínlẹ̀ Niger láti dóòlà àwọn àgbẹ̀ eléyìí tí àwọn ajínigbé jí gbé gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ láti ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger iyo wasiu abiodun òun náà ló fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ tó fi léde lórí ìkànnì ti whatsapp ní ọjọ́rú wednesday níbi tó ti ń ṣàlàyé pé àwọn ti yabo abúlé mukura tó wà ní agbègbè kasumwangaba eléyìí tó wà níjọba àbílẹ̀ maringa níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà làwọn tẹ́wọ́ gba fi ń tó létí rẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún tá a wà nù rẹ̀ yìí tó sì fi hàn pé ní dèdè ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún tá a wà nù rẹ̀ ní nǹkan bí aago 3 ọ̀sán òun náà ni àwọn afurasí agbébọn tí wọ́n ya bo àwọn agbègbè wọ̀nyí níbi tí wọ́n ti jí àwọn èèyàn tán lọ bí ogun ní iye jígbé ìgbà tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé abúlé mukara òun náà ni wọ́n ya bo tá sì ya bo agbègbè kasumwangaba níbi tí wọ́n ti jí àwọn èèyàn ọ̀hún gbé gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé kò dé ní àwọn àgbẹ̀ tán tó 47 eléyìí tí wọ́n ti jí gbé báyìí ní ìpínlẹ̀ ọ̀hún tó sì jẹ́ pé ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́ láti rí pé wọ́n dóòlà àwọn èèyàn náà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ maringa tí wàá fìdí ẹ̀ múlẹ̀ yan alhaji aliyu muhammadu òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tán ṣe fún un níbi tó ti ń ṣàlàyé pé lára àwọn tán jí gbé ọ̀hún obìnrin iná ló pọ̀ jù láàrin wọn tó sì jẹ́ pé péréte iná làwọn ọkùnrin ti bẹ́ẹ̀ bákan náà ló fìdí ẹ̀ múlẹ̀ pé kódà obìnrin kan ti bímọ sí àkàtà àwọn ajínigbé ọ̀hún. ní báyìí láti ilẹ̀ òkèrè ẹni tí ń ṣe alákòóso ní orílẹ̀-èdè israel nínú benjamin netanyahu náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé awakọ̀ ojú òfurufú kan eléyìí tí ogun akẹgbẹ́ rẹ̀ òun náà làwọn ti fi kélé òfin gbé látara bó tún ṣe gbìyànjú láti fi ọkọ̀ ojú òfurufú ọ̀hún láti fi sápọn gẹ́gẹ́ bó ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ̀ ojú òfurufú ọ̀hún òun náà ló rìnrìn àjò láti ìlú dubai lọ sí tel aviv yíyan tó sì jẹ́ wípé lásìkò tó wà lójú òfurufú ní ìwọ̀n 1,000 òun náà ló di pé ó di pìtìpìtì tó sì fẹ́ fi ọkọ̀ ojú òfurufú ọ̀hún gún kó tó di pé wọ́n wá pa á láṣẹ pé kí ọkọ̀ òfurufú ọ̀hún lọ rè balẹ̀ bàgẹ̀ sí orílẹ̀-èdè saudi arabia gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ èrò tó wà nínú ọkọ̀ ojú òfurufú ọ̀hún ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ látara bó ṣe kígbe lóhùn rárá kó tó di pé àwọn 3-5 ọkùnrin kan tó ya bo ibùdó ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nínú ọkọ̀ òfurufú náà gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀kan lára àwọn èrò tó wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún òun náà ló gba ìṣàkóso tí ó sì lọ rèé lọ́ọ̀bẹ tí ń bẹ lọ́wọ́ awakọ̀ ojú òfurufú tó gun akẹgbẹ́ rẹ̀ tó lọ ọmọ lọ́wọ́ kó tó di pé ipá àwọn èèyàn ọ̀hún ka ẹni náà bákan náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ọpẹlọpẹ àwọn awakọ̀ ojú òfurufú míì tán wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún tán jòkó lọ́wọ́ ẹ̀yìn ni wọ́n sáré lọ sí ibi tí wọ́n ti ń darí ọkọ̀ òfurufú ọ̀hún kó tó di pé wọ́n láǹfààní láti gba ìṣàkóso lọ́wọ́ ọkọ̀ òfurufú náà netanyahu ló ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé awakọ̀ òfurufú ojú òfurufú ọ̀hún tó gun akẹgbẹ́ rẹ̀ òun náà náà ti fi kélé òfin gbé tí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ pò onífúnpọ̀ ní orílẹ̀-èdè saudi arabia. ní báyìí lẹ́ka ti eré ìdárayá agbá owó ẹ̀yìn tẹ́lẹ̀ fún ikọ̀ ti manchester united tó tún jẹ́ ọmọ bíbí ilẹ̀ gẹ̀ẹ́sì yún chris mylin òun náà ni ó ti ń sọ̀rọ̀ yípo pẹ̀lú ikọ̀ àgbọ̀jẹ́ fc porto ti orílẹ̀-èdè portugal láti darapọ̀ mọ́ ikọ̀ náà gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ pé agbábọ́ọ̀lù òun náà ni ó sì nù kankan látìgbà tó ti kúrò nínú ikọ̀ ti al-fayyah eléyìí tó wà lórílẹ̀-èdè saudi arabia ní òun ní òpin sáà gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé agbábọ́ọ̀lù ọ̀hún ti ṣe ẹni ọdún 36 òun náà ló ti kọ́kọ́ fẹ́ lọ sínú ikọ̀ ti rangers àmọ́ tó jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún òun náà ni ò kẹsẹ̀ járe bó tilẹ̀ jẹ́ wípé ìfọ̀rọ̀wérọ̀ tó ń ti ìsọ̀rọ̀ papọ̀ pẹ̀lú ikọ̀ ti fc poto òun náà ni ò tí ì yanjú àmọ́ ihun tí ròyìn fi dì ẹ̀ múlẹ̀ òun náà ni pé ìdúnàdúrà òun náà ló ti de ibi tó lápẹrẹ bẹ̀bá rántí bẹ̀bá gbàgbé ẹ rántí pé ikọ̀ ti fc poto òun náà ni wọ́n ti jáwé olúborí tí wọ́n sì làmìlaka nínú líìgì méje ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tán kópa nínú rẹ̀ ní sáà tá a wà yìí tán sì ń fi àmì márùn-ún la ẹni tó ṣe ipò kejì ìyọ̀n bẹ̀fíkà. Èyí ló pin ìròyìn àfẹ̀mọ́jú wa fún tòró àmọ́ kó tó di pé màá lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹ̀mọ́jú tòró àmọ́ tí ń jẹ́ kó níwọ̀n kéjọba àpapọ̀ ti kéde ìpinnu wọn láti ṣe ìdásílẹ̀ àwọn ibùdó ibi tí wọ́n ti mọ̀ pé ṣe iná mọ̀nàmọ́ná oníwákàtí 24. Bákan náà mo jẹ́ kó dín mọ̀ pé àwọn òṣèlú ètò ààbò náà ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ akin láti lọ rèé dóòlà àwọn àgbẹ̀ tán tó 47 tán jí gbé ní ìpínlẹ̀ Niger. Láti ilẹ̀ òkèrè mo ti jẹ́ kó dín mọ̀ fún yín pé Nathanael ló ti jẹ́ ṣàlàyé wípé awakọ̀ ojú òfurufú tó gun akẹgbẹ́ rẹ̀ òun náà ti fi kélé òfin gbé tán sì ti ń fi ọ̀rọ̀ pò ó nífunpọ̀. Lẹ́ẹ̀ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó dín mọ̀ wípé agbábọ́ọ̀lù tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Gẹ̀ẹ́sì iyùn mẹ́lì náà ló ti ń sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú ikọ̀ ti fc poto. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn aròyìn wọ̀nyẹn lè kà sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelofm.com bákan lè rapọ̀ wá lórí ìkànnì x wa lagelofm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti facebook lagelofm 96.7 Tunde Ọláwòwòló ló tún ròyìn tẹ gbọ́ tàyè pẹ̀lú ìkúnlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgunjú adékúnlé yusuf ló ti múnà ẹ̀ wá sí ti gbọ́ yẹn kójú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yàn wá láàyò ní ìkànnì ti lágbèlú.

fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn òní ní October 1st ọjọ́ tí gbogbo èèyàn gbà ní ọjọ́ òmìnira mami ara ò ní nìyí káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní irú ọjọ́ òní kò sí ẹni tó gbọ́dọ̀ lọ síbi iṣẹ́ àpẹẹrẹ òmìnira wípa àdòmìnira màmá tó sàmí gbogbo ohun tó dúró gẹ́gẹ́ bí ìnira níwájú rẹ̀ ó yá àánú gbè mí láàárọ̀ mo dúró nínú májẹ̀mú ẹni tó pè mí ọ̀rọ̀ jésù ni mo gbàgbọ́ májẹ̀mú ẹ̀jẹ̀ àgbélébù ó ní mo gbé kayín mọ́lé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn májẹ̀mú rẹ̀ ni mo lò gbogbo ẹni tó sàmí lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù ó yá kó máa sàn lára rẹ̀ mo béèrè fún òmìnira òmìnira látòkè tí ò mú ìnira lọ́wọ́ lórúkọ jésù ẹgbà òmìnira gbogbo ọkàn tó ń sàmí ẹgbà òmìnira lórúkọ jésù ẹgbà òmìnira òní lọ́jọ́ náà pé tí mo ti ń sọ nípa àwọn àkọ́bí gbogbo àwọn èèyàn ti pé sórí òkè àdúrà ló mọ wọ̀ báyìí báyìí àwọn gúrùpù kan tó wà ní challenge ní ìbàdàn tó bá ti di agogo mẹ́sàn-án àbọ̀ àwọn yẹn á wá join wa lórí òkè tá a bá ti parí àdúrà tààrọ̀ yìí láago méje sí agogo mẹ́sàn-án àbọ̀ ní challenge tán àwọn èèyàn ó máa bọ̀ sí orí òkè ló mọ wọ̀ mọ́tò kó wọn wọ́n máa bọ̀ sórí òkè ló mọ wọ̀ fún òru àkọ́bí àtàná láti bẹ̀rẹ̀ ìṣòro yẹn crossover àṣelànà òní náà ó ń tẹ̀síwájú orú àkọ́bí ẹ̀yin àkọ́bí ò ẹgbọ́rò olúwa ayé òní dẹ̀yẹ́ mọ́lẹ̀ ogun tó jẹ́ kó o já síwájú ṣùgbọ́n tí ò jẹ́ ọ̀rọ̀ wọyọ̀ lórúkọ jésù ogun yẹn gbẹ láàárọ̀ matthew nígbà tí ilẹ̀ bá dàrú tán fún àkọ́bí òmìnira tí ọmọ lò ọmọ sọ pé ẹ kìlọ̀ fún lágbẹ́yàwó èmi àti òkè ń sẹgbẹ́ a mọ̀ pé òkè ń sẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n kí ló gba ohun tó wà lọ́wọ́ rẹ̀ mo gbàdúà ohun tó mú wá látọ̀run ṣùgbọ́n tí ègbó àkọ́bí fẹ́ gbà lónìí ayérayé gbà padà fún un gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apatere àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ monday orí òkè ló mọ wọ̀ nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè ló mọ wọ̀ ní lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá èké 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ń ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa wa matthew jẹ́ ń sọ díẹ̀ nínú àwọn ìdí tí àkọ́bí fi máa ń pàdé ogun number one púpọ̀ nínú àwọn àkọ́bí lákòókò tá a bí wọn òun ló jẹ́ pé àkọ́bí ló máa ń kọ́kọ́ forí la ogun ogun táwọn òbí bá gbé lọ́wọ́ àkọ́bí ni wọn kọ́kọ́ forí la number two púpọ̀ nínú àwọn àkọ́bí òun ló jẹ́ pé ilé mẹ̀rẹ́ǹtì la bí wọn sí matthew ẹlẹ́ẹ̀kẹta púpọ̀ nínú àwọn àkọ́bí òun ló jẹ́ pé bàbá àti ìyá rẹ̀ ò tí ì gba ìre lẹ́nu àwọn òbí tí wọ́n ti lóyún ẹ̀ wọn àti ìsí lọ́ńdà ìre ìre tí wọ́n máa ń sún fún àdúrà ìyàwó ẹ̀kọ́ ìyàwó wọn àti ìsí gbogbo yẹn kí wọ́n ti lóyún rẹ̀ matthew sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́bí ló jẹ́ wípé tí a ò bá múra sí wọn ogun lè sà wọ́n lọ́gbọ́n wọ́n lóye ṣùgbọ́n agbára kan bẹ̀ ó dúró sẹ́ ó ní wọn ní tayọ ẹ wá gbọ́ agbẹ́mi kalẹ̀ bíi wòlíì fún ẹ̀yin àkọ́bí mo gbàdúà ogun tó dúó láti dá yín dúó ogun yẹn lana láàárọ̀ yìí omi àkọ́bí ò ní láásì o
lori oke no mo wo e gbodo miss ofe lebu a de jo se soru ti le ba ti mo kaluku nlole e tete gbera ibi kibi te ba wa e ma bo sori oke no mo wo la aro yi ko le soju yin Matthew oni ikana emi ati gbogbo akobi lori oke gbogbo wa pata nla jo je a de jo mu lagbara olohun amo olohun ti seto sile bi gbogbo wo se je ta jo mu mo gbadua loruko Jesu akobi omo re koni doku mo lowo Matthew o sami akobi omo re koni doku mo lowo mo so nkan meje ti ma so yan da akobi lana abi be ko mo ni awon kan won di akobi nitori pa bi won gege bi akobi amen number 2 anye di akobi tori pe first born to wa ni waju won o gbu olaye eleketa awon yen owo lo so won da akobi olu omo awon yen elekerin ti an di akobi awon yen won ki se akobi sugba adopt won ngba ta adopt won a lo gba won nile alaye ni baba an na wa di akobi Matthew en to kokoko le ninu ile yin akobi ni sa Matthew enikeni to kokoko lo rin ajo ninu ilu yin akobi ni sa wo nkan sa omo ti mo bi si Canada akobi omo ni enu omo oyinbo are you hearing me akobi omo ni ni ipo ti e sori ohun rere kan to kokoko se tenikan ko se ru eri inu ran yin akobi ni o so wa ri en ba ti jakobi mo ki fe ko to mi se mo to ba kokoko je wo lo kokoko travel nilu yin to ba lo to ba le de eh mo ni fe ko to raye lo mo ogun yen ni mo gbadua ogun yen o ni bori re ai mo ye akoko to kokoko lowo bo se lowo o lo oke kin lo tun se o pada le pada mo ba oluwa soro ogun ti ma so ni waju bi eni eyin loruko Jesu o fi aye yin sile tori alafiran Jesu Jesu bibeli so yi pe tori eyi lo mo Olorun se farahan lati pase esun mo be yin o loni irin ajo yen eyin te ba wa ni Ibadan ejo iwon ni challenge laaro yi ago meje si mesan igbo ba ma di ago mewa gbogbo wa gbera lato be yen a ma lo sori oke no more war ni apatere enikan ni bo la se woko te ba ti de road e wo mato to nlo si eji oku lati eji oku e bere mato apatere ori oke no more war e ti ri bana legbe titi

0: adájọ́ kíní ilé olóyè ọ̀dẹ́ ń gbé 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: praise the Lord.
1: Hallelujah.
0: Ma dupe lowo Olorun.
1: Oluwa se.
0: Lati January to be
1: se. Oluwa se.
0: Oluwa jo kini osu kewa.
1: Oluwa se.
0: O wa laye o wa laye.
1: Oluwa se.
0: O wa aye obori e.
1: Oluwa se.
0: A fe jija se
1: be
0: ki lo gbe lo.
1: Oluwa se.
0: Ki Oluwa ko se.
1: Oluwa se.
0: Ki Oluwa ko se.
1: Ma duwo
0: sele dare. Ma yera
1: fun. Ayira ye se.
0: Ki otun yi ka o si. Ki Oluwa ko se. Lori ile e.
1: Ayira ye se.
0: Lori ebi e.
1: Oluwa se. Ko
0: bede re.
1: Ki
0: Oluwa.
1: Oluwa se.
0: Ofun Jesu.
1: Hallelujah.
0: Baba dupe pe se egba oke.
1: Amen.
0: Emi awon woli akiyin o ese egba oko wa lori ile wa lori ebi wa lodede wa lori awon omo wa emi me se egba oko wa adupo lowo yen se o alamuru lede nigeria egba oko wa e dariji
1: iya
0: wa simi mi lo re gbojumo se mo ojumo ile ma je
1: amen
0: bo se nede ni wa ka so la ko se
1: afa
0: ko se omi gare o ni still o ni bo so wo mo to gbe ni gbe ni aye oni ba mo abodaju ile to nbe lojo oni ko ni so
1: amen
0: imale de gbogbo ijọba okun aye ko di awa
1: amen
0: aje mo fa alakala ti won te yin pe wo ti ekin la re abala gbogbo ina gbe da laanu ya nu se re yo se be yesu oluwa wa
1: amen amen amen Jesus name
0: ila fe gbo lo ro tọrọ fula nikan so se gbe kele ayo to wa nbe po gan ire alafia abo iranlowo ipese ma po fun e oluwa nikan so so le support ra ati bi ti uti mo ti lo gbe lo ti ma ri fide amule ninu Isaiah 26 verse 3 kilo wi
1: wo pa memo ni alafia pepe ọkàn ẹni tí ó sinmi lé ọ.
0: ọba ti gbolúwa gbẹkẹlé yóò pẹ mọ lálàáfíà pípé gbogbo kan kì yóò ṣubú ẹ àjàkálẹ̀ tó ń káàkiri ẹ bó ti ẹ̀tọ́ lẹ́nu mẹ́ta ti bí kánsà tó ń kánsà kò ní lọ́dọ̀ rẹ olúwa nìkan ṣoṣo fi sí gbẹkẹlé ọkàn ẹni tó kí ni o tó sinmi lé jẹ́ kí ọkàn rẹ kó sinmi lólúwa.
1: nítorí ó gbẹkẹlé ọ.
0: nítorí ó ti gbẹkẹlé wọn náà gbẹkẹlé olúwa. Gbẹ́kẹ̀lé àtàwọn àtìlé rẹ àtẹ̀bí rẹ folúwa nìkan ṣoṣo gbẹ̀kẹ̀lé rẹ ní ọdún.
1: Ẹgbẹ́kẹ̀lé olúwa títí láyé.
0: Ẹgbẹ́kẹ̀lé olúwa títí láyé.
1: Nítorí olúwa Jehovah ni àpáta ayérayé.
0: Nígbà tó bá ti dúró di o ní apáta ayérayé nínú yorùbá wa ni tó fà bá ti ń bọ̀ apáta ìgbésẹ̀ kí ni o yóò mọ fara gbà ọkùnfà yẹn ò ní báyìí yóò mọ dìfẹ́ndì ẹ yóò mọ dábì padà àṣàṣì ayé àránṣẹ́ ayé èdè ayé èròkèrò kunkun kò ní jọlẹ́ lórí tó olúwa nìkan ṣoṣo ní kó bísẹ̀ kí ni o Isaiah 12:2 lórí.
1: Kíyèsí Ọlọ́run ni ìgbàlà mi èmi ò gbẹ́kẹ̀lé èmi kò sí ìbẹ̀rù nítorí olúwa Jehovah ni agbára mi.
0: Tó bá ti gbẹ́kẹ̀lé yóò gbà yín là kúrò lọ́wọ́ ewu náà àpáàdì wò ó dọ̀mọ rẹ̀ wò ó dáyànfẹ́ rẹ̀ wò ó dọ̀mọ lójú rẹ̀ nígbà tó bá wá gbẹ́ látàn gbogbo ẹ̀mí ìbẹ̀rù yẹn tó bá ti gbẹ́kẹ̀lé kí ló ń bẹ̀ lẹ́rù kí ló ń bà ẹ́ lẹ́rù ara kí ló ń gbà ẹ́ lẹ́rù kí ló ń fẹ́ láyà wọn tó bá ti tó láti gbẹ́kẹ̀lé gbogbo àlákàlà yẹn àṣàṣì yẹn àlákàlà yẹn kò ní jọ wọn kàn sí lásán ni.
1: Olúwa Jehovah ni agbára mi àti orin mi.
0: Kai Olúwa Jehovah nìkan ni kò fi ṣègbẹ́kẹ̀lé kó jí agbára rẹ kó jí orin rẹ kó jí àtìlẹyìn rẹ kó dẹ̀ jí àpò tó dájú.
1: Òun sì ni ìgbàlà mi.
0: Yes jẹ́ kó tó fún ẹ o gbẹ́kẹ̀lé sinmi lé kó jẹ́ ìgbàlà rẹ ọ̀pọ̀lọpọ̀ nípa àràgbé láyé fi àdúrà náà rálé ayé gbé àdúrà ti tó fún ẹ láti rálé ayé gbé láì sí àtúnwé asán kankan mọ́ tó bá ti sinmi lé tó gbẹ́kẹ̀lé tó gbàgbọ́ gbogbo ayé rẹ gbogbo ọkàn rẹ gbogbo ẹ̀mí rẹ láàárọ̀ kó tó lọ síbi iṣẹ́ díko pray lọ́sàn-án tó bá ní sọ́ọ̀bù rẹ lọ pray ó dalẹ́ kó tó ń wọlé náà tó ń dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ jíròrò kó tó ń gbàdúrà ti tó o òun ló máa jẹ́ ààbò fún ẹ ló máa jẹ́ àmọ́ra fún ẹ ló máa fara rẹ di ọ̀la mọ́rẹ̀ bí wọ́n bá pe díẹ̀ níbi kò jọ ibi kan ní borí ẹ tí olúwa nìkan sì gbẹ́kẹ̀lé Isaiah 50:10 kí ló wí.
1: Ta ni nínú yín tó bẹ̀rù olúwa.
0: Gbọ́ ta nínú yín tó bẹ̀rù olúwa.
1: Tí ó gba ohun ìránṣẹ́ rẹ̀ gbọ́.
0: Yes.
1: Tí rìn nínú òkùnkùn.
0: Mo ti sọ fún ẹ gbọ́ ohun olúwa gbọ́ gbẹ́kẹ̀lé kúrò ní òkùnkùn bọ́ sínú ìmọ̀ òkùnkùn yín ò lè ràn ẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ tó ń wá kiri yẹn wọn ò lè help ẹ kò sígbà tí mọ́kùnrin ò ní kú sí bí tó bá tó ọlọ́run sí gbẹ̀kẹ̀lé ó máa dáàbò bo ẹbí tó ń sálọ ìrìn lọ́wọ́ kan sí bẹ́ẹ̀ wọ́n kàn tó máa kó bá yẹ ẹni ohun tí wọn ò fún ẹ wọ́n tó máa gbà lọ́wọ́ ẹ gbẹ́kẹ̀lé olúwa nìkan ṣoṣo láìpọ́n kó ń sọpọ́tì ẹgbẹ́ òkùnkùn kan ò lè ràn ẹ lọ́wọ́ àlàgbé láyé àwọn alágbára ayé gbà ni sáwọn àwọn dàlẹ́ ni ṣé wọn òkun náà ló tó gbẹ́kẹ̀lé lọ́run.
1: Tí kò sí ní ìmọ́lẹ̀. Jẹ́ kó gbẹ́kẹ̀lé orúkọ olúwa.
0: Kúrò nínú òkùnkùn tó wà yẹn bọ́ sínú ìmọ́lẹ̀ kó fọlọ́ àti gbẹ̀kẹ̀lé rẹ ló bá parí ìwà àtìlẹ́ rẹ àbòdájú.
1: Kó sì fi ẹ̀yìn rẹ̀ ti Ọlọ́run rẹ̀.
0: Kó fi ẹ̀yìn ti Ọlọ́run rẹ̀ kó wá dúró tiẹ̀ yóò wá dúró tiẹ̀ bí kí ni o bí akọni tó ní ẹrù kàbíyèsí yóò dúró tiẹ̀ ìwọ lè mọ̀ rí o ṣùgbọ́n àwọn tó fẹ́ fi nǹkan ṣe é ṣe kí ni o àwọn ò mọ̀ rí pé nìkan bẹ lẹ́yìn rẹ akọni ẹlẹ́rù ni. Lọ́wọ́ nínú ìwé Jeremiah 20 láti ẹsẹ̀ ẹlẹ́mì lọ sísàlẹ̀ ìwọ lọ́ka bẹ̀yẹn kò sínú maka lẹ́tà tó bá ti gbẹ́kẹ̀lé olúwa yóò dúró tiẹ̀ bí kí ni o bí akọni ẹlẹ́rù tó bá rìn nínú omi yóò mọ ìjà fún ẹ o wà nínú iná yóò wà pẹ̀lú rẹ yóò wà àwọn ọ̀tá yóò àmọ́ rí pẹ́lẹ́ kan bẹ̀ lẹ́yìn rẹ akọni kan bẹ̀ ń bẹ̀ akíkanjú kan bẹ̀ ń bẹ̀ o ní ẹrù o ní ọmọ láwọn ọ̀tá rẹ padà. Jẹ́kẹ̀lé Olúwa nìkan ṣoṣo lọ sí Psalm 62 verse 8. 62:8.
1: Bẹ́kẹ̀lé onígbàgbọ́.
0: Bẹ́kẹ̀ ìwọ onígbàgbọ́ bẹ́kẹ̀lé Ọlọ́run.
1: Ẹ̀yin ènìyàn.
0: Onígbẹ́kẹ̀lé onígbàgbọ́ bìjànà tilẹ́pẹ́. Ìwọ ni yóò ṣàṣẹ́gun bàbá yóò jà fún o. Bẹ́kẹ̀lé mọ̀ wò fọ́ọ̀sì mi ò tọ́ láti program olóṣù kan lọ́wọ́. So mọ̀ wò fọ́ọ̀sì mi ṣe rárá tó. Bẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ṣoṣo ni kò fi ṣe gbẹ́kẹ̀lé rẹ̀ sí mi lé gbàgbọ́. Yóò dẹ̀ máa jà fún ẹ gbogbo gbogbo èso ti lẹ̀ lé tí wọ́n ti ẹ̀ lé pa rẹ lásán ni ogun wọn lè borí.
1: Tú ọkàn yín jáde níwájú rẹ̀.
0: Nǹkan tó bá fẹ́ sọ fọ́lọ́run nǹkan báyìí mo fẹ́ olúwa dáàbòbò mi olúwa gbà mí lọ́wọ́ ayé gbà mí lọ́wọ́ kọ̀ọ̀kan gbà mí lọ́wọ́ ọ̀tá ogun ayé mọ̀ ìjẹ́kọ̀ borí mi àádẹ́gbà ẹ kéèpé mi èmi ó dẹ lóhùn ló sọ bẹ̀tẹ̀ ò lé kéèpé ẹjọ́ lóhùn rò kéèpé sádi gbẹ́kẹ̀lé wa tọmọ rẹ sánú àpáta ayé yẹn òun níbi sáde òun níbi àbò tó dájú.
1: Ọlọ́run àbò fún wa.
0: Yes o, ohe kábíyèsí o, Ọlọ́run àbò fún wa, ta ló fi wá ṣe gbẹ̀kẹ̀lé, ta ló fi ṣàbò, o fi olóúnjẹ ṣàbò, o fi gbẹ́rẹ́ ṣàbò, o fi fúnpá ṣàbò, àánú ẹ̀ ló ṣe mí jù. Nítorí bá rántí dé, àbò ti kákò lórí ayé nìyẹn o, nítorí bá ti rántí lu àwọn ẹbú tó mọ ló yẹ, àbò ti kákò, bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́ tó bá ti sá sínú rẹ̀, kò bá lọ tọ́lẹ́ẹ̀tì, àwọn gbogbo kára nǹkan tó gbé kọ́ra ò lè gbé lọ sí ṣọ́ọ̀ṣì ò lè fi kírun wọ́n ẹ̀ tó ṣe fẹnìkan tó ẹnìkan tó lágbára tó lè gbẹ̀ láyé àti lọ́rùn kò fi ṣègbẹ́ kẹ́lé láìfi nǹkan kan kò sinmi lè kọ́ òbí ó sì máa ń jà fún ẹ tó.
1: Ní tòótọ́ asán ni àwọn ọmọ ènìyàn èké sí ni àwọn olóyè.
0: Ọjọ́ ẹ̀ tó ti tó owó èké ni àwọn olóyè so gbẹ́kẹ̀lé Ọlọ́run kò fi ṣègbẹ́kẹ̀lé rẹ̀ Genesis chapter 49 verse 24 Genesis 49:24 kí ló wù mí.
1: Ṣùgbọ́n ọrùn rẹ jókòó ní agbára.
0: Dávidi ni wọn sọ nípa ọrọ joseph ni sọ ọrùn rẹ ṣe kí ni o jókòó ní agbára tó ń gbẹkẹlẹ ọlọrun ó sì mí lọlọrun bí àwọn ọta àwọn fọmílì rẹ wọn gbógun ti gan wọn fojú ẹ rèé mọ ṣùgbọn borí àwọn ọta lórúkọ jésù wọn náà máa borí àwọn ọta
1: ó
0: tilẹ̀ kún gbógun tiẹ̀ tó máa borí
1: kí
0: ọ̀nà kan ló fi lè borí o tó bá ti gbẹkẹlẹ lóra tó sinmi lé tó gbàgbọ́ tó fi ṣe gbẹkẹlẹ rẹ wọn r praise the lord
1: hallelujah
0: o nikan ni ko se gbẹkẹle ọlọrun nikan soso
1: a si mu apa owo re lara le
0: a mu apa owo joseph lara le bi won se gbogun to ti gbogun to ti to won o ri mu won o de re pa won la won ni tere ba fun won papa se kini won pa tere ba fun en to tori ogo re gbogun ti e o ma tere ba fun e ogun won ni bori e lo ko jesu
1: lati owo alagbara jacob wa lati ibi ni oluso agutan uta israeli
0: ọlọrun lo nso nipa re ti to bi ọlọrun o se tobi to o se lagbara to o lo nso nipa re o nikan soso ni ko fi se gbẹkẹlé gbogbo àwọn ajọkajú tó ń ṣe yìí tó ẹtẹ bá kan lé ẹlòmíì ẹlẹdùnmá rẹ òkè ló wá dé tó ti dọgbẹ jí ni alogun ayé ogun ayé náà ni ọlọrun tó dídá wa mú pé nínú ayé jésù nínú ayé ó rí ìpọ́njú o ṣùgbọ́n ẹtújú ká mo ṣe kíni o ti ṣẹ́gun ayé fún ẹ ẹni tó ṣẹ́gun ayé fún ẹ̀yẹn tó lè tún gbẹ́ lágbà tán yẹn wá yìí tó o ṣe gbẹ́kẹ̀lé kò sinmi lé nígbà tó wà nú oyún ṣe bó lọ́nà dáàbò bẹ̀ nígbà tó wà lọ́mọ rà kó rò kó o ṣe wá fi ọlọ́run yẹn gangan ṣe gbẹ́kẹ̀lé rẹ kò sinmi lé bí wọ́n ṣe gbógun ti joseph tó ọmọ gbógun ti joseph o wọ́n ní ẹ̀wọ́ alálàyé ló ń bọ̀ yẹn ẹ̀jẹ̀ kápá káwọ́ bá ara rẹ̀ ó ṣe gbẹ̀gbẹ̀ tó gbẹ́kẹ̀lé ọlọ́run kọ́ bẹ́ẹ̀ náà ni dáfídì ó lọ bágbó lọ ayé àtijá dáfídì ò kì í ṣe jagunjagun náà olùsọ́àgùtàn dáfídì bẹ̀tẹ̀ ó fi ọlọ́run ṣe gbẹ̀kẹ̀lé ó dẹ̀ borí gòlà yáàtì ìwọ náà fọlọ́run sì gbẹ̀kẹ̀lé gbogbo àwọn èèyàn tó ń lọ sábà yẹn wọn ò lè gbà ẹ́ ẹnìkan ni mo sọ fún tó lè gbẹ òun náà ni adẹ́dà àṣẹdá ọba àwọn ọba àyíkú bàbá jésù àríìrú aláwa tó ń jẹ́ kíni tó ń jẹ́ mẹ́mẹ́ ní kò sí mọ́ kan pé mi láàárọ̀ ọ̀wọ́n ni mo lẹ́yìn yìí ká èmi mi tó ń jẹ́ mi ni ò lẹ́yìn ọlọ́run nìkan sọ láyé ọlọ́run nìkan sọ ló ń jẹ́ mi ni àwọn náà ní lórí rédíò láàárọ̀ rẹ̀ èmi ni kẹ̀ ká ló ń jẹ́ mi ni ọlọ́run tó ń jẹ́ mi yẹn ni kò gbẹ́kẹ̀lé tó bá ti gbẹ́kẹ̀lé yóò jẹ́ protection fún ẹ yóò dé bi ààbò fún ẹ yóò fòdúná yí ẹ̀ka gbogbo àṣàṣe ayé àránṣẹ́ ayé èdè ayé yóò mọ̀ yí dànù ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ wọ inú agbára ó ní wọ̀ táńtà aláìkọ̀ọ́lá fi ní ìtàlọ́sàkọ́ sí talóńbà wí máa pa ẹ́ kò dẹ̀ nídà lọ́wọ́ kò ní ọkàn lọ́wọ́ kò ní ìbọn lọ́wọ́ ó ní máa pẹ́ máa dẹ̀ fi ẹran rẹ fún ẹran kojú ọ̀run jẹ gbà yá mọ̀ fún ọlọ́run gbà fún ìṣẹ́lì mú bẹ̀rù kó nu ayé rẹ dáfídì ó bẹ̀rù gòlà yá sí pàṣẹ gàtó yẹn ó ga fíofío ó dẹ̀ kọ́ gbogbo àwọn ìhámọ́ra ẹyọ kan nínú òkúta márùn ún ló fi ṣẹ́gun ọ̀tá rẹ̀ agbára tó fi máa borí ọ̀tá rẹ̀ tó fi máa ṣẹ́gun ọ̀tá rẹ̀ ó la yóò fi fún ẹ ọlọ́run nìkan ni kò fi ṣe gbẹ̀kẹ̀lé lọ sí verse 26:49-26.
1: Ìbùkún bàbá rẹ̀ tí ju ìbùkún àwọn bàbá ńlá mi lọ.
0: ó ní ìbùkún bàbá ìbùkún jacob ìbùkún bàbá joseph ó ju ìbùkún bàbá rẹ̀ lọ ìbùkún joseph náà ṣe kí ni o ó tọ́jú ìbùkún bàbá ńlá rẹ̀ lọ ọlọ́run nìkan ló gbé ga eto sakiri yen ito ko gba to ba to fomo so gbo to di ko lowo lowo gba to ba to taye se ko to di ko make laye to ba gbe ke lorun to simi le to n sadua to mura we de so lorun o ma ran ti ese rere ila koja ma wa ide kan ti mo so fun yin ko si ila koja ma wa ye be ti mo go lori ipile to gbe se le lori ti se ipile kristi ipile olorun simi le gbe ke le gba aha
1: titi de opin oke ayeraye won ni o si ma
0: gbe won yo ma gbe ori josefu ati ni atari eni ti aya soto lana ara kun re ninu omo meji la si baba re bi omo meji la oni jacobu bi o ni kan aya soto won fe pa won ori pa to ba wa nu christ won ori e pa won le gbogun ti e won le mi e nini yen o le se nkan kan oni ase nitori ogo ni o ase nitori ogo ni ohun to ju ologo bari o ase nitori ogo ni bo le kun gbogun te to ba gbekele lorun loka psalm 46 gbekele lorun simile gbagbo gbogun ayi ti le bile o ma bori iwo lo ma bori o ma yo ni bori e sugbon gbogbo eru to ko sile yen ti e je ka do are gba lo pale le re mu olorun nikan soso ni ko gbekele bo lu ase nbe ti emi nbe laya taye o ma lo dun ija iwo dun oni we egbo mi jade egbo mi so waju gbogbo nkan to ase o sa gbagbo nu mi ko lo si e je ka gbadura baba wi gbe ase egba ope wa
1: amen
0: emi awon wole egba ope wa ajinda ti egba ope wa gbogbo sta ti da ola dariji wa inu le oni gboku jade mo ni gboku wole ati wonu osu baba ibanuju oni bale iku oni bale ofo oni bale october la wa yi ti mu september ma je o mu october je o mu lo fe ma je o mu december je awon ise la ise le la to mo le nosu baba ba ko ni dele re bo ba wo moto to travel ni suna gbale je to ba drive ni wa ra de pa o mi ola yi pada so de je re ya si mi mo gbogbo aisan kaisan tabi anu kanu ninu oju ninu eti ninu ekan ninu ifun nedo ninu lefa ninu ya flush e danu gbogbo n te so pe ni ile iwosan ko n se yen ti pa doctor ka yen to ba ti mo mi ko di awa ti agbara ajinde o wo lomi lo yi pada yeje yesu yeje yesu yeje yesu mu ko ye bo lo wa ye bo lo kun bo lo wan da di work yo ku bi ko se ye iwo lo yen oni boyin omo yi ko ni se ku pe en to so pe omo ni ko lo so ku pa ka wo ki so ke niyan ni alai oro ye olua yi da o yi da oni boyin o ni bi tan ku agbon re agbon to mo wo to n lo bi ki ga yen ma lo si bi ola yo me de bi ga bi de wole e ayo wole anu wole e ninu odun o ma ni eri abudaju ori be o se be bo adora jesus christ oluwa wa
1: amen amen amen in jesus name
0: praise the lord
1: hallelujah
0: oruko lesson ko yi pada Christ Flower Church ni wa lodo ni ile we ona meji lo wodo wa on pe de kan lo le yo o gba be lo on de kan na bi kan na wa je n pe ni kan so na lona asun le ni gba be lo to ba ti e fi wa iwo sa ti e ti pe han yin pe ni lo tun lo si pe fo wa ma de jowe fun ola yo rin e lo irin ajo program wa bo se lo lele yi ati n pari program ti olosu kan yen o ti e ti pari le ni already gbogbo ojo monday pata eko gbeli to ye koroko ni ba n pe ni bible study ni gbogbo ojo monday aago mefa ti aago meji abo ni gbogbo ojo tuesday aro la mase program anko ni wakati yanu aago mesan ti aago meje la osan ni ni gbogbo ojo west datun ti gbe si role to ba lo si bi ise aago marun role si meje abo ni isoji ni yen ka ba tun ojo thursday awon disciples lo ni prayer yen fun awon to ba ni special prayer bo ba ni ebi adura to ba so fun ma adura fun ni gbogbo ojo thursday awon workers lo ni gbogbo friday akoko ni osu titun a ma fi se soru ati friday to ba gbe ni osu titun ojo oluwa tan pe ni ojo ologo ti ojo sunday aago mejo la mo bẹrẹ sunday school wa si agogo mẹsan lati agogo mẹsan gbẹtọ lọba to wa silẹ la ma n se isan jolu atanpe ni isin ologo ola yọ rin lọ ile ologo a o ni kuna rẹ laafia fun yi.
2: Anigbagbọ wipe ẹ ti di alabukun fun nipa ọrọ naa nipasẹ prophetess Esther Oluwakemi Adebayo ti Christ Follower Evangelical Ministry aka New Glory along Ojo Ekun Road behind Baba Olora bus stop Odo Ọna Ilewe Ibadan. Ẹ tun pade wa ni ọsẹ to n bọ ki ore ọfẹ rẹ ko to fun wa. Lorukọ Jesu, amen.

0: 6.7.
1: Èmi lẹ̀rí kan, ìwọ lẹ̀rí kan, gbogbo wa la ti jọ ní ẹ̀rí ayọ̀. Ẹ̀rí wa bá wa kalẹ̀, orúkọ mi ni Adéòtí Dèbórà, aṣojú iléeṣẹ́ Kingsland Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá, nílọ́lọ́ yìí ó máa kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready-made, tẹ fẹ́ taṣọ ready-made ọmọdé, tẹ fẹ́ ta ti àgbà, mo kí gbogbo yín kú oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀lá ni kẹ́ má gbàgbé, a ní children mismade, that is to say, a ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà. A ní ball gown, oh my god, a ní up and down, a ní sweatshirt, kò tiẹ̀ ló ń kà. Sori tó bá ti gbé bọ́ndù tiẹ̀, 100 pieces ló wà ń bẹ̀, má wà á gbàgbé. Sori tó bá ti dí ọ̀dọ̀ wa, sọ pé ó fẹ́ ra children mix, children wears only, both genders ni o. Ẹyọ kan jẹ́ 2,300 naira, 2,300 naira. Tó bá ti mú up and down, jeans 2,300 naira. Ó ṣòro gbàgbọ́, ṣùgbọ́n sori tó bá ti dé ọ̀dọ̀ wa, ó máa dúpẹ́ ni. Mo gbàgbé a kì í tọ̀kìrì kà ní iléeṣẹ́ wa. Aṣọ tuntun ready-made tuntun la kó wọ̀lú ní lọ́lọ́ yìí. Aṣọ tá a já lọ́wọ́ lọ́wọ́ sori tó bá tún gbé bọ́ndù kejì tún wá gbọ́ mi dáadáa. Tó bá tún wá kọjá lọ sí jeans, oh my god, tẹ́ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ti gbé bọ́ndù jeans obìnrin nísìn, ó máa bá baggy jean, boyfriend jean, combat jean, pencil jean. Bèrè pé èlò ni, ó jẹ́ 2,800 naira. Ó ṣòro gbàgbọ́, 2,800 naira. Ẹ ti sọríire níbàdàn. Bọ́ndù kan, ó jí 100 pieces, 100 pieces, ó jẹ́ 280,000 naira. Ó ṣe máa bọ̀, kò wá wo, kò wá tọwò. Ó rí pé ó ti sọríire ní ọdún yìí, tún gbọ́ mi dáadáa. Oh my god, sori tó bá tún gbé aṣọ tí à ń pè ní Members, aṣọ tó jẹ́ pé boutique standard. Oh my god, from United States of America, from UK, from London and Asia countries, wá gbọ́ mi dáadáa. Bẹ̀rẹ̀ pẹ̀lú ni 3,800. Àwọn vintage shirt, àwọn designer shirt, àwọn up and down, àwọn crazy jean ní oríṣi top, polo. Sori tó bá ti débẹ̀, wà á rí top, polo, up and down, trouser, joggers, pant trouser, round neck, hoodies. Ẹyọ kan, ó jẹ́ 3,800 naira. Ó dídí 100 pieces tó bá bá ń bẹ̀, mo gbàgbé. Ó lè gbé láàjì, ó wá kù díẹ̀ káàtó, ó lè gbé ìlàrin. Bèrè pé lónìí, ó jẹ́ 380,000 naira. Àtúnjá top lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́, àwọn round neck, àwọn long shirt fún ọmọdé, gbọ́ mi dáadáa o, àwọn sweatshirt fún ọmọdé, hoodies ọmọdé nìkan ṣoṣo. Bèrè pẹ́ lónìí, 2,300 naira lónìí rànran. Sori tó bá gbé 100 pieces, 100 design ló máa bá ń bẹ̀. Bọ́ndù ẹ̀, ó jẹ́ 230,000 naira. Bèrè pé wo ló tún kàn. Bákan náà, ó ku ball gown láti age 1 to age 14. Ó máa mú ball gown kan ní 430,000 naira. That is to say, ó ti di 4,300 naira. Tún gbọ́ ìmí ladies wear, assorted ladies wear, top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt ní oníranran 1,800 naira up and down. Ibẹ̀ ló máa bá àwọn designer gown, ibẹ̀ ló máa bá. Bèrè pẹ̀lú 1,800 naira, 100 pieces yẹ, ó jẹ́ 180,000 naira assorted wears for ladies. Tó bá dẹ̀ tún wá dọ́dọ̀ wa, ó máa rí bàtà ọdún lóníranran. Ibikíbi tó bá ti ń bọ̀, wọ mọ́tò Iwo Road. Tó bá ti dé Iwo Road, sọ pé ilé márùn-ún ló ń lọ. Sori Osege Complex tó kọjú sí isi ilé márùn-ún, níbẹ̀ ni kò darí sí. Tó bá ti débẹ̀, wà á ti máa rí àwọn èèyàn lóníranran. Pèsè nọ́mbà yìí ní Iwo Road 0905858 5 3 7 9 8 6 0 9 0 5 8 5 3 7 9 8 6 àti 0 9 2 1 1 6 0 3 0 9 0 4 9 8 2 1 1 6 0 3. Kingsland, alala ọ̀tọ̀ ready made.

0: right. Jaga ma kira wa ku ojuma ni bi gogo je ti lover ni lati ma gba ikani ikani lagelu ni o lagelu 96.7 FM oke gajo ke ile fola felele ni le ibadan o ya je ka mo leto iroyin ere daraya ele to do ti gbagba nkan si eni gege lojo kini iyen ninu osu kewa odun 2026 adupe fọlọrun oba anu o ele to so ala layu ati alafia lana akede ti wa dari pada sori eto laaro teni ope ni foruko re iyin ni foruko re alhamdulillah kasira baka na leni eni gege toji ojo kini ninu osu kewa odun 2026 gbogbo adawale kaluku wa lo ma yori si ere gbogbo agbata la ma ra nu olohun gba o lilo bibo wa oni bi araye nu a o de ni ba ifowati ije imuwa olohun oni fi sibi to nira ba kan na gbogbo awon to wa ni dubule ese papata o le jenu le abi ko jele iwosan ni olohun oba anu lo ba iwosan amuyin laada ese ayin ba ile fi dide emi ni gako mo wa lori eto laaro teni o Itunu Dixon ijoba fun gbogbo studio manager Kavata o nga ni mi video wa ti o ma je ke lafa ti ma gbagba da ni bi kika akira gba nlaye to di omo olawo lolotu eto ya les magazine niyan o olaleum za loruko temi the top striker ele to gallant gan mba ti wa n gba si labi omo egbalapa bi e ma fe ti ko gaga bi omo eko lapado yin be yen mo ni gbagbo po ma ba yin lara mu gaga bi omo ibadan ni o ya goke ka jo goke gaga bi omo oke ogun si waju on gbogbo God bless Nigeria. Oluwa ko bu ko lede wa Naija o ati gbogbo ti to n gbo ikani bo kede se ma je niyan tori ki se eyan Olorun oba ni adupe aku osu tutu o Happy Independence Day o Happy Independence Day eni gaga loju ayajo ti olede wa Nigeria to gba ominira o ti pe odun 64 bayi 66 years ti Naija ti a to ti gba ominira lagba lowo Olorun gbogbo adawole wa na ni oyori si ere gege bi are olede wa Nigeria are Bola Ahmed Tinubu bi baba se ba wa soro tan bayi eja gbo eh baba je ko di mimo wi pe a le fi olede wa Nigeria ka fi wi alaisa to ni arun jejere ti o wa pe sakiyesi pe tori arun jejere iyen cancer disease to ni yi ba meji loro re o izida ko ara ma maintain re lo titi tojo ku ofide sugbon o to ba fe ki arun yi ko lo patapata omo take awon nira kan be nbe o o doju ku awon pen kan sugbon to ba le doju ku awon inira yen arun yi o ku nbe patapata ti alaafia yo si de ba o sugbon to ba le doju ku awon isoro yen ora ma lo ba ni arun yi o si ma gbile yo ma gbile yo ma gbile yo ma gbile titi ti o fi gbe mi lenu re oni meji ilana meji oni awon are olede wa Nigeria ti an ti je seyin won wa gbe wo so tun won gbe wo so si pe ewo e je ma maintain arun jejere iko ma ko ba wa lo were were iyen ni corruption ko ma ko ba wa lo titi ti o fi gbe mi lenu olede Nigeria oni iyen la won tele won ni ngba ti awon debe la won o gbe ro e je ka kuku doju ko inira ti o fe ta face ka si mu arun iku nbe patapata sugbon o inira o wa nbe o oni iyen la won se mo fa ti gbogbo e fi ri bo se lohun o ri sugbon ni gbeyin gbeyin o didun lo san ogbodo lo san pada so bo kan summarize e fun yin ti baba so niyan bi pe gbogbo igbese ta won gbe ni pe lati je ki gbogbo inira yi ko pada ku o nbe sugbon a doju ko awon soro kan ka awon soro ohun la tin doju ko yi nigbeyin gbeyin eyin ona pada la oyo pada la na ni o lagba olohun mo gbe ladua yi pe nigba ti olede Nigeria ba nda iwo emi gbogbo wa na lajo wa nbe wo ni fe wa se tutu Nigeria sugbon iwo na sora o abi omo rin si o ma se jagidi jaga o ma se bi en ti o le eyan o si ma ronu ojo ola re ma ro pe wo na lojo ola ko je bo se lohun oje la pa be yen o ya papapa lati be yen e je wo nu awon royin gangan ni sasan e je n bere latodo olukoni olede wa Nigeria olùkọ́ ni Erichel. Erichel sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìfigagbága. Lẹ́yìn ìfigagbága, eléyìí tó wáyé láàrin àwọn àti Gini Bizao. Wọ́n bí pé èése tó fi árí báyìí tójú Nàìjá fi bàjẹ́ tó báyìí lọ́wọ́ orílẹ̀-èdè Gini Bizao. Olùkọ́ ni Erichel ni. Ṣé ẹ rí ká mọ́ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ká mọ́ fi ẹ̀kọ́ tanná fúnra wa jẹ. Ṣé ẹ rí orílẹ̀-èdè Gini Bizao. Gbogbo ìgbésẹ̀ ni wọ́n fi dá a jù á lọ lọ́jọ́ yẹn o. Ṣé ẹ mọ̀ pé tí ọba parọ́ ìyún ò ní ọ̀sọ̀ yí pé lẹ́rìí ìhún mọ̀ wà lọ́rùn. Ó ní àrùn ojú ni pé lọ́jọ́ yẹn gbogbo ọ̀nà pátá lórílẹ̀-èdè ti Gini Bizao ìyẹn fi bẹ́tà wà. Ó ní lákọ̀ọ́kọ́ bá a bá ń wò wọ́n wọ́n wà highly motivated. Ó ní àkọ́kọ́ ni wọ́n. Ẹlẹ́ẹ̀kejì ni wípé intensity tí wọ́n gbé wọlé a lè meet up rárá bí ti wù ọmọ. Gbogbo ìgbìyànjú wa láti meet up pẹ̀lú intensity yẹn pàbó lọ́já sí ọlọ́lẹ́ẹ̀kejì nìyẹn. Ó ní ẹlẹ́ẹ̀kẹta ni wípé ṣé ẹ rí wẹ́dà àti pitch yẹn ó àfẹ́ẹ̀tì ó ní ṣùgbọ́n yẹn ò kì í ṣe excuse o. Òun kàn sọ́mọ́rọ̀ ni o. Òun ò ló gẹ́gẹ́ bí excuse tó jẹ́ káwọn pàdánù o. Ó ní wẹ́dà àti heat tó wà nílùú yẹn lọ́jọ́ yẹn ó lágbára pọ̀. Ó ní bákan náà orí pitch wọn yẹn orí bákan ó ní ṣùgbọ́n yẹn ò kì í ṣe excuse. Lọ́jọ́ yẹn n tá a lè gbá la lè gbọ́ ọlọ́kàn yanlẹ́nu wípé abalẹ̀ lẹ́ẹ̀kejì tó ń ṣe àwọn àsìkpòrọ́pò kan láàrin ìṣẹ́jú mẹ́wàá àkọ́kọ́ lábalẹ̀ lẹ́ẹ̀kejì ó dàbí ẹni pé a fẹ́ jáwé sóbì ṣàdédé labá tó múná lọ gbárí. Ó ní gbogbo ìgbésẹ̀ tó ń wá gbé àti gbìyànjú òun à ń gbá bọ́ọ̀lù o rójútu rẹ o. Ó ní bó ṣe jẹ́ ni ó ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìyẹn ti lọ o. Ìmí ìlókù tá a mọ̀ mójútó irú rẹ̀ ò sì ní sọmọ mọ́ o. Torí pé orílẹ̀-èdè Gini Bizao pápá ṣeré tá à ń wí làwọn ti máa gbá bọ́ọ̀lù ń gbogbo ògbà wọ́n sì mọ bí pápá ṣeré wọ́n ṣe rí. Ìgbà àkọ́kọ́ tí Nàìjà gbá bọ́ọ̀lù ń bẹ̀ ti ẹ̀ nìyẹn. Ó ṣe akùdé ṣùgbọ́n ìyẹn ò kì í ṣe excuse gẹ́gẹ́ bí olùkọ́ ni Erichel bó ṣe jẹ́ òdì mímọ̀. Ó yá pápá àjọ cash àjọ tó ń rí sí awuyewuye gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àbí eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan àjọ yìí ti sọ̀rọ̀ o. Wọ́n ní ọjọ́ kẹjọ nú oṣù tá a wà yìí ṣé bí òní ni one next week Thursday òní wọ́n máa gbẹ́jọ́ láàrin Morocco àti Senegal appeal eléyìí tí orílẹ̀-èdè Senegal tó gbé lọ sí CAS láti ní pé ẹ wá gbà mí ni mo gbá ife ẹyẹ tí mo jáwé olúborí àjọ CAF mọ̀ fẹ́ gbàgbé wọ́n mọ̀ fẹ́ gbá ife ẹyẹ padà lọ́wọ́ mi ẹgbà mi ẹra ni ẹlà já o ẹ sàánú mi wọ́n fẹ́ yàn mí jẹ́ o. Àjọ CAS ni appeal yìí tó bá di ọjọ́ kẹjọ nú oṣù next week Thursday àti Morocco àti Senegal ní ìlú Switzerland lórílẹ̀-èdè Switzerland níbi tí kóòtù àjọ yìí wà wọn náà méjèèjì ọ wọlé bákan náà àwọn aṣojú àjọ CAF náà ọ wà ńbẹ ọtán wọn ní wọn ò fún oníròyìn kankan láǹfààní àti wọlé o. Ìgbẹ́jọ́ sì wáyé láàrin àwọn méjèèjì wọn gbọ́ tíwájú wọn gbọ́ tẹ̀yìn ṣùgbọ́n wọn ò sọ pẹ́jọ́ yìí ni wọn dájọ́ hearing ni wọn pé o hearing ni o èsè pọ́jọ́ kẹjọ oṣù kẹwàá ilà àgbọ̀ bí tọ́rọ̀ dé dúró ṣùgbọ́n hearing wọn gbọ́ ti gun àkọ́kọ́ wọ́n gbọ́ ti gun ẹ̀kejì wọ́n sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn agbẹjọ́rò àjọ CAF kó tó wá díje àjọ CAF ó wá yẹ gbogbo rẹ̀ wò síra wọn wọ́n wá ẹsẹ̀ kéde fún ọjọ́ báyìí o ìdájọ́ wáyé o hearing on the 8th ni CAF pé ó yẹ pápá láti bẹ̀ yẹn àsìdègò. Ìfigagbága league elédè wa Nàìjíríà tó wáyé lánàá ṣé ẹ fẹ́ gbọ́ ikọ̀ 3S di Olúyọ̀lé Warriors wọn wọ́n nǹkan kan lánàá o èyí ìyà tí ẹ jẹ lánàá ṣùgbọ́n ọlọ́run ṣe àwọn náà padà dá méjì padà torí bí ikọ̀ sútìyàn bá ti jìyà rárá nísà èyí tí ẹ jẹ lánàá yìí ọlọ́run mọ̀ jẹun ó tún ríru rẹ̀ mọ́ ni o àfi bí ìgbà téèyàn bá rè gbé ike owó láàrin ọjà tó jẹ́ pé ọjà tèrò ti pọ̀ gẹ́rẹ́pẹ́tẹ́ bí kéèyàn lọ sí ogun pa ọyọ kọ́ á rè gbé ki owó ń bẹ̀ mọ̀rú ìyà tí ó jẹ ó tún á jójúmọ́ mọ́. Ìgbájú ìgbámú tí kẹríkẹrí bọ́ròde ó ní kò èyí ń bà tí ò tí ì jáwé olúborí kankan láti gba líìgì ti bẹ̀rẹ̀ èyí ń bà ò tí ì jáwé olúborí kankan èyí ń bà ti fi kọ 3S ó fi ladún ó fi wọ́n ladún lánàá ìyà táwọn ìpọ̀ àfi gbà gbo go merin sodo ni ati eko dabo iko shooting oju wa gba shooting ti gbe ati gbo kini ka ma wi fun aro oluyole baba dele ibadan kini ka wi fun kini ka ma so yi posele se won fun 100 card ni aba pe ki gangan la mo wi fun le oluyole oda o gbogbo n to ba gba la fun awa o din gbo eleyi ku o baba ti e le din tan a din ku o iko shooting na sa gbiyanju won da meji pada eyin igba to ti wa ni 40 yen ni shooting sese wa fe se ramantada sugbon ramantada ti a fe se o pada de ramanta mo won lowo iyen ko shooting lana lede kuguru go merin si meji beyin ba international ti lu aba lo fi fi shooting ladun lana o eh si toku nu fi gagbaga meta toku yala bo lo se lo nbe
1: akudede wo ya tokun
0: akojuma
1: lana ninu DJ MPFL ami ayo merin si meji oni eyin ba international lo fi na shooting star lo yele wo re o ami ayo kokan lo waye laarin Katsina United won ati Rivers United ami ayo dodo ni Sporting Lagos won ati Kododo City dogba ami ayo kan dodo sodo lenu gore jazz lo fi na wariwo smale bi nkan se je nle en
0: all right o se je niyan lapa be yen o ya papapa lati be yen asu lego e je ati owo waju sugba e je loju oja e je sare loju oja ka lo pa akade baba ti a toju oja de eh laaran yi cashier we go again e mo yi gbe lana awon eyan gbaje lo the same thing we happen to ba to the lola another million o tun wa nle lola e mo pe friday e lati so yi gbe gbogbo osu emba yi from september october november december ba se mo every friday 1 million naira ni ati awon owo mi to tun gbenu le bakana lana ngba ti gba ti ana independence passport waye lana sari ninu osu ke wae e ma pe nu osu yi gangan lajodun odun kokan lai kan ni lagelo 96.7 fm e wo 11th anniversary to ba ti dojo keji de logbon osu ta wae october 28 jackpot kan tu waye o ni that of history 11th anniversary ti kan ni lagelo sugbon ju gbogbo e logo to digba na every friday million ni o ko tun ni ye lola o another million tun be lola sugbon leni awon eyan meje kan tun gbo pe laaro yi won tun pe bi 1.7 kan iyen leni e wo baba mu latori 50k a bo sori 100k ibe la gba wo 150,000 naira a bo sori 200k a tun paju e de laaro yi si 250k bo se n lo niyan o star 347 star 1004 star 2 ash ni o gbe ade be star 347 star 1004 star 2 ash bo se ma je niyan o e je roju oja ka lo pa akade marin lenti mo wararo okan wo na laaro yi o tin da bi ajo o tojo meta bo ba wa go ara aye oni virete mi sapinle o emi to kan lo tun fe dagun la ogo mama dagun la igbiyanju le dagba o bo ba ngbiyanju nkankan to wo re o bayi ti to mo dakun igbiyanju o tori pe ijo to we eyan ba to bayi o le ma se eyan kami kirewe si okan o fe de iru en to fe ko laaro yi mi nwile eni lokan o bo ba dagun la ni o e ja roju oja kade e ku kale
2: baba ibaruba
3: opa isara
2: oruko to lami la ka ninu ise segun ibile agbalagba isegun to moju leja ewe ati egun ati nta fi so ma laye lore awon isan to lugo tabi foju han ninu agbo are ni ki gbogbo oruko ma ro ni koru ese o ma royan ka ma rin ka ma mi gulegule abi ka ma se yo aseju baye eyan ba nlu kikiki abi eyan wo oko ori kurukuru eyan kan di meji elomi bata nja bo ti oni mo fifa ni won fa elomi wi wo ni won wo woru moto bi kwewa jara regba leyin le baba adedibu ni mo le teni badan opposite people's girls grammar school baba ibaruba ko re ni kankan se lo mo pero sopo be ba ti wa ka jo fori kori ka jo so to nse yin o ona abayo si ti wa pelu irinse igbalode to ma tu asiri ibi ti arun wa lagu ara 080 33 88 1008 tabi 070 18 21 1111 baba ibaruba ba isara agba isegun to n ba isan wi ta isan fese fe
4: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ bá ṣe ní ẹlẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́. ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashboard. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashboard. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashboard. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Unibord ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
5: Àǹfààní pàtàkì rèé fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣetán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọ́là. Tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí wọ́n bá pín wọn sí pẹ̀lú mọ́tò. Wọ́n sì ní gbọ́ iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ. Tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni. Iṣẹ́ àjíṣe ni o, iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje. Kò wá ní ṣe pẹ̀lú ǹta búrẹ́dì rí o. Tọ́ra àwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá a ṣe ń tajà. Iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Màlété ń bàdàn. Bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù. Léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákì kanjú bá a ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ṣáká àti drive tó níwe ọkọ̀ tó pé tó ti factory workers. Wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété ń bàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́. 0902542751.
6: Your Nescafe is not just a drink, it's

0: kárálẹ̀ kákọ́lẹ̀ ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlàwọ̀ wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn ra odidi éékà kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rì kẹ́rà ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéoyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: Glory Prince.
2: Bẹ́ẹ̀ tó ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí, ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print, ẹ jàǹfààní ẹ̀dínwó. Wo lori printing to quality.
3: Glory Print, put your message on display.
4: Agidun ni ọ̀rẹ́ mi afinjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí. Àdúà kan péré mojọ́ kí náà sì làdúà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù rìsọ́ọ̀tì. Bí ti bò ìdí ni pé dílà rẹ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ káà àti nàìjíríà uc tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọn ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wo tí ìgbọ́n pa dílọ́ sọ tòní táwọn àlùlúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dílọ́ sọ̀tò kò sí ní tó burú mẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní dílọ́ sọ̀tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yóò bá wá yí ọ dáadáa bí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
5: Ìlera lọ́rọ̀.
6: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tójú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá, ló mú alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọ kòrí ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára bí ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì Lágelúre Lágelú 96.7 FM òkè gajò òkè ilé fọlábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ kẹ́mọ̀ lè tòrò yin eré ìdárayá. Ilé tó dùn ti gbẹgbẹ nǹkan sí ọ̀rọ̀ ìpẹ́ yìí sẹ̀ndà àpamọ́ wẹlé ò 500 bí kíkàkiri àgbáńlá yẹ́lọ̀ kàn ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì Lágelú 96.7 FM lórí jẹ́ kẹ́mọ̀ fan family. Ó wà ń bẹ̀ ní Facebook lórí TikTok at Top Striker 100. Ọyẹ́ gbé láìkì kọ́ lọ fá èrò pọ̀ ṣùgbọ́n láìkì kéré kí ló dé. Ọyẹ́ ẹ̀já lọ. Lórí ti káṣí ẹ̀ star 347 star 107 star 2# ni o. Mubarak Community Call. Ebariba fọ́ọ̀mù ti ń lọ lọ́wọ́ báyìí o. Christ High School tó wà ní ìlera ayégún ọ̀lẹ́yọ̀ ni ó sì ti wáyé. Ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù tá a wà October 31st ni ó bẹ̀rẹ̀. Èyí gba fọ́ọ̀mù tiẹ̀ náà lọ́dọ̀ Master Olúbọ́dún àbí Dr. T Photo. Bó sì jọ́dọ̀ Taiwo àti Sahar nídìí ọya. Ó yá láti bẹ̀. Gbogbo ẹ̀yin tó gun pa Ọ̀yọ́ o. Mo mọ̀ pé gbogbo yín lẹ ti lẹ̀kùn ẹ̀ síbẹ̀. Ẹ bàríbà. Bọ́ ọ bá dé ògùn pa Ọ̀yọ́. Ọmọ gbó ohun top striker tó ń lọ lálálálálápá bẹ̀. Ẹ̀yin tó gun pa Ọ̀yọ́ níbo ná ń pè bí o. Ẹ gbọ́. Ókè. Ẹ mọ̀ pé n ó bèrè. Ọyá mo tún ti bèrè báyìí. Ẹ̀yin tó gun pa Ọ̀yọ́ níbo ná ń pè bí. Ẹ jẹ́ kí mọ̀ ẹ gbóhùn sókè tán yányá. First ògùn pa Ọ̀yọ́ onírèké youth forum. Third anniversary. Èní ni o. Èní ni o. Àádẹ́jọ wà ńbẹ̀ ni o. Tọ́ba ti ń dago mẹ́wàá láàárọ̀ yìí. Gbogbo ètò ti bẹ̀rẹ̀ ní mùkúlùmùkẹ́. Ní mùkúlùmùkẹ́. Gbogbo ètò ti bẹ̀rẹ̀ lago mẹ́wàá láàárọ̀ yìí. Ebàríbà Ajitaya Akande Adebisi Taye Currency Baba Honorable òun gangan ní ń bọ̀ láti wá fún wa ní àlùjọ tó skin gbà kan kò ra irin yìí o. Lábẹ́ ààrẹ wọn Mr. Latif Babatunde Ajibadenu o yóò dùgbẹ́ gbọ́n kan sí àwọn èèyàn jankan jankan tó dilẹ̀ Ìbàdàn mú wọ́n ń bọ̀ o. Àlùmọ̀ṣọ́ ọmọ amúbí ẹ̀yá Ebàríbà ọ̀gá gbogbo onílẹ̀ yọ wà ń bẹ̀ Adé Jesus Adé Jesus Nigeria Limited agbára gbogbo ọ̀nà àrà aṣíwájú Káyọ̀dé LFK ọwọ́ ọ̀tún Adé Jesus ni o lòkólòkó elépo Engineer Komo Obama Alaba Tokyo Ẹgẹ́rílì one Ebàríbà Baálé Ọdẹ Yalé Chief Tayo Adédokun kódà Alhaji Dangote Kabiru Òyìnbó Oníkatabílà ń bọ̀ o. Yóò dùgbẹ́ gbọ́n mọ̀ kan sí níbẹ̀ èmi náà ni wọ́n darí ètò lọ́sàn yìí mẹ́jì agbó òsì ń bẹ̀ gbogbo ẹ̀yìn tó gun pa Ọ̀yọ́ eléyìí ẹ ti sọdún eléyìí ẹ tún ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Ọlọ́run gbẹ́mi dáadáa. Patron and Paramatron Matron àti Patron tá a bá ń sọ nípa Matron a mọ̀ sọ nípa alájọsẹ̀ rivers àjùwọ̀n bákan náà tá a bá ń sọ nípa patron wọn chief lana ó fún mi ẹ wo ẹjá sọ gbogbo yòókù dọ̀sán ó yá pápápá láti ibẹ̀ yẹn ìfigagbẹ́gẹ́ ọlọ́rẹ́ sọ̀rẹ́ máa wáyé o tá a bá ń sọ nípa Niger Sportsman Football Academy àwọn under 13 tó bá ti ń di lọ́sàn-án ọ̀la láago méjì under 13 Niger Sportsman Football Academy àti Olúndé New Glory Football Club ni under 13 nìyẹn o ọgbà tí yẹn bá ti ń parí under 15 náà máa gbìnàyà láàrin Niger Sportsman Football Academy pẹ̀lú Olúndé New Glory Football Club under 13 and 15 double decker ni lọ́sàn-án ọ̀la pápá ìṣeré Marvelous àbí àríṣe color pitch eléyìí tó wà ní Liberty Stadium níbẹ̀ gangan ni ó ti wáyé ó yá pápápá láti ibẹ̀ yẹn àsìdègò ẹ̀já kí ọlọ́jọ́ bí èní bá bá ń sọ nípa gọ́fúnà gbogbo àwọn máàánù ẹgbẹ́ máàánù ìyẹn ní ìpínlẹ̀ ọ̀sun pátápátá káàbàdà Music Advertisement Association of Nigeria nu o ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀sun ká máa dárúkọ ọ̀gbẹ́ni Ọláwálé Ìbíkúnlé tí gbogbo èèyàn mọ̀ sí Lékè Àgbànú o gbọ́mi dáadáa triple A gbogbo United Kingdom ìní gangan lọ́jọ́ bí ẹ̀gbọ́n a bá ń sọ nípa Mr. Ọláwálé Ìbíkúnlé aka Lékè Àgbà gọ́fúnà gbogbo máàánù ìyẹn ní ìpínlẹ̀ ọ̀sun happy birthday to you. Long life and prosperity. Igbe odun odun kan nu owo ola ati alaafia to po repete. Triple A gbogbo United Kingdom. Aku bi nkan se nlo. O ya papapa o dori oro Cristiano Ronaldo. Oro beyin yo lana. Ronaldo ti fi bu bayi gbaradi ko lede Portugal le. O si wa jo di mimo yi pe ibi toro ba nlo ohun ma je ki aye ogbo ni kopẹ o. Ṣùgbọ́n o òun ò tí ilé sọ pàtó ti ó padà ṣẹlẹ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ bá ń lọ òun ó jẹ́ kí gbogbo ayé ọgbọ́n ẹ máa bèrè pé kí lọ́sẹ̀lẹ̀ gangan ẹ jẹ́ ń jẹ́ yín tẹ́ kí n gbé yín débẹ̀ completely ẹ bàríbà peters gangan rèé kó tó di pé ronaldo wá sínú ikọ̀ ti orílẹ̀-èdè portugal after World Cup o ti se pade po pelu are to se ko kari bolo lati gba lo lede Portugal bakan na ti oluko ni tuntun ti o gba ise baba nso nipa George Izuzu nipa to se pade o jodi mi won yi pe o se to lati ran iko yi lowo tori pa awon iko yi awon odo lo wa nbe o o ba je yi pe awon iwon ba seju na lo n ri gba ko si laburu o ni se pelu bi fijagbaga ba se waye won si jo fori oko so odun ifijagbaga won akoko koju lede Wales Ronaldo start game yen sugbe ngba to di awon ati Norway oluko ni pe lo nkan ohun kan bi pe game awon ati Norway yi o oni start game yi o sugbe o gba 30 minutes le to tumo si pe ti en ba ti gba 60 minutes against Norway iwo na wole o gba remaining 30 minutes ba se se niyan won jo fori oko so odun sugbe ngba ti o de ojo ti won goju olede Norway ifi gagbaga nlo be ni Ronaldo nwoju olukoni na nwoju re ngbo ya Ronaldo nwoju olukoni ngba to gbe bi 55 minutes be baba se asiko tin re ma wa mu ko itori asiko tin wole tin tobo o sugba asiko yi olukoni owoju Ronaldo mo bi Ronaldo se nfi oju wa oju olukoni ki gbe koju awon ti ese merin be ni baba ngboju sase gbe pe ni kini ni bi di ifi gagbaga yi wa yi n o le gbe sort 1 wole o lede kukuru won gba ifi gagbaga yi tan won o gbe Ronaldo wole o gba awon agbabolu o lede Portugal won re ki awon ololufe to tele won lo silu Oslo lo lede Norway sugbon Ronaldo bo se dide bayi o gba dressing room lo straight ni ko ba won ki enikankan ko ki emi ko ki enikankan ko ki awon ololufe o si gba dressing room lo okay won ku lo lede Norway oro yi lo mu an to je are are to je ti o lede ti are awon to nfi ball are to ni se pelu ball ole se gba lo lede ti Portugal lo fi pe ipade o pe ipade laarin Cristiano Ronaldo ati baba oluko ni bi pe e wa o e ma mo je kesu o ya yin lo oro yi mo ti fe di wo o pe ipade won gbera ku o lo lede Norway won wa si olede Denmark tori pe won koju olede Denmark leni okay gba de Denmark niyan are pe ipade bi pe oluko ni ati Ronaldo e ma mo Jesu o gba wa lo bi nkan se nlo daada werewere yi nibe ni oluko ni ti jodi mo yi pe idi ti ojo won gbe Ronaldo wole koju Norway ni pe looto lo so fun pe yo gba diri me ni 30 minutes sugbon ifi gagbaga yen tense ju ko won o gbe Ronaldo wole lo awon bori looto pelu ami ayo meji se kan sugbon ko ni ayo le daada lati agbe Ronaldo wole o nti wo gbe situation game lo ma determine kani ta won tin bori pe ami ayo bi meta bi merin se yo kan Ronaldo le wole sugbon bi ti gagba wa njo yen o lewu pupo fohun idinu o leyin eyi won fori oko so adun yi gbeda bi fi gagbaga ba se nlo o na ni o ma determine okay sugbon Ronaldo train lati jo ti an ti pari fi gagbaga awon ati Norway yen ko train pelu national team ko ba won train rara nbo wa di ana leyin ipade ti an se laaro ana press conference ti baba oluko ni o tun se ni ole ana losan ana nipa fi gagbaga ti o waye leni nibe ni baba ti so yi pe ifi gagbaga awon ati Denmark ti o waye leni o Ronaldo ni play nbe o tori pe osi ko se ifi gbaradi kankan ati pe fun die yi ohun o le fi gbogbo enu so pe Ronaldo o play kini Ronaldo gbe le si ni pe ta jo se pade laaro ana te so be o wa do once e lo se press conference e tun ni nigba oda ko si wahala bo se pe private jet e niyan private jet e o bale sinu Denmark Ronaldo si digbadagban re emi ti lo fun yin o o wa ni bi mo se nlo yi gbogbo nti o ba pada sele leyin igba yen won mo je kawon eyan gbon won ni se gba bo fun Portugal mo ni olohun o so be sugbon nti o ba pada sele se truth behind all this scenario a je ke gbon a je ke gbon ni kope kope won obun mo lede Portugal gbo oro ti Ronaldo so niyan o okay e ja ma won ti o sele ko sa goko mo ni oro anti re na ti soro anti Ronaldo ti soro sugbon o nti e boro o bale je gidi gan ni o ta ba so nipa Emma Aveiro kini Emma Aveiro wi o ba da go 12 a gbera wa debe le se kan be won ju mi bi odun ni won we sai mo foloko ba ba ti ri won e gbajo e gbalu e gbajo e ma ju e ma yo ni toro ti dobe niyan o Oruko ni kikun o je ka yo moruko re ni kikun
5: ati le ise Oruko bi ni Adeola Omotesho lati le ise Design Bricks Homes and Property Design Bricks Homes and Property ojulowo ile ise tale tale ton tile ton se kini ton fini lokan bale ati se tan kini awon gba awon ara ale awon gbe won debe laaro ni pe Happy Independence so sugbon wo wa lasan awon afenu so Happy Independence wa tori pe kini won ni sise sise o dabi ko rere je keyin o rere je o wa dabi ko rowo mu dele ko tun wa rowo mu dele o dabi ko se kini ko fowo yen se nkan re Design Bricks Homes and Property lo so pe kini laaro yi mommy daddy e koko wa voice record lori phone yin because I need you later le da je promo to wa nle yi o lo o fa kikisa eleyi ta ro yi eyan 66 laaro yo gba plot of finish
7: tori pe 66 independent again
5: eleyi over dear country Nigeria ben Design Bricks Homes and Property pe awa se kini awa fe gbe won debe ton eyan 66 ni o gba 66 plot lo fe ni le ise Design Bricks Homes and Property buy one get one free nisa
7: ironi
5: kan gba kan lo fe
7: e tu so
5: buy one get one free
7: tell you about the plot kan leni
5: yo gba kan si lo fe kenyan ra plot meji yo gba meji si lo fe o ra 1 acre yo gba 1 acre si lo fe most ani e wa recording lori
7: phone yin eleyi lo ba o buy one get one free
5: get one free sir koda price ile yen gan lori promo tun wa ni ati ke lori awon estate wa meta la wa pin si o
7: okay
5: 22-22 plot la fe fun awon eyan eyan
7: 22-22 lori plot meta lori estate meta okay
5: te ba wa gbon location awon estate yen emi ko tun be lowo ejida to se shitu alasha to dale ise design e sir e da ko estate technical office promo e sure kun le fe ka lo sir to ro ye ka kon lo wa settlement kan ka fi se ru promo eleyi ni o po ojo wo e lo sir awon ni rara o awon fe fi se ni ko lami la ka pe 66 birthday Nigeria yi ko loko lo be tori pe lucky number ni 66
7: bo la awon estate
5: yo da fun yin meteta re Royal Prime Estate Oshengere. Hey, lona Coca-Cola to ba ti koja Asejire Water Corporation. Estate eleyi awo si fi lani egbe titi lo wa sa. Lowo lowo ba 600,000 naira.
7: 600,000 naira.
5: To je wi pe 1.5 gan ni normal normal.
7: Lenta.
5: Be ni sa.
7: Promo lo gbe wa 600. Te ba wa ko 600,000 naira le loni won tun wa fun kesi.
5: Yo tun wa gbe yo kan si sa. Agbaro na Design Bricks Homes and Property lo so be. Elekeji London Villa to wa ni Akufo. Is ilu ebo ni luna ni Nigeria ni ilu ebo ni badan
7: phase 1 abi phase 2
5: ni sir be ni Akufo do gbogbo eyan lo mo Life Fort International School
7: development
5: to wa ni agbegbe yen ko se fowo yo da fun yin ko se fowo ro seyin o le gba second gate poli badan yen don na be lowo lowo bayin Design Bricks ko mo bo lori ohun na pelu 600,000 e mo gba pe 66 oni Nigeria fe pe lucky number yen
7: 6 yen ni
5: be ni sir 600,000 naira per plot
7: na yo kan
5: gba yo ko si lo fe la mewa gba mewa si lo fe winner city ayegun olome iyen na wa nbe ti sakula road to se lo sona eko yen to wa nbe ti o nidi lati wonu obadan mo ko to gba na eko lo lati na obadan na mo bo winner city olome iyen na 600,000 naira ni sir
7: yo tun wa gba kan
5: si 2 acre ko gba 2 acre lo fe ni
7: ko lo ko be ma ra acre kan to je 6 plot
5: o ti lo nu
7: yo tun gba acre kan si
5: eyan
7: mo le begin is a business ke
5: koda yo le da estate ti elenu estate ti wa mo ko exponing Design Bricks Homes and Property ni ko mo bo laaro e ba se wa sere ati 12 am aro yi ni promo yen ti bere o de ma pare ni 11:59 loni
7: 11:59 leni
5: 24 hours ni oni na lo
7: for 66 people
5: be ni for 66 people 22:22 lori estate kokan office wo padà gbogbo ẹni tó bá yẹ pé ìwo ròdù ló súnmọ yín ẹ máa bọ̀ ní 57c praise plaza ẹgbẹ́ tó ń hospital kó tó di pé ẹ máa dé ọ̀nà wẹ́mà yẹn kó jìnnà stamina ìwo ròdù gbogbo ẹni tó bá jẹ́ gbogbo ìjà ló súnmọ yín ẹ máa bọ̀ ní blocky shop 20 jọkẹ́ plaza níwájú access bank ní bodijà nọmba tẹ́ pèrè ó ti bẹ̀rẹ̀ gba fọ́ọ̀mù kó ṣe kí ni kó sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tí ò bá lè sanwó tó kó sọ̀ dájì kó dẹ̀ sọ yókù nínú oṣù October yìí 08 1 4 8 2 6 2 6 2 9 081 48 26 26 29 tabi ke pe le kemi go mo gbe 090 36 87 18 23 090 36 87 18-23 tó bá busy ẹ̀tùn pé oríire ni kò fẹ́ rosa.
7: Bó ṣe jẹ́ lẹ́sẹ̀ gbọ́ yẹn o, wọ́n lórí rẹ ò fẹ́rò. Design Bricks Homes and Property lọ sọ bẹ́ẹ̀. Ẹ pè wọ́n sórí aago tí à ń pè yẹn. Bẹ́ẹ̀ bá ní nǹkan kan àbí méjì tẹ fẹ́ bá wọn sọ. Bí nǹkan ṣe rí nìyẹn o, ìyẹn látàpá abẹ yẹn. Ẹ̀dọ̀ kí ìròyìn wọlé báyìí. Mọ̀jì àgbà ò sí mbẹ̀. Sínà Láyọ̀, ògo èdè ìmọ̀lẹ̀. Ó ti wà ń bí o. Òun àti Tèmítáyọ̀ òye ládùn. Àbọ̀rọ̀ pátákó ẹ̀fọ̀ ti máa tajà lẹ́nu kàkàkà a kú ojúmọ́ o.
8: Ojú máa yọ ni òní yóò jẹ fún wa.
9: Àmì.
8: Lónìí ọjọ́ kìíní oṣù kẹwàá. Eré àṣepé.
7: Ó tún bọ́ tó bọ́ sí àyájọ́.
9: Àyájọ́ ọjọ́ òmìnira Nàìjíríà.
8: Àwa náà gba òmìnira.
9: Àmì.
8: Gbogbo ẹbí a bá ti fara kọ́ sí a gba ìdáǹdè ń bẹ̀.
9: Àmì.
8: Egun gbígbẹ yóò sì dìde.
9: Àmì o. Àmì fáyà.
8: Ọjọ́ àdé àṣẹ tẹ̀lé.
7: Ṣé bírú owó ìtì mọ̀ yá lọ rẹ̀ lọ́sẹ̀ tó kọjá?
9: Ó ti bọ́ sù kẹsàn-án lọ́kàn.
7: Ń gbò pé òmìnira ti wáyé ní ìmọ̀. Ṣé bí kí n máa mú lọ́bà wọn?
8: Ewo.
9: Pé ó dòmìnira ọbọ́kùn gbèsè
7: lọ́wọ́. Ní ìnáwó ti bí tọ́ ya mi.
8: Ìbò jẹ́ pé àdéhùn wa. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ wà fowó tọ́ ya.
7: Ìrọwọ́ ló ṣe máa dá ní ìsìnkú gbogbo ẹni tí yóò dàbí ẹni pọ̀ fara kọ́ bì kan.
8: Ṣé fara kọ́ pọ̀ wá yáwó lọ́wọ́
7: mi máa sọ. Ọsọ́pọ̀ ti gba òmìnira ọsọ́ bẹ́ẹ̀ ni.
8: Kì í ṣe ẹbí fara kọ́ ètòjú rí là ń sọ.
9: Tinú ẹ̀mí ni.
8: Tinú ẹ̀mí.
7: Ìmọ̀ tún já dọ̀rọ̀.
8: Ẹbí fara kọ́ inú ẹ̀mí là ń sọ.
7: Rọ̀tọ́ sọ tẹ́nì ìsìn.
8: Inú ẹ̀mí ni.
7: Sọ sọ́rọ̀ orí àwọn àlàwà ṣe.
8: Àdúrà àdúrà kílà àdúrà jẹ́mọ̀
7: nǹkan. Gbogbo bí kálukú fara kọ́ sí.
8: Ẹ̀mí ni àdúrà
9: jẹ́mọ̀. Nínú àwọn àdàgà àìfojúrí.
8: Àìfojúrí.
9: Allah akbar.
8: Àárín àforífojì.
7: Sínà. Sọ
9: ń
7: gbọ́rọ̀.
9: Èmi ń tẹ̀lé wòlíì bí wòlíì ṣe ń lọ. Ọ̀rọ̀ yẹn ti fẹ́ mọ iye mi, mo ti wọnú ẹ̀mí jìnnà.
8: Àdúrà tí mo ṣe yẹn kì í ṣe àdúrà.
9: Sà kì í ṣe pé aya owó lọ́wọ́ Dixie Ìtùnú lánàá tó sù kẹsàn parí. Àwa pé agbòmìnira lónìí
8: ọjọ́ kìíní. Tọ́ sáyẹn owó oṣù yìí pé tó ti sáyẹn pé bó ṣe sáré. Ṣé ìwà làwọn ń gbàdúrà sádùá máa pa báírò rẹ ni àbí.
7: Kọ́pẹ́rẹ́tìfù ńkọ.
8: Kọ́pẹ́rẹ́tìfù.
9: Òmìnira òtúlẹ̀ sá.
7: Òmìnira òtúlẹ̀.
9: Kò túlẹ̀ sá. Ibi
8: èkó ti ní iye oṣù tí kọ́
7: pínlẹ̀. Ní òmìnira òmí kò sí bí ìgbà òmìnira lápẹ́.
8: Òmìnira táwa gbàdúrà fún ni pé nígbà tí ó bá ti bọ́nú àwọn àjàgà tó wà tó fara kọ́.
7: Àwọn àjàgà ń gbèsè wà.
9: Yóò lè ràn ọlọ́run láti san gbèsè.
8: Torí pé ọ̀nà àbá yóò sí fún.
7: Tájọ́ Bàṣán.
8: Ọ̀nà àbá yóò sí fún yóò rówó. Fún
7: bí ìyá rẹ̀ pé ẹ ti fún lómi
8: ìyá. Bí ìyá bò ṣe é gbà tó fẹ́ wá gbowó ní ààbò ni.
7: Ẹ má dọ̀rọ̀ irú.
8: Àdàrú o. Eyín kan gbèsè ní ẹ bá jẹ́ kọ́kan.
7: Bóso lára òmìnira tá yìí sọ.
8: Ìgò sí lára òmìnira tá sọ. Nàìjíríà gan jẹ gbèsè.
9: Wọn ò túlẹ̀ nítorí tó lè lọ́jọ́ òmìnira rẹ̀.
7: Bí ẹ máa ń sọ pé àkàn darí gbèsè wa jìwà ń jò ní.
8: Ẹ̀rọ darí
9: ẹsẹ̀
8: wa jìwà.
7: Paris Club ti a ní ọ̀sọ̀ pé Nàìjíríà
9: ti ṣe ojoojúmọ́ kọ́ ni ìdáríjì yẹn rán wa. Ó sì tún ní tí ẹ̀gbọ́n tó bá dé.
8: Ó náà ti rá àǹfààní tó jẹ lára.
9: Ó ní tó bá dé.
7: Ẹgbẹ́ mi náà máa kí ọ lórí ojúmọ́. Àbó ni
8: ilé ń kọ́ o.
7: Ìyàwó àtàwọn ọmọ ń kọ́ o. Fáǹfààní kan náà.
8: Sàṣàwó. Tí wọ́n bá parí owó àmọ́ àmọ́ yanjú ọ̀rọ̀ bí àmọ́ kíra wa lọ.
7: Wàhálà dé wàhálà.
8: Àbí a ibo wa náà wà ń gọ sí òun kí mi má wulẹ̀ kí mi mọ́. Ká mọ ìyẹn di nílé iṣẹ́ ká mọ fí mú kíra wa.
7: Wàhálà bú. Ó bí a gbò sí wàhálà. Ẹyin gbogbo ẹni ọ̀jẹ̀ gbèsè.
8: Ọlọ́run san.
7: Agbára ọlọ́run
8: ó sì. Ọ̀nà ọ̀la.
7: Ọ̀nà ọ̀la. Lágbára
8: ọlọ́run. Ibi tẹ́ ẹ̀rọ kan sí.
7: Ọlọ́run ó san. Àwọn àtọ̀rí gbómìnira wà lónìí azọgbẹ́ ẹyin.
9: Oyè òun lọ bí tó mú lọ lónìí.
7: Láyọ̀ sọ pé.
9: Ó ti ọ̀kan tọ́ílẹ̀tì
7: o. Ó mú ọ o. Ìwọ tó ń dà.
9: Sàn tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ o.
7: Ó tó wọn máa sẹ́ndì fọ́tò èèyàn káàkiri. Wàhálà abú.
8: Àwọn sẹ́ni fọ́tò òkè ọ̀rọ̀ burúkú.
9: Ọkùnrin.
8: Ó lè jẹ́ pé
9: fọ́tò
8: tí ó yà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìyàwó àtọmọ́wọ́ à ń bẹ̀ wọ́n lọ mú.
7: Wọ́n
8: kàn mọ́ jù ni.
7: Wọ́n àjújù sí gbogbo àwọn tó wà ń kọ́ntáàtì èèyàn pé ẹ wú ọkùnrin yìí o.
8: Ọkọ̀ scam.
7: Ọjẹ́ gbèsè kọ̀ sán.
9: Wọ́n lè ní ó jí ọmọdé jòjò ló kàn
8: gbé ní
9: Port Harcourt. Ìjọba ń wá.
10: What is Gemini?
8: Okay,
10: do you know?
8: I'm calling from Kinika.
10: You are the Kinika. You are
8: the same.
10: I'm on my line. I'm about to pay me. I'm
8: going to pay you. I'm going to pay
9: you.
10: I'm going
9: to pay you.
10: Wonder pe mi njo kan ni ba ni en kini kankan kankan number mi lo lo
8: ha
10: to fi so ni duro mo ni o lo number mi
9: ngba lo mo se wa lori radio
10: e ta ma pe number
9: je pe number wa baba sa ti wa laarin awon ninu awon number ti eni ni lori phone ati don duro
10: ati don duro ni pe number mo ni ngba wa pe number e pe mi ngba ta fe je fe ko fun pe ki wa to bo pe lo to mo mo ri let me do e pe ma ga pe number anybody can pick my number eh maintain si so yin e je ma lo da re e ba be lo number eyan te be bi so ndu e ma lo number gba ni wa ku epo
9: orori gbe ori e kuku ti patele
10: omo badan ni
8: ngba tori ti wa pa koran wa wule wo
10: orori gbe
8: ori wo ran da la lodun agba
9: kini olorun eru o
10: olorun
8: eyan mo ni agba lorun e ma ba wa gba ran
9: se gbo won ni
8: pe ran lo Nigeria emi ri le mo ri ta o awon olote lo de sagba o e ma je ko
10: ran
8: o
10: e ma lo jare
8: agba ni lo ran
10: to ba da go mewa ku seju medogun ambo ani ko to kasi
8: agba ni lo help
10: star 347 star 107 star 2 ash ni o gbe inde be laaro titi gba yen e ma je temi tayo oye ladun aboro ohun ati sina layo imole ogwede e ma ko won je baun titi gba temi ati yin o tun pade lagun mewa ku seju medogun e ku kale

0: bílíọ̀nù mẹ́ẹ̀dínlógún dọ́là ìyẹn ní orílẹ̀-èdè kenya ó ní afẹ́fẹ́fẹ́ o àrífòrò adìẹ bá a ṣe ń yọ só òun là ń yọ gbọ́ gbogbo ìpàtẹ́ ń kó ẹ̀yìn alágbàtà epo pẹtiró lábẹ́lé àti iléeṣẹ́ epo rọ̀bì ní àgbáyé láti mọ adárúgúdù lẹ́fẹ̀ẹ́rún àtakò ìgbésẹ̀ ọ̀tún tó ń gbé gbogbo ẹ̀ lárí o.
1: ọ̀rọ̀ jáde nínú ìwé ìròyìn the punch látẹnu ẹni tí ṣe alákòóso àpapọ̀ fún ibùjókòó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà fct eyun yesom wike ó sọ̀rọ̀ ó kéde ẹ̀ wípé bí ààrẹ bọ́lá tinubu bá ikùnà láti jáwé olúborí nínú ètò ìdìbò tí a dì ní 2027 eyun ètò ìdìbò ààrẹ ní ibùjókòó ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti ìpínlẹ̀ rivers òní ni kété tó bá wáyé bẹ́ẹ̀ ṣe lòun kọ̀wé lòun sì fi ipò òun sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ààrẹ bọ́lá tinubu eléyìí tó ti jẹ́ mínísítà ń bẹ̀ ó ní ìdúró òun ni pé ààrẹ gbọ́dọ̀ jáwé olúborí bí ọba wá rí bẹ́ẹ̀ ẹnu kó òun fiṣẹ́ lẹ̀ ni o yesom wike òun ló sọ ọ̀rọ̀ òun sì gbòòrò ayé.
0: ó dá o ọ̀kan náà tún rèé tó ń bẹ níwájú tèmi o òun ló sì ń ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ báyìí wípé amechi náà fọ̀rọ̀ ta o amechi rotimi amechi tó jẹ́ gómìnà ìpínlẹ̀ rivers tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ló ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ ní nàìjíríà tó sì wá jẹ́ pé òun gangan náà ni igbákejì atiku abubakar nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà yìí nínú ẹgbẹ́ òṣèlú adc ó pe ẹ̀mọ́jẹ̀ atara wa jẹ́ ntàmọ́lámọ̀ èyí tàmọ́lámọ̀ bí ẹgbẹ́ òṣèlú apc bá ti jáwé olúborí báyìí pẹ́rẹ́ tó ní gbogbo àwọn báyìí àwọn fẹ́yìn tinú nínú òṣèlú ní gbogbo àwọn táwọn jẹ́ adarí àwọn ìkẹ̀kẹ̀ àwọn leaders nínú adc ó ní gbogbo àwọn báyìí a sì lo kó fẹ̀yìn tinú o nígbà tí ń bá wọn sọ̀rọ̀ ló fọ̀rọ̀ tàbẹ́.
1: ọ̀rọ̀ míì tún jáde nínú ìwé ìròyìn nigerian tribune eléyìí tí ààrẹ bọ́lá tinubu tó sọ níbi tó ti bá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ lónìí lórí ti àyájọ́ ọdún 1964 ti orílẹ̀-èdè nàìjíríà 66 ààrẹ pé ṣe rí gbogbo ìnira eléyìí tí ó ti ń bá ọmọ orílẹ̀-èdè nàìjíríà fínra láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ọdún mẹ́rin ò tó láti palẹ̀ rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ló ní àwọn adarí ilẹ̀ yìí tí wọ́n ti wà nípò látẹ̀yìnwá níṣe ni wọ́n dúró fún ọ̀pọ̀lọpọ̀ ọdún láti mọ́ sun àwọn ìnira eléyìí tí ọjẹ́ tó lè ti ara ìgbésẹ̀ wọn jáde tó sì jẹ́ ìgbésẹ̀ pàtàkì tó yẹ kí wọ́n gbé sí ọwọ́ iwájú ààrẹ tinubu ní sísun tí wọ́n sún ìgbésẹ̀ tó ní agbára yìí síwájú ló sún wa débi tá a dé yìí torí gbà tó yẹ kí wọ́n gbé wọ́n kọ̀ wọn ò gbé ngbà náà.
0: ó dá o ọ̀kan náà tún rèé tó ń jáde látẹnu ààrẹ ilẹ̀ wa nàìjíríà ìyẹn bọ́lá tinubu òun ló ti ṣàfọ̀mọ́ wípé bí owó nǹkan tó wọ́n gógógó nílẹ̀ yìí bí ó ṣe já wálẹ̀ ìyẹn cost of living tó lo òkè láàlàlà ó ní tí ìṣàkóso àwọn tó mú lọ́kùnkúndùn báyìí tó gbajúmọ́ báyìí ònà o.
1: lórí ìdásílẹ̀ iléeṣẹ́ àjọ kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí wọ́n pé wọ́n gbé kalẹ̀ tó sì jẹ́ ayédèrú ilé ẹjọ́ n ló ti sọ adéyẹmí sí ọgbà ẹ̀wọ̀n kújẹ́ o lẹ́yìn tí o ti dúó níwájú ilé ẹjọ́ tó sì pé òun ò jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn nínú ẹ̀sùn ìwà ọ̀daràn eléyìí tí wọ́n pé ọ tọ̀wọ́ bọ̀ nípa dídá dá iléeṣẹ́ kan lẹ̀ lóko ìjọba ilẹ̀ nàìjíríà.
0: ó dá ọ̀kan náà tún rèé tó ń bẹ níwájú tèmi o ó ní ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ báyìí wípé tinubu ààrẹ ilẹ̀ wa nàìjíríà ó ti buwọ́lu àbá òfin ètò ìṣúná ti 2025 ìyẹn 2025 budget amendment bill ààrẹ ó buwọ́lu kàṣàgbà daily post olóko.
1: nínú ìwé ìròyìn nigerian tribune bákan náà ẹ̀wẹ̀ ọ̀rọ̀ jáde látẹnu àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà wọ́n pe àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí ti hàn dín díẹ̀

0: Peter Obi in lo foro tabe be ni are Bola Tinubu funra funra e are le wa Nigeria toni e lo pe ah awon adari to ti wa seyin seyin ni Nigeria awon igbise kan to ye ki won ti gbe sugbon ti won ri pe o nira lati pinu lori e won wa nsun waju won ti wa sun waju fojo pipe awon kan yi lo won nfa gidi pinu lori e pe baba ni amo sojo bi waju antara wa jeni ki se gba ti Nigeria to ba wo gba patapata ni a tu ama woju tu si o lawon kan to hun sere Tinubu lo kede oro ta o
1: imi ture Daily Post loko eni ti o je olori ile asofin ipinle Eko Mudashir Obasa oloti ro gbogbo awon megbe oselu All Progressives Congress APC ni ipinle na pe ki won ma fi aye gba aigbore ni ye abiru durudu kankan ni imurasile eto edibo apapo 2027 e ma gboro awon asebaje oni Obasa ni nso se ti awon eyan ni pinle ohun
0: bakan na lori oro ti are ba gbogbo omo Nigeria so layajo ominira ele to je pe oni gan na loko ti Nigeria ku odidi odun meridi ni adorin 66 years starti gba ominira ni owo ebo amunisin Tinubu funra re gba o wi pe e ma ja tanra wa je nkan le kokoko eto oro aje ori ba kan lawujo sugbon o se le ri pe ah awon ori pe awon yo awon yan kuro ninu ise ati osi labe sakoso tohun
1: to e je gba bi ka lo soju oja lodo Dixon Itunu omo alaja ka mu ise je nbe nigba ba pada de latoju oja yoku edo ki iroyin yo mo wa se ti gbo yin lekun rere e ku kale
2: Fífi ìsàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í sọ̀rọ̀ ẹnu, ó gbọ́gbọ́n, ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
3: Bẹ́ẹ̀ni, Barista Sarafadin Abiodun Ali àti igbákejì rẹ̀, Ọ̀nọ́rẹ́bù Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí láti ibi ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀, láti ilé-iṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Barista Sarafa Abiodun Ali, agbófinṣe ogun rán, ọmọlúàbí ènìyàn, olóyè tó lóye ìṣèjọba, olóyè tó níran gidi, ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún. Ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ọjọ́ ti pẹ́, yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ. Tó bá dépò gómìnà.
3: Ẹ jẹ́ ká dìbò wa fún Barista Sarafa Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ onígbà

0: nínú ayé ọgọ́rẹ́ ènìyàn ní 5 minute deliverance conference 2026 ìpàdé àdúrà lágbára láàmì rútí títí tí ọlọ́run fi pàṣẹ ìránṣẹ́ ìgbékalẹ̀ ẹ fọyẹ kéde elijah with the team power against evil bloodline ẹ̀jẹ̀ jésù máa ṣe àwòtọ́ gbogbo nínú ayé ọgọ́rẹ́ ènìyàn bá dáàpọ̀ nínú ìpàdé àdúrà nípasẹ̀ ìfiọ̀pọ̀ránṣẹ́ ọlọ́run reverend gideon adeyẹlé pastor ọmọbìnrin owó pastor biodu adelaja ẹ fọyẹ saitus iyọlá pẹ̀lú bàbá olùpàdé ìjọ ẹ fọyẹ jésù elijah kéde ìwọlẹ̀ tètè wá dáàpọ̀ láti òwúrọ̀ ní aago márùn-ún ààbọ̀ aago méjì lọ́sàn-án aago márùn-ún ìrọ̀lẹ́ àti aago mẹ́wàá àṣálẹ́ ní ìtúkẹ́rẹ́ kan àdúrà yóò fi máa ṣẹlẹ̀ láti ọjọ́ sunday october 4 sí ọjọ́ wednesday october 7 ìyẹn máa wáyé ní deliverance center behind splash fm pẹ́lẹ́lẹ̀ ìbàdàn ní october 8 sí october 11 ìyẹn máa gbìyànjú ní river camp ground behind andros home ìgbọ́ olówó ọjọ́ friday october 9 power night gbogbo kú ẹ̀jẹ̀ àkókò tó máa dọ́pẹ́ nínú ayé rẹ̀ ní orúkọ jésù gbàgbẹ́.
1: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́ lé ayọ̀ fóun. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún 1-bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ 2-bedroom semi-detached terrace duplex. Ìyẹn náà wà lóyún ọ̀nà. 3-bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí 4-bedroom semi-detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Lópòpónà Masose Tollgate Nìbàdàn. Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adéọyọ́. Tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties, ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
2: Ọdún kẹni tí kábíyèsí Olúbàdàn ti la Ìbàdàn His Imperial Majesty Ọba Sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Àkànmọ́ Ládọjà Àrùsà Wáhùn Gòrí Àpèrè ti pẹ́ báyìí o. Èmi là ní yọ̀ sí ìdí abáre tí olóyè Mukaila Lamidi Ọlágúnjú Mágàjì ilé Ọyálakùn àti gbogbo ẹbí Ọyálakùn ní Sàlẹ̀ Òsì Nìbàdàn fi ń bá Olúbàdàn ti la Ìbàdàn dúpẹ́ fún àjọ̀dún kẹni tí kábíyèsí Ọba Rashidi Adéwọ̀lú Àkànmọ́ Ládọjà Àrùsà Wáhùn Gòrí Àpèrè Bàbá Bánlá bàbá wọn. Lọ́jọ́ tí kábíyèsí ti gorí àpèrè ni Ìbàdàn ti ń tù bá ti ń tù sẹ́. Tọ̀rọ oyè la fẹ́ sọ ni àbọ̀rọ̀ ọ̀lẹ̀ ti ń dìjà. Ẹbí Ọyálakùn ń sàlẹ̀ òsì. Tó wá ń kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bó ti àjọ̀dún oríkádún ọdún 82 ọdọọdún làárọ̀ rúgbó lọ́dúnlọ́dún làárọ̀ wùsà. Kábíyèsí ká ẹ gbó ká ẹ tọ́ o. Ṣé bẹ́ẹ̀ yín lọmọ olúkú aláìlú ọmọ alétéńtéjọba lóde epo fẹlẹ̀lẹ̀ ni mo jóye ti mà dẹ̀. Ẹ kú oríire o. Olóyè Mukaila Lamidi Ọlágúnjú Mágàjì ilé Ọyálakùn ló ń kí yín o. Lóòkọ gbogbo ẹbí Ọyálakùn nísàlẹ̀ òsì Ìbàdàn.
3: Your Nescafe is not just a drink, it's

0: èèyàn mi.
1: A kú dédé àsìkò yìí, a sì kú bójú ọjọ́ ṣe rí.
0: Ẹ súnmọ́ bí kẹ́ ẹ jájọ ṣàṣàrò. Lóòótọ́ lódodo yóò da lónìí yóò da lọ́la. Ẹ kú gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Ẹlòmíì ń bẹ nínú ayé tó jẹ́ pé iṣẹ́ irin lòun ń ṣe ṣùgbọ́n ìjẹ́ ìlérí ló ń jẹ. Bóò la wá fẹ́ ṣe tá a fi kógun já o? Àfi ká wá ìrìn kún ìrìn ẹsẹ̀ wa lọ́nà tó tọ́ tí ò mú jìbìtì tàbí ká mú kan mọ́kan nínú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ dá iṣẹ́ kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ sí ṣọ́ọ̀bù káwọn náà tiẹ̀ máa jí láàárọ̀. Kí wọ́n gba ibìkan lọ kí wọ́n má bàa di orókó orodo tí ń sìnkú àbíkú ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà. Ibi ikọ̀ náà ni ọkọ̀ wọn ń fẹnu sọlẹ̀ sí. Ẹlòmíì tiẹ̀ wá gbìyànjú títí nínú ayé kò sí irú òwò tí òun fẹ́ ṣe tán ṣùgbọ́n ojú kan náà ló wà kò sún síwájú kò sún sẹ́yìn. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin ọmọléèwé ọ̀rọ̀ yí

0: tó fi dúró re òun ni wọ́n ń pè ní capital ìkẹ̀ kan tó wá wà tí wọ́n ń pè ní product irú nǹkan wo gan ló fẹ́ máa tà àti pé nǹkan tó ń tà irú àwọn èèyàn wo ló fẹ́ máa rà á tí mo fẹ́ kó kọ́kọ́ yé gbogbo wa báyìí ni wípé bá a bá rẹ́ni bálà ọ̀nà ọ̀la kì í yà ta ló lè lọ bá nínú ẹbí nínú ara nínú ọ̀rẹ́ lásìkò tá a wà yìí tó ṣàlàyé fún un pé bọ́dá mi business tí mo fẹ́ ṣe rí ẹ fún mi lówó tí ó sì fún ọ lówó ọ̀hún pẹ̀lú ìrọ̀rùn bẹ́ẹ̀ni ò bá mọ̀nà yóò mọ̀ sí sáré kúmọ̀ ni.
1: Ìdí nìyí tí iléeṣẹ́ Diamond Project fi gbé ètò yìí kalẹ̀.
0: Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ní iléeṣẹ́ yìí tí wọ́n mọ ṣàlàyé fún ọ bó ṣe rówó tó mọ̀ fi dára tó bá wù ọ́. Ṣé ẹ wá rí summit yìí bó o bá fẹ́ lọ lọ́nà dán ni ₦10,000 ló fi forúkọ sílẹ̀ ṣùgbọ́n lásìkò yìí ₦1,000 péré ló fi forúkọ sílẹ̀ tí wọ́n sì fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye. Àǹfààní yìí kì wá ṣe fún gbogbo èèyàn o ṣùgbọ́n fún àwọn èèyàn 50 àkọ́kọ́ 50 people tí wọ́n bá kọ́kọ́ tẹ yes sí nọ́mbà tí mo fẹ́ pè yìí.
2: 09063848209 09063848209
1: Ìpàdé yìí yóò máa wáyé ní Sátidé ọ̀sẹ̀ yìí ní Bódìjà Nìbàdàn.
3: Àwọn àgbàbọ̀ wọn ni owó ní jẹ́mu bá ọtan ìyà ní jẹ́ta ní mọ̀ọ́rí tí àlá àti ìran wa bá máa wá sí ìmúṣẹ. A nílò owó torí pé owó ni kẹ̀kẹ́ ìrere gbọ́mi o kì í ṣe ìrere nìkan ni owó ni kẹ̀kẹ́ rẹ owó ni kẹ̀kẹ́ àṣeyọrí pẹ̀lú. Tẹ bá wò ó dáadáa ẹ ó rí i pé ọ̀pọ̀ àwọn ọmọ lóde òní ni òbí ò lówó láti ran àlá àti ìran wọn lọ́wọ́. Àwọn ọmọ bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣerú ẹgbẹ́ wọn. Ìpele àwọn ènìyàn míì wáṣẹ́wáṣẹ́ títí ọjọ́ fi lọ lórí wọn. Àwọn ẹlòmíràn sì rèé owó oṣù tí wọ́n ń gbà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún náà ni wọ́n sì ń gbà títí tó fi dàkókò yìí kò sì sí ìyípadà kan tá a tọ́ka sí nínú ìgbé ayé wọn. Àkókò ìfẹ̀yìntì fáwọn ẹlòmíràn mú ìbànújẹ́ dání nípa ìrònú àìní àti pé kò sí ìrètí kankan fún wọn lẹ́yìn ìfẹ̀yìntì. Ọ̀pọ̀ àwọn ìyálọ́jà àti bàbálájẹ́ lójú owó àti èrè ò bára wọn jọ lọ́wọ́ wọn torí gbèsè tí wọ́n ti kọ́ rúbọ̀ èyí sì ti kó ìpayà bá ọ̀pọ̀lọpọ̀ débi wípé àìsàn ti tipa bẹ́ẹ̀ wọnú àgọ́ ara wọn. Wá gbọ́ o ṣé o wà ní ìpele kankan nínú àwọn tí mo kà sílẹ̀ yìí. Ọ̀nà àbáyọkan rèé tí
1: Diamond Project
3: ṣe àgbékalẹ̀ rẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ rọ́wọ́ yọ láàrin ẹgbẹ́ tó sì ti fẹ́ gbé ìgbé ayé àlàáfíà. Ẹni tó mojú òògùn ní ipa bìnírè.
1: Diamond Project
3: yóò fi ọ̀nà okòòwò tí kò ní wàhálà nínú mọ̀ yóò ṣe ojú rẹ sáwọn ìlànà kan tó o lè tọ̀ bẹ́ẹ̀ ni kò sí báyúbáyú kankan. Àwọn ìlànà yìí
1: Diamond Project
3: yóò fi hàn yóò mú kí ìwọ náà máa pe owó ránṣẹ́ nírọ̀rùn nígbà gbogbo àlá àti ìran rẹ yóò sì wá sí ìmúṣẹ.
0: Ẹni mọ̀nà ni ẹjẹ́ àtẹ̀lé la fi ń ní kẹ́ ẹ gbé ìgbésẹ̀ báyìí káyé tiẹ̀ náà lè tẹ̀síwájú kó o yé wà lójú kan náà bí omi adágún. Ìwọ náà rí dájú pé o wà lára àwọn 50 àkọ́kọ́ tó kọ́kọ́ tẹ yes sí nọ́mbà yìí. Bó o bá lè tẹ yes yìí a jẹ́ pé o ti pinnu láti tẹ̀síwájú nìyẹn. Nọ́mbà tó mọ tẹ yes sí ni
2: 09063848209.
1: Ìpàdé yìí yóò máa wáyé ní Sátidé ọ̀sẹ̀ yìí ní Bódìjà Nìbàdàn.
0: Àsìkò tó yẹ kó o gbégbèsẹ̀ gan la wà yìí kéré o.

0: gàdù kí.
1: Alára àtàwà nílẹ̀ ìmọ̀ lọ ní bó ṣe jẹ́.
2: Ẹ káàbọ̀!
3: Ẹ káàbọ̀!
2: Sórí ètò òkodoro ọ̀rọ̀.
4: Òdodo ọ̀rọ̀ kan dòde. Òdodo ọ̀rọ̀ kan dòde kárí ẹ̀rọ múlò ní pẹ̀lú dáfà.
2: Níkànnì Lagelu 96.7 FM.

0: ẹ kojuma mọ ìkànnì lágélò fm 96.7 ìlàwà tá a ti ń dábí ẹdun tá a ń rọ bí òwe láàfin bàbá wa adébáyọ àkàndé mfr ẹkẹrin olùbàdàn ilẹ ìbàdàn mo kí gbogbo ẹni tẹ́ ń gbọ́ káàkiri gbogbo àgbáńlá kábọ̀ sí àkótó ètò òkúdúró ọ̀rọ̀ ní lágélò fm 96.7 tó mo kí gbọ́ ọmọ nàìjíríà o àpò ayẹyẹ ìgbòmìnira october 1st ta gbòmìnira 1960 ta báwo lọ ta wúbọ̀ onílókun 66 years tí nàìjíríà ti dádúró ta sì gba republic ní 1963 tí èbò kó gbogbo ohun tí ń jágara wọn kúrò nínú ìjọba wa ta di republic mo kí gbogbo wa àtọkùnrin àtobìnrin ọmọdé àtàgbà wípé ọ̀pọ̀ ọdún láàbọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe o nínú ọ̀lànlá àlàáfíà ti dẹ̀ra lórúkọ amújọ̀rọ̀ mi mega child mo fi ń kí yín bẹ́ẹ̀ olóòtú mi sínà aláyọ̀ èmi ṣẹ́gun salam ni mo kí pé àtúnkù ojúmọ́ àkójúmọ́ àkójúmọ́ wọn aláàárọ̀ yìí torí àárẹ̀ ọjọ́ mùsùlùkùn àlejò mi ti wà nílágbára tálá àlejò mi ọ̀nàrẹ̀bù ṣọlá àgbégúndé ẹ bá mi kí àwọn èèyàn lé.
1: mo kì í yín olóòtú mo kì í yín ara lé akọ àsìkò yọ akọ àjọ̀dún òmìnira ọlọ́run fún wa lómìnira tó.
0: àmì alàgbàjídé akínọlá.
2: ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kàálẹ̀ ní gbogbo tẹ ti ń gbọ́ ètò wa òkòdúró rọ.
0: ẹ ṣeun àkójúmọ́ a ní mo fẹ́ ká lọ láàárọ̀ yìí òní máa dúró lórí wípé à ń ṣayẹyẹ 66 years ní nàìjíríà gbọ́ òmìnira tá a bá wù lọ tá a wù bọ̀ nínú ká sọ wípé a gbọ́ òmìnira orí ìjọba náà ni a gbé lé lórí ṣùgbọ́n torí àkókò wa òní ló pé 66 years ti orílẹ̀-èdè nàìjíríà tí a ti gba òmìnira tá a ti ń dájọba ṣe ṣùgbọ́n ìjọba wa pé sí ọ̀nà méjì bá a ṣe rí àwọn alágbádá bẹ́ẹ̀ la rí àwọn ọmọ ológun kò sí ètò wa tí ò tún nǹkan ṣe kò sí ètò wa tí ò wá pẹ̀lú ní tó dì sọ́kàn ṣùgbọ́n ìmọ̀jà gbàgbé alágbádá wọn gbé ìjọba fún ṣùgbọ́n ní 1960 october 1st a wà lẹ́nu pé alágbádá ń ṣe ìjọba wa títí wọ january 15 1966 láti bẹ̀ lọ ológun gba ìjọba ní january 15 1966 láti january 15 1966 wọn gbé ìjọba lẹ̀ padà ní ọdún 1979 october 1 ọdún mẹ́ta làwọn lò bẹ́ẹ̀ nígbà tó di december 31st 1983 ológun tó gba ìjọba kúrò lọ́wọ́ àwọn alágbádá tí wọ́n wọlé 1979 ní december 31st 1983 títí tó fi wọ 1999 tabawawo ta si ìgbà tí ológun ti ṣe ìgbà tí alágbádá ti ṣe ní báyìí nígbà tí alágbádá ti ń ṣe àní bí pé kí ìjọba alágbádá kí wọ́n lò tó báyìí ní orí oyè tí sójà fi mọ́ dé adúpẹ́ pé wọn gbàjọba àti ní òmìnira democracy kọ́lọ̀ ń jẹ́ ká ní délẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ ká wò láàárọ̀ yìí alàgbàṣọ́lá abẹ́gúndé àti alàgbàjídé akínọlá ni wípé tá a bá wo ibi tá a ti ń bá bọ̀ àti pé ológun wá wọn lo 13 years kan wọn lo iye ọdún kan àtìgbà tí ológun tí wọn ti lọ láti 1999 títí di báṣẹ́wò yìí kí ni tá a lè pè ní tí a lè pè ní achievement àwọn àṣeyọrí orílẹ̀-èdè nàìjíríà because tá a bá ń bi àwọn ọmọ ewé òde òní ìyún àwọn youth orin burúkú tí wọn bá lẹnu àwátá ajágbàlagbà ni pé orílẹ̀-èdè nàìjíríà kan dúró sigidi sójú kan náà ikú kò sí ìlọsíwájú kankan bí tí wù ọ̀hún tá a bá sì wò àwátọ́ náà ti ní pé kí a dàgbà díẹ̀ a rí i pé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sẹ́yìn tá a rí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó pé a rí nísìnyí àwọn ìdàgbàsókè kan ti wá sẹ́yìn tá a rí ṣùgbọ́n torí wípé orin tá à ń kọ ni pé a fẹ́ ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè nàìjíríà tẹ́mi sì máa sọ fún lọ́kàn àti tèmi wípé mo tún máa sọ jáde pé orílẹ̀-èdè nàìjíríà ò dà kí ni tá a lè pè ní achievement of the past ká tó wo àléébù.
1: olóòtú ṣẹ̀rí alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí èmi kọ́kọ́ sọ báyìí ọlọ́run ò kì í ṣàṣìṣe.
0: bẹ́ẹ̀ni
1: wípé ọlọ́run dá ibì kan wàá kó àjọ wọn ní ẹ̀yà bíi 250 something ni wá wa kó àjọ orúkọ wa ń jẹ́ nàìjíríà adẹ̀wàdọ́jọ́ òní ọlọ́run mọ̀ sí
0: àgbà bẹ́ẹ̀.
1: ẹ rí i pé látẹ̀yìnwá oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ tó yẹ kó àti ráwọn ológun tó gbìyànjú àti ìdìtẹ̀gbàjọba tí ó jẹ́ pé a ti rí nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ wọn wípé n tó ń fojú sùn ni pé kẹmọ́ lọ lẹ́mọ́ káfí lọ láfẹ́ ẹ rí i pé àwọn tá à ń sọ yìí wọ́n fẹ́ ṣàṣeyọrí tán ṣùgbọ́n ọlọ́run tún gbà jẹ́ a ti jagun abẹ́lé
0: bẹ́ẹ̀ni
1: lẹ́yìn ogun abẹ́lé òun náà a tún wá ń jẹ́ nàìjíríà lẹ́nu ó túmọ̀ sí pé ọlọ́run ní ìtẹ̀kùn fún
0: orílẹ̀-èdè
1: achievement kan kọ́kọ́ ni pé a ti ẹ̀ ṣì wà papọ̀ se wa ri lori oro kini ijoba n achieve
0: to je ba ti ti o ba se to mo Nigeria n gbadun
1: federal government se ri eje ke ko file la kan saarin ijoba ologun ati ijoba
0: alagbada
1: emi si gba pe bo se le ki ka ma pato fun ijoba ologun to le fi ijoba alagbada da to buru julo ke wa fi we ijoba ologun to daju kini pe alakoko to ologun ba ti de won na won suspend constitution
0: be ni ko si mo ko seto mo
1: an so gba an sawo constitution o ti esi si o se awon eyan to po no joko no se
0: o
1: la le bo aden gbeju on each step lati ma gbegbese lati ma satunse lori bo ko se ran bi ologun so ba ti de decree awon oloyin se decree
0: mo moto
1: awon bi oro bi meji meta
0: mo ju meji la lo
1: so immediately ti joba ologun ba ti de gbogbo freedom ta ijo e labe constitution labe ijoba alagbada o ti wa suspended
0: ko sin tojo mo
1: ko sin
0: to mo niyan mo
1: sin tojo mo so ibi to ba de ti set mo an so pe ilu oyinbo da america da ko sin kankan to je kan da ju ofin won lo e lo constitution na america ba lo ju bi abala merin marun lo but why to fifi de mule nibe ijo awa ti constitution wa nlo bi 300 something pages kilo de nja ti be awa ni and I think it will be so difficult for us gege bi ori dede lati ma so pe ijoba ni at the federal level pe ijoba da tabi ijoba da nitori nkankan nko yokan ni pe je ibere anja te mu afujusun to ye ka ma bere lowo eleka nje ka ijoba je opolopo mo Nigeria te mo ya pe iyato wa laarin eleka nje ka the federal government the state government the local government da te mu ojuse awon eka nka yi si araalu to lopolopo gba telo mi o ba le ton ni won ni joba ijoba ton ba de tin soro joba ijoba ijoba papo nuhu bi eyan mi ba fe yawo ti o le se dede won ni joba
0: president ni
1: ti eyan mi ba kole ti o ti ibo won ni joba
0: won ni president ni won la re
1: enu loloyin a soro kan nipa oro peto o npo si latoke bo ari gomina kan to nso pe owo npo si looto ṣugbọn ko kapa ibi ti o ba wa kapa ibi eto ta ni wa ni responsibility ta ni lati ri wi pe ninu eleka nje ka ijoba yin ko se bi nilu laye atijo won na laafin ni oba nile yoruba fun awon gba kan
0: ni oyo empire
1: ni oyo empire gba yin bo awon oba oba tun wa na oba laafin sese to ngba yin ngba ogunde to doju eto ibadan lo duro because boya oto ni ta ba ma so sin a so lorin ati so to so boya oto ni ta ba ma so so but all the same bala fi se wa nbe to no nje to je ori nigba yin be yen pe political head responsibility ati ma jagun won concede fun awon to le ja o de gbe
0: ibadan
1: be ni so be na loro ijoba ri nasiko yin nje and kini de ba wa ta nsise ro ina wi sa
0: en ti fe ke lo be to ni mo sin bo ha to ni mo mo pe ogbo tarigi akose mo se oniroyin leyin na en ti fe ke lo si be yin alagbajide akinla kini ta le wu ni achievement wa ka to lo si bi alebu tori alebu ni alagbasola abigunde fe mu enu ba yin en ti fe ka lo si be kini ta yin ri gege bi pe achievement wa ni
2: ti ba ni ka ese atokun ka ba ni ka soro aseyori gege bi alagba asola begunde se nso bo se ri ominira o se pataki
0: independence
2: beni ominira ti mo wa mi ni wipe freedom lati rin soro bo se bo se fe looto isoro ba se fe na tun ni o wa limited
0: beni
2: sugbon e ri wipe onigbedeke e ri pe ta ba ni ka wa aye ologun awon nkan kan wa okay nisin la wa no studio nisin
0: okay
2: la nse program la nbara lo soro se mo pe to se pe laye ologun ni o ni iru awon nkan ta le mo so nile ise eroyin
0: o da a ni eto ati bijoba pe bo won se se nkan
2: papa
0: ni ti denu gate nbe to ti ko soja di
2: se mo wi pe gege bi alagba abegunde se so ai moye a gbile ko oro na ma nko si ori afefe tinu awon awe eroyin lati gba ìjọba ti ń bẹ lóde mọ̀ràn
0: okay.
2: láti pe àkíyèsí ìjọba ti ń bẹ lóde sí àwọn kùdìẹ̀kudiẹ irú bẹ́ẹ̀ ò lè irú nǹkan bẹ́ẹ̀ ò lè wáyé láyé ológun wípé ológun wọ́n ní àwọn ọ̀fẹ́ sọ pé ológun pé ayélabọ́lá rẹ̀ ò ṣe kíni pé kò pọnmọ dáadáa kò sí bó kò sí bá ṣe fẹ́ ṣe ìyẹn dandan dẹ̀lé léyìí pàtàkì ni ká mọ́ gàgì ẹ ká mọ́ mo sọ déédéé yorùbá ká mọ́
0: kó mọ́ fọ́ bọ́
2: àlẹ́nu bá gbọ́dọ̀ sọ̀rọ̀
0: tójú wa pọ́n kókókó
2: ntọ́ bá ti fẹ́
0: ṣe rántí pé ìjọba ológun kan ló wá tó ní ẹ̀ẹ̀mejì lọ́yẹ kéèyàn mọ rẹ́rìn lọ́dún pé kí ni ń yá wa lórí
2: tààfin rẹ́rìn
0: àwọn sì rẹ́rìn kọ̀rọ̀
2: bẹ́ẹ̀ni so ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ pé mo lóore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ṣebí ni wọ́n sọ̀rọ̀ sí ààrẹ bó ṣe wù wọ́n yìí a sọ̀rọ̀ pé gómìnà ò ṣe dáa àlé orí ọ̀fẹ́ rẹ̀ láyé ológun
0: ẹni tí ò bú ológun igbákejì ààrẹ ológun gbà tó kàn forúkọ rẹ̀ dápara tó ní ìdí kíní kan kọ́ ìdí kíní kan ni kò sọ tán bàbá
2: wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ so gbogbo àwọn nǹkan yóò sí kókó ní ìsìn orí ọ̀fẹ́ rẹ̀ wà fún wa láti sọ̀rọ̀ sí ààrẹ láti sọ̀rọ̀ sí gómìnà láti sọ̀rọ̀ sí ẹni tó bá wù wá ní ìsìn à ń béèrè pé òkè afẹ́ kíjọba ìbílẹ̀ ọ̀dádúró
0: bẹ́ẹ̀ni
2: ṣèbí torí pé a wà nínú ìjọba alágbádá ni ìjọba tiwantiwa tá a lè challenge ìjọba ológun wípé n ta fẹ́rẹ̀ a lè ṣe tí wọ́n bá fẹ́ ṣe fóònù òun ni wọ́n ṣe
0: pé a ti ráyè ní àwọn certain freedoms
2: bẹ́ẹ̀ni
0: ó mì wípé achievement ni
2: fún wa gbogi
0: ká jẹ́ kí àwọn ọmọ nàìjíríà àti ọ̀dọ́ pàápàá jùlọ kí wọ́n mọ̀ pé pàṣẹ ilé sọ̀rọ̀ jáde achievement kan fún wa ni
2: bẹ́ẹ̀ni a fẹ́ ṣe ìwọ́de à ń ṣe
0: bẹ́ẹ̀ni bó bá ṣe ń sọ àwọn tá a wà ń sọ fún kọ́lọ̀ jẹ́ wọn gbọ́ alàgbà sọlá abegunde tábà wò a ní slogan kan ní labour if you don't train them you must not blame them yorùbá sì gbọ́ wọn lé ọmọ tá a kọ
2: ìpele tá a kọ tá
0: náà tábà wò ọ̀rọ̀ yẹn ẹ̀yin gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn tẹ́ ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí abáwọṣẹ́ ìròyìn àti democracy ìjẹ́ àwọn iléeṣẹ́ ìròyìn bóyá print ni bóyá electronic ni ṣé wọ́n ṣe tó.
1: àṣẹ tó.
0: mo like ọ̀rọ̀ tẹ́ ló ń pé collective program àṣẹ tó.
1: ìgbà tẹ́mi kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó forí lu time hope 93 abiola.
0: ok
1: mo dẹ̀ rántí ngbà yẹn.
0: ta 3 years ago
1: àwọn iléeṣẹ́ ìwé ìròyìn kan mi ò lè dárúkọ ọkọ má dàbí polówó ọjà. ó ní àwọn tá à ń fojú sùn máa in fact àwọn tèmi kọ́kọ́ fi ṣe role model mi dr ruben abatiwa
0: naarin wọn
1: ayé ìgbà tell magazine news watch
0: the news
1: àmọ́ bí iṣẹ́ yìí ṣe rí nígbà yẹn àwọn oníròyìn máa ń set agenda fún ìjọba ni nsìn ìjọba ló ń set agenda fún oníròyìn.
0: ìjọba ló ń set agenda fún oníròyìn pé tá a fẹ́ ṣe ní ká gbọ́dọ̀ bá tẹ̀lé
1: ní ẹ̀kan ìjọba àpapọ̀ òfin nàìjíríà ò fààyè kí wọ́n fún ìjọba àpapọ̀ ní responsibility tó pọ̀ sọmọ nàìjíríà tẹ́bá máa wéré wọn ní primary health care secondary health care
0: okay.
1: primary education secondary education ẹ lọ wo ẹ wo pínlẹ̀ ọ̀yọ́ wa yìí lẹ́yìn ọlọ́run má jẹ́ kárí àìsàn bí àìsàn kan bá lé lélẹ́lẹ́ àwọn ẹ̀ máa lọ sí uch tó bá fi kọjá uch ó tó di ìlú òyìnbó tàbí kó dọ̀rùn
0: bẹ́ẹ̀ni
1: ṣé state government ló ní uch
0: federal government ló ní
1: ṣé ó yẹ kó níbẹ̀ ṣùgbọ́n tabá wò tó àtà ń sọ pé igbá ṣe gbá àwò ìṣàwò health care wa ò dá igbá wò ó nà òkè inú gbogbo wa tún wò ǹjẹ́ àwọn oníròyìn jẹ́ kí àwọn tó ń jẹ́ aráàlú mọ ibi tó yẹ kán bèrè the other time mo ní gómìnà kan sọ pé àwọn ń gbowó tó pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣé wàá mébi kúrò nílẹ̀ èmi dẹ̀ sọ fún mi ó yẹ kí gómìnà yẹn fọ bojú ara
0: rẹ̀ dọ́ bojú
1: nítorí pé responsibility ta ni láti rí pé ibi ò palu.
0: níta ń gbìyànjú láti sọ ní pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń di ìlú ìjọba
1: àpapọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tà ń di ìlú ìjọba àpapọ̀ kì í ṣe ẹrù wọn ọwọ́ local government ọwọ́ governor àwọn governor iná ni wọn ọ̀dẹ jẹ́ káwọn local government yìí ó mí.
0: bó láti wá ṣe.
1: n tí mo ṣe rí láàárọ̀ ìmọ̀ràn ni mo ní mo fẹ́ ṣiṣẹ́ kan mo gbé oríṣiríṣi tọ́pọ̀ wá òkú ẹ jẹ́ ká pe ara wa sí re dedication.
0: ká ìfọkànsìn wa
1: lákọ̀tún
0: àyẹ̀wò lákọ̀tún
1: pàtàkì jùlọ àwa tá à ń ṣiṣẹ́ ròyìn excuse me ibi tọ́lọ́run bá lè yàn á dé èèyàn á dé bẹ́ẹ̀ ayé ìgbà táwa bẹ̀rẹ̀ a kà nípa àwọn bàbá òṣùbà a sì bá wọn díẹ̀
0: nípa
1: just a fiery writers fearless
0: bẹ́ẹ̀ni
1: fiery pen
0: baba joseph
1: o ni wa ni joba na ko gbo pe osoba ti kon kankan nipa yin koko ma sari no e lo ba mu newspaper wa je
0: kini additional lere additional
1: I mean these are the people, this was the people dead kini se wa nsin sa I see me are oniroyin anu mi se bade bi ki o gbe sale sale ti mo gbe nbe ma anu mi se ba ma gbe bade take me lo le sarafa ni bodija se ba kun be ma gbe moto kun be ki ti
0: se sagbe kiri ni
1: ki sagbe na ko niyan mo se bade lati ile odo mi lohun lohun ma ba gbe bade take mo lo gbe ba igba o si ye ki gomina ton lo ba ondo ni oni ton bo ta pe ki lo wa fi bade take
0: bo
1: si
0: be o fe
1: ki le ro pe to ba di jokeji teyan ba joko kini te joko yin igba ta ran practice won ma npe ni the man behind the console
0: be
1: ni microphone to wa lenu ni o na agbara gojo ordinary microphone lo sa bawo la se nlo se a fi nse mo ti so ti pe o de ntini loju pe mo le ma mu pe ni ki ma ko pe ni igbo ta fe di o a ni je ki press set agenda ntora trust ara mi ni so pa trust yin emi mama kara wa
0: mi mo ni
1: a trust ara wa ni aro yi mo nka pe awon doctors to wa ni rested doctor abi kon kon to wa ni la tech pe won ti da sele ni so lo ni
2: something dey
1: any ko so a gbo sa
0: agbo ko sa won royin ni inside ogbomo so ni
1: won eje ka wa di ka ma wa bira wa bayi so wa pe dodo ko wa jogbomo so ni kan laye awon awon ta nso yin won ni they were everywhere tori pe nto en te ba wa le yen ri sa awa ta nsise royin si sa nwa ibi ti joba ku si a wa ati a je ki awon eyan mo pe
0: alagba alagbasola abigunde se ri ini fi taratara gba point e so to oro ni o sugbon mi ni fi taratara gba tan tori wi pe awon ara ilu gan iwon ba perete ninu awa ta ba nso to oro fun won won mo awon ti won lenu ti won gbo iro to wa lenu won tabi ti won se dede pelu awon ara ilu ti won se igbeleyin iroyin fun ijoba ini won mo listen si
1: nitori pe n wo won ati pe kini yi bi kon lo ti bere bawo lawon osoba sese bawo lawon baba jose ti ara ilu fi wo won ngba ta wa n dagba re diffusion ma wa ni
0: gbe ba
1: ta ba ti gbo nbe but ngba to je pe kọlọn forun ke gbe ngade boy o no pe cardio to ma pe ni agbe ko fa ri ohun se kini agbata jodero iki sagbe la n fi microphone wa se kini awon ase ara ilu ori eni to gbe badi ke to gbe lo to gbe lati kilometer 15 to gbe to wa lo fi gba moto pada wale e ko lo wa fe wi tara ilu fe gba gbo awa la shaki se ara wa
0: awa la shaki
1: we have to dedicate ourselves ani lati shatunse a le je ko ma lo bayi kon ma soro wi pe ona agbo ile oda ke ma so pe ijoba papo ijoba oda loke ni ki gomina kan laya ko so pe ohun owo to po sugbon ko to ba so to ba je lo
0: ibo re se
1: ma bi beach e di for
0: in oro te ti e so yen ipe ki gomina so pe awon owo to po won ti ta ba gbagbe awon ipinle kan be to pe ki baba buhari kon to pari ni 2023 6 billion 7 billion ni won gba lati abuja sugbon leni ti le mo yi a ri ipinle to gba less than 20 billion
1: o da n pe eyin tun ti monitor won ti oyo state ti 31 34 32 bo se n gba ni yato fun local be local government agba bi 34 there is a particular number bi 3
0: billion ni o
1: to gba 68 billion
0: e bi se ato to ba ni ta
1: o mu wa so pe se awa wa so ti ngba to di governor ba bo ta to so pe owo ta won gba po owo osu te so elo lo fi increase si e ma wa mu terminology inflation igbo to n soro inflation so le butter ni ti ko so fun wa pe to lati jo ti tinubu ti yo subsidy owo wa wa ti po yin ta n gba ni o iye ta n san salary ni o iye ta n na ni
0: amoran yin fa awon eyan gangan ti won gbo wa
1: amoran mi fa awon eyan ni wi pe ki gbogbo wa gbogbo alabi mo to lo ile iwe ta ba ti e kawe ta ba gbo niro igbo mo ta ti ton ti gbapa ye yara e ja bi awon mo wa iwe ofin nigeria simple english no fi ko kini afojusun aralu si joba local government ijoba bini kina fuju so aralu si ijoba ibile kina fuju so aralu ta le ma riti latodo joba papo ka to mi ni ta de beru te bi ba npa wa
0: igbo se be lo se ri aralu
2: igbo se ri niyan o ye ki a je ki awon ma aralu ka mo ni bo la leto si ni bo la leto si o da bi oro baba atomo ni omo oro baba re ni o ti bere owo nje ni o ti bere owo school ki se pe nipinle oyo nbi abi njoba abile northeast abi southwest abi gbeda abi lagelu nta ba need nbe abuja la ma korisi ki se ko ye ko ri be
0: ko ri be
2: be ni
0: so mi pe ta ba wo dada àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan láàrẹ ní ìgbàgbọ́ wípé
2: ẹni tẹ́ tọ́ọ̀tì wọ́n
0: sì mójútó ìpínlẹ̀ wọn ẹ má jà ṣe ni pé ọ̀rọ̀ ta kàn sọ́mi gbà ẹjá gba ìpín kan tàbí méjì lọ́dọ̀ àwọn tí wọ́n gbọ́ wá ń lé lágbélé fm 091-2370-8675 ìní nọ́mbà tẹ́ fi pè wá sí mega chai ẹ̀lọ́ ta ló wà lójú òpó ẹ̀lọ́ ẹ kojú mọ́ o ẹ̀lọ́ ẹ káàárọ̀
3: alàgbàṣẹ́gun
0: ìṣẹ́jú kan
3: lẹ́nu àtẹ̀yẹ àti àwọn bàbá wa tó wà ní ṣídìí rẹ̀
0: ìṣẹ́jú kan péré lẹ́ni.
3: ẹ ní fọwọ́ gbọ́mọ ṣe pẹ̀lú
0: àjọyọ̀
3: ètò yìí òun ni wọ́n máa pè ní the best program of the year
0: òkúlórọ̀rọ̀ ni.
3: inú mi dùn fún bàbá ṣẹ́ẹ̀sì kejì bàbá akẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ máa gbá ọkọ̀ wọn bẹ̀ yẹn
0: alàgbàsọ́lá agbẹ́gbẹ́lé
3: wà láàrín ẹrù ẹrù sọ ẹgbẹ́ mọ́ sí
0: ẹ lọ síbi pẹ́ẹ̀tì àmì
3: oníròyìn yìí ni bẹ́ẹ̀ sí oníròyìn yẹn ẹ torí pé oníròyìn ẹ wá ń sọ òtítọ́ fẹ́ pé àwọn oníròyìn ẹyin ni orílẹ̀-èdè wà lọ́wọ́ yìí ṣùgbọ́n tá a rí ni pé àwọn olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ rédíò tó wá ń ta tẹlifíṣàn tó wá ń ta àti iléèwé iṣẹ́ ìròyìn ṣe ń tẹ̀ àwọn ló ní àwọn olóṣèlú ìléwó tó wá ń tà ìṣe bá fẹ́ kẹ́ ẹ ṣe ilẹ̀ ṣe nínú iṣẹ́ ìròyìn tẹ̀ sí ń ṣiṣẹ́
0: ṣùgbọ́n
3: èyí wá ń
0: lágélo fm 96.7 òkúdúró ọ̀rọ̀ lẹ́tọ̀ ẹ̀lọ́ ẹ̀kọ́júmọ́ o ẹ̀kàárọ̀ o ètò ni o àmì ok mega child ọmọ kìíní yóò jáde dáadáa ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀kàárọ̀ yes sir.
3: Láìjọ fẹ́ olóko láti fẹ́.
0: Ẹ ṣeun.
3: Yẹ sà. Tẹ́rí lórí ọ̀rọ̀ pé a wà níjọba àwa ara wa. Iléeṣẹ́ ìwé ìròyìn gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí wọ́n wà ní súdíò ti sọ. Àwọn ọlọ́ẹ̀kọ́ máa làárá wa láàrú lọ́yẹ̀. Ṣùgbọ́n wọ́n ti gbé iléeṣẹ́ ìwé ìròyìn sí abí àwọn olóṣèlú. Débi pé n tíjọba bá tiẹ̀ ṣe tó da jẹ́ wọn ò ní sọ. Èyí tí ọ̀dà náà máa pé ebi ń pa wá o, ìyá ń jẹ wá o, orí ń ta wá o. Èyí tíjọba bá ṣe gangan tó yẹ pé kó máa fi aládé pé gbé bá ṣe lé òṣèlè wọn ò ní sọ.
0: Gẹ́gẹ́
3: bí àpẹẹrẹ ẹwọ látẹ́kì hospital láti bí oṣù kẹwàá ní tiwọn ti ní wọn ti strike ní òtí lọ bí iṣẹ́. Kò sí lè sẹ́wọ́n rẹ̀ kẹ́lẹ́ ọ̀sẹ̀ tí wọ́n sọ. Níbi ọdún kan sẹ́yìn ní sí yìí níbi ọdún bíi mẹ́ta sí méje sẹ́yìn nígbà tíjọba kẹ́ wà bẹ́ẹ̀. Ojoojúmọ́ náà máa pariwo wọn ò fún wọn lówó oṣù wọn ò fún wọn lówó oṣù sọ ẹ kó rí bẹ́ẹ̀. Ìròyìn ara oníròyìn lọ ẹ̀kọ́ gba balance news
0: láàrin àwọn àbára
3: àgbà
0: tìjọba. Ṣáàjì òkódóró ọ̀rọ̀ ni ètò yìí ń jẹ́ èmi sì máa ń sọ fún àwọn èèyàn iléeṣẹ́ lágélo fm wọn àgbà àgbàálẹ̀ lọ́wọ́ ẹnìkankan bọ́rọ̀ bá ṣe rí làwọn ó ṣe sọ tó dẹ̀ ní a fi sọ fún wa pé káwa náà mójútó èmi sì gbàgbọ́ pé ọlọ́run bá wa mójútó ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀yin ara lè gbọ́ yẹn 66 years of nigeria independence kí ni fìyà jẹ àwọn èèyàn kí ni ọ̀jẹ́ kí mẹ̀kúnù ọ̀rọ̀ wọ họrí kí ni ó jẹ́ kí mẹ̀kúnù wàhálà là ń bá kiri ẹni nàìjíríà ọ̀dà ọ̀la nàìjíríà ọ̀dà èmi wá ń sọ ọ̀pọ̀lọpọ̀ irọ́ tá à ń pa fún àwọn ọ̀dọ́ tí wọ́n fi rò pé bóyá a ti gbádùn rí irọ́ ni gbogbo ẹ̀ ẹ mọ̀ dáhùn ojú tá a fi ń bá bọ̀ òun náà lágbèdì sìn èmi sì máa ń sọ fún àwọn ọ̀dọ́ ẹ̀yin náà lọ̀dọ́ lẹ́nu ẹ̀yin náà padà di àgbà lọ́la àwọn tẹ́ ń wò pé ẹ̀yin ara john lẹ́ ń ṣe ẹ̀yin lẹ́ ń bàjẹ́ no olójú àwọn ara john tó ṣe irú èèyàn wo ni wọ́n ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wọ́n ń ta ń sìn náà kí ni èrò ọkàn yín sí ara yín gangan àti sí orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí gbogbo ọjọ́ rò wò èmi sì ní ìgbàgbọ́ títí di ọlọ́ọ̀sẹ̀ nàìjíríà ọ̀dà ẹ jẹ́ ká jọ ní lọ́kàn ẹni tó bá fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀ definitely must yóò ṣe rere okódóró ọ̀rọ̀ lẹ́tọ̀ oníyẹn ṣeun ọlọ́kà ṣe gbogbo ẹni tẹ́ bá wa fi ìfẹ́ jẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ ẹ̀ alàgbàsọ́lá gbégúndé
1: olótù
0: mo kì í pẹ́ wá ajídàárọ̀ ọmọ jẹ́ alàgbàjídé akínọlá mo kí ọ mo kí ọ bó ṣe ń gbé kí tó ń gbélẹ̀ lórúkọ olóòtú mi ṣínà láyọ̀ lèmi ṣẹ́gun sàlám tó ń kí ní àárọ̀ yìí pé inú ayọ̀ tí mo ti bá yín tí mo fi ń sìn jẹ̀jọ́ náà mo ti bá yín láàárọ̀ yìí lágbára ọlọ́run elédùmarè ọjọ́ mẹ́jọ inú ayọ̀ náà ní ti bá yín títí ọjọ́ mẹ́jọ ọ̀hún tá a tún máa pàdé kéré o.

0: Ọlọ́run aládìpẹ̀ lẹ́ẹ̀san.
1: Ìbá o Mẹ́sáyà ọba kojú balẹ̀.
0: Ìwọ́n náà ni kùkú kan ọ̀gbágùn.
1: Ìbá o Mẹ́sáyà ọba kojú balẹ̀.
0: Bàbá gbogbo ayé. Asore má fi ibì kan. Òun náà tún lasore fi ibì kan. Bàbá mi ase ni bó ti fẹ́. Adá ni bó ṣe wò ó. Kábíyèsí àwámọ̀ rídìí Ẹ̀dùmàrè. Ọlọ́run tí fẹ́ dáńgbẹ̀ ẹ̀dá bá ń bèèrè. Òun náà ní kọ tí ikún tẹ̀dá bá tún ń bèèrè. Ọlọ́run tó mọ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn oore. Òun náà lọ mọ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ibi. Asun gbogbo nígbà nígbà. Bá mi o. Bàbá tí ọ̀mẹ́ni tójú nǹkan. Ẹni tí àkókò rẹ̀ tó ń lómọ̀.

0: lónìí.
1: Kó máa gbọ́dọ̀ bàjẹ́, torí kò sí bòmíràn.
0: Ẹ jẹ́ ń kó látọ̀ ọ̀dẹ̀.
1: Àjò lè dà bí ilé, ẹ jẹ́ ká so wọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan.
0: Ṣé òmìnira wà lọ́ọ̀dẹ̀ yìí?
2: Ẹ̀ka jọ ṣàṣàrò ló dára. Ká finú wẹ́nu ká fi kan lókun. Kí Nàìjíríà kó lè tẹ̀síwájú.
0: Ṣé òmìnira wà lọ́ọ̀dẹ̀ yìí?
2: Ká gbàgbé ìjà ẹlẹ́yàmẹ́yà. Haúsá Ibo.
0: Ìyàwó so gbòmìnira lọ́dọ̀ ọkọ rẹ̀.
2: Ìlàṣà jọjì ìjà òmìnira. Òmìnira ni a tún bára wọ́n jà.
0: Ọkọ sọ gba òmìnira lọ́dọ̀ ìyàwó ẹ̀.
2: Iṣu yìí gbé kájọ gbé. Ó yẹ kájọ gbé.
0: Òmìnira ni kéèyàn ṣe bó ṣe wù láàyè tó dáa.
2: Ó yẹ kájọ gbé.
0: Sọkọ ò ṣe ọmọlé.

0: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati gbe akara oyinbo fun igbeyawo toni
1: e ti igbeyawo laye
2: ajowo e duro na jare
3: ki lo sele
2: ki won to so wa po njo ran ti po sele ri television fun mi fridge nkan era ofoso I ise le wa ma fowo ofoso nle ni 2026
0: eh ni tuto
2: ka sa so pe o ti ra won abi
0: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
3: e won lo tun je cdk e bayi
0: be ni o cdk e le ra fridge yin era ifoso ati be be lo
2: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro yi abi
0: ah ah lati osu to koja ni mo ti ra won
2: o le se agun tan e so wa po
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
4: ẹ pè CDK sórí 0707-454-3005
3: CDK sanwó díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ìgbé ayé
5: ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ó bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi tayọ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ìdánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa lágbára
6: ìjì ayé ò ní dà ọmọ ìjì ní ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì bíbélì sọ nípa wọn nínú ìwé ìfìmọ̀ orí kẹta
7: lẹ́gbẹ̀ẹ́
6: ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká ogun agbára káká dópin láyé rẹ̀ tíjì bá ń jàyàn gbogbo ẹ̀ ó di agbára káká àti jẹ àti mu ìgbèsè àgbàna oríṣiríṣi ogun ní ìjì máa ń gbé wá òpin máa dé sí lọ múra àdúrà àkànṣe ẹlẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer ìdè já ọjọ́ wednesday ọ̀ndítàtì yìí lé láti aago mẹ́ta ọ̀ sí dídí ọjọ́ thursday ní aago mẹ́ta ọ̀ sí ìwó ròdì ló ti wọkọ̀ olúwo tó bá dé olúwo jọ̀ṣọ̀ bí kí ọ̀kadà máa gbé bọ̀ ní àtàmọ́tà
7: sí
6: bọ́ ọba wá ó di dandan kó lẹ́rìí wà á sì ní àǹfààní láti rí bí wòlíì èmi sì máa ń sọ wípé tọba dọ́dọ̀ wòlíì ìwọkọ̀ ló sàn tó bá wá ẹ̀ mẹ́nu máa gbẹnu mi fún àṣírí ogun rẹ wàhálà ànúdà orúkọ mi ni wòlíì

0: Àǹfààní pàtàkì rèé fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ṣe tán àti yanbọ ṣẹ tí wọn sì ń gbé nídi arẹrẹ òkè àdó òkè bọ́là tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó mọ tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí ó bá pín wọn sí pẹ̀lú mọ́tò wọ́n sì ní gbọ́ o iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni iṣẹ́ àjíṣe ni o iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní ṣe pẹ̀lú ń ta búrẹ́dì rí o tọ́ráwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá ṣe ń tajà iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Mọ̀lẹ́dẹ́ ńbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákì kanjú bá ṣe ń pín ọjà sí bákan náà ni wọ́n nílò àwọn àgbà bíkà tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́ marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Mọ̀lẹ́dẹ́ ńbàdàn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551
1: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.com. Midlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria.
2: Moment. Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
3: Make my world my way. Yeah.
2: Nescafe. Make your world.
4: Come on, Nigeria. Come on, Nigeria.
5: Ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lù ṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé ó yá ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògùn èdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ́ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
6: Lagilu FM 96.7.

0: Una say, una go benefit and dey satisfied as una dey with us, Gidigba. Golden Chance Lotto, dey pay winnings, kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money. And you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us. And Golden Chance Lotto don ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonge country. Now waiting make Golden Chance Lotto the leading general among others. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yán àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn déédéé bí etí bá ń wòye. Àbò fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
4: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
3: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
5: Omi yóò lọ ta o.
4: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ lábàáyé gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 09035104468 tàbí 08951014. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
6: Akíntúndé ọ̀rẹ́ mi afíjú nílà tó lóye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ sòwò sọ́ọ̀tì.
7: Bí ti bò
6: ìdí ni pé dílà rẹ òníjú mọ́tò méjì péré lọ tokunbọ káà ti nàìjíríà uc tó gbé káàgìlì lórí pé o fẹ́ ta yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọn ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kò ń padà rà lọ́wọ́ rẹ skrabu àti pé dúró náà o ṣé wò tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní táwọn olùyọ̀lẹ̀ ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀ tò kò sí ní tó burú mẹ́ kì í ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní lọ́sọ̀ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
8: Your Nescafe is not just a drink, it's

àwọn boys ọlọ́run tí ò ní rò rẹ̀mí àti rẹ̀mí rẹ̀mí additional big man presenter pẹ̀lú rẹ̀mí babajide mc general láàgùn mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì fr

0: gbogun won
1: ngba mo nseto lowo Ọ̀tọ̀ni tí mo kúkú fẹ́ gbé kalẹ̀ lénìí tẹ́lẹ̀.
0: Àwọn ọ̀tá ló sọ pa ó lè là ló káyé ó.
1: Ṣùgbọ́n àgbọ̀dọ̀ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́jà fò. Bí ń sùn lọ́wọ́, bí ń jẹun lọ́wọ́, bí ń ṣètò lọ́wọ́, ọ̀rọ̀ gbọ́dọ̀ bá lẹ́jà fò. Ta bá kọ́ tá a mọ̀ díẹ̀. Ànísẹ́ onílọ́jọ́ òmìnira ànírí nira. Ààrẹ Adúódẹ́kun Wáídì Àjàó Adúódẹ́kun Bàbá Anáfísà. Ọkọ̀ Alájà Bàbá Alájà.
0: Bàbá sì sẹ́dì ìdè mú jójó.
2: Bàbá sì sẹ́dì ìdè mú jójó.
1: Àgbà òṣèlú ní gbogbo ọ̀nà àrà.
0: Ádámọ̀ wáyé gbẹ̀gẹ́.
1: Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn. Ẹ bá ń kíyà mí o.
0: Mo máa fẹ́ nílò ní tán máa dámọ̀ lọ́rùn láyé.
1: Mo fẹ́ bèrè lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. Òmìnira bẹ̀rẹ̀ látọ̀dẹ̀.
0: Ó lè rí tìyẹ wípé o ti ráyì.
1: Mọ́kùnrin ọ̀bá lómìnira nu lé ọrùn rẹ̀ ó gùn tantan bí ọrùn àgùnfọ́n ni o.
0: Mo èpo máa dámọ̀ ta wá sunukú.
1: Torí ń gbìyànjú bá gbẹ́jọ́ búkú ọ lálẹ́ tí wọ́n gbé kú ọ lọ́sàn-án ó tún dòrò ẹ bẹ́ẹ̀ sílẹ̀ fẹ́ wọ́n gbé kú ọ. Gbogbo ọkàn di kọjọ́ wọ̀rọ̀ kalẹ̀ lọ́ máa wò hàn bí ajá báńkì.
0: Tó sọ pé nìkan ò níbi lárí náà.
1: Òmìnira bẹ̀rẹ̀ látọ̀dẹ̀.
0: Ṣẹ̀dá òní.
1: Mọ̀dẹ́ bá ti da.
0: A wípé ayé gbọ́.
1: Ìta ó da. Àṣeyọrí ọ̀bẹ dá lọ́nà méjèèjì.
0: Bí ewé ò bá ṣe rí náà. Àmọ́ bàgbàlagbà bá ti ń dà.
1: Bọ́ọ̀dẹ̀ ò dùn bí ìgbẹ́ni lórí. Bí ìlú òdùn kò sọ́mọ tálíkà tí ó ròde ẹmu.
0: Egungun tó ń bẹ lára òun.
1: Máa ká máa ká. Mo bèrè ìbéèrè kan lọ́wọ́ Alájà.
0: Èmú jójó.
2: Ọmọ bàbá ìdílé mú jójó.
1: Mo ní sẹ́ fún alómìnira.
0: Lábí ní káfírí bọ́dì ọkọ̀ òwúrọ̀.
1: Mo ní èmi ní ẹjẹ́ ń bèrè.
0: Ó má dọ̀jọ́ wa lẹ́ẹ̀kú jẹ́.
1: Alájà a fún yín lómìnira o.
0: Ṣé láńgbà láńgbà.
1: Ẹ ti gba òmìnira tòótọ́.
0: Ibi bọ́bọ̀dì ni mú jójó.
1: Mo fi Alájà Adúódẹ́kun mo fi ṣe gbogbo fi wọ́n ṣe gbogbo obìnrin àgbáyé.
0: Ó bá fẹ́ lọ́sẹ̀ yín ẹ má kẹrẹ mú jó.
1: Nlẹ̀ Adúláwọ̀ ní ìtọ́gbọ́ Yorùbá dáadáa.
0: Àlùjọ tó ń bẹ lẹ́yìn mi àjọ wa ò dá.
1: Èmi rẹpírẹsẹ̀ntì gbogbo ọkùnrin àgbáyé.
0: Ní tó sọ pa ò lè là.
1: Tọ́gbọ́ Yorùbá dáadáa.
2: Àlẹ́ ni tó sọ pa ò lè là. Tó bá yẹ òun jọ.
1: Ní tèmi o, gbogbo ẹ̀yin obìnrin àgbáyé, mo fún yín ní òmìnira tòótọ́.
0: Kówókówó. Àbúgbàtọ́ bá torí ẹ̀.
1: Ẹ pàtẹ́wọ́ fún mi, mo fún yín ní òmìnira tòótọ́.
0: Àbùkìkì tóun ni ò tẹ́hun lọ́rùn tó wá ń sẹ́rẹ́kẹ́.
1: Lọ́wọ́ yìí bó bá wù yín tẹ́ lẹ́ ń lo òde ẹ lè dé lọ́la mo fún yín láàyè.
0: Ojú délẹ̀ tó gbé fojú délẹ̀ sí o ìgbẹ́ náà ní èbí gbé dà fàyẹ́ pẹ́rẹ́.
1: Ògbẹ́ tó ti lọ́kọ mú sọ.
0: Nítorí pé kúlù sẹ́yìn pa ni.
1: Bẹ́ẹ̀ bá lẹ̀ ń lọ sífẹ̀ tí mo bá yín ní Òṣogbo inú mi ò ní bàjẹ́ sí i mo fún yín láàyè.
0: Kúlù sẹ́yìn pa ni.
1: Mo tún bá wù yín mo fún yín láàyè o. Kódà kí n rí pẹ̀lú ọkùnrin tí ń bá yín sọ̀rọ̀ láàrin ìjà. Àbí mo rí ibì kan ní kódà kẹ́ ẹ tó máa dì mára yín. Wàláì mo fún yín láàyè.
0: Lẹ́tọ̀ sì tí wọ́n.
1: Èmi lè mẹ́rẹ́pẹ́sẹ̀ntì gbogbo ọkùnrin àgbáyé ohun tá ń pè ní òmìnira. Mo fún yín lómìnira ẹsẹ̀ bó ṣe wù yín. Ara ò ní ní ara kì í ní àjọ ọ̀bàlẹ̀. Àwọn àjẹ́ tí wọ́n bà lé gan ara ò ní kò ní ilẹ̀ yín náà.
0: Lóye ẹ̀ka mọ̀ pé gbàgbọ́ olùlé ayé gbó.
1: Ee bàrìbà.
0: Bọ́nilé ṣe bá kọ́ tó sọ pé òun ò ní fi gbá mọ́.
1: Mo bèrè tí ń náà o.
0: Lókìtì ìsìlẹ̀ máa bá jẹ́ ò lọ́la omi iṣẹ́ ńlá.
1: Ẹ̀yin obìnrin ṣe é fún àwa náà ní ìrìn òmìnira.
0: Ìwòmú jòjò.
2: Ọmọléwé.
1: Bàbá lọ láàárọ̀ ọ̀sẹ̀ kan tá àti ìdè ibi abala wà náà la wà sẹ́ẹ̀ faramọ́.
0: Ẹni tó lẹ́yìn o lọ tẹ kí i.
1: Tá a bá dì máa láàrin ìjà tá a kí i sí rẹ̀ sẹ́ẹ̀ faramọ́ màmá sẹ̀ ń gbọ́.
0: Ẹni tó lẹ́yìn o ó máa tẹ kí i tí sí kò máa ṣayé jẹ́jẹ́.
1: Bí wọ́n bá kí i sí wa tó ṣèṣì bọ́ ìjìká tó wá hàn kankan pé adìmóbìnrin lóde ni sẹ́ẹ̀ faramọ́ ẹ máa gbọ́ǹso.
0: Ọlá pọ̀jù ó ní wá tutù bi ori adetu
1: e ka wa mo hotel ta sun si
0: paribu
1: awon atobirin se gba wa gbo pe ko si nkan kan to sele laarin wa lata aro da aro ah la ila
0: nje ta le ni so pa o le la dujo kaye o mujo
1: ba mi jeje ba ti gba fun ra ba hun a ti gbo mi nira niyan e
0: oje ta ko se
1: na ba ni si wahala kankan
0: annabi muhammad
1: obere kan mo bire mo ni eh o ni ma jowu ma o
0: elombo ni se nla
1: oni wa why to won fi ku won ma jowu ni
0: rasulullah
1: eh wa ti se mo fẹran ni mo fẹran
0: ni se nla baba bin duras na baba ru kaya o
1: ani wa nu ahamo
0: kuruzinu baba zainabu
1: e to wa nu ahamo ko gbominira
0: baba kozim
1: ni se gbogbo en to wa lahama na lo le o
0: olohun bi zakura
1: gbogbo en to wa lahama un na ko lolujibeti daran o gbogbo en to wa ni ahama un na ko ni o ji nkan ni nkan o gbogbo en to wa ni ahama na ko lo gba be olobin o akoba adaba olomojari won ko be lomi wogba tun ro ni elomi se jagban wo gba tun ro ni oro ti oke elomi lo gba tun ro si erin kurin lo ke elomi le be elomi gbe omi lo sinu yara omi ku mo labe lo gbe elomi le be tani o ba rojo pe ah ololufe ehun ni ah jo nse faji ni nkan won ololufe ehun ni ti o si mo pe nkan be la ro mi tele ko to gbe wole
0: ina mal mariu
1: gbogbo ẹyọ kun tẹ bá ń mi rí pé ọlọmọjẹ ọlọmọjẹ àdúrà ni ọmọ gbà èyí tó ti ṣe sẹyìn ọlọmọ yọ ọba ti lẹwọn. dona kí lọ sọ fún tẹlẹ àná ẹyìn gbà tó wá yá kí lọ yá ó gbẹrú ẹ ó ti bẹ dé ọgbà tún rọ ọlọrun ti sọ fún ọ pé ẹ má jalè ẹ má ṣe sìnà ẹ má ṣàgbèrè ẹ má ṣe pàṣágà ta ni nínú yín tó bọ́ ń bẹ̀ yín àfa wa ta ni nínú yín tó bọ́ ń bẹ̀ yín wòlíì ta wa ni nínú yín tó bọ́ ń bẹ̀ ẹ̀yin àgbà wo èmi nìkan ẹ ṣe tú àfún mi èmi nìkan.
3: Gbosa gbosa
2: èmi kò mọ nìyẹn mú jọjọ.
0: Orin táwọn ọmọdé ń kọ.
1: Ìtìyín ti jẹ́ ẹni tó lè yàwó ilé mi ló lè mọ̀ bóyá mò ń ṣiṣẹ́ kúṣe. Bàbá ti ẹ̀ fẹ́ ṣe ń jọun. Bàtí kò mẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ ni.
0: Bàbá kọ rẹ̀ já ní o, èèyàn yẹ pẹ́rẹ́ ní. Àwọn ta ló sọ ọgbà òlé àdójọ́.
1: I trust my wife.
2: Àwọn ta ló sọ ọgbà òlé àdójọ́.
1: My wife trust me. Ẹlẹ́nu sọ bọ́ kí egboro mi kìkì ní tọ́ máa kàn. Mo níyàwó mi trust me, mo trust ìyàwó mi kí tó wà ní tiẹ̀. Níbo.
0: Àgbàlagbà ẹ̀ dìde ẹ̀kọ́ sí jó.
2: Àgbàlagbà ẹ̀ dìde ẹ̀kọ́ sí
1: jó. Ẹ jẹ́ kí n fi láyè díẹ̀.
0: Ni mo fi sọ pé iná mọ̀.
1: Àkàrà ògùn.
0: Àdìsùn ẹ̀dá o.
1: Ó ti wà pẹ̀lú mi o. Ẹ bá ń sílẹ̀kùn fún. Mà kó tó dé.
0: Ó ní ìrèsè ìbàpọ̀ tí o fi ń pamọ́.
2: Ẹyin tó ti fi sílẹ̀ má parun láéláé.
1: Kí lẹ́yìn ní tẹ̀fẹ́ fún wa?
0: Ìbàpọ̀ bí o fi pamọ́.
2: Ẹyin tó ti fi.
1: Ọba lànà máa bọ́ o. Kẹ́ni ọ̀tún ti sún kàn ọ́.

0: lẹ́ ọlá yọ mi eléke.
1: Bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ni mo ti sọ yẹn fáyé jó.
0: Ó kú òun lókè lọ́hùn.
1: Àgbà ìṣòro oge ìwé mi, mo ti ṣàgbéjẹ́ mọ́wọ́.
0: Mo ń gbádùn ẹ, ayé ń gbádùn ẹ, ọ́ gbádùn ara ẹ.
1: Bàbáláàbá ó máa bàbá máa ṣe láǹgbálágbá. Efula bọ́ọ̀kì.
0: Àkàrà ògùndà.
1: Bọ́ọ̀bà láwọn òyìnbó ń wí lọ́jọ́kọ́jọ́.
0: Tí mo sọ de ara máa ń dá ọkùnrin.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ìjì ayé ò ní jà ọmọ ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì bíbélì sọ nípa wọn nínú ìwé ìfihàn orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣọwọ́ òdì ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká ogun agbára káká dópin láyé rẹ̀ ìjì bá ń jà yàn gbogbo ẹ̀ ó di agbára káká àti jẹ́ àti mú ìgbèsè àgbàna oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá òpin máa dé sí lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer ìdè já ọjọ́ wednesday on the 30 yíyo láti aago mẹ́ta ọ̀sán títí di ọjọ́ thursday ní aago mẹ́ta ọ̀sán ìwó ròdì ló ti wọkọ̀ olúwo tó bá dé olúwo junction bí kí ọ̀kadà máa gbẹ bọ̀ ní atamátà
3: sí
2: bí ọba wá ó di dandan kó lẹ́rìí wà á sì ní àǹfààní láti rí bíi wòlíì èmi sì máa ń sọ wípé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló sàn tó bá wá ẹ̀mẹ́nu máa gbẹnu mi fún àṣírí ogun rẹ wàhálà àánú gbà orúkọ mi ni wòlíì.

0: ìparun.
1: Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámùlùmọ́lá ó má baà fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkànnì Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láyà àgbà.
2: Ẹ bá àwọn gbọ́dọ̀ yí gbẹ.
3: Jàǹgbàrà jìbúrí jìbúrí jìbú jàǹgbàrà.
1: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ, tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
0: Lágbà láyà àgbà
1: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀
4: láàrin.
5: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
6: It's about to go down.
7: Wait! Aww.
8: My love, what happened?
7: Before I marry you, the TV where you promised, the fridge in car, where you
8: there?
7: Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
8: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
9: CDK?
8: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already dey house?
8: Abba, since last month.
7: Ah, pastor, continue the wedding.
10: Walk on down, turn together.
8: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707

0: inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ /FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
1: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ /FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí /FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Óyà, tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní /FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: 0807-112-4000 0807-112-4000.
2: /FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Kara oúnjẹ gbẹgbẹ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gòrógo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tójú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá, ló mú alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo ohun tó lu wá dáadáa ni, ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara, ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò rojú lọ́ba ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí, èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání, 2000 naira péré lówó káàdì, ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o, reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ bá nílò ẹ̀, ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí nira owó, kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex, ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́, 2000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701015-2255 ojúlọ́ba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.

0: ìṣẹ́jú márùn-ún. Bébí mama ti pọ̀ jù láyé. Dọ́là ọ̀rọ̀dà.
1: Ẹ kojúmọ́ gbogbo ẹ̀yìn tèmi nílé lóko lódò lẹ́yìn òdì ní gbogbo bí tí ẹ ti ń gbọ́ ìkànnì lágelú. Orí ètò rọ́sì náà la wà o. Ṣé rí bébí mama tó pọ̀ jù láyé? Ẹ wò ó, kò ń ṣàì nítẹ̀ lọ́rùn obìnrin o. Kò dẹ̀ ṣàì mọ́ wàá wú ọkùnrin náà. Ṣùgbọ́n ibi tó yẹ kí kálukú wá gbà ká ti yàn ibẹ̀ la gbá. Torí pé ṣe mọ̀ pé láyé àtijọ́ àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n máa ń ní alárinà. Alárinà yẹn ló máa ṣiṣẹ́ láàrin wọn tó máa jẹ́ kán mọ̀ pé ọmọ lágbájá dá láti fẹ́, ọmọ tàmàdò wúlò láti fẹ́. Ṣùgbọ́n gbogbo yẹn ò sí mọ́ sí oníkálukú kan bọ́ sórí kan ló ń retí ẹ̀ bó ṣe
0: àyẹ̀wò.
1: Àwọn àyẹ̀wò náà máa ń wà ń gbà
0: yẹn. Bábaláwo
1: Bọ́nsìn Ọ̀làjú ti pa gbogbo kiní yẹn rẹ.
0: Oníkálukú kan bọ́ sí ti
1: lókàn. Àwọn tó tiẹ̀ fẹ́ra wọn nínú dánfò ṣèbí wọ́n tiẹ̀ fojú ríra wọn kó tó di pé wọ́n fẹ́ra wọn lórí ayélujára lẹ́lòmíì ti ń fẹ́ ọkọ.
0: Ìwọ gánbọ̀ bàjẹ́ lọ́tọ̀ nọ́mbà ọmọ fóònù ó fi tẹ nọ́mbà mi ó ti gbà.
1: Ìró wà pọ̀ yín tí wọn ò tó wọn wà láwọn tó nígbà wọn ò bá tó wá ríra wọn tán ṣé gbígba nọmba ṣe rí èmi máa ń sọ kinní kan pé obìnrin fún ẹ nọmba ò sọ epo fẹ o. Bẹ́ẹ̀ ni sà
0: ẹ̀mí ọgbà gbọ́
1: ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa fún yín nọmba
0: ẹ lọ́nlàìn tí n tẹ́ẹ̀ fẹ́ sọ.
1: So lèmi ṣe ń sọ fún yín pé àníṣẹ́ irú àdúrà tán ṣe fún ẹ lọ́dún tó lọ yẹn
0: wípé
1: ilé kọ̀ọ̀rẹ́ níwòyí ẹ̀mí má tún jẹ́ kán ṣe fún ẹ tó bá tún di December ọdún yìí náà wá tún tó kí ẹ kú ọdún sìn pé a kú ọdún o wòyí ẹ̀mí ilé kọ̀ọ̀rẹ́ o kó tó di wòyí ẹ̀mí jẹ́ kí wọ́n kí ẹ ní December yìí pé níwòyí ẹ̀mí ọmọ tuntun o because ẹni tí ò lọ́kọ kò lè bímọ ẹni tí ò dẹ̀ níyàwó wọn lè kíkú ewu ọmọ ó ló ṣe yẹ ká sọ pé sori àwọn sọ pé obìnrin tí ò ládé orí kò sápọ̀nlé fún bẹ́ẹ̀ náà lọkùnrin tí ò láyà ń lé kò sápọ̀nlé fún lèmi ṣe ń sọ fún ẹ pé ọkọ lòún fẹ́ sàbí ìyàwó ìyàwó nìwọ ń wá tàbí ọkọ.
0: Ẹ̀yin ní màmá ni àbí ẹ bá bò lẹ́yìn ṣe jà.
1: Ẹ̀yin ẹjẹ́ kan pè mí ẹni tó ń wọ́kọ ẹni tó ń wáyàwó àní kí wọ́n pe Biola kán pe mama Melody kí wọ́n pe mama Guide.
0: Àwọn tá a fẹ́ fẹ́lé ìyàwó ń lé ńkọ́.
1: Kódà èyí náà ẹ tún pè mí ìyàwó kan lẹ ti ní tẹ́lẹ̀ ẹfẹ́fẹ́lẹ̀ kejì méjì lẹ́ni ẹfẹ́fẹ́lẹ̀ kẹta mẹ́ta lẹ́ni ẹfẹ́fẹ́lẹ̀ kẹrin tágbára yín bá ti gbé ẹ pe mama Melody sórí 08056010241 sisi wa niwo to mo pe sisi ni mi mo de nise lowo o de fe oko gidi alalubarika pe mama Melody sori 08056010241.

0: eléyìí
1: ni àkàrà ogun ẹni tí mo kò lọ́nà tẹ́rù bà mí wípé àṣẹ àwọn kan tún wà ní àwọn ìhà ibìkan tó jẹ́ pé ọpọlọ wọn àbá kúkú máa pè wọ́n ní àlùjànú ní ìjẹjọ oníbi tá a bá dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ ń gbádùn ṣe ni wọ́n ń pariwo pé níbo mo ti rí arákùnrin àràmàǹdà onínúnú ìrìn àjò tèmi náà tí mò ń rìn káàkiri iṣẹ́ tèèyàn bá ń ṣe gbogbo bí ọba ṣe máa dùn tó máa dáa náà láàmà wáká mo bá wùwọ ìwọ́n tiẹ̀ tó lóun ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ máa jókòó lékọ́ máa sùn kọ́ máa fi èékánná kásọ mára ọ bara rẹ̀ ń bẹ̀ nípele tá a dé yìí mú kí yín ẹ bá mi kí gbogbo lé kí lorúkọ yín.
2: Ìbà fún Elédùmarè ọba tó mọ̀ gànà ayé àti ohun tó dúró gbọn yín kò fọ̀rọ̀ làgbáyé tí fi ń ṣèjọba bẹ́ẹ̀ ni ọ̀fọ̀rọ̀ làgbáyé tó fi dá sánmà tó dálẹ̀ pẹ̀pẹ̀ orúkọ rẹ̀ lákọ̀ọ́kọ́ fi ògo àti ọlá fún ọmọ wálé odúmọ̀ olúwádàrẹ ló kọ mi.
1: Odúmọ̀ odúmọ̀ ló jẹ́ kẹ́ ẹ máa mọ̀
2: bàbá àṣírò àdìsá bàbá gbọ́n sọ bẹ́ẹ̀ o
1: odùn ló jẹ́ máa mọ̀
2: ó ní odùn náà ló jẹ́ ọmọ
1: èmi ìfẹ́ wẹyinjú yín o tọ́lá rò máa ba èmi ni o kọ́bọ̀ yẹ pé ti a ti a kó a dehun mi báyìí
2: ìyẹn ni mí o
1: níbo la bọ́rọ̀ dé ń jẹjọ.
2: Abade bi àwọn èrò kìlá ń gbòdo labade ní ìjẹjọ.
1: Ẹja mú bẹ̀ wọn kí n ra máa wò yín bẹ́ẹ̀ bá ṣe ń gbé e sílẹ̀ ẹyin tí bá ń gbọ́ wa lé lóko lódò lẹ́yìn òde kò wò wé bẹ́ẹ̀ ni oṣù ẹgbẹ́ kò wò wájú bẹ́ẹ̀ ni òwò yín kò wò ké bẹ́ẹ̀ ni òwò lẹ̀ kíní ọ̀hún bòde ń ṣẹ́kọ̀lékọ̀lé nínú agodo àtàrí ọpọlọ ni mò ń gbọ́.
2: Abade bi àwa tí ajé akọ níjẹ́ méje ẹnì kíní ni kàkó mo ti sọ ète eléyìí ní fún yín ẹnì kejì ni ìmọ́dòye tí ó jẹ́ ìbátan mi ní ìdí ìyá mi ọmọ ọdún mẹ́wàá ni ó wà nígbà tí ajá ti gbé lọ odidi ọdún méje ló sì lò lọ́dọ̀ rẹ̀ lódidi ọdún méje náà ẹyọ atari kọ̀ọ̀kan ló máa ń jẹ lójoojúmọ́ ó mọ oògùn púpọ̀ ó gbọ́n púpọ̀ ó sì jẹ olóye àti ọlọ́gbọ́n ọdẹ òun náà ló jẹ́ kí a máa pè é ní ìmọ́dàpọ̀ mọ́ òye èmi àkàrà ogun ni mo dúró sí ipò kẹta ẹnì kẹrin ni olóyèyàn tí ó dára gbogbo ọmọkùnrin tí ń bẹ nínú ayé lọ ó mọ orin kò sì mọ ìlú lù tó bá ń kọ orin èéfì a máa rú ní imú àti ojú rẹ̀ orin ògèdè ni ó sì máa ń kọ torí tó bá ti ń kọ orin yóò máa fi ògèdè kọ̀ọ̀kan bọ̀ láàrin ẹnì karùn-ún ni elégbèdè ọdẹ òun jẹ́ ọmọ ènìyàn ṣùgbọ́n àárín àwọn ẹranko ló dàgbà sí nítorí nígbà tí ìyá rẹ̀ bi ojú mẹ́ta ni ó ní méjì sí iwájú ọ̀kan sí ìpà ó sì ní ọ̀kan sí ìpàkọ́ eléyìí ba ìyá rẹ̀ lẹ́rù nítorí pé ọmọ olójú mẹ́ta ò ṣe bí wọ́n á gbé sọ sínú igbó níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí bá àwọn ìnàkírìn tí ó di alágbára a máa gbọ́ òun ẹranko a máa gbọ́ tiẹ̀ bí olú kò dún bí ó gbé lulẹ̀ kò bìkítà irin kan ò sì lè pa á lára ó pé díẹ̀ láàrin àwọn ìnàkí nínú igbó wọ́n sì gbòòrò ìlú ó ń gbé ilé ọba ọba ara ìbọn fún ó di ọdẹ òun náà ló jẹ́ kí a máa pè ní elégbèdè ọdẹ nítorí pé elégbèdè ni bàbá ìnàkí ẹnì kẹfà ní efoyẹ eléyìí kìí ṣe ará ìlú wa o a ò tiẹ̀ tí rírí bí kò ṣe ìgbà tí ọ̀rọ̀ ìrìn àjò òkè láńgbòdo kanlẹ̀ yìí táfàtáfà ni ọkùnrin náà ẹ̀yà ẹyẹ ló sì jẹ́ nítorí dípò irun ìyẹ́ ló ń wù lára tirẹ̀ jáde wá ìyẹ́ náà sì tó èyí tó lè máa fìfò nígbà tí ìjà bàbá dé bá a nígbó ọdẹ ọfà tí ń bẹ lọ́gbọ́ lọ́wọ́ rẹ ni kò gbọ́dọ̀ tájú ẹ̀ méje lọ lóòjọ́ tí ọba fẹ́ rí bínú soko tí alágbẹ̀dẹ ọrùn ẹni tó fi ọfà náà ta ìrandíran bàbá ńlá rẹ̀ lọ́rẹ̀ ibi tí èfòyẹ bá ran ọfà rẹ̀ ní lọ bí orí nǹkan náà tó bá ta ọfà ọfà náà yóò wá nǹkan náà rí ṣùgbọ́n kò gbọ́dọ̀ tájú ẹ̀ méje lọ lóòjọ́ ẹnì keje ni àràmàǹdà ọkùnrin òun jẹ́ ìbátan èfòyẹ nídìí bàbá èfòyẹ òdì ni gbogbo nǹkan tirẹ̀ ń bọ́ sí bí ooru bá mú ènìyàn òtútù a máa mú bí òtútù bá mú ènìyàn ooru a máa mú bí òtútù àti ọyẹ gbogbo àgbáyé bá ṣe pọ̀ tó nígbà tí ọyẹ mú ènìyàn ni òtútù tiẹ̀ àti ọyẹ tiẹ̀ náà yóò ṣe pọ̀ tó báyìí ni a jẹ́ onírúurú àbàmì ẹ̀dá tí a ń lọ sí ìrìn àjò ńlá yìí nígbà tí a sì tò lọ lẹ́sẹsẹ níwájú ọba ọba gbà wá ní ìmọ̀ràn fún ìgbà díẹ̀ ìmọ́dòye sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ wípé ẹ̀yin ará ìlú wa gbogbo ẹ ṣe tiẹ̀ wá láti wò wá lónìí ẹ mú kí orí wa wú ẹ sì mú kí ọkàn wa balẹ̀ fún ìrìn àjò wa tí ò bá sí ohun tí ó ṣe ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ kìí ṣe tí kò bá sí ohun tí ó dé ẹ ò ní déédéé ṣe báyìí rí wa gbogbo àwa dẹ́ tí a kóra wa jọ yìí à ń lọ sí òkè láǹgbòdo ni a fẹ́ lọ jà nítorí ìlú wa. A mọ̀ wípé àwọn ẹranko burúkú ń dúró dè wá bẹ́ẹ̀ ni àwọn ewé abàmì ń dúró dè wá pẹ̀lú ṣùgbọ́n tí a bá lọ tán ẹ má sì gbàgbé wa o a fi ara sílẹ̀ fún yín awon ni ilu ni se ilu awon ni so ilu ti o doti di mimo bi ilu eni kere to dabi iteye ilu eni ni ilu eni bi ilu eni doti to dabi ori atan ilu eni ni ilu eni bi ilu eni ti ere eyin ti oju awon olugbe ibe o la rara ilu eni ni ilu eni sugbon eni keni eniyan keniyan to ba so pe ilu tohun ki se ti ohun mo gangan so edidare eniyan ni ninu opopolopo iye ati imo mi gbugbo awa ti ode ti ehun yi bi a se loko ni aye obo a obo opopolopo ni ki yo fi oju ri ilu yi mo ninu wa sugbon ba ba lo tan e ma se gbagbe wa a fi ara sile fun yin a fi eniyan sile fun yin a fi aya sile fun yin a fi omo sile fun yin alaye oju mi lo
1: e me wo e ma soro lo ehun gba nu a fi omo sile fun yin e ma so
2: a fi aya sile fun yin a fi ore sile fun yin a fi ojulumo sile fun yin bi a ba pada ti a ko ba si pada ipade di orun o nigba ti imodo ye pare oro re gbugbo awon obirin to wa nibe bu sekun awon okunrin si fa ojuro sugbon ko ju si wa pe eyan elegbe mi ti en lo si oke langbodo ye ati ri ti eyin ba oju je ti e fa ojuro iwo ni o wa fun ole eniyan ti o to ti akoni okunrin mo fe ke mo wipe atari ole oto e kan na alagbara bi fari ole ba duro ni iseju kan iseju keji ni asiri ole otu so de ke se ti e laarin awon egba o ba ti e lo ogunmola se ti e laarin awon abada o ba ti e lo ogede ngbe se ti e ni lejese o ba ti e lo a si ti wa ba ni le se ah ohun ti imodo yin fi soro yi mu wa ni okan le o a si wipe ah awa na yo se ti wa o ni o ya eje ka ma lo be ni akoju si ona oke langbodo ti an lo o baba arugbo kan bere si tele wa o si wa de ibode kini nigba to di ibode keje oju ese oni e duro nbe eyan odokun okunrin ti lo eyin omo ni lo ni e lo yi e ma sora nipa eja bi awon emi buruku ba ba yin je ba won ja ti awon emi buruku ba yo yin lenu e yo won lenu sugbon to ba ku eyin nikan e tu ero ara yin pa o baba na ba omije omije bo loju re o si ba omije pada wa si ile a bere si lo nigba ti o se won ni le so ti oju wa kan ki a to la igberun mole koja tan sugbon ko si ni sai fi enu ba ti oba ilu kan bayi nigba ikeji ti mo lo si igberun mole ilu oba na ni won ti ni mo ji aja gbe sugbon won ti ri aja na awon ota mi gbe pamo ni ki won le ri aye mu mi nigba ti a koja ilu awon ti a koja ilu awon yi tan ni a dede ri ti nkan bi awon dede bo wa mole awon de mejeje a o le lo si waju a o le lo seyin ekute papa ko le ri bi gba koja ni bi awon yi amu obi mo mu obe ninu apo de mo bere si ge sugbon bi mo se nge be ni okun na so di si ah nigba ti mo si ri pe a o le jade ninu ahamo na mo ba pe iranlowo ti o yo mi ni itimole agba ko ni ijelo mo sa mu tura ri ninu apo de mi mo bere si fi bo pa to de oni akara ogun kilo de kilo sele bayi mo emi o lero pe mo a le jade ninu ati awa mo yi o lai pe ni ari ti awon eye meji kan ke lori igi mo fe ki e gbagbe pe elegbede ode a ma po ede ranko ati ti eye o so awon eyan na so funra won wipe arabirin alaise ti ka kopa ni igbon la ni ijelo ni o fe da ogbo ni o fe da wa lojuru laipe ni iranlowo ka awon kuro lori wa a si mu eye kan na e mu eye ikan ninu awon eyan na ilegbede ode yin bo pa si la aya re abu epo pupa si a lo re gbe si bi giroko kan bayi lati fi se etutu ese ti ka kuse ina olorun dun si nkan ti a se o ki se nitori ebo ti aru sugbon mo pe ibasepe a ni oye lori ju be lo ni aba si on ni ona ti o daraju eyi ni lo bayi ni a kuro nibe ti a si koju si ona oke langbodo ti a n lo a bere si lo nigba ti a rin die ni adede gbo ti ohun kan bere si ke ẹrù ń bọ̀ ẹrù jẹjẹjẹjẹ ń bọ̀ lórí ọmọ aláìgbọràn
1: ẹmí ọmọ pa ẹ
2: ìdá owó ọlọ́run ni òun ṣe láti gé àwọn olórí kunkun kúrò kí wọ́n má bàa di àbàwọ́n sínú ayé a ò kọ́kọ́ rí o náà ṣùgbọ́n láìpẹ́ ni a rí a nígbà tí a rí ọkùnrin yìí orí mẹ́rin ni ó ní àyà wa já ọ̀kan kọjú sí ìwà àríwá òmíràn kọjú sí gúúsù ìlà ọ̀rọ̀ àti ìwọ̀ oòrùn láìpẹ́ ìfòyẹ́ ta ọfà sí ọfà bá kò wọlé sí i lára a da ojú ìbọkọ ìbọn ọ̀ràn o láìpẹ́ ni ìmọ́dòye sọ fún olóyìn pé kí ó máa lu ìlú kó máa kọrin bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí kọrin tó ń fi ògèdè kọ̀ọ̀kan ń bọ̀ láàrin láìpẹ́ láì jìnà ni a rí ẹbọra tó kéré mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí sá lọ báyìí ni a fi ẹni tí ìbọn àti ọfà ọ̀ràn tí a fi orin àti ìlú lásán lé lọ wọn wá fẹlẹ̀ mú wọ̀ ní rọ̀ wọn wá fagbára mú kankan nílé a sì kọjú sí ọ̀nà òkè láǹgbòdo à ń lọ nígbà tí ó di àṣálẹ́ a ní láti sùn sínú igbó mọ́jú nígbà tí ó sì di òwúrọ̀ ọjọ́ kejì a tún kó ẹsẹ̀ sí ọ̀nà wa ń lọ láìpẹ́ ni a já sí ìlú kan báyìí a sì ṣe àkíyèsí ohun tí wọ́n kọ sí ẹnu ibodè ìlú náà ògòǹgò bàbá ẹyẹ olórí ẹyẹ mọ̀rẹ́ o ògòǹgò bàbá ẹyẹ ẹlẹ́dàá kò kọ̀ kí ẹnikẹ́ni pa ẹyẹ jẹ ẹlẹ́dàá kò kọ̀ kí ẹnikẹ́ni fi ẹyẹ ṣeun rere ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti pa ẹyẹkẹ́yẹ láì nídìí rí kò gbọdọ̀ wọ inú ìlú wa.
1: Ẹ ti pa ẹyẹ rí.
2: Dáadáa. Àṣé ìlú àwọn ẹyẹ ni Adé? Ogongo ni ọba wọn níbẹ̀. Bí ènìyàn bá ti pa ẹyẹ rí tàbí ojú kò lù wọ́n rí, ó ń kan ribiti bí ẹ̀jẹ̀ yóò hàn níwájú Olúwa rẹ̀. Onítàn lè ṣàìmọ nítorí gbogbo wa nígbà tá ọlọ́mọdé ni a ti jùkòlú ẹyẹ tí a sì ti pa wọ́n tí a lérò pé à ń ṣeré nígbà tí a wà ní kékeré. Àwa ò sì mọ nǹkan kan nígbà tí ọlọ́pàá àwọn ẹyẹ yìí kó wa lọ sí iwájú ògòǹgò bábá ẹyẹ. Ẹ̀rú bà mí nígbà tí a dé iwájú ògòǹgò bábá ẹyẹ. Ògòǹgò tí mo sọ ó yàtọ̀ sí eléyìí tí a máa ń rí káàkiri nílé o. Ó tó géńdé méje dáadáa. Orí ènìyàn ni ó ní. Nígbà tó bá sì dúró báyìí, ọrùn akájọ ní ìlọ́po ìlọ́po orí a sì yọ láàrin rẹ̀ a máa dán kooro. Nígbà tó rí wọn ó wú tìbínú tìbínú rẹ̀ wípé ta ni ẹyin wọ̀nyí, níbo ni ẹ ti ń bọ̀, níbo ni ẹ sì ń lọ? Àmì ọlọ́sà ni mò ń wò, dájúdájú olè ni yìí. Àmì ọlọ́sà rèé níwájú yín yìí. Ní nítorí náà iṣẹ́ mẹ́ta ni ẹ ò ṣe fún mi. Tí ẹ ò bá sì lè ṣe àwọn iṣẹ́ náà fún mi pípa ni ó pa gbogbo oúnjẹ. Wẹ́rẹ́ inú bí kàkó fakù mọ́ rẹ yọ. Ó fẹ́ jà ṣùgbọ́n ìmọ́dòye pa lẹ́nu wọn. Ìmọ́dòye sì dojúkọ ba àwọn ẹyẹ náà pé àwa wà láti ṣe ẹnikẹ́ni ní ibi o, òkè là ń gbòdo ni à ń lọ. Ọba ìlú wa ló sì ràn wa níṣẹ́ pàtàkì síbẹ̀. Tí ẹ bá wá ní iṣẹ́kíṣẹ́ tí ẹ fẹ́ gbé fún wa, a ò ṣe fún yín. Ṣùgbọ́n a kò fẹ́ kí ẹ bá wa jà. Ọ̀rẹ́ yín ni a fẹ́ ṣe. Ó dàbí pé inú ọba ìlú àwọn ẹyẹ yìí rọ̀ nígbà tó gbọ́rọ̀ ìmọ́dòye ó sì pé a ní láti pe ẹnìkan nínú wa tí yóò bá ẹranko ńlá kan jà tí ó wà ní àgbàlá bàbá òun. Ẹranko yìí fi ara jọ aláǹgbá ṣùgbọ́n ó tóbi tó géńdé méjìlá dáadáa, ó sì ní ìwo méjì lórí dá sárasára. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀, kàkó ti mọ ọdẹ ṣe púpọ̀ nínú igbó ńlá. Nígbà tí ìmọ́dòye wa bá pé ta ni a fàkalẹ̀ láti bá ẹranko burúkú yìí jà, kàkó bọ́ sóde o. Àánú ṣe ògòǹgò bàbá ẹyẹ o nígbà tó rí kàkó, nítorí kàkó jí arẹwà ènìyàn.
1: Èmi tẹ dé ẹni tó bá ní ìwé ilé ẹgbẹ́ iwájú ẹ máa wò ó. Ẹni tí ń sọ̀rọ̀ yìí kò gbòòrè dání o, ẹ̀tẹ̀ iwájú.
2: Kàkó jí arẹwà ènìyàn ó sì gbọ̀nlẹ̀ ẹnu èjìká rẹ̀ sókè ló fi ga ju gbogbo wa lọ. Ṣùgbọ́n nígbà tó ti pé òun yóò lọ bá ẹranko náà jà. Ògòǹgò bàbá ẹyẹ fi ilẹ̀ kó máa lọ nírètí pé ibẹ̀ ni kàkó yìí ò ti bá ikú tirẹ̀ pàdé. Àwa gan tẹ̀lé tẹrùtẹrù ni a fi tẹ̀lé. Nígbà tí a dé ibì kan báyìí wọ́n ránṣẹ́ lọ fún ẹranko náà pé wọ́n mú ẹnìkan wá fún un láti pajẹ́. Inú rẹ̀ dùn ó bẹ̀rẹ̀ sí bọ̀. Gbogbo wa sá lọ ṣùgbọ́n kàkó dúró lẹ́bàá igi kan báyìí. Bí ẹranko burúkú ṣe rí kàkó fò mọ́ kàkó láti fi ìwo rẹ̀ gún wọn pa ṣùgbọ́n kàkó bẹ̀rẹ̀ lákòókò yóò sì fi ìwo náà wọ ara igi ṣinṣin. Kàkó kò mọ tí ó máa ṣe ṣùgbọ́n ó fa ìdá rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ṣá. Nígbà tí ó sì ṣáadé ó fa kùmọ́ rẹ̀ yóò sì lu ẹranko náà ní kùmọ̀ pa. Báyìí ni kàkó jáde ní igbó òrìṣà. Ẹ̀rú sì ba gbogbo àwọn tó wà níbẹ̀. Ògòǹgò bàbá ẹyẹ sì kan sára sí kàkó pé ọkùnrin ní ṣe. Báyìí ni a parí iṣẹ́ àkọ́kọ́ tí àwọn ẹyẹ fún wa láti ọwọ́ ògòǹgò bàbá ẹyẹ. Ọba ìlú àwọn ẹyẹ tó rán mi wa létí pé kí a kúkú dúró parí iṣẹ́ kejì. Ó ní alẹ́ láti ya yan ẹnìkan nínú wa tí yóò bá àwọn ihun ilẹ̀ jà. Àwọn ihun ilẹ̀ wọ̀nyí a máa gbé inú ilẹ̀ wọ́n sì pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Nígbà tí ògòǹgò bàbá ẹyẹ tó padà rí pé ó yà á lẹ́nu láti rí pé kàkó ni a yàn. Kàkó ní òun fẹ́ jáde ẹ̀sìn ṣùgbọ́n a yarí fún kàkó pé kò ní lọ o. Pé ká yan ẹlòmíràn ṣùgbọ́n kàkó yarí kanlẹ̀ láìpẹ́ ni ìrànlọ́wọ́ jáde wá. Obìnrin tí ó yọmí ní ìtìmọ́lẹ̀ àgbà kò ní ìjẹ́lu ó sì ní kí a fi kàkó sílẹ̀ kí kàkó lọ. Ó gbé àpò kan báyìí fún mi, àpò náà iyanrìn sì wà nínú àpò náà. Obìnrin náà jẹ́ kó yé wa pé iyanrìn náà jẹ́ eléyìí tí ó wà ní etí ìsálú ọ̀run tí ẹlẹ́dà ti pèsè síbẹ̀ láti máa bu ìfọ́júlu ẹni tó bá ń dé ọmọ nìkejì rẹ̀ lọ́wọ́ rere. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Láìpẹ́ ni ògòǹgò bàbá ẹ dé. Ìyàlẹ́nu ló jẹ́ nígbà tó tún rí pé kàkó ni a yàn. Ó sì wo kàkó ó sì bú sẹ́ni pé inú ìjà eléyìí ni kàkó yóò kú sí. Ó ní kí kàkó tẹ̀lé òun. Àwa náà tẹ abẹ̀rẹ̀ sí lọ. Nígbà tí a rìn díẹ̀ ògòǹgò bàbá ẹyẹ pa àgùntàn kan. Ó da ẹ̀jẹ̀ rẹ̀ sórí ilẹ̀ a sì tẹ orí ẹ̀jẹ̀ àgùntàn náà lọ. Nígbà tí a tún rìn díẹ̀ ó tó ní ìbú ibẹ̀ ó tó mẹ́ẹ̀lì kan ní ìró ibẹ̀ ó tó mẹ́ẹ̀lì kan. Ó tún mọ̀rìwò pé ó là á mọ́lẹ̀ ó fi mọ̀rìwò pé lu ilẹ̀ lẹ́ẹ̀mejì wérè àwọn ìwọ̀nyí tú jáde nínú ilẹ̀. Wọ́n tú jáde nígbà tí wọ́n rí pé kàkó ò sá wọn bo kàkó lára. Èyí tó gé jẹ èyí tó lùlù. Ìrora ńlá ni eléyìí jẹ́ fún kàkó. Nígbà tí kàkó ò sì mọ ohun tó fẹ́ ṣe mọ́ ó fa kùmọ́ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí pa wọ́n. Nígbà tó bẹ̀rẹ̀ sí lù wọ́n ní kùmọ̀ wéré ó pa bí 50. Ṣùgbọ́n kí ni 50 já mọ́ nínú ogunlọ́gọ̀ àwọn ihun wọ̀nyí. Wọ́n bo kàkó síbẹ̀ ni. Wọ́n bo bí ìgbà tí àwọn iṣu bá bọ́ sínú oko àgbàdo. Wọ́n bo bí ìgbà tí àwọn èrùn bá bo ẹ̀rùn oúnjẹ kékeré. Wọ́n bo síkan síkan ni. Láìpẹ́ ni ìmọ́dòye sọ fún olóyè pé kí ó máa lu ìlú. ko ma ko rin ko ran ka ko leti iyepe kan nigbati imodo ye bere si lulodi to to to nko rin ati yin ni o ati o ba awon eyan won yin ni o ati awa ni o gugu wa fija sile olukuluku wa mu ijojo ni ibi ti olukuluku si tin jo yi ni ka ko tin ran ti iyepe kan o si be si bulu awon won yi won si bere si para won won si para won ku eyo kan ka ko si lu okan na ni ku mo pa bayi ni a pari ise keji ti awon eye fun wa látọwọ ogungun baba ẹyẹ
1: gbẹ padà lọdọ ogungun nkọ
2: a ma tun fẹ kúrò níbẹ wọn báyìí ní à kí a kúkú parí iṣẹ kan tó kù ó ní kí a yan ẹnìkan nínú wa tí yóò bá wèrè ọrùn ja wèrè ọrùn yìí a máa gbé pẹlú èso ọba ìlú ọwọn ọrùn àpáàdì wọn sì mú wá sí ìlú àwọn ẹyẹ pé bóyá tó bá ń gbọ orin dídùn ọrọ dídùn orin tí àwọn ẹyẹ ń kọ bóyá inú rẹ arọ ṣùgbọn inú wèrè ọrùn rọ kàkà bẹ́ẹ̀ o líle wọ́n fún un tí wọ́n bá fẹ́ bá ẹnìkan jà wọ́n yóò fà á fún wèrè ọrùn a sì pa olúwa rẹ̀ jẹ́ láìpẹ́ ni kàkútú náà yóò lọ a bá fi sílẹ̀ kó parí tó ọwọ́ rẹ̀ kò pẹ́ kò jùnà ní ògòngò bàbá yẹ́dẹ̀ tó ní ṣe àti ṣe tán ó yà á lẹ́nu láti rí pé kàkó ni a yàn ó sì ránṣẹ́ kí wọ́n lọ pe wèrè ọrùn wá nígbà tí wèrè ọrùn ń bọ̀ àpárá lábẹ́rẹ̀ sí sọ sí ojú ọrùn eruku lábẹ́rẹ̀ sí sọ ní ojú ọrùn ṣùgbọ́n kàkó ò sá o inú sì bí wèrè ọrùn ó fò mọ́ kàkó èrò tiẹ̀ ni pé kí ó fa kàkó ya ní ìwọ̀n ìṣẹ́jú ṣùgbọ́n eléyìí ṣòro gidigidi nítorí bó ṣe múra bí àjànàkú kàkó gan múra bí kìnìún ìjà náà sì pọ̀ gidigidi eruku ńlá sì sọ ní ojú ọrùn wọ́n bẹ̀rẹ̀ sí jà nígbà tí ó ṣe díẹ̀ inú bí wèrè ọrùn o inú bí gidigidi nítorí tí kò tí ì bá ẹni bí kàkó kàkó jàrí ó sá sí ẹ̀yìn ó tu tó fi ra gbogbo ara rẹ̀ gbogbo ara rẹ̀ gbóná láti òkè dé ìsàlẹ̀ èémí imú rẹ̀ sì dàbí omi tí ó gbóná gidigidi láìpẹ́ ní iná sọ lára rẹ̀ o iná náà sọ tó bẹ́ẹ̀ tí kàkó ò lè dì í mú mọ́ kàkó sá sí ẹ̀yìn ṣùgbọ́n àràmàdà ọkùnrin lọ bá a nítorí pé ìwà ìṣẹ̀dá tiẹ̀ yàtọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí jà bí iná ti ń jó lára wèrè ọ̀run báyìí bẹ́ẹ̀ ni ó ń di omi yẹ̀rìyẹ̀rì sí ara àràmàdà ọkùnrin bí iná náà ṣe pọ̀ tó ni òtútù wá mú àràmàdà ọkùnrin gan bí iná ṣe ń pọ̀ tó ni òtútù mú un nígbà tó pẹ́ iná bu ara àwọn méjèèjì ọ̀rí wọn mọ́ ṣùgbọ́n nígbà tí iná náà ń kú lọ òkú wèrè ọ̀run ni a bá o àràmàdà ọkùnrin sì jókòó lé ní igbá àyà ó wí pé wo mo ti pa a fi wọn bá òtútù díẹ̀ ráńpẹ́ tí ó mú mi báyìí ni a parí iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn ẹyẹ fún wa láti ọwọ́ ògòngùn bàbá ẹyẹ
1: ìmọ̀lẹ́ a tún yà sí
2: ògòngùn wa pè wá pé ẹ máa wọlé bọ̀ ẹ wá mọ̀ wọlé bọ̀ ó dáná fún wa sì jí àṣẹ ńlá kàkó jẹ oúnjẹ tó ti ẹni mẹ́fà ó sì mú odidi akẹ̀ǹgbẹ ọtí kan ṣùgbọ́n nígbà tí kàkó mu ọtí yó tán ńṣe ló lọ rèé fi ọwọ́ pa ọba àwọn ẹyẹ yìí lórí pé ọ̀rẹ́ wa ògòngùn bàbá ẹyẹ orí rẹ̀ mọ̀ tí ẹ̀ dán pọ̀ o inú sì bí àwọn ẹyẹ nítorí ìwà tí kàkó wù yìí wọ́n sì bẹ̀rẹ̀ sí bá wa jà láìpẹ́ ni mo mú atare tí egbére fún mi ní ìjẹ́lò mo fi fún àwọn ẹlẹgbẹ́ mi wọ́n ìyẹ́ sì jáde lápá àwọn àti bẹ̀rẹ̀ sí fò sí ojú ọrùn ṣùgbọ́n ìjà ńlá dé wọ́n fò tí wá o ajá títí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láìpẹ́ láì jìnà a ṣe àborí àwọn ẹyẹ náà a sì kọjú sí ọ̀nà òkè láńgbòdo à ń fò lọ nígbà tí a fò díẹ̀ kàkó ní ẹ mọ́ jẹ́ ká fò mọ́ járe bí a ṣe ń fò yóò dàbí wípé ọ̀lẹ́ ni wá ẹ jẹ́ kí a bọ́ sílẹ̀ kí a máa fi ẹsẹ̀ rìn lọ mo sì tún mú atari mìíràn mo fi fún àwọn ẹlẹgbẹ́ mi ìyá apá wa sì wọlé a bẹ̀rẹ̀ sí lọ.
1: ìmọ̀lẹ́ wa lọ lẹ tún já sí.
2: A kọjá odò àárò a kọjá odò ẹ̀jẹ̀ ṣùgbọ́n mélòó ni kí n sọ mélòó ni kí n rò mélòó ni kí n sọ nínú àwọn nǹkan tí a bá pàdé níbi tí mò ń sọ yìí wọ́n pọ̀ ju ohun kíkà lọ dídákẹ́ ló yá láìpẹ́ nígbà tí a gun òkè àpáta kan báyìí dé orí ni adédé rí ti ẹnìkan ń bọ̀ nígbà tí mo sì wò dáadáa ó di àgbákò mo kígbe.
1: ó tó tó bá ní gbẹgbẹ jọ á mọ sọlọ ọlọrun mọjà ká àgbákò. ẹ sọ orúkọ ilé kan sí.
2: ọmọ wa lé odúmọ olúwadáre.
1: ẹ tó bá mọ̀ ní bàbá fagunwa ẹ rí pé ọpọlọ bàbá fagunwa ó kọjá àmọ̀ èèmọ̀ làbá pé ó lágbára púpọ̀ púpọ̀ odúmọ̀ odúdúdẹ mọ ẹ ti jẹ bàbá ńlá ìsọyẹbù àti fa tó nítumọ̀ nù ayé.
2: rárá o
1: ẹ ní sọ fún àní ṣùgbọ́n àdúgbò ọ̀dọ̀ lọ ẹ jẹ́ ìpè ẹyọ kan kí ẹlòmíì tó kó tó wọlé ẹ lọ́rọ̀ ta ló wà ń bẹ̀.
0: ẹ mọ̀lẹ́ o.
1: ẹ ǹlẹ́ ìyá wa.
0: ẹ kò sẹ́ o. kódà mo kí àlejò wa o. láti jẹjọ bí ìgbà pé mò ń lálàá pé mo tó ń kàwé yẹn ń gbà tá ń ka lórí lójú mi.
1: bẹ́ẹ̀ni.
0: ọ̀pọ̀lọ yóò ní dárú ẹ mọ̀ mọ̀ sí
2: o.
0: kódà ẹ̀ sọ́rí èèyàn tí wọ́n jẹ pàpà.
1: àjẹnú
0: ni mama tí mi láti wẹ́ mà.
1: ẹ ṣe mo dúpẹ́.
0: kódà mi ẹ kó àlejò
1: o. ọjà rẹ ẹjẹ tún ba ìpè ẹnìkan ṣógá nígbà ní kí àwọn jìnjà kí àwọn wọlé ẹ lọ́wọ́ ta ló wà ń bẹ̀.
0: ẹ lọ́wọ́ ẹ káàárọ̀.
1: ẹ mọ̀ ń lẹ̀.
0: fẹ́ẹ̀ tó kò ní ká jẹ́ àdúrà wọ́n gbá ọ.
1: Àmì.
0: Kò gbádùn ètò yẹn láti jẹjọ́ ọ. Erí nígbà táwa náà wo eré yẹn, bẹ́ẹ̀ ni bàbá ṣe ń sọ. Táwa náà wo eré yẹn bóyá sọ bíi 1980 tàbí
1: 1960.
0: Bẹ́ẹ̀ náà ni wọ́n ti
1: sọ. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Àti àyẹ̀ ọgbà kàkà èyí ò lè dárò. Ẹ̀ṣin. Ẹ̀jẹ̀ ń bàkan, ẹ̀jẹ̀ ń lápá lágbàkan. Kí má di hello. Hello.
3: Ìlú ìsà.
1: Ẹ ǹlẹ́.
3: Mo yẹ gbàlà wa ọlọ́ ẹ̀mí rẹ̀ ogun.
1: Àmì.
3: Ní agbára ọlọ́ wàhálà ò ní báyìí.
1: Àmì o.
3: Ìwé tá a kà ní skul ni ẹ.
1: Bẹ́ẹ̀ni.
3: Ní primary school gbàtà ń ka ń gbà ẹ mo dẹ̀ dìbì kan mo ṣiṣẹ́ bẹ̀. Bàbá tó tẹ̀lé wọn tó sì wọ́n lọ ẹ tó gbójú ọ̀nà tó ní báyìí ẹ ní bá wọn máa wọ nígbà tí ẹ bá máa dé ẹ lè má bá o. Wọ́n tẹ́ bá dé ojú ọ̀nà àwọn èèyàn ti bá yín sọ̀rọ̀ ẹ tó èrò ara yín pa o. Mo di ọ̀rọ̀ yẹn lọ́jọ́ ayé mi. Mo di mo máa tó èrò ara mi pa. Wọ́n yìí dára wá ìwọ gan àlùjọ ọ̀nù ni ẹ̀.
1: Èèyàn ni mi ò.
3: Dára ra not ordinary person I respect
1: you. Ṣé
3: èèyàn respect èèyàn nípa ọ̀rọ̀ àti nípa ìṣe ọlọ́ ajẹ́kẹ́mi rẹ̀ gùn.
1: Àmì àmì.
3: Sámọ̀dì bí tó yẹ kò ní ìtòkí lọ wa ni.
1: Ẹ ṣe mo dúpẹ́ dà. Ẹ lè kí a sọ kò níjọ mẹjọ. Ó ní ń bọ̀ lẹ́nà ẹ dé. Ń bọ̀ lẹ́ bàdínà.
2: Ọlọ́run mẹ́jọ kágbá kò.
1: Àmì ẹ̀mẹ́ ẹ̀lẹ́ ẹ̀rọ nítorí ìbá kan ọjọ́ mẹ́jọ àtijọ́ máa pò kọjá bí jẹ́ kọjá bó sọ fún.

0: dìbò fún àjàdí ògúntó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn dìbò ọ̀yọ́ central dìbò fẹ́gbẹ́ òṣèlú APM Nigeria First.
1: Scratch FM Media Akẹ́kẹ́ Ìlẹ̀ níbẹ̀.

0: iṣẹ́ ìròyìn sáàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
7: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDKẹ wà?
8: Èwo ló tún jẹ́ CDKẹ báyìí?
6: Bẹ́ẹ̀ni o, CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDKẹ sórí 0707-454-3005.
10: CDKẹ, sanwó díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ni ayé rọrùn.
11: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prints ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn ra odidi éékà kan ní 6 million naira. Gbogbo document ló ti wà nílẹ̀ kẹ́rì kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ.

0: ona lo firi daju pe omokunrin ti won pe ni Isaac yi won ni o jebi omobirin eni odun mejo won o won ni isele won sele lojo kewa ninu osu keta odun 2022 ti o si ti bere igbejo lori esun na won ni bo sile je wi pe eni ti won pe gege bi olujejo lori oro ohun ohun na bere si ni ru awijare ti e amo eni ti so ni dajo ninu ile ejo na Rahman Oshodi wi pe awon ti won rojo tako o ni won se alaye ejo won lese lese lona eleyi ti ko se kodanu to si je wi pe o duro re ni iroyin tesiwaju o wi pe eni ti poruko re ni Isaac yi o ni won to pase ninu ile ejo wi pe yato fun pe ko wa ni ogba tun se fun awon ti won je arufin ti o mo gbebe lai lai lai yun ni awon gbere o won ni ke tun fi oruko re si oruko awon eyan eleyi to je wi pe iru esun randandan ke mo fi pa ba ni lu ati awon esun bayi o ni won mu won fun ke an si se akole re iyen ninu iwe oruko ohun to je ti pinle eko gege bi ofin bo ti la kale lodun 2021 Isaac o ni won gbe lo si inu ile ejo ohun o ti won si bere si ni gbejo lori re ki an to wa pada wa fi idajo lela lori oro re o gege bi won ti se salaye oro won ni se ri iwe ofin iwo daran ti pinle eko odun 2015 won pe ese kan nbe nbe eleyi ti o se ti penti ran mo makore ti won pe ni Isaac yo fun awon esun eyi to se won pe iwe ofin ohun ohun lo fi di re lole wi pe enikeni to ba ti wu iru wa eleyi ti omokunrin arufin ohun won pe iru ewon ti won fi si ona ni ewon gbere o eni ti se onidajo ohun o duro lori oro re wi pe eni to je obirin omo odun mejo ti an pe o je omo akeko ohun won pe nse na ni o se nti o da pelu omo ohun o ti o nba ni ajosepo ko to onidajo tun tesiwaju ninu oro re nigbati eni ti won rojo tako mo to ti kokoro rojo ninu ile ejo pe ohun duro ni ita ile eko ohun ni o lenu ile eko ohun gan lenu ona ati wole ibe ibe lohun duro si won pe oro yi ko bara mu tori pe omo eleyi ti oro kan gangan to je omo obirin eni odun mejo ohun won ni o salaye oro wi pe ibi ile ise ga oni omokunrin yi ini odogbo wo ohun lo to fi fe mo ba ohun ni ajosepo bo ti le je wi pe eni ti an fi esun kan ti a si ti da lejo ti an ti pe ko mo lo si ewon gbere yi wi pe ohun mo gbe okada to hun wa si enu ile eko ohun lati gbe awon ti won je akeko ni won ni sugbon eni ti oro gangan to je omobirin eni odun mejo ti won da ko re o pe ile ise ga ninu ile eko gangan ibe n lo gbe ohun lo won ni se wa ri eni to wa n se onidajo ohun o tesiwaju ninu oro re wi pe looto eni ti won da lejo ohun na ni arojare ti e sugbon omo kekere to je omo odun mejo to n tenu mo to n pariwo wi pe ninu ile ise ga ile eko ohun ni won gbe ohun lo won gbe omo yi na ko jare ko je bi nkan tin wi nitori idi eyi gbogbo awon ise iwadi alagbara ti a ti se lori oro yi awon eri ma je mi so be o ti fidi e mule wi pe omokunrin na ti won pe ni Nwatu Isaac o jebi esun na ti a fi kan o nitori idi eyi ko lo omo gbe ni ogba tun se lai ati lai lai
1: o da be je kimi no mele ko yin ofere gege o di ipinle Kano olori abule kan eleyi ti won pe ni Ojawa Akali ni ijoba ibile Gezawa nipinle Kano Alhaji Ahmed Yakubu Ahmed oni won ti ri oku e o leyin ojo die ti awon ajinigbe ti jigbe Ahmed yi oni awon ajinigbe gbe ni ilegbe e lojo 17 osu kesan 2026 nigbati awon koloran si eda ibo ran ti won kolu li e ni ajina won pe oku e yi ohun na ni won para kefin nibi kan ti won ti bu mole si nibi kan to pe ni Dan Laden Gezawa ni ipinle Kano olugbe agbegbe onkan to ko ti enje Musa Gaba o jeri pe looto ni sele o sele fawon akoroyin iroyin tesiwaju wi pe awon olugbe agbegbe na o ni won ri oku okunrin leyin ojo merin eyi ti won ti nwa be o ni okunrin fidi oro mule wi pe bi eto adura ti won se fun olugbe yi ona lo waye lana ni nkan bi aago meta ni role won pe awon ni kupa ni eda yi won na bi kuku bi yi bembe oji anjo kuro ni o bi igba ti yan lu aso fi tabi bara oni won se lu wọn ni kódà wọn pe wọn gé àwọn ẹsẹ rẹ kọọkan lọ wọn ni tòun ti pé wọn gbìyànjú láti gé apá rẹ náà wọn ni ìyá ẹ pọ gan o títí tó fi dójú ikú ni ìwé ń tẹ̀síwájú pé aya olóògbé yìí òun náà ni ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé lẹ́yìn ọ̀rẹ́yìn nígbàtí wọ́n rí òkú ọ̀hún wọ́n pe wọ́n gbé lọ sí ilé ìwòsàn ni gàbà wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé òkú gan ó ti fẹ́ máa kẹ ó ti fẹ́ máa rà lásìkò tí wọ́n rí ìdí rèé tí ilé ìwòsàn fi pa láṣẹ fún wọn pé tó ẹni ọ̀hún ti dágbére fáyé kan lọ rèé ṣètò ìsìnkú rẹ̀ bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano wọn ò tí ì fi àtẹ̀jáde kankan ta títí di àkókò yìí tànkà ìròyìn.
0: Ó dá ìròyìn kan eléyìí tó tún wà níwájú tèmi tó jẹ́ ìròyìn gudugbẹ̀ òní mo rí ń bí tó sì ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kano wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọdẹ àdúgbò tí wọ́n sì jẹ́ ọdẹ ìbílẹ̀ ní abẹ́ ẹni tí ṣe ọ̀gágun wọn yóò ní Sadiq Mazu eléyìí tó jẹ́ pé agbègbè ti Sahure òun náà ni òun jẹ́ ọ̀gágun fún wọn ìyẹn ní ìjọba ti Sanono gẹ́gẹ́ bí ròyìn òun ti a ṣàlàyé ọ̀rọ̀ wọn pé ṣe rí àwọn tí wọ́n jẹ́ ọdẹ àdúgbò yìí òun ni wọ́n ti jẹ́ kọ̀rọ̀ kò di mímọ̀ o wípé ọwọ́ àwọn mọ̀ títẹ ọmọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Sulaiman Fulani wọ́n pe ọmọkùnrin yìí òun ni wọ́n kẹ́ fi pé abíyá rẹ̀ ń rùn ìwà eléyìí tí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni wọ́n fẹ́ farapẹ́ ìwà ọ̀daràn o nígbà tí ẹnìkan tó jẹ́ òǹwòye ìlú lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ ní ojú òpó X eléyìí tó jẹ́ tiẹ̀ onítọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní Bakasin òun náà ló mọ̀ ṣàlàyé o wípé níṣe òun náà ni àwọn tí wọ́n jẹ́ ọ̀dẹ ládùúgbò ẹni ọwọ́ wọn ti ọmọkùnrin yìí gẹ́gẹ́ bó ti ṣe ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n níṣẹ̀lẹ̀ òun náà lọ́ṣẹlẹ̀ o ní agbègbè kan tí wọ́n ń pè ní agbègbè Toroya ìyẹn níjọba ìbílẹ̀ ọ̀hún wọ́n ní nígbà tí wọ́n pé ọkùnrin yìí tí wọ́n porúkọ rẹ̀ ní Fulani tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pe àwọn kan tí wọ́n fura sí pé àwọn èèyàn wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ba àdúgbò jẹ́ tí wọ́n máa ń dá wàhálà lẹ̀ tá a mọ̀ sí àwọn jàǹdùkú wọ́n lọ dọ́gbọ́n pè wọ́n wípé kí wọ́n máa bọ̀ kí wọ́n máa bọ̀ láwọn agbègbè eléyìí tí òun dákọ fún wọn yìí o kí wọ́n wá ṣe ẹrù jẹ̀jẹ̀ bábẹ̀ kí wọ́n wá dẹ́rù bábẹ̀ kí wọ́n wá da gbogbo nǹkan rú nígbà tọ́rọ̀ ọ̀hún tí wọ́n tẹ̀síwájú wọ́n ní ṣe rí àwọn èèyàn kan òun náà ni wọ́n kẹ́ fi pé ọmọkùnrin yìí ó ti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn jàǹdùkú ó ti pè wọ́n wá sí àwọn agbègbè kan láti wá dá wàhálà lẹ̀ ńbẹ̀ o ìròyìn tún ṣàlàyé wípé bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti bẹ̀rẹ̀ sí ní fa àwọn ìbéèrè jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wò pé irú kí wá lè yí gan o bóun wá ní àdúgbò bóun ni yóò ṣe ní àlàáfíà nígbà tó jẹ́ pé àwọn èèyàn kan tí wọ́n sọra wọn di ọ̀dàlẹ̀ tí wọ́n sọra wọn di ẹni tí mọ̀ ń gba tí mọ̀ ń gbàbọ̀dẹ̀ fún ará àdúgbò àwọn gan náà ni wọ́n ń pe àwọn ọ̀tá láti ta wípé kí wọ́n máa da àdúgbò rú bó wá ní irú àdúgbò bẹ́ẹ̀ bó ló ṣe lè lálàáfíà nígbà tó jẹ́ wípé ọ̀tá gangan nínú ilé lọ́wà wọ́n ní oníkálukú ṣàti bẹ̀rẹ̀ sí ní bèrè oríṣiríṣi ìbéèrè látìgbà tí ọwọ́ ti tẹ ọmọkùnrin tí wọ́n pè ń Sulaiman yìí o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣá ìròyìn tẹ̀síwájú pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ ìyún ni àwọn elétò ààbò tí ọ̀rọ̀ kàn láti mọ bó ni ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe jẹ́ gan tó sì jẹ́ pé wọn ò tí ì padà túṣu désàlẹ̀ kòkò tó bá sì jẹ́ pé bí wọ́n bá ti túṣu désàlẹ̀ kòkò òun náà ni ọ̀rọ̀ eléyìí tọ́kàn ẹ ti mọ̀ pé ìkànnì lágelu kò ní í jà yín láláì má jà tán.
1: ó dáa bẹ́ẹ̀ jẹ́ ká lọ tààràtàrà sí ìpínlẹ̀ Kebbi ibẹ̀ ni mo ti mú ròyìn míì tó ní í ṣe pẹ̀lú ètò ààbò tó ń fojoojúmọ́ yìnrìn ní nàìjíríà níbí yìí pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn afurasí agbébọn tó di tọrọ fọ́n ká lé egbèrè ọ̀tẹ̀ tó yẹ pé bá a ṣe ń pà kan òun ni ọ̀kan rú àwọn fìgilantí tó jẹ́ aláàbò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tán wá láti ìjọba àbílẹ̀ Ṣánga ní ìpínlẹ̀ Kebbi ìròyìn jábọ̀ pé àwọn afurasí agbébọn ti ṣekú pa ò nígbà tí wọ́n ń darí bọ̀hálé láti ìpínlẹ̀ Niger àwọn èèyàn ọ̀hún tí wọ́n dẹ̀mí wọn légbodò òun láti rí Abubakar Mainera Aritanko Saki Amadu Saminika wọn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni wọ́n pé wọ́n wá láti agbègbè kan tí wọ́n pè ní Samini Naka àti agbègbè Bakintoro ní ìjọba àbílẹ̀ Ṣánga ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tó ń tómi lọ́rọ̀ ṣe ń ṣàfọ̀mẹ́ àwọn fìgilantí yìí tó jẹ́ ọdẹ ìbílẹ̀ òun náà ni àwọn agbébọn kọlù ní agbègbè Kasabu Binuwa àti Mago eléyìí tí wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìyẹn ó jẹ́ àyíká odò kan tí í ṣe Kwara ìyẹn River Kwara ile to wa ni ona bodi to wa laarin kebi ati Niger eni kan ti sele soju e sugba to gbe ka ma da ko hun nitori po lewu ni o ilo fide oro mule ipe se ri awon oluko lori eda yi awon agbeban ba se je obi ti so lerun ti won oko kile osu lai la won pe okan lara awon eyan ti won gbe mi ni se ni won dana sun won o iroyin mo te siwaju wi pe awon ikokan ti won gbe dide won na ni won ti gbiyanju lati se awari awon eyan boya won ti ri oku won kan le ba gbe pada wale isele loju eti Friday to konja to si pe iwari si nte siwaju won pelu ireti pe won ri oku awon eyan ti won ti dagbere faye yi ki idile won le ba se eto isekun to da fun won ati eye keyin be oni won pe sugbon o iberu bojo ti wa gode kan fawon eyan ti won gbe lawon agbegbe to wa olorun ala to wa laarin kebi ati Niger nitori pe awon agbeban ohun na lo je pe won do ti won lagbegbe won o ti won si je ko kawon eyan ko bale to je pe pa lo ni pa le mi boju o ba fo rabaraba ni o da ngba won si kan si ile ise olopa ni ipinle kebi won pe awon ti gbo nkan kan lori isele ohun to n tenu e mo mo tun mo kan o eyi to toro mo eto ababa kan na won fi di oro mule pe ko alabo kan ta mo si operation with stroke oh na ilo ti kapa awon agbesumo mi nibi igbesi alagbara kan tan gbe o nijoba abile hukum ni ipinle Benue awon to je ko alabo ta nwi yi oni won pe mo awon afurasi ta nwi yi lasiko ile ti won kuna ya won koda enikan na ile to je ayinran nipa eto abo ni Nigeria bi Zagazola Makama ilo foran sita loju ikini hex ni ana odi yi ile to fide oro mule pe ise ti ko alabo operation with stroke ti won se ni nkan bi ago mejo aboko ja aseju meji ni aro ti se ojo keji din logbon osu kesan ni agbegbe kan to pe ni yado o na lo mo si sore o ni ti awon atawon agbesun mi tan ti yowo ya aja ti ota ban bere si mo jade lori leso won ni sugbon o bi ni ba wa kan rin kan para te fun okan ni pe awon to je leto abi para kapa awon to je agbesun mi na makama fide oro mule npe awon mo agbesun mi won pe para feyin le ni won mori bogbo nigbati awon ileto abo to je mo ogun ti won dana baya won won ni lasiko ikolu kogba ta nwe yi ara won kan te gba pada nbe o ni ibaye ke 47 eyo kan won ni be o ni awon agbesun mi para salomo won lowo ni o sugbon kapa awon kan ninu won ba kan na won ni be ni wadi alagbara si n tesiwaju ti won gbianju lati ri pe owo te gbogbo awon agbesun mi awon ti won tori bogbo to je pe won o pe won gbogbo akitiyan won ile ti won fi n damu awon eyan ni ipinle Benue
2: Gudugbe iroyin agbokogbon.
3: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West 1 Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
4: Ẹni àwọn àlọ́nà làákò ìbọn lọ sí ń bọ̀ tó fòrà dání.
5: Bàdán lọ́ṣẹ̀lú la ti ń bọ̀ o. Babuṣe máa lọ náà nu wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
4: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀sìn ń jẹ lọ́bẹ̀. Ajápẹ́ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Dégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. ti Mr. Solution o yato genja o si die lara awon leri to lohun o se gbogbo ona patapata to fi mo oju rin to lo lati lu Ibadan soke ogun gbogbo re ni odi titun se gbogbo awon agbalagba ti ojo ori won to ti sun ma adorin odun ede won mo gba owo ajemonu lo se osu eke eto eko koni gbeyin ati be be lo gbogbo eyin eyan pele oyo eya aja katara sasa kabu kaadi dibo wa ka lo dibo fun oloye adegboye ga taufik adegoke fca goye ata labia si egbe oselu adc olowo bowo bayi lami won e ma pe daddy mommy goye ata ni edibo fun daddy mommy goye ata ni edibo.

0: we shun shun ten tele wa ni koni la gelu 96.7 FM oke gajoke. Iro yele ita wa anpe ni gudugbe. Ona lo shun jade si e tigbo yin lo wo lo wo. Lon koda koko joko jowo fun bobo wa tori owo. Koda alakwe enikan. Iro yele ito wa ni waju ute mimbi. Ninu wero yin panji o ni mo matu ti riro yin ye to jero yin gudugbe. Kini kato wa shele gan. Wani ni ipile edo. Ile ise olopa ni ipile edo oni owo re ti te odomokunrin kan eni odun metadin logoji ati pe iwa enu mi agwojare won ni iwa to wu ati esun ile ti an fi kan gan o na ni esun fifi pa ba iya kan ile ti se eni adorin ni ajosepo ni agbegbe kan ti won pe ni agbegbe iguben iyen ni ipile edo ile ise olopa lo salaye oro yi ti o se je koro oye ni o lati pase enikan to je alukoro fun ile ise olopa nibe un iyun ni asp eno ikedem oni eno o lo salaye oro yi o ni ojoru wednesday nigba to bere si ni ba awon oniroyin se ipade won ni bi ipade oniroyin hun lo ti salaye pe awon aseyori ile ita won ti se gege bi ile ise olopa ni ipinle ohun laarin ose kan pere o na lo je awon aseyori ti ko se fi owo ra seyin eno o tesiwaju ninu oro re o nigba to n salaye oro loruko eni ti se commissioner fun ile ise olopa iyen ni ipinle edo iyen patrick dao won lo salaye oro o si je koran ko di mimo o bi pe awon ti se akitiyan gege bi awon osise ni ile ise olopa bi an ti se ise won ni ipinle ohun o ni owo awon si tite opolopo awon eyan ele to je pe iwa alaabi o na ni won wu to je iwo daran ninu alaye re e to se o ni awon eyan ti owo te o ni awon ti bere si ni se iforowanilenuwo alagbara le won lori o lati fi le mo gan ibi ti oran ohun to ti bere ati bi ti oran ohun to de duo nigba to nje koro ko di mimo o ni nkan banuje nloje o wi pe ki odomokunrin eni odun metadinlogoji ko si sun imo sunmo iya kan to je iya agba eni adorin odun ko si mo ba ni ajosepo koto oni ohun ibanuje gba o na ni eyan le pe eleyi si o wi pe odomokunrin si iya agba lagba ti o ti je iya arugbo nigba to n tesiwaju oni awon bere si ni se ise iwadi alagbara ni kete ti awon gbo si oran na ti awon si n tesiwaju lo lori oro ohun ibi ti awon ba ise iwadi alagbara de o na lo je ki owo ko te omokunrin ohun o ti won si ti ra musekun le ti won si tun ti tesiwaju pelu ise iwadi alagbara pelu re ninu isele miran ewe eleyi to je wipe isele wo daran na ni o ni awon tun ti ri omode kan o eleyi to je omo owo won ni eni osu mefa o ni omo ohun leyi to je pe won ti ji gbe lo tele tele lati ipinle edo ti won si ji lo si ipinle imo won ni amo lowo lowo bi awon ti n soro yi awon eleyi ti won duo gege bi afurasi lori oro ohun awon ti bere si ni se ise iwadi lori won won ni omo ohun ko o si ti pada si odo awon obi re bayi o won ni ninu isele mi ewe awon tun ti ri awon eyan kan eyi to je wipe won ka efe won wipe afurasi ni won ta ba n soro nipa awon omo elegbe okokun iyen lawon agbegbe kan ni ipinle ohun ti a pe won da awon agbegbe ohun laamu oni ba won si se wa yi awon oduo lori oro gbogbo to ni se pelu iwo daran nitori pe awon mo tesiwaju lati mo fi won lape ni awon eni yowu ti an ba soro won di kan jogbo oniwa odaran iyen ni ipinle edo won ni bi owo ba tin te won bayi lawon mo foju won bale ejo lawon o si mo fi won hande fun gbogbo aye lati ri
1: o da wo eje kemi na o tun mu mi ko yin papapa iroyin lo fidi oro mule o wi pe awon molebi eleni mefa kan ile ti won je iko agbesumomi ti swap oni won ti kawo ke ti won jo wa ara won fun awon ogun le wa Nigeria ni ijoba ni ipinle Borno lohun gege bi Zagazola Makama ile to je akosemose nipa ayanan na oro to ni se pelu eto abo olufide oro mule bi pe ojo keji din ni ogbon osu kesan odun yi oni amo lebi na oni won kawo ke ti won jo wa ara won o iyen fun iko alaabo kan eleyi ta mo si Operation Harding Kai yen ni ipinle Borno Makama wa fidi oro mule te waju inu alaye eyi to se wipe seri iwadi tan koko se sa tele tele lo fi o wipe seri awon eyan tan wi won ni won jajabo ku ni ibuba awon to je agbesumo mi ni joba abile bama tan se so pe to awon o se mo o awon fe duro pelu ijoba ni kalafia ko le ba ijoba awon fe mo je en ti o mo saka akiri to ka awon o ni bale nigba ko kan mo awon o je agbesumo mi mo ni tawon o
0: to wa je pe kini ohun o di cho losan to ni a fi chochogun
1: abi
0: iroyin le ta n pe ni gudugbe o na la fi chochogun be lagbara lowo olohun oba ola ni ke tu pade wa lori iroyin ohun lago mejila si ago kan san a ma nfanfani yi ki baba wa ojo komo lafe oni gan oni ojo bi won ti awon na si sojo bi papo pelu orilede wa nigeria awa gbalado awu pe
1: e so nikan gbadura fun
0: gbadura fun gbogbo won patapata lagbara lowo olohun to jo olojo bi lagbara lowo olohun ara yo mo tu gbogbo wa ni ani si ninu nira
1: o ra kemi no mo fi akoko e ki alagba omowe bade oju ade okan gbogi lara awon agba onpede
0: babatianu
1: ni ile yoruba nbi ni won ojo bi ti na se konge ti ominira awon ara wa temi tayo ye ladun aboro inu ko mi eje apegbon ka ma ba apegbon jini jini bi eni ojuramu aboro to famolu abi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin ati mi ani fa ka kan je ko o si ni jebe kuni talewa ka ma fure dire pe ba de oju ade ile ma ya
0: o ya o yi se ba de se ba de niwo
1: kuni e o jade ko be
0: fola shade ajala loruko
1: temi
0: ti mo nje o tun di gba mi lagbara lowo lo e seun te n gbo wa
2: la gelu efe jagaba gogore tiwo ma ro won
3: ẹyin èèyàn mi a kú dédé àsìkò yìí àsìkò bójú ọjọ́ ṣe rí ẹ súnmọ́ bí kẹ jájọ ṣàṣàrò lóòótọ́ lódodo yóò dáa lónìí yóò dáa lọ́la ẹ kú gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ nínú ayé tó jẹ́ pé iṣẹ́ irin lòun ń ṣe ṣùgbọ́n ìjẹ́ ìlérí ló ń jẹ bó la wá fẹ́ ṣe tá a fi kógo já o àfi ká wá ìrìn kún ìrìn ẹsẹ̀ wa lọ́nà tó tọ́ tí ò mú jìbìtì tàbí ká mú kan mọ́kan nínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ dá iṣẹ́ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ sí ṣọ́ọ̀bù káwọn náà tiẹ̀ máa jí láàárọ̀ kí wọ́n gba ibìkan lọ kí wọ́n má bàa di koroko orodo tí sìnkú àbíkú ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà ibi ikọ̀ náà ni ọkọ̀ wọn fẹnu sọlẹ̀ sí ẹlòmíì tiẹ̀ wá gbìyànjú títí nínú ayé kò sí rówó tí òun fẹ́ ṣe tán ṣùgbọ́n ojú kan náà ló wà kò sún síwájú kò sún sẹ́yìn ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin ọmọléèwé ọ̀rọ̀ yìí kàn yín pẹ̀lú ètò tí ń sọ ní dolóríire tá a gbé dé
4: tiléeṣẹ́ Diamond Project
3: èyí tó ti já àǹfààní àti oríire fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti kópa ńbẹ̀ ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti gbé ìgbésẹ̀ ni wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ti donílé lórí wọ́n ti ra mọ́tò tó tó mọ́tò sójú ọ̀nà ọ̀pọ̀ nínú àwọn tí mò ń sọ yìí ni wọ́n ti rán àwọn òbí wọn lọ sí háàjì àwọn kan rán àwọn òbí tiwọn lọ sí Jerusalemu kódà àwọn gan ti kẹ́yìn mọ́kà àwọn náà ti ṣe shalom shalom bó ni wọ́n ṣe wá rìn bẹ́ẹ̀ ó bá bẹ̀rẹ̀ bísínẹ́ẹ̀sì wọ́n pe kinní kan ní capital èyí owó tó gbé dání láti fi gbé okoòwò rẹ̀ jókòó tí ó fi dúró re òní wọ́n pè ní capital ìkankan tún wá wà tí wọ́n pè ní product irú nǹkan wo gan ló fẹ́ máa tà àti pé nǹkan tó ń tà irú àwọn èèyàn wo náà fẹ́ máa rà á tí mo fẹ́ kó kọ́kọ́ yé gbogbo wa báyìí ni wípé bàbá rẹ ni bálà ọ̀nà ọ̀la kì í yà ta ló lè lọ bá nínú ẹbí nínú ara nínú ọ̀rẹ́ lásìkò tá a wà yìí tó ṣàlàyé fún un pé bọ́dá mi bísínẹ́sì tí mo fẹ́ ṣe rèé ẹ fún mi lówó tí ó sì fún ọ lówó ọ̀hún pẹ̀lú ìrọ̀rùn bẹ́ẹ̀ ò bá mọ̀nà yóò mọ̀ sí sáré kú mọ̀ ni.
4: Ìdí nìyí tí iléeṣẹ́ Diamond Project fi gbé ètò yìí kalẹ̀.
3: Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nílé iṣẹ́ yìí tí wọ́n mọ ṣàlàyé fún ọ bó ṣe rówó tó mọ̀ fi dára tó bá wù ọ́. Ṣé wá rí summit yìí bó o bá fẹ́ lọ lọ́nà dán ni ₦10,000 ló fi forúkọ sílẹ̀ ṣùgbọ́n lásìkò yìí ₦1,000 péré ló fi forúkọ sílẹ̀ tí wọ́n sì fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye. Àǹfààní yìí kì wá ṣe fún gbogbo èèyàn o ṣùgbọ́n fún àwọn èèyàn 50 àkọ́kọ́ 50 people tí wọ́n bá kọ́kọ́ tẹ yes sí nọ́mbà tí mo fẹ́ pè yìí.
5: 09063848209 09063848209
4: ìpàdé yìí yóò máa wáyé ní sátidé ọ̀sẹ̀ yìí
6: ni bodija ni badan
7: awon agbagbo won ni owo ni je mo ba otan iya ni je tani mo ori ti ala ti ran wa ba ma wa si imuse anilo owo tori pe owo ni keke irere bo mi o ki se irere nikan ni owo ni keke re owo ni keke aseyori pelu te ba wo dada e wuri pe opo awon omo loje oni ni obi olowo lati ran ala ati ran won lowo awon omo be wa bere se ni seru egbe won ipele awon eniyan mi wase wase titi ojo fi lo lori won awon elomiran si re owo osu ti won gba fun opolopo odun na ni won si gba titi to fi da koko yi ko si si yi pada kan ta toka si ninu igbe aye won akoko ifeyin ti fa awon elomiran mu ibanuje dani nipa ironu aini ati pe ko si ireti koko fun won leyin ifeyinti opo awon iya loja ati babalaje loju owo ati ere obara won jo lowo won tori igbese ti won ti korunbo eyin si ti ko ipaya ba opolopo debi wipe aisan ti tipa be wonu ago ara won wa gbo o se o wa ni ipele kankan ninu awon ti mo kasile yi ona abayo konre ti
6: on diamond project
7: se agbekale re fun gbogbo eni to fe rowo yo laarin egbe to si ti fe gbe igbe aye alaafia eni to moju okun ni pabini re
6: diamond project
7: yo fi ona oko owo ti ko ni wahala ninu mo yo se oju re sawon ilana kan to le to be ni ko si bayo bayo kankan awon ilana yi
6: diamond project
7: yo fi han yo mu ki iwo na ma pe owo ran se ni rorun nigba gbogbo ala ati ran re yo si wa si imuse
3: eni mona ni eje atele la fi ni ke gbe igbese bayi kaye ti eni o le tesi waju ko yi wa loju kan na bi omi adagun iwo na ri daju pe o wa lara awon 50 akoko to kokote yes si namba yi bo ba le te yes yi aje pe o ti pinu lati tesi waju niyan namba to mo te yes si ni
5: 09063848209 09063848209
6: ipade yi yo ma waye ni saturday ose yi ni bodija ni badan
3: asiko to ye ko gbigbese gan la wa yi tire o
2: la la la la gelu fm jagaba gogo retio

0: kò lẹ́jọ́ nù.
1: Wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sí lè bu ga ọmọ sórí.
3: A fi ṣe àtàwọn.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́t International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
4: Bàbá Ìbàrùbá.
5: Ọba Ìsára.
4: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹsẹ̀ ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lù kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrẹgbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ń sẹ́lọ̀ mọ́ pèrò sọ́kọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-3388-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba iṣan ara àgbà ìṣègùn tó ń bá iṣan wí táìsàn fẹsẹ̀ fẹ́.
6: Javis PL I Care Foundation ló ń lọ́gun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà. Láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank, Charity Council Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí olówó tí ń fowó sanú shopping complex, Ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. 2000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 070-1015-2255. Ojúlọ bára kò ní dín dúró mọ́ wa lágbárí.
7: Ìjì ayé ò ní dà ọmọ
8: ògbẹ́.
7: Ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì. Bíbélì sọ nípa wọn nínú ìwé ìfìmọ̀ orí kẹtàdínlọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì. Ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká. Ogun agbára káká dópin láyé rẹ̀. Ìjì bá ń jàyàn gbogbo ẹ̀ ó di agbára káká. Àtijẹ́ àti mu ìgbèsè àgbàná oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá. Òpin máa dé sí. Lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer. Ìdè já ọjọ́ Wednesday on the 30th láti aago mẹ́ta ọ̀sẹ̀. Títí di ọjọ́ Thursday ní aago mẹ́ta ọ̀sẹ̀. Ìwó Road ló ti wọkọ̀ olúwo tó bá di olúwo junction bíkẹ́ ọ̀kadà máa gbẹ̀bọ̀ ní àtàmátàsí. Bọ́ ọba wá ó di dandan kó lẹ́rìí. Wà á sì ní àǹfààní láti rí bí wòlíì. Èmi sì máa ń sọ wípé tọ́ ọba dọ́dọ̀ wòlíì ìwọ́kọ̀ ló sàn tó bá wá. Ẹ̀mẹ́nu máa gbẹnu mi fún àṣírí ogun rẹ̀. Wà á ràn.

0: gbogbo lẹjọ nù. Ó wà bẹ́ẹ̀.
1: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àtàwọn.
0: Ètò tó ń múnú dùn lórí ńlágbélú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Ìlú Kọ́láwọlé Adéníyì Kọ́lábẹ́t International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́lábẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà bẹ́ẹ̀.

0: ṣe ẹ̀ta sọ fún yín pé ẹ̀yìn mi jọba 25,000 naira lónìí àwọn tó dá sí wọ́n ti ń lọ bẹ̀ ẹlòmíràn pé ẹ̀ka ẹ̀ṣẹ̀ ń sìn *247*1004*2# fún ti ká ẹ̀ṣẹ̀ máa ń lọ bẹ̀ ẹ̀yìn méjì láàrín 25,000 naira ẹ̀ sì má gbàgbé àti ilé ta sọ ní láti yanjú òní yanjú ẹ̀ lánàá èmi ìtú ti ń gbé ní ìsìn òbítíbitì mílíọ̀nù náírà tún ni káàṣì ó tún fílẹ̀ fún ti ayẹyẹ ọdún kọkànlá ìdílẹ̀ṣẹ̀ rédíò lágẹ̀lú ẹ̀fẹ̀m pẹ̀lú oṣù náà ni so òbí ẹ máa lọ ọbẹ̀ káàṣì ò ti ẹ̀wọ́jú úchè kankan kò wọ́n ti á máa ká gan ní ìsìn 25,000 naira méjì làwọn èèyàn ó tún gbà lórí ètò fún tòní mo ní iṣẹ́ dandan ni kó wáá lo ohun tó ṣẹlẹ̀ lánàá ọ̀rọ̀ owó tí kì í sọ pé mi ò jẹ gbèsè lóòótọ́ mo sọ lójú ara rẹ̀ ó ní pé bí a mọ̀ fún bù láfáwọn èèyàn ni pé mi ò ní bẹ̀bẹ̀ mi ò sì bẹ̀bẹ̀ náà ṣùgbọ́n gbọ́nkú ti pọ̀ jù látànà ó lóò bá wa sí mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ṣé mo lè lọ tó bá lè pé 36 hours láì bó ti mr sunday ta ló ń sọ̀rọ̀
1: èèyàn ló ń sọ̀rọ̀
0: ó dáa sà
1: ṣé ìwà tó ń wù wá dára ẹ̀
0: ta ló ń sọ̀rọ̀
1: orí pọ̀ lówó lọ́wọ́ ọ̀sẹ̀ èdè látàbọ̀dọ̀ kó dọ́là jùlọ ìwà wù ìwà tó wù kọ́ tó tá wù ìwà àti yábìtì ẹlẹ́kùnrin ẹbí lọ parí ọ̀rọ̀ wa sí ọjọba níjọ tó lọ bá wọn mo ti mọ pọ ti fẹ mú ìyàwó wálé ìwà tó wù tẹ́lẹ̀ ló ń wù yìí ọ wérú wà á rí mọ bá ìyàwó ẹ bínú
0: mr sunday
1: ẹ mọ ṣẹṣẹ ní orí pọ ṣe rú ẹ rí láti gbà mo ti gbọ ogun tó ń ṣe.
0: mr sunday
1: mr sunday kan ló sọrọ.
0: kí lẹ fẹ́ gbà nù kọ́ tẹ̀ ń ṣe nù.
1: kí mo ń ṣe ni pé ó di dandan tí ń tọ́jú ọmọ tèmi ìjọtọ̀ fẹ́ ọmọ bọ́jẹ́ ti dọ̀bálẹ̀ ọmọ bí ìyá bìjẹ́ ẹlẹ́gùsí náà sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ ìjọ yẹn ó lágbára ẹ̀wá gbogbo ọ̀rẹ́ àtẹrántán ní ìṣẹ̀ wá ń ṣe tó wù mí ẹ̀wúrú mẹ́sì tẹ fún wa ní gbogbo àná yẹn tó wá ga bẹ́ẹ̀ èmi ni mo sọ fún o mo ní kó mọ òwú ẹ níran
0: ọ̀dà
1: ọlọ́ọ̀nù torí mo mọ̀ pé ìyá bèjì ló wà ń di ẹ àti àtàwọn èèyàn ìyá bèjì gbogbo wọn bí wọn ṣe ń sọ̀rọ̀ lánàá ẹni mo ti ń sọ fún ọ pé ọlọ́ọ̀ bá ń bẹ o gbogbo wọn ló sì wà ń tẹ́fẹ́ ṣègbéyàwó.
0: ṣé ọ̀rọ̀ tó wà ń lẹ̀ ṣó fa pé kó fa kọ sí èmi nìkan tí mo fẹ́ fi lẹ̀ torí pé mi ò bẹ̀rẹ̀
1: ìyàwó ẹ̀kọ́ ni ni
0: ìyàwó ẹ̀kọ́
1: ni ni ó lè lo akọ tó bá wù.
0: ṣé mo ṣẹ́ ni.
1: ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ tí wọ́n náà ṣẹ̀ṣẹ̀ dé látàbọ̀ wọn mọ ìgbà tó fi kalẹ̀ sílé ni.
0: kí nìyẹn wá ní ṣe balatẹ́gùn ò sí ìyẹn kọ́ ni
1: ìyẹn
0: kọ́ ni ọ̀dọ̀ ẹ tí o sí nǹkan kan tó kàn yín rẹ ẹ mú rímọ́tù lé wa lọ́wọ́ sí tó kàn mí o. hello.
2: hello sir.
0: yes.
2: ọmọ babalaji ajibola ademola ti o lati le irun
0: ọmọ
2: olóhùn alayemola ni. sẹ́ni yorùbá ni mo ti jẹ́jẹ́ òtán nǹkan òtán o. ẹ lóòótọ́ la bá irú lánàá pé àṣebí mọ́mà ti ní ìṣègbè rẹ fún ọ lówó ọdún rẹ. ṣùgbọ́n wọ́n bí lákàná ààyè ti ọgbẹ ìyẹn mo yẹ gbọdọ jẹ kẹsù yìí sọrọ èèyàn tí àwọn boys bá bí níjẹ jáde pẹ láwọn ẹjọ lọ everytime ẹgbọrúgbẹ
0: so
2: gbàgbé ọrọ
0: ìgbà ọdà sí finish ni torí pé mo sọ pé mi ní bẹbẹ oni wọ sí ọdọ ní kí bẹbẹ ni mo mú mi ti
2: ẹnìkan
0: sunday ní ọdún ọdún kìíní jábẹ bá mi lórí ngbà ẹmí òtí ẹ rú ọlọpẹ
2: mr ló lọ. àwọn òṣè dada tó wọn bí lágbàná gbogbo inú òkú wa padà bẹ wọn
0: ọjà lórí ìṣù ẹ mo ní mo fẹ bẹbẹ.
2: òun gba kí ẹjọ sọ ìgbọ̀ngàn náà ẹ lè ṣí ẹjọ ṣí ti dé àmàgbé akéwìṣẹ ọyàn ìlú ìyáṣẹ ibi tó yẹ ló bá ojú ìyàwó tó àgbo ń bínú kò dáa. sọ àwọn náà tó bá gbọ́ ń gbọ́ ni kan padà sí nọ́mà kọ́dọ̀ ṣe nọ́mà kọ́ bá gbọ́ ti ní abọ́ ní o fẹ́ tẹ́lẹ̀ yìí o bọ́lá jí àjíbọ́lá àdémọ́lá òkìlá ti rọ.

0: lóòótọ́ mo lè ní tèmi lọ́wọ́ o honestly but there are some certain things mi nígbà gẹ́gẹ́ bí ìyàwó lé do you understand but ẹ jẹ́ ká
1: ṣùgbọ́n bó ṣe lè wò kórí leléyìí olórí là ń gborí fún ìgbà míì àwọn ìyá wa nígbà míì tó bá jọkọ ló ṣẹ tó bá jẹ yàwó ló tún ṣẹ ìyá ó tún kúnlẹ̀ pé ọkọ mi jọ ìkúnlẹ̀ mi rè tọkọ ni mo ṣe rọkọ wọn lóde lọ̀pọ̀lọ́ ṣe gbé ti ẹ̀ pọ̀n àbí nímọ̀ orí òye
2: yìí
1: ẹ̀wọ̀ olùbọ̀dá mi ò kí lò ní ìsìn wọ́n sọ wípé kẹ mọ́ jẹ́ kí àwọn boys kọ́ mú ọkọ̀ yín jáde ṣe fàájì lọ kò ní bá jẹ́ kó ètò.
0: Se jẹ́ gẹ́gẹ́ bí nǹkan ṣe rí tọ́mú jáde lọ síta ìgbà tí ìṣe kúrò lórí tó
2: rẹ. Hello.
3: Akani.
2: Yes, ma.
3: Ẹ kú ètò.
2: Yes, ma.
3: Ara àwọn ọmọ náà pé kíní yìí ó ti fi bàjẹ́ jù. Owó ọwọ́ pé oṣù kan tí ó sì ń lẹ́sìn yìí ló wá wúlẹ̀ lọ sí báwọn.
2: Kò tí ẹ wo owó àdíṣe bọ̀ wá.
3: Kàkọ́ lẹ́kọ̀ọ́ owó ló fi ń mọ ọfẹ́ àwọn owó nǹkan mìíràn lọ. Ó sọ fún wọn. Obi sorry kan ba le ja kan tun kan se awon gbe ko ti mo na iba na ja be lori oni owo na ko komo ginu gori ba wa so ja na ni
2: emi o be o
3: ba wa ko owo to se ona no bizi to be po ni ti awon le mo ni awon wa dodi
2: atana o dadi mi wa se ba wa se ba ta ka so ni sin ni lori phone so lori phone bo ko be mi soro
3: ilé yóò bí ọ̀rọ̀ ọ̀ṣọ́ ti ṣe jẹun ọ̀ṣọ́ ti ń jẹ ẹgbẹ́ ọ̀ṣọ́ ti ń sùn
2: ọ̀ṣọ́
3: ti wà lọ́wọ́ wọn lára kí wọ́n mọ̀ àmọ́ òun náà mọ̀ ọ̀mú ìṣe ogun ìṣe bàjẹ́ nù ibi ibi ibi sọ fún ọ ìrọ̀ náà jára rẹ nù.
2: Mo ti jára mi màmí ti jà yábejì ní jára ẹ.
0: Àwọn kan mi ti àbèjì máa ń sọ ó máa ń jẹ́ kí n bèrè pé sẹ́yìn ọlọ́mọ
2: obìnrin
0: ìnú sẹ́yìn ògbàdúrà kọ́mọ ọkọ ọmọ yín kò kẹ́ ọmọ
2: yín ìrọ kí ìyàwó ọmọ wọn kó lórí ọmọ wọn àbí.
0: Ìṣòro lórí because mo pé yábejì àwọn kan tó lè gbà náà máa ń tì sí mi èmi náà dẹ̀ ṣì lẹ́lẹ́dà o.
2: So bó ṣe wà sí ó pè yín kẹ ẹ fẹ́ ọkọ mùmú bọ̀ ẹ fẹ́ kọ́mọ yín ya mùmú àbí ó pè yín kó máa direct yín síbi tó wù ẹ bọ́ ò fẹ́ kí. Hello ta tún níbẹ̀. Hello.
1: Mr. Sunday ló ń sọ̀rọ̀.
2: Ẹ ti dé padà.
1: Ìyá mi mo fi Ọlọ́run bá bẹ̀ ọ́ mo ti gbogbo àwọn èèyàn tá ń bọ́ sọ̀rọ̀ lórí.
2: Ó máa ro ó ti sọ̀rọ̀ gan ọ̀rẹ́dì ó ti sọ̀rọ̀ sókè.
1: Ó ti bẹ̀mí ọ̀rẹ́dì ó ti bẹ̀bẹ̀.
2: Èmi.
1: Ṣé bí wọ́n ló sọ pé ó dẹ má bínú?
2: Ìyá àbejì ni mo ń bẹ̀.
1: Tí ìyá àbejì gan ti bẹ̀bẹ̀. Ìyá àbejì gan ti bẹ̀ ọ́. Ọjọ́ mọ̀ sáta dídí.
2: Ó ti lọ bẹ́ yẹn.
1: Àwọn èèyàn wà tá a gbé fún
2: o. Ṣé rí aṣọ tẹ́gùn bá wo egun lónìí?
1: Ayégun wo lónìí? Ẹ̀gbọ́n ìyá aṣọ
2: tẹ́gùn. Ẹni tó bá láyà ló lè gbélé lá. Èmi nìkan ò lè wá ọkọ yìí.
1: Nítorí ọtí lọ dánwò nílùú ọba ló jẹ́ kọ́mọ ṣe gbogbo
2: ṣe wọ́n ṣe gbogbo
1: yẹn ìyá mi wọ́n ni máa bá sọ̀rọ̀ jàre dákúnjá gbàgbé sádìbẹ̀ ìwọ́n ni máa bá sọ̀rọ̀ mo fi Ọlọ́run ọba bẹ̀ ọ́ mo fi ìṣẹ̀dá gbẹ̀ngà ó yàtọ̀ bẹ̀ ọ́ mo fomi jẹ́ àti gbogbo tó ọ̀fikú òun lé níjọ́ tó fẹ́ mo fi bẹ̀ ọ́
2: kò tiẹ̀ sunkún jọ yẹn
1: torí bó ṣe bẹ̀rẹ̀ sí ń dọ̀bálẹ̀ tó wá lóṣù tì mí lẹ́gbẹ̀ẹ́ nìyẹn tó ti mọ̀ pé mi máa tako òun.
2: kò sí wàhálà.
1: So àti ìyá àbẹ̀jì gbà tán wá kúnlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mi mo mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí níjọ́ tán fẹ́ẹ́ fi ọ. So gbàgbé gbogbo ìyẹn dá ìfúri ọlọ́run.
2: Ó ti lọ.
1: Bá mi gbẹnu sí ọ̀gẹ̀dẹ̀ yẹn.
2: Ó ti sọ̀rọ̀
1: jẹ́ ká mọ̀ pé wà ní gbogbo òbí àgbáyé jẹ́ ká mọ̀ pé ìyá kan ṣoṣo tó ń dún ní gbogbo ibi tí àwọn èèyàn ro kan sí ni ẹ.
2: Ó dáa ó ti lọ bọ̀ kí ló fẹ́ gbà nù pé kíni pé kò má bínú.
0: Mi ìfẹ́ kéèyàn kan yọ̀ mí kiri I'm not saying mo bí mi ṣó ti yẹ but then tán bá sọ ó dà pé ọbẹ̀ tán bá sọ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ náà ló bá fi lélẹ̀ so what's the point of talking kí mo fẹ́ máa ro ijọ́ kí mo fẹ́ máa waste the time mi sí.
2: Tó lóbi sọ̀rọ̀ látànà.
0: kan to wu e on lo se yen ko se ti e to wu e loko e si mi o lo se bi me to lowo e on lo se yen ni won ba nkan to bo se ibi to buyan mi kerede I don't even want to talk
2: bo mo se buyan yen won fi sinu kula to ngbona fe ni fe gbo o ngbona fe li fe li o ngbona ah kin wa yi ma so fun ya bi ibo lo ti ri riwo mo fe yi ma so gbo gbo aso e kiki lesi mi mo fe yi mona ankara abi nu lo aye tan wa nlo lati join nu kula na ma ko yan si na
0: I don't like the way you are treating me honestly
2: okay, bolo vie kin tweet baby ele daddy bolo vie kin tweet so ojo kan soso ti mo wa ko pe mi o fe o ti di pe you don't like the way I'm treating you ojo kan soso ti mo ko pe mi o fe e ma gun kete kete pa
4: hello
2: hello ya yo
4: yeah. Wala kemi kilo nsele
2: right how do you soro
4: alafia ni ma ah temi abasale ni won be o ku bo da ke kilo nsele right
2: o di soro
4: oh ala bo wa pelu re o ah ah mo pa won lo mo de ko pa
2: ah
4: daraya
2: si finish no ti ri mi be
4: ah daraya o
2: o ti ri mi be
4: daraya o won po nta o
2: mo sha check balance mo disen
4: ni o lowo nu binu re yi o
2: check your balance mo tu be fi kankan
4: daraya
2: kan lori baby
4: ola won ti te si pe ko check
2: check yo pada en da pada ngba yen to ba like mi le ma de na pe fun kini kan da pada if you don't like it return my money owo da don fe iwo la buku en da pada fun mi ngba yen if you don't want it return my money
4: hello e ka so yato
2: yes
4: an so la ke mi nyan de la to mi ya boni beji I ka so ya ki sara re e ni ke be won ẹgbẹ́ àtúnlákẹ́mi
2: fún kí ni mo ṣe
4: ẹgbẹ́ ọba kúlẹ̀ fún yín ẹgbọ́ ẹgbẹ́ tí gbogbo ẹ̀ tán
2: kí ni mo ṣe
4: ní ẹgbẹ́ ẹ̀bẹ́ ilẹ̀ ṣe ó fẹ́ mọ ó jàjọ mọ́wó ẹgbẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ rú ẹ̀ gbogbo ọjà ti bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ wọn kọ́ máa ń bẹ̀yàwó kí yẹn bá ìyàwó bí ọkọ ni
2: ẹgbẹ́ wọn
4: kí
2: n bẹ̀ wọn
4: ẹgbẹ́ mi ṣẹ́
2: tí n bá bẹ̀ wọn kí lẹ́ẹ̀ṣẹ́ ó tẹ̀ wọ́n tẹ̀ ní káàdì tó pọ̀ ní kí n lọ bẹ̀ wọn babe ìjọ tí mo ti ń bẹ̀ nǹkan sáwọn ará lè rí pé ìjọ tí mo ti ń bẹ̀ ẹ̀ẹ̀kan tí mo wá ní pé kó má kó fi mí lọ́rùn lẹ̀ ló di pé mi ò láì kẹ́ mi má sùn kankan o má fọrùn kan o nǹkan tó fẹ́ tó ló like return it back.
5: hello ẹ káàsán ẹ kú ètò.
2: yes
5: ọlákẹ́mi mo fẹ́ bá sọ̀rọ̀
2: o. ẹ bá mi sọ̀rọ̀
5: ma gbogbo yín náà mo fẹ́ bá sọ̀rọ̀ mo ṣùgbọ́n ọlákẹ́mi mo fẹ́ bá sọ̀rọ̀. ṣáyìn nìkan lọkọ yìí fẹ́
2: ni. àbí ó nìkan ni.
5: abájọláyọ̀ onífipọ̀.
2: ó nìkan ni.
5: ẹ bá tó bíi méjì mẹ́ta níbi tí wọ́n bá gbé ń bí nọ́mbà lọ lómi ò kówó òbínú má bínú mọ́ dẹ́kun.
0: ẹ lè wá bá fẹ́yàwó lé mi.
5: òun ìnìyẹn ohun tí mo fẹ́ fàyọ̀ mẹ́ ni pé fọ́ ọkọ ẹ mọ́ra.
2: mọ́mí
0: mi ò
2: fa mọ́ra tí
5: wọ́n yé pé yẹn lẹ́fẹ́ sọ má sọ ha kọ̀ọ̀kan kọ̀ọ̀sí inú bíbí ọ̀fà
2: mọ́ra ò ń tẹ́ẹ̀tì pé kán fẹ́yàwó lé ẹ bẹ́ẹ̀ ni ọjà
5: oyàtọ̀ wọn
2: náà fún olú tó bá fẹ́ fún olú tó bá fẹ́
5: èrúwà
2: ó dẹ̀ jìnà
5: ṣá torí epo 140 fún olú tó bá fẹ́ ṣùgbọ́n kó yẹ bíná bẹ́ẹ̀ kó yẹ bíná bẹ́ẹ̀ tó bá jẹ́ òun nìkẹ́ kọ́ níbi òun bá gbé bíná bẹ́ẹ̀ lórí lòmí ò ti máa gbómi síwájú ọkọ.
2: mọ́mí
5: ṣe
2: ẹ rí anybody tó wà tó tún dájú falákẹ́mi lọ dáadáa lẹ́rù wà.
5: no àwọn iṣẹ́ bẹ́ẹ̀ inú tó bá fẹ́ mi ṣùgbọ́n wọ́n fún un níkìlọ̀ gẹ́gẹ́ bí ìyàwó
2: pé kọ́kọ́ fún un. a kàn fílàṣì ẹ ní mtn fílàṣì fún ni.
5: kí lẹ wí.
2: a kàn fílàṣì falákẹ́mi a kàn fílàṣì ẹ wò.
5: no kò ní ìdí yẹn ṣùgbọ́n ohun tó wá ń fún gẹ́gẹ́ bí ìyàwó mo tá à ń fún gẹ́gẹ́ bí ìyanu pé kọ́ sọ ọkọ ẹ̀ mọ́ra torí tó bá dé méjì mẹ́ta
2: ilé yìí kò mọ̀kòrò lọ́wọ́ tó fi ń gbowó lélẹ̀ wá ọwọ́ tó fi ń gbowó lónìí kò lọ́wọ́ tó fi ń fàyàn mọ́ra bó ṣe wà
5: yìí. kó fọkọ ẹ̀ mọ́ra kò á mọ́ra.
2: bí a kẹ́ sẹ́ndà-dà-tù-sí bó ṣe ń fojú wò mí bó ṣe ń sojú sùmẹ̀sùmẹ̀ iná lẹ́rìn yẹn kẹlẹ̀ dé tán. hello
4: fọlákẹ́mi ẹ flash ẹ mẹ́kọ́ lè mẹ́ra ló ń jẹ́ àjẹsùn.
2: àbíjà rẹ
4: yóò dákúrì lé ìwọ
2: yóò dákúrì. ó mọ̀ fọ́nbù pé
4: kìí kan. ẹ iná ló pa ó dákúrì
1: ah
2: ah ah ah
0: ah
2: ah
0: ah
2: ah
0: ah
2: ah
0: ah
2: ah ah
0: ah
2: ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah
0: ah ah ah ah ah ah
2: ha
0: mo dobu die papa
2: ha fola ke mo ke mi fe ko fi ba kan
0: genga ha dobu die lo fe o le
2: ha fola ke
0: wa ta ya wa ta won to en ko le ni ma ko la bukle ko
2: ha
0: ko ti ma foju
2: ha
0: so mo pe ngbate mi ati awo ta jo dark se pe boya ma be ija tuka ma se ba ma be ija mama dere mama be ija
2: you know that I won't do that
0: wo wa fe o le
2: I won tori ti eni olu
0: mi
2: se
0: mo ko do le fi check mi not ya o gba be
2: ha
0: yes
2: fala ke se omu nkan ni
0: se
2: omu
0: nkan ko wa
2: ha
0: ibo no tin bo
2: ha
0: ha afa ya o le mi emi to tell danu boya ko ba fowo yen threat mi lo bo yawo
2: ha
0: ke mi ko
2: ha
0: pe call awon eyan pe
2: e ya beji o ya beji
3: atani
2: yes
3: atani
2: yes ma
3: o ma ta bi se ti so fun oni o ma jo ni se ejo se kini wa ko ni secondary school university awa le njo sende
2: se ba ngba number e
3: number te ko omo mo wa le ni omo ko mo wa le o ba ri la yasi bi o ti pese de jire
2: ah iyan o le je fala te mi omo ko mo ti wa around the con to de already
3: mo gbo te mi eyin omo e jo baje
2: eh
3: o ri e ba njo sende ba mi meeting awa le so so ro re se e ti mo mo ba de mi wa ni o ya de mi wa ni o bi e la go
2: Hello.
1: Hello.
2: Yes, sir.
1: Ah, Congress, AG, Radejo. Like that, I'm only a Radejo.
2: Hey.
1: What are you doing? What do you have to do? What do you have
2: to do? Oh, dear, missing.
1: What do you have to do? What do you have to do? Wala ke do ni bibi ma o le ti to mo tin so ori ni da ti go send ti gbebe mo ti go ogun se so ogo gere wa ti se to se wa o ti bi so go ala yi fu gbo gbo lo baba ore mi lati eyan bibi wa le wo so ro bibi bibi ti ti so ko ni o tele mo tele ro ya bi je bibi o
2: wo
1: ko ni tori ofe
2: gbo gbo ko ya o si o mo tele o
1: mo na ni o mo dani
2: si wa la
0: o dobu je wa fe ya wo le mi kilo ma je yo kilo ndu enu
2: je ka lo taja
6: Badeli FM 96.7 eni to wa wo lo to pade ole ati yi lona osuri le gba ai ma yo jo odun osu to ti fi wo owo kiri sugbo gugu igba ni won ma ngo nipa cash e be du fi bi ko sale igbo nigba ti cash e ti bi ole ati yi fun opo eyan to sumo ati awon ore re to mo ki wa lu ditu do duwe cash e to fún ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà mú oṣù kẹwàá yìí. Láti abala ọkọ tí ń bá wọn ní ìgànlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládélú FM 96.7. Ó máa lágbára dùn ní yọ̀gàyọ̀gbà. Owó lẹ́tùn-ún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Òjò ti dé níbọ̀ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní ìgànlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
7: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
6: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
7: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
8: Omi yóò lọ ta o.
6: Nígbà tí òrùka bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì, àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbà yín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
9: Tugas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Tugas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntírì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè yẹ́dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Tugas tó ti báwọn òjì ṣiṣẹ́ fákọjẹ̀dì àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Tugas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tákọjẹ̀dì ń dà láàmú. Tugas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Tugas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Tugas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lò lóǹtẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ máa bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Tugas. Tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọkù, àbẹ́yìí tẹ fẹ́ máa rà lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa nílé iṣẹ́ Tugas Multidynamic Concept fún Akala Express, Bravo Bus Store, nílùú Ìbàdàn, tàbí kẹ́ mọ̀ pé wá nílé iṣẹ́ Tugas sórí 090-3294-9024. Nílé iṣẹ́ Tugas ló ní ànífàṣàn lùgbà gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
10: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọ́là. Tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí wọ́n bá pín wọn sí pẹ̀lú mọ́tò. Wọ́n sì ní gbọ́ o, iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ. Tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni. Iṣẹ́ àjíṣe ni o, iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje. Kò wá ní ṣe pẹ̀lú ǹta búrẹ́dì rí o. Tọ́ra àwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá ṣe ń tajà. Iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Màlété ń Bàdàn. Bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n sanwó lóṣù. Léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákínkanjú bá ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dántọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká. Àti driver tó níwe ọkọ̀ tó pé tó ń ti factory workers. Wo owó tó sì ní túmọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété ń Bàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóko ọ̀rẹ́ lẹ̀ láti ṣiṣẹ́. 090-2542-7551.
11: Sísí gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá akéde ìpolówó ọjà sọnù ní Ládélú FM Nìbàdàn.
12: Gbagada ni lekun wa sile. Gbogbo aye lo gba o. Olowo oja ko sekede on gbogbo to ba fe. Ni lagelu 96.7 FM. Felele nbadan.
13: Oro re ojo. Wa si mo ta. Ni wete. Wete.

0: E kaabo padà látòjọ́ ọjà ń gbẹ̀yìn tẹ́ ń gbọ́ wa lọ́kàn ọjọ́ kan ìjẹ́jì. O tún ti switch. Why do you switch this thing, padà? Hello?
1: Hello, Mr. Gbenga.
0: Hello?
1: Adara fún wo
0: méjèèjì. Ami.
1: Lẹ́kùn ọ̀làyé méjèèjì á sí. Gbogbo ẹni tó bá ní kẹ́ mọ́ ìráyé ṣe nínú àtijẹ́ àti mú Ọlọ́run gba agbára lọ́wọ́ wọn. Níkẹ́ gbé kalẹ̀ kí sọ̀rọ̀ eré. Mr. Sunday ló ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ ńlá tó jẹ́ pé ó ń balẹ̀ jẹ́ tó ń túlé téèyàn ò bá múra ni. Ọ̀rọ̀ tó jẹ́ pé nínú ìrìn àjò ẹ̀ á dàbí ìgbà tó jẹ́ pé kí mo fẹ́ yàwó fún tàbí kí mo lọ́kọ̀ fún. Torí pé sùúrù ló di ohun gbogbo mú láyé yìí. Bí mo ṣe ń ba yín sọ̀rọ̀ yìí, ìyàwó tèmi mi ò lè gbà láàyè kó dá travel. Bíbi tèmi kó dá travel. Ṣùgbọ́n láti ìgbà tí àwọn méjèèjì ti kú lẹ́nu iṣẹ́, láti kú ní custom àti NDLA, níwájú ọbẹ̀ rí ìsinmi àlàáfíà táyọ̀ fún àgbáyé làwọn ọmọ wa tún mọ̀ wá. Àwọn ọmọ wọn mọ̀ wá tẹ́lẹ̀. Nígbà tí wọ́n bá gbé ìyá lọ sí Kẹ́bì, tí wọ́n gbé bàbá lọ Sokoto. Ẹ wo irú ọ̀rọ̀ tẹ gbé kalẹ̀ wò bó ṣe tóbi tó. Ìbínú wa ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì pé ọ̀tí ẹ̀ yọjú, ọ̀ṣẹ̀ wá, ọ̀ṣẹ̀ yìí. Owó báyìí tó rò pé kò kàn fún owó lẹ̀ nìkan ní ilé ni. Àwọn ọmọ báyìí ni. Lóòótọ́ ẹ̀ fi tàwọn ọmọ kún, àárín pé wọ́n roúnjẹ nìkan tẹ sọ, tàwọn ọmọ tún kún. Tọ́kọ àtìyàwó náà tún kún. Aṣọ ìbora ní nǹkan tẹ́ sọ̀rọ̀ ní lórí lónìí. Aṣọ ìbora yìí méjèèjì kò ní bọ́ sọnù lágbára kejì. Ìran àwọn ọmọ yín wá ní lárí gbogbo àwọn ìyá sì bú jáde.
0: Nígbà
1: ìṣe yìí ọ̀rọ̀ ńlá ni. Tó o pé táwọn onítàtà bá fi ru ilé yìí ṣe iṣẹ́, owó tí wọ́n kàn bẹ̀ kì í sowó kékeré. Àwọn èèyàn kàrò bá ń dá sí yìí tá à ń sọ. Àkàrò àtàṣọ́dí bíi bí ìgbà tẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni pé ká mọ bá a ṣe ń gbègbè sí ayé tọkọtaya àtọ́mọ́. Mo gbàládùá gbogbo ìjọ bá dáwọ́lé ayọ̀rí ṣe rè ilé yóò ní túká. Ọ̀dẹ̀dẹ̀ yín méjèèjì ò ní túká. Ọlọ́run ó pọ̀lá àtòwó yóò fi kẹyìn. Ẹ̀mí gígùn ọdún ogun ẹ ó fi lò gbà. Torí iṣẹ́ ṣe yìí àtàgbà àtọmọdé àtàrúgbó ẹ wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀. In tó ṣe ṣẹlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ lé wa ní. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni.
0: Thank you, sir. Ẹ ṣe kan, sir. Hello? Hello?
2: Ó yàtọ̀.
0: Yes, sir.
2: Hello? Àrò wà bẹ́ẹ̀ láti ṣe.
0: Yes, sir.
2: Adébọlá gẹ́gẹ́ báyìí sí.
0: Yes, sir.
2: Hello?
0: Hello, à ń gbọ́ yín.
2: Ok, ẹkún iṣẹ́ mo kí yín gan ni. Gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ mú wá yìí gẹ́gẹ́ bá ṣe sọ, ọgbọ́n ọbẹ̀ náà ni ká máa mú lù. Ọgbọ́n ọbẹ̀ ni ká máa mú lù. Ṣé ẹ rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí alábàánà yìí? Mi rí ibì kankan bẹ̀ rárá tí Adéfọlá Kẹ́mi máa ti fi jàre. Ọlọ́run gbọ́, bàbá ni ká sọ gbogbo ọ̀rọ̀. Mi rí ibi tẹ́ ti jàre bẹ̀ rárá sí ti ilé yẹn. Ẹ tún wá sọ di odi mọ́ orí àtọ̀ lọ́wọ́. Ìkọ́ tó nìkan ìrírí sí ọ̀rọ̀ yẹn ni pé iṣẹ́ rí tí ìkan bá ti ba obìnrin jẹ́ púpọ̀ jù agbára ọkùnrin fẹ́ ka mọ́. Ọlọ́run gbọ́, agbára ìwé fẹ́ ka mọ́. Sáyé pé ó bá ti wé sí púpọ̀ jù agbára ìfẹ́ ka mọ́. Tó bá yẹ pé kíní kan lágbára fi lè ka díẹ̀ kí ọkọ rẹ bá mú ìyàwó kejì tó bá fi lè gbà ara rẹ̀ kalẹ̀ díẹ̀. Ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé òun àti ọkọ ẹ̀rẹ́ wọn ṣì ń bá a lọ wà láì ọkọ yìí fẹ́ gbádùn orú wọn mọ́. Òdodo ọ̀rọ̀ gbáà iná lè máa mú wá. Pé láti wá rí pé kí ni solúkọ̀ tẹ̀ máa ṣe báyìí sí ni pé ṣe rí irú wọn wà láì ń dọ́ irú wọn máa ń burú díẹ̀ o. Ọlọ́run dán ibù tí ọkọ̀ bá fẹ́ rí gbogbo yà òun dọ́gbọ́n bẹ̀bẹ̀ wà láì wo èyí fẹ́ gbá. Torí nǹkan yẹn ti gbà àwọn ọjọ́ dẹ̀ ti wù wọ́n sí. Bá àwọn àìtìfẹ́fẹ́ bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣe lè nìyẹn. Lẹ́yìn ìjọ àtúwáìtẹ́ lè sọ fún yín ni pé ẹ fọgbọ́n bẹ́ẹ̀ wà láìpẹ́ bá fọgbọ́n bẹ́ẹ̀ ẹ̀rì gbádùn wọn.
0: Bọ̀ níbi tó wá dá sí o tó mi fẹ́ sọ. Títí ṣèyàn bá funfun yẹn máa ń dọwọ́ bò jẹ ní oníbi tó dá sí.
2: Hello.
3: Yes. Olúkọ ṣe ni New York láti yọ mi.
0: Anybody to wear no shell.

0: Hello, Talwa Lojo. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: How are you, Mileno? Abere sonu alogbe Sango.
0: Mi o gbo yin sir.
1: Sonu. Mo ni abere sonu alogbe Sango. Eh, wo advice awon yo wa e ka o je se ti egbe mi. E wo imoran ti ore wa lati san imu wa. Ge e fo ba le ke pe yawo mi kankan. Ki la gbe ki la ju.
2: I mean
1: Ori pe a ko le.
0: Papa e ka wo eni ti o du e to je ile ka wo 25,000 naira koko ka wo en to mu something to le po mo pe mi o le se nka tan pe ni si finish ni pe mi o le se wa ni o die bi re yan bi olorun nikan ni o se re yan po Hello, ma.
3: Yes, hello, ma. Hello, sir.
0: Yes, ma. Ekason.
3: Yes, sir.
0: Mo npe yin lati fe lele.
3: Wow, yes, sir. Ekason, sir.
0: E so pe wow le kan si.
3: Wow.
0: Se e ti je ka se ri?
3: No, sir.
0: Ba o le tin play.
3: 3 months ago, July.
0: July, right. 25,000
3: naira.
0: Owo yin lo bo si ba. 25,000.
3: Thank you, Jesus. Thank you, Jesus.
1: Hello.
0: Yeah.
1: Mommy, you're playing last in the
0: year. Mommy, you're playing last in the year.
1: I just learn how to do it.
0: Oh, man, she's sorry. But when you're going to share, going to share easily. Later.
1: I know what I'm saying. And now I do it again.
0: Emma Binu.
1: Emma
0: Binu.
1: I'm not going to say sorry.
0: Money can come with the vegetable can't suffer me because my eyes suffer. Oh no, woman. I be for like she got him so. Oh God, what it been? Am I been? But no, for like she already got on for June. Can she give me any
2: pay? Am I that sorrow?
0: No.
2: Simple and straightforward. Why there's a way you make a affair with KG? Upalufin.
0: Oton taka. For like my flash here. My kind of flash here. My kind of flash. Well, your team, when you did decide, your team.
2: It's already available, don't friend.
0: Ah, hey, you're there for your show, friend, Gavi.
2: Sorry. Mr. Oyato, must you always be a family member to the public for discussion? When are you going to man up and be in charge of your family?
0: Hello. Ma, so you
3: hello.
0: Hello, ma.
3: Hello, ma.
0: Yeah, me a castle. Benga loruko mi mami folake mi nbembi
3: congratulations. Ah,
2: I'm always very happy to see people are grateful for little, seemingly little things.
0: Yeah.
2: You know, little because see, man play cash, you focus in
0: corner.
2: Yeah. So congratulations, Sawyer. I'm a mata cash. I want to match
0: my. Show
2: the ari.
0: Owo to te po. Owo to po. Now we are joining Monty Tawai.
2: This
0: is a loof. At 11.
2: It is
0: officially. You know, yes, yeah, you know.
2: Because
0: what is that? That's well. But for like,
2: you know what? I'm increment.
0: I think you're joking. Daddy, I'm acting coming, Bonnie.
3: Ọkọ náà tó yẹ kó fún ìyàwó náà torí pé ìyàwó lò náà tí èyí yóò fẹ́ dàrú tá a fẹ́ kó ní problem kankan tá a fẹ́ kó ní kílẹ̀ kílẹ̀ àwọn ọkọ̀ kọ̀ọ̀kan kó gbójú kúrò ń bẹ̀. Ẹ̀yin ni ká lè kúṣá àwàlà ọ̀bá ṣe ètò ìbòmí fọ́nà ló kí ọ̀run.
0: Ẹ ṣe dáadé.
3: Kí ìgbà pé ká lè rí ìwọ̀n mi.
1: ẹni ọlọrun la nilo ni ipini bẹyẹn
4: ẹyin bẹbẹ nko wa lẹkọ ẹni pe mo sọrọ ẹdọ ọlọrun bi ko si nko wọn le ri
1: ẹ
4: sọ fun
1: ẹdọ agbọ seri iwọ ko bẹyẹn to ba ti wọn wo iyawo bẹyẹn ko fẹ sọ ẹdọ ọlọrun a wa ni sura wa lo fi ẹmi na dari ni ajo yẹn
4: okay ẹmi ma mo ni
1: ẹmi la dari ni ajo yẹn ẹ ma dọ sa ẹyin tẹ nko wa lẹkọ si ẹyin gan ni nkan mu ninu ẹkọ tẹ nko wa
4: bẹẹni sa
1: so àwọn ìdílé bẹyẹn ìdílé tí ìrìnàjò bẹyẹn bá ti wà ní ìrìnàjò wọn wọn nílò láti nílò holy spirit in our house kò sí létí òní ní kílẹ kò sí
4: dáàdì àmà wa fún
1: káṣẹ rẹ àmà wa kò tí wá sí lòtí ẹ máa dọ́sà àti ìfà kórikórí bó ṣe rí bá ṣe kájọ tá a gbájú ọmọ yẹn bí ẹni ó ṣe ní ayé gbogbo wa kò láti wá mèrè mèrè fún ẹmí mímọ àti ọgbọ́n ọlọ́run àti ọgbọ́n
0: ọlọ́run ẹ̀mí mi mọ́ sọ kálẹ̀ oní ìdẹ̀ tí o ti gbọ́ fọlákẹ́mi fúlákì oní ìdẹ̀ mi ọlọ́run tí o ti gbọ́ hello.
1: ìgbàgbé ìgbà tí wo kásìlì ní ṣogbo ní bẹ́ẹ̀ kẹlẹ̀ yìí
0: kẹlẹ̀ yìí
1: kẹlẹ̀ máa lọ ẹ máa wá fún kásìlì
0: a máa lọ fún
1: ọlọ́run gbà yìí ọ̀dọ́ mi ní kẹ́ wá
0: ọ̀dọ́ yín ó ti yé mi ó ti yé mi ọ̀dọ́ yín ni bọ̀ fọlákẹ́ ọ̀lẹ́ mọ́ serious not kí ló jẹ́ kó fi pè mí lè fẹ́yàwó lẹ̀.
2: Kí ló dé kì í ṣe pé wà fẹ́ ìyàwó kankan àwọn ìyàwó ni.
0: Kí ló jẹ́ kó fi pè bóyá mi ní wo ẹni ò ní bọ́ ó jẹ́ kí mo jẹ́ kó mọ̀ pé mi ò níbi gbó mi tì mí lọ àti mo subscribe fún different channels mo lè fi sẹ́yọ̀ kọ́mọ̀dé sọ́ọ́ ni mo tún pé kí o fẹ́ máa wo channel kan mi fẹ́ wo ẹni tì mọ́.
2: Mo lè ra channel changer gan fún ẹ tó fẹ́ ni.
0: Ẹ̀bọ̀ kí ló jẹ́ kó máa fi pè bóyá lẹ́yìn ẹ kò sí nǹkan mímọ̀.
2: Lẹ́yìn ọlọ́ọ̀ni ò sí nǹkan
0: mí. Wáyé tó wá ń sọ bẹ́ẹ̀ ni pé ó ṣù ọ̀fun ẹ̀ bóyá mo ti ka bọ́jẹ́ẹ̀tì lójú ẹ pé ó kí o I can't do anything.
2: Lọ fẹ́yà mo lè bẹ́ẹ̀ fẹ́ ni. Ẹni ọmọ tẹ̀ mi.
0: O má sọ amágẹ́ tó ń kọjá o má sọ nǹkan tí o ṣe o. Amágẹ́ tó ń kọjá.
2: Ẹjọ
0: tẹ tamale
5: ẹ̀yìn ẹ̀kọ́ ètò.
0: Yes.
5: Ọláìdé Adébáyọ̀ ìyálà rẹ̀
0: dùn. Yálà rẹ̀ dùn.
5: Ẹ̀jẹ̀ afọ̀rọ̀ bíi ẹ̀nà òǹtìtì. Àti ìyẹn ká ò ní sí ìyẹn ká gbogbo tó sì ń bẹ́ẹ̀mbẹ̀ yìí fẹ́ ni. À ń ya ayọ̀ tó pọ̀ jù ni à ń ṣe gbà ń ṣàwo ni. Kí a sì ń jọ́ nífẹ̀ẹ́ ara wa
0: yìí. Wọ́n dẹ̀ mí pé má fẹ́ yàwó lò à ń pè lọ́wọ́ ẹ̀ ó ti láàárọ̀ nú báyìí o.
5: Tó bá ti ń ṣẹ̀tọ́ ní tó sì ń ṣe dáadáa ìyókù mọ̀ sí kéré ọ̀rọ̀ ọkùnrin tí ò mọ̀ ṣe é ṣe pé tọkọ mi lè ṣe rèé kò mọ̀ ṣe é ṣe bẹ́ẹ̀.
0: Ó ti fi
5: ìjọba tọkọ mi lè wù kò mọ̀ ṣe é ṣe bẹ́ẹ̀. Òkòtò
0: yẹ́mi àbí ọ̀dọ́ ẹnìkan mo ti lè gé ẹ̀tẹ̀ fọlákẹ́.
5: Ìyàwó mi bá ti lè wọ̀ ní ìsìn nǹkan ní òwò ó èdè òní yé dè mọ́ ó.
0: Ẹ ṣe gan màmí.
5: Ẹgbẹ́dẹ yín ó yé dè ó.
0: Ẹ ṣe gan jàre.
5: Ẹ kó ètò.
0: Báyọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ bá kan. Hello. Yes sir, ọ̀gá wa.
6: Ṣé ẹ lọ rọ fúnmà tó sọ̀rọ̀ láìpẹ́ fáti ní ìsìn ìkùn yẹn ni mo fẹ́ sọ ẹ̀yin ilé òjì ẹ máa bá yí ẹ máa fún mi lò
0: ó dáa sí ni fọlákẹ́ jọ́nà ọba yánsì àwọn èèyàn máa bírífù pé àbí ṣó ṣe kankan fún mi ni.
2: Ṣòrí mo máa ń sọ kí ló kọ fún àwọn younger girls until tán bá tí ì sọ wípé ń ṣe nǹkan fún ọkọ ẹ kò títí fẹ láàrin. Bẹ́ẹ̀ tọ́mà ti sọ pé ìyàwó ẹ gbé nǹkan jẹ fún ẹ àbọ̀kọ ẹ gbé nǹkan jẹ fún ẹ kò títí bára ni so mo bára mi yọ̀ mo bára mi dúpẹ́ mo ń lọ.
0: Sori mirọ tó wà nílé yẹn máa kọ jẹ pé tó bá ti lè wo mirọ tó bá ti lè pé no you are beautifully made tó wà òkè tó wọra.
2: Torí pé àwọn èèyàn wa tí wọ́n wà lórí Facebook ni ó yẹ kí n dìde tán ni.
0: Má dìde tán torí ọlọ́run torí ọlọ́run tó lọ́ra dúró fàdémi dé mi lórí má dìde tán lọ́ra jókòó bó ṣe jókòó yẹn tí o ti gbọ́.
2: Ilé tó wá bí yìí ti dá
0: rẹ̀. O ti bẹ́ẹ̀ ṣe rẹ̀ wọ́n máa portrait báyọ̀ ti tó mi fẹ́ kí jọ. Hello.
1: Ìyàtọ̀ èmi ni fi padà tẹ̀lé.
0: Yes sir.
1: Ṣé ẹ̀lẹ́ o Ọbọ́láfẹ́mi ṣe rí ìdílé ọkọ àti ìyàwó tí wọ́n bá ti ní ẹ̀mí pé ká jọ bẹ́ra wá pé àti ìdílé sọ́ọ̀rì nǹkan ẹyin ka jọ fi ori ọpẹ lọrun gbara wa
7: ka jọ lori ara wa
1: ko ni isi wa ti mama rojo kan ti ni tumo
7: o ti da
1: ba de mu rada da atani alowo ti ni
7: thank you daddy
1: e si wa lo wo e ma do e si wa lo wo o wa ni aye awon mo kristeni to poju be ne ti ma ara lagba bi pastor go iya wo e nso ba ati le so pe e ni suru ko e ma bi ni o gege bi oro lọrun ni ya lo ma je fun ele wu di ni beyen topless awa ka wa se pastor ati ta jo mo lọrun so we need to listen to you give me what said you that why na buruku ni ko mo lọrun ko jo ko dasi bi ni a ma fi fe lu fun ra wa ni a de ma ni suru fun ra wa ninu gogo ni le bi le ma ti da lo bi je pe a fi fi eko to dasi le pe mo wa lati le mi kon keko nbe
7: e se sa e se daddy fara kemi te ka mali
2: moge mode moge ni alafila to ba ti koja ipe
7: ipe ju moge moge ipe ipe ju
2: alafila alafila bi to ba ti koja e o ti di tun fun yi ja wa lo e se te ba wa tun gba itele losan to ni iyen kilari gbo lori ikoni lagem 96.7 fm ngo ya ta sala ke ma ti lenki ni pe ari ala ipe pajo ko mi 10:15
7: ya
2: wait te ba mi se e ya mo se ya meta fun
7: so bo ki ma binu
2: ma
7: oko
2: mi wa binu
7: si mi ke so
2: ti
7: niyawo mi o ni o mi o ti no wa pe se mo fe ni mi o ti ni mi re o dabo

Alárìmọdéyí Apọ̀lọ́rí ọmọ Sàlámì Lágilú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

ètò kan ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọjọ ó gùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì

lórúkọ ẹni tó jẹ́ agbátẹrù ètò eléyìí tá a pè ní àgbájọwọ́. Ìyẹn Ìyámapo Center for Peace, Women and Youth Development. Àti ẹni tó ṣe onígbàwọ́ ètò ọ̀hún tá a pè ní àgbájọwọ́ ìyẹn Rigbo Foundation ní ìlú Àbújá àti àgbáríjọpọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́. Lórúkọ gbogbo wọn pátápátá òní èmi Fọláṣadé Àjàlá ni mò ń kí wa káàbọ̀ sórí ètò fún tọ̀sán tòní. Green White Green ni lẹ́ni kò sí yan gan.

àwọ̀ orílẹ̀-èdè tèmi tó jẹ́ nàìjíríà ni a pè ní green white green. obìnrin ọlọ́jà nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n kóra wọn jọ pé kò sí wí tèmi dèmí kankan níbì kankan oníkálukú ó wà sọ tiẹ̀ kó tó lọ ni o.

àwọn nǹkan tí ó mú kí ètò ọrọ̀ ajé kó tún gbilẹ̀ sí lórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ni àwọn fẹ́ mójútó. Wọ́n ní àwọn táwọn jẹ́ obìnrin gangan ni wọ́n ń pè ní òǹtajà nínú ọjà gbogbo. A mọ̀ páwọn bàbá wa náà ń tajà o. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ìyá lọ́jà tí kì í ṣe pé bóyá wọ́n jáwé oyè lé wọn lórí ṣùgbọ́n tó jẹ́ pé nínú ọjà ló wà àwọn gan ni wọ́n pọ̀ jù. Ló wá jáde tán àwọn ló jáde tán. Wọ́n jáde tán pátápátá páwọn máa sọ̀rọ̀ sókè. Dín nìyí táwa fi máa ń wà ń bí ní gbogbo ọjọ́rùú ọjọ́bọ̀ ọjàrí ẹnu mi àgọ́ láti àgọ́ méjì ó kọjá àṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí dàgọ́ mẹ́ta. Nílé agbára ń bí mo sì tún ti ní àwọn tí wọ́n jẹ́ òǹtajà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ni wọ́n mọ̀ ń pa ọjà gan wọ́n mọ̀ ń pa okòwò obìnrin sì ni wọ́n. Àwọn àjọ máa jíròrò lọ́sàn-án tòní àwọn nǹkan eléyìí tó kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n. Láwọn inú ọjà gbogbo ni a máa jọ gbé kiní yẹn a máa gbé e yẹ̀wò. Àwọn ìṣàkóso láwọn inú ọjà wa gbogbo àwọn nǹkan eléyìí tí àwọn tí wọ́n jẹ́ láṣẹ tí wọ́n máa ń gbé kalẹ̀ gẹ́gẹ́

0: asiko ti to ba yi eyin ara le lati pe wa sori eto ile ta pe ni agbajowo nta si n gbe yewo loni o na ni oro gbogbo to ni se pelu bo ni won se sakoso lawon nu oja papa julo lawon ijoba abile gbogbo se won n pe awon obirin oloja si oro yen tori pe awon obirin awon iya wa nbi ti won joko nbi iya wa aminu lai ti soro zoke won ni se ri awon obirin awa gangan awa ni yo aye awa gangan la mu ki oja ko mo to tori pe ko si jo ejite obirin nu oja idaji daji opolopo o ti jide te ba wa fe pe wa te ba fe ba wa da si eto yi te ba fe so awon abalabi te ti ro wi pe o ye ki won ma pe awon obirin na si awon nkan to to ti won nkan to je pe awon ni won se nkan to je wi pe awon gangan ni won wa nbe looto awon okunrin na wa nbe sugbon ti awon obirin o ti o bo seyin ta won na wa nbe tan se loju mejeji kan te ba ni awon nkan teyin na fe fi kun awon nkan ta ti gbeyawo lori eto loni e pe ni oni tarata sori ero bare ni soro ti 0912370 8675 0912370 8675 e pe wa ni tarata gan sori eto eleyi ta npe ni agbajowo elo ta lo wa nbe o elo e kasan o hello ameo
1: ewo ibanujo ni de bayin
0: ameo
1: seri oye oye se nla awon eyan wa papa jo awon iya loja yi o da pupo seri babuja se wa yen latodun ti mo ti ma abuja ti mo ti nwa nbe ti be ri nkan tan gbe wa si badan gba kan tan ja si pe mi ni iya loja ti kan lo gba wo wa latabuja ìrìn àjò gbogbo nkan ti n so ko si nkan to je pe awon obirin oloja ti won si ni bọ́jẹ́tì ìjọba.
0: Ẹ jọba bá wa kí lorúkọ yín gan bo lẹ ti ń pè wá o.
1: Akande lorúkọ mi.
0: Láti
1: sọ́ka mo ti
0: ṣe. Ó yẹ ìṣó lẹ̀.
1: Ṣẹ̀rí ní àjò tẹ́ ń sọ̀rọ̀ lé lórí lónìí. Bẹ́ẹ̀ dábìá lónìí Bishop Women Affairs bẹ́ẹ̀ bá débẹ̀ gbogbo nǹkan báyìí ló ń lọ. Àwọn kan wà tó ẹkún yìí tí wọ́n jẹ́ ń bẹ̀ lórí ọ̀rọ̀ ìyálọ́jà ìbá ni. Owó sì ń wọbẹ̀. Kí ni wọ́n fi ṣe? Gbà tí wọ́n bá gbé dé stéètì, kí ni wọ́n lò fún ṣé ń ka àwọn ìyálọ́jà lára? So ìrìn àjò nǹkan tẹ́yìn ń gbé yìí síbi pẹ́ ńlá wọn lóye wípé kan lajú wọn. Ìfiragbe ló ń gbé ṣe lórí ọ̀rọ̀ rédíò yìí. Kódà ó lágbára púpọ̀. Ṣùgbọ́n táwọn èèyàn ò bá lajú wọn, wọn ò ní mọ tó lọ. The state government, ẹbí gómìnà tó bá wà ní sí, ó yẹ kó mọ̀ pé ọjà àwọn ìyálọ́jà yẹn àti babalọ́jà kò sí bí wọn ṣe máa ṣòwò tó yẹ kí wọn máa máàpù fún ọ tí wọn máa máàpù fún ọ láti Abuja. Wọ́n á máàpù ẹ lọ sí Bishop Women Affairs l'Abuja. Ṣùgbọ́n tí wọn ò bá lajú ara wọn, ẹni tí wọn bá máa yàn náà tó bá jẹ́ oníwọ̀ ọ̀yà ni kò ní jẹ́ ká mọ̀ kankan nílé.
0: Ṣeun bàbá wa ojú òní tì yí o, a dúpẹ́ gan nítorí àwọn èèyàn míì náà tó ti ń pè. Ẹ̀lọ́ ta ló wà nbẹ̀ o? Ẹ̀lọ́ ẹ kàsán o? Ẹ̀lọ́ ẹ kàsán? Ẹ̀lọ́ Ẹ̀lọ́ ta ló wà nbẹ̀ o? Kíní ọ̀hún ti re. Ẹ̀lọ́ Ẹ̀lọ́ ẹ kàsán o?
2: Àkàfọ̀rọ̀ apẹ́tọ̀
0: tó ga.
2: Àgbájọwọ́ o.
0: La fi ń sọ̀yà o.
2: Pẹ̀tọ̀ àníṣẹ́gun.
0: Ẹ jọ kí lorúkọ yín bọ́lá ti ń pè wá o.
2: Èmi ni olóyè láti ìdàràpá méjèèje. Ìyálọ́jẹ̀ lèlù.
0: Ìyálọ́jẹ̀ lèlù. Kí lorúkọ yín
2: bọ́lá? Èmi orúkọ mi ni Ìyáàfin Múrákì Ọ̀tún Ìpèní Tọ́pẹ́.
0: Ẹ ṣeun. Ọ̀rọ̀ wa dá sí. Ẹ ṣeun.
2: Ẹ̀rọ àti àwọn ìyá wa o.
0: Wọ́n gbọ́
2: pẹ̀tọ̀.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run máa kọ́ àmọ́ ṣe o. Káṣí olóòtú ẹkún iṣẹ́.
0: Àwọn kan fẹ́ kí wa. Ẹ̀lọ́ ta ló wà nbẹ̀ o? Ẹ̀lọ́ ta ló wà nbẹ̀ o? Ẹ̀lọ́ o? Ẹ̀lọ́ o? Kíní ọ̀hún ti rí o. Ẹ pè wá sórí ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ ti 0912370 8675. Ó ní ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ èyí tẹ́ pè wá sí. Ẹ̀lọ́ ta ló wà nbẹ̀ o? Ẹ kàsán o. Ẹ pẹ̀lẹ́ púpọ̀. Ẹ̀lọ́ ṣe ń gbọ́ wa? Ẹ̀lọ́
3: Ẹ̀lọ́ ma.
0: Ẹ kàsán.
1: aha e ka so ma
0: yes
1: omo babolaji ajibola ajemola okilo lati lerua
0: oya enjoy
1: eri eri mi ni pe seri mo so ni ni joko no e mo so da suko kan gola ro ni mo ni pe to ba so be ayo leju sugbo o kolokolo jo afi abi ki no ro mo gbe kolokolo aga o nfe so no eri o be ni ka ma ri won o di church awon o poju o di mi se lasi awon o poju be di le balawo awon o poju ni mo si kiri 500 naira ke ti e nu mo ba ko nsale o ka is not the limit ji o bi ba ko ra jo to ba fa e nikan kale gege di gomina ni gba da alaga joba bi ni o wole ori won po
0: won po
1: e wa je ke ni dan lo o bo je so ko ra jo nisi e lo meet commissioner for women affairs e ke ko mo pe nkan ti nlo pe you are very important society kini e ro won fun yin won bo si le ministry e ya wo se yi makede do je gomina tabi any governor to ba be ije ni ije ni rapo pelu won so ni la the thing je ba se a le je kenu won yin tete de oke won le gbo kale te ma ya awon eyan
0: se ti e wa ri
1: wa gbebe o ejo eyan gidi nkan bi sibe ko ma je pe en to je ba mo ba mo moyo ni mo ko bi pomo en ko kan
0: bo aji e ti e gbo mi o jare ke to lo jare abolaji
1: okay
0: awon iya wa nsoro nbi pe bi ijoba bi won ba fe mo change to suna ta fe gbe kale o ye pe ki awon ta won jobirin na ka won na mo ko pa nbe ka mo pa awon si ah e ti lo kini awon tire mo nbo na eni to ba fe ba wa da seto ohun losan toni yo ba wa so lori nkan ta gbe wa gan lori eto losan yi hello e ka san o
2: hello
0: e ka san o
2: e ka ko
0: e pele sa o
2: alaji mo le ke bulo so lati maniya
0: e seun gan ni
2: aki awon iya loja lati lajo wa yo mo di wa se o yo mo wa pelu ni o esi pla to ni iya wa
0: oga
2: ni se ri di ni ba je o
0: amen
2: mo ni jona awa ilaji go so ni
0: o ya papo pe ba ni ga sin to wa le
2: lori e ti won da bo yen ile to bi ka te ti so oro ni ta wo ya ni ti so ti waju ni ga be sele ni pe ko ai fada fada yo je ki yo bo ti e ba te ni wo da ko ko bi ti so bo se mo yi pe nkayot me leto chugun awon opolopo wa to je pe dandamu la yo gbe bi nkan so ki awon na ti won pira won jo ki won mo bi won da ki si ki won ni lori kan gumo to ni la ni ti o ma gbo nkan je ba so olorun gba fun o
0: se lero po ye ki won ma pe awon obirin na si gbogbo to ba nse gege bi ijoba bile
2: o se ye po ri niyan
0: ibi tan tin taja ijoba bile ibi to ja won to duro si
2: tun ga kan won ma pe won si oni da ki won to je pe awon kan ni won kan ma wa e da won ni o mo pa oja awon ni ti ma ba won yen se wa
0: o da e seun adupe oju odi ti

0: Eto agbajowo na ni eto yi e lo ta lo wa nbe o eto ti awon obirin ni ipinle Oyo ti won je oloja ti won se onigbowo e lo ta lo wa nbe hello
1: e ka so won si wa nbe in to sele ni pe ka pe se carpenter ka gbe fun eni to je oloja nibi kan ti fe se ipade nke nsoro le lori in to se niye elomi won mo tun moja ba ti won si be en to ba ma oja lo ye kon yan pe o lo ma wa ninu akoso kan te fe lo se oro wo lo fe so nbe nta won yen ba so na ni o mo tele gosu gosu nigba ti e pe se carpenter lo se won gbe lo kuku lo se kini ti lo to loja ba lo se fe se eni to e pe ki so loja won gbe ise brickiller fun ise brickiller won gbe ise loja pe ko lo ta soju won ba wo lo se fe se te yo oro so nbe àwọn tó jọ lọjà yẹn gangan anita eba de ministry of women's affairs ìyá Fọláṣadé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ lo mí àpò rẹ ti kún ẹkẹ rẹ ti ṣe bẹ̀m̀bẹ̀ tí ó sì mọ nǹkan tó ń pè lọ́jà.
0: ṣé ó wá pọn dandan lóòótọ́ kí wọ́n tún máa pe àwọn obìnrin ọlọ́jà sí ìlànà tí wọ́n fẹ́ gbé kalẹ̀ lórí ọjà ni àbí lórí ètò ọrọ̀ ajé.
1: ó kàn dandan láì ṣe wípé ọlọ́run tó dáyé gan tí ò bá fóbìnrin ní ìpele kan ṣé ayé máa dúró ni ayé ò lè dúró ìyá nínú ilé dúpẹ́ ọkọ àtìyàwó gan tí ọkọ wa sọ pé ìyàwó mi ò já mọ́ nǹkan kan ṣé lèyẹn máa tòrò bẹ́ẹ̀ náà ló ṣe rí lórílẹ̀‐èdè yìí tí wọ́n bá lóbìnrin ò já mọ́ nǹkan kan gbogbo òbò tí wọ́n dì lóde àgbáyé lónìí ní everywhere all over the world obìnrin ló pọ̀ jù tóbìnrin ò bá wá dìbò ìbò mélòó ni wọn fẹ́ kà táwọn ọkùnrin tẹ kàbù kan fún kankan èmi ń lọ bíi tèmi ni èmi ò ráyè ìdìbò.
0: ó ga ẹ ṣeun gan ni ojú òní tì yín ẹjá fẹ́ lómìnà láàyè láti pè wá wọlé sórí ètò tá a pè ní àgbàjọwọ́ 09123708675 ó ní ẹ̀rọ ọba ẹni sọ̀rọ̀ ilé ìtẹ́ pè wá sí ẹ̀ ló ta ló wà ń bẹ̀ o.
2: Ẹ
0: ká sàn o kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá o.
2: Lorúkọ láti ọmí àjù yìí.
0: Àgbájọwọ́ o.
2: Àjọwọ́. La fi ń sọ ìyá
0: o.
2: Ṣé ẹ rí ọ̀rọ̀ tí ẹ mú wá lọ́sàn yìí? Tá a bá fojú wo ilé ìwò dáadáa. Wọ́n ní àmúkù ẹ̀rù ẹwọ́ olókè lẹ́wọ́ ẹ̀rù ìsàlẹ̀. Ìgbà tí àwọn ìyálọ́jà kọ́kọ́ ti bẹ̀rẹ̀ sí àwa obìnrin tí ń tajà ló ti yẹ kí ìgbésẹ̀ yẹn ti wà. ṣùgbọ́n nísìnyí a ti wá gbọ́n a ti kàwé a ti mọ ọ̀tún yàtọ̀ sósì àwa mọ ẹ̀tọ́ wa báyìí. ọlọ́run nìkan ni ó lè máa kó sáwọn ìjọba ń nu o. tó bá pẹ́ àtìlẹ̀ wá nírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ni.
0: tó bá jẹ́ pé láti ilẹ̀ wá làwọn obìnrin ti fọwọ́sowọ́pọ̀ báyìí tí wọ́n ti ń sọ̀rọ̀ sókè.
2: Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nísìnyí báyìí àríyàn ìbóbó bí ẹ o àfi kọ́ lọ ń jà fáwọn obìnrin.
0: èwo ni yí ìbóbó ọbẹ̀ ẹ ṣàlàyé.
2: nígbà ẹnu obìnrin nínú ọjà èmi ò rí pópó rọ o. kódà láàrin inú ọjà gan.
0: sẹ́nu ọjà lẹ́yìn wà.
2: ọjà tó wà ní ọjà.
0: sẹ́nu ọjà lẹ́yìn
2: wà. nínú ọjà gan nínú ọjà.
0: sẹ́yìn wà nínú ọjà sẹ́yìn ń tajà nínú ọjà.
2: èmi ń tajà nínú ọjà o.
0: torí ẹni tó bá ń tajà nínú ọjà ló lè rí àlàyé
2: yẹn sí. nígbà tí àwọn bàbá lọ́jà yẹn bá sọ̀rọ̀ tán wọ́n máa ṣẹ̀ṣẹ̀ wá gbé aago tí wọ́n máa rí pé báwo ni báyìí lẹ ṣe ibi bá mẹ́rin sí rèé ṣe ti rí nǹkan bẹ́ẹ̀ yìí.
0: ó sì lè má sí ajo aṣojú obìnrin kankan ńbẹ.
2: mi ò rò bó wà ń bẹ o ṣáàjì bí tèmi jókòó sí èmi ò mọ akàn máa ń gbọ aago ni.
0: tó ó dà ẹ ṣeun gan tẹ bá ní dasí
2: lọ sí. ìlú náà bá àwọn ẹ ṣe jẹ ni ẹ máa gbé tóbọ.
0: ojú òní ti wá a ti ń lọ náà nu ni o lórí ètò ilé ìta pè ní àgbàjọwọ. hello ta ló wà nbẹ o ẹ ká sàn o hello
3: ẹ ká sàn ma
0: ẹ ká sàn o
3: yes ma
0: pápápá tó rọjọ sí lọ.
3: o ní sísá tẹ́tàyọ̀ ní orúkọ mi.
0: ẹ ṣeun.
3: láti inú ọjà àwòǹfùfù.
0: àwòǹfùfù ẹ̀yìn òfùfù
3: ní baraki. ní ọjà nínú baraki sójà ní mọ́kànlá baraki.
0: mọ́kànlá
3: bẹ́ẹ̀ni
0: ó yá ẹ̀ ń ṣo ńlẹ̀.
3: ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹnu ọjà àwọn bàbá yẹn wọ́n máa ń fọwọ́ lalẹ̀ ẹnu jọ́ mẹ́ta
0: àwọn bàbá èwo
3: àwọn
0: tí wọ́n jẹ́ adarí ọjà tí wọ́n ajọ́kùnrin
3: gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ bá àwọn òní sọ fún wa bẹ ní tiwa àwọn obìnrin ti kóra wa jọ nínú ọjà nínú ọjà yẹn gbalá àná gbà nǹkan tí bàbá yẹn ń fojú wa rí ní ìsìn tiwa ni àwọn sójà yẹn wá ń gbà tá a bá kẹjọ lọ bá wọn pé nǹkan báyìí látẹ
0: nǹkan báyìí látẹ nǹkan báyìí
3: àwọn sójà yẹn dẹ̀ ti ń tẹ̀lé ọ̀rọ̀ wa báyìí lọ rí bàbá ọlọ́jà yẹn so bó ṣe ó yẹ káwa obìnrin ó yẹ kí a máa sọ̀rọ̀ sókè.
0: ẹ ṣe mo ti yọ ohun tí mo fẹ́ yọ ìyá wa ẹ mo fẹ́ kẹ́ ẹ bá ní sọ̀rọ̀ yìí ìyá wa títí la yọ̀là wa wọ́n ní ìgbà míì wà tó jẹ́ pé wọ́n kà lágọ́nù ọjà tí obìnrin ò sì ní mọ ohun tí wọ́n gbé kalẹ̀ tí ò ní sásojú obìnrin ń bẹ̀ ṣó ṣe é ṣe.
4: Ó rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ dáadáa.
0: Kí lẹ wá ń fẹ́ kó ṣẹlẹ̀ báyìí.
4: A fẹ́ kí wọ́n máa pè wá sí gbogbo tó bá fẹ́ kọ́ tiẹ̀ sí.
0: Ọ̀tán àti yọ̀ǹta fẹ́ yọ. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ètò yìí lọ́sàn-án tòní náà ló ti ń fẹ́ rókè torí ọjọ́ ti lọ bẹ́ẹ̀ bá wojú aago yín bó bá dago mẹ́ta gérégé ó ní sunshine ni ó tún wọ orí àpèrè ibi tí mo jókòó sí yìí tóun náà ó sì tún máa mú ayé obìnrin wá àmọ́ nǹkan tá a kà ṣáàrì dìbò lọ́jọ́ tòní ni wípé ó yẹ kí ẹnu àwọn tí wọ́n jẹ́ obìnrin kó kọ́kọ́ kò ná yìí jù mí èyí ò jù mí ká kọ́kọ́ gbé kúrò ńbẹ̀ tí a bá fẹ́ kí àwọn tó tọ́ kí wọ́n ríran rí wa tá a bá fẹ́ káà náà kúrò lójú kan ibi tá a wà tá a bá fẹ́ káà náà lẹ́nu ńbẹ̀ a kọ́kọ́ fẹ́ràn ara wa ná alákọ̀ọ́kọ́ náà ni o ẹlẹ́ẹ̀kejì tó tún wá wà ńbẹ̀ òun náà ni wípé a gbọ́dọ̀ jọ fohùn ṣọ̀kan pé nǹkan báyìí òun la fẹ́ àwọn ìjọba gbogbo tọ̀rọ̀ ọkàn wọn ti ń gbọ́rọ̀ yìí pé àwọn obìnrin ti jí báyìí o pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn obìnrin tí wọ́n ti jẹ́ ọlọ́jà pé rárá nítẹ̀ bá fẹ́ mọ̀ ṣe ẹ mọ̀ yọ àwọn sẹ́yìn mọ́ àwọn fẹ́ mọ̀ mọ̀ ń bẹ̀ kódà àwọn tó sọ̀rọ̀ gan àwọn tó wá ṣojú wọn lónìí sọ̀rọ̀ wípé àwọn fẹ́ mọ̀ wà ń bẹ̀ gan tẹ́ bá fẹ́ mọ̀ ṣe ẹ fẹ́ gbé ètò ìṣúná kalẹ̀ ní pé bá ṣe fẹ́ ná owó rè bá ṣe fẹ́ ṣe rè àwọn fẹ́ mọ̀ tó kà wọ́n lọ́jà ọ̀hún báwo lẹ sì ṣe fẹ́ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ọba kò ní jẹ́ kó orílẹ̀-èdè wa Nàìjíríà kó dàrú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà yóò máa tẹ̀síwájú. Adúpẹ́ o ìyá wa olóyè abilékọ títí layọ̀ làwá o tí wọ́n jẹ́ ìyálóde ìdí ìrókò Adéwọlé ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa lágbára ọlọ́run ẹ̀bà lé láyọ̀ bẹ́ẹ̀ náà ni ìyá wa tí wọ́n jẹ́ olóyè abilékọ Aminu Lai tí wọ́n jẹ́ ìyálọ́jà Ìwájọ́wà ní ìjọba ìbílẹ̀ Ìwájọ́wà ní ìwéré ilé lọ́hùn ẹ̀ dé lé láyọ̀ ètò yìí ó ti di chọ̀ lọ́sàn-án tòní mo fi chọ̀chọ̀ gùn adúpẹ́ adúpẹ́ pòkun lọ́wọ́ ẹni tó jẹ́ amojú ẹ̀rọ wa nínú ilé ibi tá a wà yìí gangan tó ń bá wa yanjú gbogbo rẹ̀ gbé sókè gbé sílẹ̀ ìyẹn mẹ́gà lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tí o títí wá dijọ́ mẹ́jọ tẹ́tù láǹfààní àti máa pàdé wa lórí ètò tá a pè ní àgbájọwọ́ Fọláṣadé Àjàrà lórúkọ tèmi mo ń kí yín pé ẹ ṣeun bẹ́ẹ̀ ti ṣe ń tẹ̀lé wa.

0: 107.
1: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáládàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn bọ́ọ̀sì ọlọ́run tí ò lérò ní Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láàgó mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday ní ìtọ́ni Ládìlú 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kílíṣì ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀ èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àrítàkìtì lẹ máa bá pàdé l

0: Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí lójoojúmọ́ ọ̀sẹ̀ Miliki Special ètò bàbá ètò.
1: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
2: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
1: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
3: Omi yóò lọ ta o.
2: Nígbà tí òrùbẹ́ bá gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Ilé yìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-05468 tàbí 0089-510143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
4: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọ́là tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí ó máa pín wọn sí pẹ̀lú mọ́tò. Wọ́n sì mí gbọ́ o, iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni. Iṣẹ́ àjíṣe ni o, iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní ṣe pẹ̀lú ntà búrẹ́dì rí o. Tọ́ra àwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá a ṣe ń tajà. Iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Màlété ń bàdàn. Bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù. Léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákìkanjú bá a ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dántọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọrọ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers. Wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété ń bàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóko ọ̀rẹ́ lẹ̀ láti ṣiṣẹ́ 090-2542-7551.
5: Ìgbà yìí tán, ó máa tún, ó máa tún, ó láti.
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀lẹ́ àti iyì lọ́nà, oṣù rí lè gbà, oṣù rí lè gbà. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ni tó fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlẹ́ àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀bù ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ilé máa ń wí ní ìdáná. Làwọn èèyàn ti ń gbọ́ pé bàtùbà. Lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹlú FM 96.7. Ó máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó lẹ́tùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágẹlú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti di ní bọ̀ lófò tẹ̀lú káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀? Káàṣìẹ̀?
6: Ìjì ayé ò ní dà ọ́ mọ́. Ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì. Bíbélì sọ nípa wọn nínú ìwé ìfìmọ̀ orí kẹtàdínlọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì. Ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká. Ogun agbára káká dópin láyé rẹ̀. Ìjì bá ń jà yàn gbogbo ẹ̀ ó di agbára káká. Àtijẹ́ àti mu ìgbèsè àgbàná oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá. Òpin máa dé sí lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer. Ìdè já ọjọ́ Wednesday
7: on the 30
8: ye
7: lati ago meta o siji di ojo to se ni ago meta o iwo road lo ti wo ko ru o to ba di oru ojo shop bi ki okada ma gbe bo ni atamata
8: si
7: bo ba wa o di dodo ko leri wa si ni anfani lati ri bi woli emi si ma so wi pe to ba dodo woli iwo ko lo so to ba wa e menu ma gbe nu mi fun asiro ogun re wa ra anuda o ko mi ni wo

0: gbogbo lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sí ilé ìgbọ̀ngàn ọmọ sórí. Má fi ṣe àtàwọn.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́t International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tààtì máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000.

0: níbo la ń lọ.
1: Ìjọba àwarawa kì í sọ tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tiwa lòṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a gbàṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlesọ́fà lórí ètò tiwa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tiwa lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelú FM 96.7 òkè gajòkè. Ẹ ti máa gbọ́.
2: Olórí Nàìjíríà.
3: Lágelú FM 96.7.

0: Oseba mi Barusati Agbajelola oni omo Nigeria nibo la nlo ninu ile ko wa wa nibi ise ko wa wa nibo la nlo erowo ti ele yin ro si Nigeria iko duwa wo le fe se fun Nigeria lo so tri tri lo so to ni awa se duwa fori lede wa ni won si ni pe ipe ka gbadura fun Jerusalem toro to ba sha dira fun won se rere Nigeria Jerusalem ti wa ni irorun gi si ni irorun eye to ba ro ba le wa lorun yo ro awa na lorun gege bi obirin irorun na yo si san yo dojo awon omo wa e dakun ibo la nlo loso tini emi fe seju opo le ka jo se tini o adira wo le fe se fun Nigeria bo ti se Nigeria ti e ti happen seyin ri no ni fe ah Nigeria you know happen to us you e yo boda wa re but be pe a mo so na
1: ni ti Nigeria fi deal pelu onikaluku o yato
0: ototo ni
1: level by level
0: eyan kan so kini kan ni jo kan oni se 10,000 15,000 kan lo je ka won lose ya won oni Nigeria happen to them Nigeria si happen to them na ni tori pe ile wo so tan oyan ni bi won ba deposit wọ́n ní sanwó èmi ò sì lè bú àwọn onílé ìwòsàn náà ṣé rí akàn láwọn fi klọ́ọ̀sì yẹn náà sí ni kó tó rí pé àwọn náà ó gbéṣe gbèdéke irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ti lóríṣiríṣi tó ti ṣe àríyàn tó bí mọ́ sí hospital ó sì fọmọ́ ilé ìwòsàn lọ èmi tiẹ̀ ti ṣe alábàápàdé yún rí bẹ́ẹ̀ lèmi náà bí ọmọ tèmi náà ọmọdé mọ́kàndínlógún ni báyìí wọ́n pọ̀ a rọbọ bẹrẹ yìí o mi wa mọ bóyá ti wá padà dé nígbà táwọn àkúrò ń bẹ o àbò padà trace yẹn tán gbọmọ fún o ṣe mọ pé hospital náà nàìjíríà happen sí wọn lápá abẹ náà irú ẹni bí ọba tábìlì mi bá débẹ náà tó lóun ò ní nǹkan kó wọn ṣe ṣé irú wọn ṣé wọn dáhùn mọ.
2: wọn
0: ní fọrọ ṣe ni o má lè mẹni tó fẹ ni ẹni tó ń déédéé hùwà bákan náà akàn náà ni àwọn ọmọ máa ń sọ kínní kan wọn máa ń sọ wọn máa ń tẹnu mọ pé ẹni burú mọ ìwé ẹni tí ó sọ fún mi ìwọ tó ṣe dáadáa ó mọ pé dáadáa ló ń ṣe gẹgẹ bí ọkọ nílé gẹgẹ bí ìyàwó ó mọ pé ìwà tó wù yìí kò tọ baálé rẹ lòun ò fẹ nǹkan ọkọ oní kó mọ̀ bá ọ sọ àpò tiẹ̀ ló sọ̀rọ̀ sí ṣèṣe pàǹtí bí kì í ti mú nǹkan kan wá pé bá pápákọ̀ tiẹ̀ ó ló sọ̀rọ̀ sí tora irewu tiẹ lọsọ láti rí yìí kán rà jà ń páàkì ẹfun wa ni happy independence fi yan ti búkì o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́bọ́bọ́kọ́ bá ní mọ̀ ṣe nǹkan irọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láya létí lápálá ìgbọ́ràn lámọ̀ràn ṣàfojúdi pé kí ló fẹ́ ṣe àwọn ọkùnrin tá a sì ń rí nọ́ọ̀sì kẹ̀rí mọ́ sọ kí n pé ọkùnrin ò ní ìdíyàn kan lọ́dọ̀ wa tó ju respect lọ bàbá sáwà tá a respect ọkọ̀ lá respect nàìjíríà ẹni ìwé ni ẹ̀wọ́n sọ bẹ́ẹ̀ yín obìnrin wo ẹ bá dẹ́dẹ́ àwọn màámù ní ìsìn àbọ́dọ̀ pásítọ̀ yín àwọn kúrú ẹ̀wọ̀n ga ni ọkọ̀ yín lálárìífín yín lé mo lé ẹ̀kú kú parọ́.
2: familiarity.
0: ok a ti sún mọ́ra wa jù imú ti rójú tán.
2: familiarity
0: àwọn ṣe wá yin orí bẹ́ẹ̀ bàbá wa sọ pé familiarity náà ó yẹ ká máa fi kíkí gap ipe ká fi gbèdéke sí ti ṣe boundary pé ọkọ mi rèé baálé mi rèé olówó orí mi rèé ṣáwa tá a tó lé làwa fẹ́ tó nàìjíríà ẹ̀yin dájú ìwà náà ó sì kẹ̀yìn náà ó kẹ̀yìn náà ó ṣẹ̀wò mọ yín ọ̀rọ̀ nu nílé báyìí láti kẹ̀ṣọ́ rò rí ẹ̀yin dájú ìwà ẹ̀ ṣe dáadáa sáwọn obìnrin ń ta tẹ̀ bá délé ẹ̀wọ̀n kanra má wa ẹ̀wọ̀n ranjú mọ́ wa wọ́n ti ṣe gbogbo bíi mo lọ látàárọ̀ mo ti ẹ̀ bá jẹ ni mo wá lọ ṣe fẹ́ ṣe kínní kan ní dájú ẹ̀ máa bínú ran calm down
2: ẹyẹ kì í fapá
0: kọ̀ fún un lára rẹ ó lẹ̀ mọ́ láti kọ̀
3: sí ẹyẹ nìkan náà ni
2: ẹyẹ fapá kọ̀ fún un
3: ẹyẹ wọ́n ti mọ̀ pé
2: wọ́n balance yẹ
0: ó yẹ kó o mọ̀ pé ayé obìnrin yóò balance
3: kẹ tètè débẹ̀ ni
0: ó ṣe ok pé kí n tètè débẹ̀ o ti ṣe ẹ pé ẹ wá jẹ́ àwò dáadáa ṣe wá rọrọ̀ tó nílé èdè náà táwa bá ti ṣe ra wa dáadáa tá a ṣe tó tọ́ sí wa àwọn ọmọkùnrin náà lẹ́rìí ọkàn kì í ṣe gbogbo wọn náà lọkàn wọn yọ ọkàn pé bọ́dẹ̀ jẹ́ pé àwọn míì wà nínú wọn náà tán ya kọlọ̀rọ̀ sí tó jẹ́ pé ní tí wọ́n bá ṣe náà wọ́n ṣe bàbá àfi bàbá ńlá bàbá rẹ bẹ́ẹ̀ bàbá àfi yàrá ìyá rẹ bẹ́ẹ̀ tí ó ṣe náà ni ó ṣe àwọn míì sì bàbá jẹ́ pé bí ọmọ wa ní jẹ́ mo máa ń sọ pé ọkùnrin dùn ún mọ̀ ẹ mọ́ bínú ẹ̀yin bá mi bó ṣe rí lọ́sàn-án tò nínú wẹ́n yóò mọ tẹ̀lé ọkà ní báyìí kò sì ní yẹ́lò mi lágbájá ti ṣe kínní kan sí bọ̀dá mi ó ti lórí bọ̀dá mi ìwọ náà lórí ọkọ tiẹ̀ bó bá lórí bọ̀dá rẹ̀ mi wa na ni ti
2: lo lori oko ti ta ni ko lo se toko ti e ni lo
0: abi o so won gbe ti elefu
2: abi
0: ko si pa n lori eyan kankan bi kankan iwa ni oni wa oba awure awure nla to to wa laye yi o si ya lagbaja mi nfele o da mu ti baba le mi to si mu lo ti se po so loro tenu to gboran to mu lo Nigeria kana ni chele na le gbugbu wa eru omo ba okunrin mi lati pada lo le lale toro mo pe e fun setan ni wura lo nbe ile won ni gbo won ni gba ko si si nkan mi aira igboran ina o tun ti kiri lo chojo omo re chojo omo re bi yawo mi ba nbo ko e so da mo se ba buro re ni nba wi ni abako bi re seru okunrin yen o pon le o washo apon le fun adi ori re ni o ti si igbo Nigeria re mu lona bi 66 ni ibo lo je lodo ti e awon mo bu awon kan nita Nigeria o da so da na dede ti wa omo Nigeria bo la jo lo bo la se rin bo le se nto elomi omo mo oko re odo ni aburu oko lo mi sodo ilo ti o da ni omo ilo Nigeria nlo elomi ni o won lo omo o nje ka won ye ma experience Nigeria dara lodo re ka mo so mi ko ya ko jabe mo fe ki gbogbo wa pe aro atodo finu wa ka joko ka pe aporo to da oni ni ojo kini osu kewa odun 2026 ti Nigeria n se ayajo ojo ogbo ton gba ominira sa won ma bere so se tan ti fun won lominira omo ton ko se lodo re mi lo ti saye won di daada ki mo so mi tori gbogbo wa bayi la mo tan se gbogbo wa bayi si la mo tan so losan to ni bo lo je lapon do re soko re gan so fun lominira lati saye re oko re so je kan to ni kan jere re abi kan gbadun re bo lo je ma se ju opole losan to be gbogbo wa ka je dasi bo ni Nigeria de lodo ti yin in pele re ti ninu Nigeria 0912370 8675 0912370 8675 ba se je yin to ki oko na ni eyin to ge oko na ni nkan te mo ti lodo wa Nigeria na abi bo ni +234814491006
4: Ẹ̀kaso
0: sáré kọ yìí
4: bíi tí ń gbé wá. Ọlá bí látọ̀mí àti alágbẹ̀dẹ.
0: Ẹ̀yà bá mi ẹ̀rọ
4: sọ. Nàìjíríà ògbé wa á rí sa ṣé ń bẹ́ àrò ní ẹ̀rọ wa o.
0: Àmì ẹ̀rọ.
4: Nàìjíríà dákúgbà ti sílẹ̀ o.
0: Àmì ẹ̀rọ.
4: Jẹ́ká wà bá mi lábẹ́ rẹ̀ jẹ́ká mọ gbádùn.
0: Àbí
4: àbí. Mọ́jẹ̀ bí ọta
0: àdúrà làwọn ṣe fún nàìjíríà àti gbogbo wọn tó ń gbé nínú ibẹ mo sì bẹrẹ dáadáa ni wáyé lọsànán tò ní pé àdúrà bẹ gbà fún nàìjíríà yóò mọ lára yóò sì kàn kó wa wa tóbi lọba kí n ò fẹ kí nàìjíríà ṣe àjẹ mẹlẹ náà mò ń bọ. Ẹ̀lọ́ o ẹ ká sọ ọmọ àoríkọ yín ibi tẹ ti ń pè wá. Màá ìyá mi oore ẹ pè mí parẹ ẹ rẹ́kun.
4: Hello ma.
0: Hello, e ka so.
4: Omo Babalaji, Ajibola, Ademola, Ila ti le ruwa. Omo ru mo se olobi ni.
0: E di o.
4: Omo te mo le wa.
0: Aloko wo la laya wo lale. Oko
4: olobi. Laya malale. Ka gara mo yi.
0: Seri
4: e so ko le kan ni awo kun da bi omo kikin lowo yin. Se ri ni e o. Ni o gbe ba je abori bebe di o to ma se foko.
0: Ojo ri bebe o gbolo ti fe ba feran.
4: Eh te to bebe mi gbona. Kùnrin kan tó ya wèrè kò sóde kan tó ya wèrè ìwà kan ló ya wèrè láàrin àwọn méjèèjì. Ẹnìkan wá sọ ó ní 5 minutes malade ní ọ̀rọ̀ oṣù. Ṣé rí tí obìnrin kọkùnrin wọlé kọkùnrin ṣọra ẹ̀yà sí káàbọ̀ báwo ni ibi iṣẹ́ ó mà ti dùn lọ́kàn ẹ̀. Ẹ ló mú àmì jẹ́ sípé látàárọ̀ ó yẹ ọkọ ti lọ síbi iṣẹ́ àkókò ti tẹ́ ìdá I love you oh my god. Ìgbà àwọn ọmọ ara
0: sí àwọn ilé.
4: Ẹ bẹ́ẹ̀
0: lọ́kùnrin
4: má òun fẹ́ gbé ṣe ó ti ṣe oyè àyà sílẹ̀ lọ́sàn-án
0: ó wà
4: ní kíkéjì lọ́ba kíkì yìí kílẹ̀ mú yìí kílẹ̀ ṣe mọ nǹkan ó ní ọwọ́ ìgbọ̀ngàn fẹ́ ṣe nǹkan lálẹ́ ọjọ́ yẹn ṣùgbọ́n ó rìn ìrìn kàn ń ṣe rẹ́ dáadáa tó ṣe rí ó dáa jù ohun tó dùn jù láyé tó tó gbé ayé òsì jẹ́wọ́ àrò ní ti nàìjíríà kọ́ lọ́wọ́ wà lọ́wọ́ o nàìjíríà ẹnìkan ní
0: God bless Nigeria. Mo ti so ta ba nji lojojumo ta n so ro isi ta pe God bless Nigeria. Hello.
5: Hello, ma.
0: You can so say record you bit tin pe wa.
5: Ami
0: Olorun.
5: Ojogbon Olani Oba Sala ti san yo ni Ibadan.
0: Eh, Vanda Sibami.
5: Aku ayajo odun mi nira.
0: Awa ni o.
5: Olorun ni je ko do emi ni wa fun wa.
0: Ami ase Edumare.
5: Ẹni tó tẹ́ ní wá lọ san yín Ọlọ́run bá mi tún dé àtọ̀nà yín ṣe
0: o. Àmì.
5: Ẹni bá dé tí kò gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ.
0: Báwa.
5: So orí ayé ilé gangan ní kíní pọ́bọ́ọ̀mù ẹ ti wá. Nígbà tí àwọn òbí tí wọ́n bá tọ́ ọmọ wọn ní ọ̀nà bí Ọlọ́run nífẹ̀ẹ́ káwọn tọ́ bó ṣe máa rẹ̀ sẹ́ẹ̀tì bá jáde tó bá dàgbà tó bá jáde bó ṣe máa rẹ̀ sẹ́ẹ̀tì ẹni tó jù lọ. Tó bá wọlé ọkọ bó ṣe máa rẹ̀ sẹ́ẹ̀tì ọkọ ló bá dẹ̀ handle ìyàwó tó mọ̀ bó ṣe máa handle ìpè yẹ nǹkan ìlú ẹlẹgbẹ́ ni
0: kò
5: gbọdọ̀ ṣe ní ìwọ̀sí. Ilé gangan ni wàhálà yẹn ó ti bẹ́ẹ̀ lòmí ìjáde
0: tó
5: wá bá déta. Tó ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní ni Ọlọ́run á jẹ́ kó ṣayé wa ní rere
0: o.
5: Ṣé wá rí Nàìjíríà a ní ìdí àdúrà gan gidi. Nàìjíríà dáa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni ọmọba.
0: Àdàjíbọ́lá Adémọlá ti sọ.
5: Adémọlá Òkìlú bó ṣe sọ yẹn. Ọ̀rọ̀ ẹnu ẹ̀ gbà kan ṣubú mi. Ó máa ń dára púpọ̀ Ọlọ́run ló dùnmọ̀ rẹ̀ Adẹ́gbá mi. A bá mi lọ́ra ẹ̀mí ẹ̀. Nàìjíríà Ọlọ́run atúlé àtọ̀nà wa ṣe. Ẹ jẹ́ ká kọ́ ọmọ wa dáradára. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé Nàìjíríà dáa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló ìwà nípa ìwà àtiṣe wọn wọ́n fi sọ́dọ̀ omi ìnira sínú ayé ara wọn. O mo gbàdúrà fún ààrẹ wa ó gbé ṣé ó lé ṣéwọ̀n tó lè ṣe.
0: Àbí omi ló pọ̀jọ́
5: kan.

0: Your security is
1: security money so fun in jiri awon baba wa na gbo
0: pe kon secure wa kon se awon security measures yen ko ni
1: place kan tun tubo fi kun
0: be ni bi ba won yan se n ko to poju.
2: Hello
3: Akoto.
1: Yes, my eka so ba
3: Elada Adebayo yala re to yin
1: o e se won o ya ngbe. Yes, ma.
3: So apo odun lo ni emi so pe o
1: ami Olorun
3: igba Nigeria o ba da won ni ki wa sa wa ti nle o
1: ami
3: gbo wa lajo jere Nigeria o
1: ami Olorun
3: e je ma gbadura fun ni ka ba se pe ka ma win ti o da lenu awon kan ti wa to le ju bayi lo ti won se ri dan de teri ti sile. Àwa náà rí títí lọ ọkọ̀ tí wa náà balẹ̀ Nàìjíríà rí bá tún járọ náà ṣe gbà.
1: Àmì Ọlọ́run.
3: Ẹ kú ètò ìyálà rẹ dùn látẹ̀yìn ìjánu.
1: Ẹ ṣeun ìyálà rẹ dùn. A ní ká mọ gbàdúrà fún Nàìjíríà ní Ṣìbàdàn ni wáyé lọ́sàn-án tò ní. Bí gbogbo àdúrà tá a bá ń ṣe fún Nàìjíríà rẹ yóò mọ̀ láṣẹ ìdùnnú rẹ̀.
4: Hello
1: ìyá mi, ẹ ká sọ mà.
4: Ẹ kú ètò.
1: Yes, ma orúkọ yín ibi tẹ̀ tí ń pè wá.
4: Mẹ́rin àmì ìdòwú látẹ̀yìn ìjọ.
1: Oye Vanda Siyam, kí lẹ ní fún Nàìjíríà lọ́sàn-án tò ní?
4: A pọ̀ ọdún ẹni o, a máa ṣẹ̀ ní irú aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.
1: Àmì Ọlọ́run.
4: Ṣé nínú ọ̀fẹ́ tó ní Nàìjíríà ni pé ká máa gbàdúrà fún o? Táwọn Amẹ́ríkà bá jí wá ní God bless Amẹ́ríkà, táwọn náà bá ti jí láwọn ẹ̀sìn, ká máa ṣe God bless
1: Nàìjíríà. Ẹ náà ti ń gbọ́ báyìí. Kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín, kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi náà, yóò sì ṣe é ṣe láṣẹ Ọlọ́run. Amen. Ẹ ṣeun. Papayemi, kí ẹ̀yin ní fún Nàìjíríà àti gbogbo ilé lápapọ̀.
0: Ìlera ni o.
1: Ètò ìlera. Wọ́n ní ìlera báyìí sí ló gún ọ̀rọ̀.
0: Kan bá wa mójútó ètò
1: ìlera.
0: Ẹ ń bá lálàáfíà
1: ni
0: ó jáde ni ó ṣiṣẹ́. Ẹ ń bá lálàáfíà ni ó contribute sí development orílẹ̀-èdè. Ìlera yẹn kan bá wa mú lọ́kùnkúndùn.
1: Ó jẹ́ kó mú lọ́kùnkúndùn tó tọ́ tó rí ọ̀pọ̀lọpọ̀ bóyá ogun 5,000 àbí fẹ́ gba 10,000 tí ò rí múlẹ̀ ló sọ dé
0: ìrọ̀rùn lójijì
1: ló sọ dé tí ó di ẹni àwátì láàrin ẹbí láàrin ará. Hello.
5: Hello, ẹ ká sọ.
1: Ẹ ká sọ sí àwọn ọkọ yín ibi tẹ̀ tí ń pè wá.
5: Ẹ kú ètò.
1: Yes, sir.
5: Ẹ kú ọdún o.
1: Ọdún ni o.
5: Ẹ ṣe púpọ̀ rẹ̀.
1: Àmì Ọlọ́run.
5: Àdúrà pé bí nìkan fẹ́ gbà fún Nàìjíríà náà ni pé kọ́ ló ń tún Nàìjíríà pè.
1: Ọlọ́run ó bá wa tó.
5: Ẹ̀bá ni ara kò sí ní ìrọ̀gbá bí àbùkún la nílò láti gbà fún Nàìjíríà. Ọlọ́run ti bùkún Nàìjíríà kọjá báwa tá à ń bẹ́ẹ̀ gan ti lérò. Ṣùgbọ́n kọ́ ló ń bá wa tó tó kó wò palẹ̀ kó tó tó pátápátá.
1: Àwọn
5: tí àwọn tí wọ́n ń gbàdúrà, àwọn orílẹ̀-èdè tí wọ́n ń gbàdúrà pé kọ́ ló ń bùkún orílẹ̀-èdè àwọn, wọn ò ní làjí tí Nàìjíríà mú. Má jẹ́ pé wọ́n ní rí ẹ̀mí, wọn ò ní mọ̀ gbàdúrà pé kọ́ ló ń bùkún orílẹ̀-èdè àwọn. Ṣùgbọ́n kọ́ ló ń tún orílẹ̀-èdè Nàìjíríà yìí tó pátápátá látòkè
1: tí ó bí jàmbá. Èmi láìka gbọ́n bí táwọn ọmọ wọlé wọn ní kọ́lọ́mbà wà tó yàtọ̀ mọ̀ pé ntọ́lọ́mbà tó o ní ogun tó tó ní létòlétò tó fi síbi pé tó fi ètò yẹ kó wà níbi tó yẹ kó wà sí wọn ní kàn fi a square peg into a square hole a round peg into a round hole tí ìṣe pà ń gbọ́mọ ọbà fọ́sùn tí ìṣe pà ń ṣe bí èèyàn mi ní ẹjẹ́ ó máa ṣe lọ.
0: Tí o sì máa ṣe.
1: Hello.
3: Hello, ẹ káàtó máa rẹ pé tó.
1: Yes, ma, orúkọ yìí ibi tẹ̀ ti ń pè wá.
3: Ọlá bá wa ṣe àdẹ̀kù ọdún yìí o.
1: Ọdún ni ìyá mi àṣeyí ṣàmọ́dún.
3: Ló sọ̀pọ̀ ọdún láyé o. Ọlọ́ bá wa dá sọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà
1: yìí o. Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
3: Àwọn kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí o.
1: Àmì, àmì.
3: À ń retí wa ṣe níbẹ̀ tẹ̀lé oṣù díẹ̀ ní gbogbo wa o.
1: Àmì
3: Ọlọ́run, àmì Ọlọ́run. Àwa náà rí ti wa níbẹ̀. Àwọn ọmọ wa tó máa ń yájú fáwọn ọkọ tó pẹ̀lú bá wa wọnú wọn.
1: Àmì o.
3: Ṣé wọn ò ní jà lágbára
1: ọlọ́ọ̀? Àmì àmì àmì.
3: Ẹ máa bí túbọ̀.
1: Yes, ma, ẹ ṣeun ìyá mi. Mo dẹ̀ ń gbé mọ́mí láti Ring Road náà pé wáyé. Tó dẹ̀ ń gbé mọ́mí mi yẹn díẹ̀. Ṣé wàá rẹ̀ kì í? Hello.
6: Ẹ kú iṣẹ́ o.
1: Yẹ sá, ẹ ká sọ sá.
6: Olúwàbí gbogbo àdáta ń gba gbogbo ìgbà náà ni pé kí Nàìjíríà ọ̀daràn.
1: Bẹ́ẹ̀ni.
6: Bá àdáta gbọ́dọ̀ fi kún ni pé
7: ti awon olori wa ku yi pada lati ma se rere ori ta won ko ni pe bamu la won yo
1: awon omo pe mi po mi ko ko
7: emi de paralu emi paralu ta October this year be 19 years old.
1: Wow. October kini sir.
7: Like this.
1: October kini
7: be the
1: daddy. October kini sir.
7: October 30th ni.
1: 30. Okay. Oda. Olorun mojoro. E ja gba edo.
7: O ba je pe won ji pada dada. Awon America ten pe bless America. Family awon na ko ni to nira fun lati ma so be. Sugbe olori wa o. To ko lo ni pada sirere.
1: Ba ye pada sirere. Awon na ngbo.
7: Olorun ni pada sirere.
8: O si ma da
1: lagbara Olorun e gbo mi babo beni Nigeria
8: ni Nigeria ni ma
1: ni be ni
8: ka ma fe no wa so da se won ton se ro pe bi no rin janja bi pe yin bo yen ton so o si da di si ka na pe pa na ba wi be lati le tele tele ni o le ma ri bayi
1: beni beni
8: e wa ran gbo wa lowo
1: ami Olorun ami Olorun
8: mi ari so kan lati le raye gan le yo
1: e se o ya mi
8: o to ma so pelu opo dun ni wo yo ni to n bo o ti da ju bayi lo pelu ase Olorun ata
1: le ami ami ami e se o
8: yes
1: Oni babo obe oni Nigeria ishi madun o da mi loju lola oluwa ase ase ase emi na gba ladira lori eta aye obiran so to ni pe Nigeria yi yo dun igba to ba si dun tan ani je ninu aisi ko da won ni je leyin iwa lagbara lowo Olorun oni dodo bayi lo so so dodo bayi lo so Nigeria o so fun ko wa wa lase edumare pe emi se san lale kan oleto ilera to bi lo ba ni eto abo eto omo wewe lo be mi o eto eko ni o mo le je ko mete eta na antoma wi pa won o se fun anunun lawon olori wa won so pe eto lera eto security abo ati eto eko ofe gbogbo e dakun an be yin an ro yin na ni ti gbogbo mete ta yi gan ba ti e ti duro to ti wa yada asiso abi independence gbogbo awon pe gbogbo e ti dun e to ku iwon ba kekere oni o je hello
9: hello e ka san ma
1: e ka san ya mi ori kan yin bi te tin po ha yes ma
9: Adepo
1: gumi nira. Adomi nira ni o.
9: Ba jo ti wa lara.
1: Ami Olorun, ami Olorun.
9: Olorun bere lo wa je fun wa o.
1: Ami, ami, ami.
9: Ami wa lara
1: o. Ami Olorun.
9: Adepo mu to. O ni ko ko so wa ti o.
1: Ami, ami, ami Olorun.
9: Adepo da ko na ti ko lo nshi won dari o.
1: Ami o.
9: Adepo da ka ye gbo le yo.
1: E se iya mi. O so wa ara aye gbo lasan tun ni. E se wa dupe o.
9: Adi.
1: E se o. Yes ma. Kẹ́tọ́ di pàtó wọn gbà pé lọ ẹ jẹ́ ń kí àwọn ọlọ́jọ́ bíi tòní tó wà láàrin wa alàgbà bá dé ojú adé sọ̀rọ̀sọ̀rọ̀ àgbà ríwọ́ ní láàrin 96.7 fm ojú yìí ò mọ̀ ọ̀rọ̀ dún onílọ́jọ́ bíi wọn inú yìí ó dùn ọkàn yìí ó bà àwọn ọmọ nàìjíríà rẹ lọ́jọ́ ń ṣe independence day àbá wa alàgbà bá dé ojú adé inú yìí ó dùn ọkàn yìí ó balẹ̀ ẹ ní fàìsàn ló gbà láṣẹ ìdùnnà rẹ ọlọ́dọọdún báyìí ní sápó oríwé ọdún ọ̀tún báyìí náà sì lọ́jọ́ yọ gbogbo ọ̀tún ọ̀tún báyìí láyé yìí ó mọ yọ o inú yìí ó mọ dùn ọkàn yìí ó sì balẹ̀ láṣẹ ìdùnnà rẹ mega ó dẹ̀ ń pé nàìjíríà tuntun náà la fẹ́ mú i bóyá ká fi joy is coming ká fi ṣe fàájì wa lélẹ̀ ìta rẹ̀ kí joy kó wọlé kó dé fún gbogbo wa.

0: joy is coming. O si bada ni waye. Lagbara Olorun, odun tutun ta mu loni gege bi omo Nigeria. Joy is coming. Ayo bayi on la fi lo. Ti ti baba ma di wo yi odun tun bo. Gbogbo wa bayi la ma le ri ayo. La ma je ri ope. Hello. Oh, what's your name? Epe mi para. Ka mo kan abeji si ka to mo lole. Joy is coming o. Gbogbo wa bayi si la ara yolu. La ro pe lo. Gbogbo n ta ba ja wole bayi. Lodun tutun ta mu loni ni Nigeria yi. To pe 66 years. Ire bayi loju o. Me bi an wa chat pe 66. Yo ti lomo. Yo lomo omo. Tele bi gan si ni great grandchildren. Iyen ni pe won wa fruitful. Nigeria na bodo wa fruitful lagbara Olorun. Nigeria o se soayo, yo se sore. Gbogbo wa bayi na si la je ninu e lagbara lowo Olorun. Ko ni kan wa leyin o, ko si ni ro wa nina. Hello.
1: Hello.
0: E ka so ma. Hello.
1: Hello.
0: Ara mi ni mo n gbo boya ke sukulu di ero ba se re yin. Hey, to fe ki awon eyan mi kan. Ololufe to yi ni wo Far Away Osun State. Emi ti e mo pa awon ogbua. Wọ́n mú ọmọ pé ìkànnì lágẹ̀lú ó já kan lọ́nà ọbẹ̀ wọn kódà rẹ̀ wá pé àwọn ọgbọ́n yìí ni láti yàn ní àbàdàn sí rí alálùbọ́sà ara wọn náà rí mr joseph ta máa ń pè wọ́n ní dáàdì jùmọ̀kẹ́ àwọn làwọn gbé àwọn ìfẹ́ kí ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe ẹkú ìfẹ́ bẹ́ẹ̀ náà sì ni dáàdì ogun lọ́wọ́ a máa ń pè wọ́n dáàdì ìdèjì ogun lọ́wọ́ àwọn ti òkè bíntín ní ìrẹ́nu lẹ́yìn grammar school mi a máa gba kọ̀rọ̀ yẹn lọ sí ìrẹ́ pọ́lì láyé ìjọba yóò ṣe ń gbà á léèsì náà mi mọ̀ làwọn náà máa ń gbọ́ wa dáàdì ìdèjì ẹ ṣe ẹ̀fà kí ìyàwó náà ìyàwó ogun lọ́wọ́ wọ́n mi ìdèjì àwọn ti kírenu àwọn rèé ọ̀nà tẹ̀dú sí àdúpẹ́ o àwọn rírì yín ayé obìnrin tẹlifíṣàn yìí o ẹ ṣe àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ̀ ń gbọ́ wa káàkiri iṣẹ́ bọ́sá south west ni ẹlòmíì gan centre jíjẹ́ láti port harcourt aláwọ̀ ń gbọ́ wa báyìí kódà àwọn tòkè òkun náà gbogbo yín náà ládúpẹ́ báyìí àdúpẹ́ pé òkun àmọ́ rírì yín ẹ jẹ́ mú kàn sí. Hello ma e ka so ma
1: aku odun o ka re omo mi
0: adun ayo
1: ya dura lati apata
0: eh ya mi e ka so ma
1: oye odun to nbo wa tun dagba wa dagba
0: ami ami ami
1: ami ami ami ami ami ami
0: ami ami
1: ami ami ami ami ami
0: ami ami ami ami ami ami
1: ami ami ami ami ami ami
0: ami ami ami ami ami
1: ami ami ami ami ami ami ami ami ami ami ami ami
0: ami
1: ami ami ami
0: ami ami
1: ami
0: ami ami ami ami ami ami ami ami ami ami ami àdúpẹ́ ọjọ́ ayọ̀ ọdún òbùkún ọdún òmìnira òun náà ni ó jẹ́ fún gbogbo wa láṣẹ ìdùmarè èmi ti ní lọ́kàn tèmi ìwòye ọdún tó ń bọ̀ èmi ó ti jù báyìí lọ bóun lórí lágbọ̀ọ́ ọ̀dọ́
2: ti sí
0: rere ni o
2: sí rere sí ọlá sí ògo sí ẹ̀mí gígùn àlàáfíà
0: àwọn bàbá wa ní iwájú iwájú báyìí olùlọ́pá ẹ̀bì tí ń ré sí iwájú iwájú láwọn ọ̀lọ́ àtàwọn olólùfẹ́ wa àtàwọn tó ń gbọ́ wa báyìí iwájú iwájú báyìí láwọn ọ̀lọ́ a sì lè mọ̀ pèrè àwọn ẹ sọ báyìí lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọjọ́ independence èmi ti rí tèmi ṣe o bẹ́ẹ̀ ni ó rí. Hello. Hello.
1: Hello.
0: Ẹ ká san ìyá mi oríkan yín ibi tẹ̀ ti ń pè wá.
1: Hello.
0: Hello. Hello. Mo ń gbọ́ yín o. Bóyá kí ẹ tó wá pé padà torí mi ń gbọ́ yín ẹ̀yìn ilẹ̀ ẹ̀gbọ́n mi amojú ẹ̀rọ mi lọ́sàn-án tì nínà ni mega child of god eléṣẹ́ láàrẹ̀ o bàbá náà tó lè tú mi sì jẹ́ títí la yorùbá kì í ṣọlá ọgá ẹgbà mi náà ni kenneth gwege mi àtàwọn èèyàn mi náà lájọ wà ní ilé agbára ń bí o tá a jọ ń fà á sọ̀tún sósì tá à ń gbé wálẹ̀ tá à ń gbé sókè ẹ̀jẹ̀ amúkẹ́ kí tóbi lọ́wọ́ àtọ́pọ̀ yìí ní tó kí wọ́n kó dàbọ̀. Hello.
1: Hello.
0: Ẹ kí àsán ìyá mi.
1: Àpò ọdún ni o.
0: Ọdún ni o.
1: Ẹni wọ́n sọ̀pọ̀ rẹ o.
0: Àmì Ọlọ́run àmì
1: Ọlọ́run. Wọ́n gbára ọdún ìrere Nàìjíríà lájẹ o.
0: Àmì àmì àmì.
1: Àwọn bá a sọ ọdún ìlà àti tẹ̀mí ìtọ́mọtọ́mọ.
0: Wọ́n gbára
1: ọlọ́run
0: ìyá mi. Ìyá tẹ̀lé ní kàkà ọlọ́run bá ń fún yín lálàáfíà ní fàìsàn ló gbà lágbára ọlọ́run bá ń dáwọ́ lé
1: yín
0: àmì ọlọ́run àmì ọlọ́run àmì àmì àmì ọlọ́run àmì ọlọ́run
1: ẹ̀ṣẹ̀ ìyàwó
0: àmì àmì àmì ẹ̀yà àtẹ́jọ́ ara yìí ìyá mi ọ̀gìnì tí wà ń ta ẹ̀ mú mi gbóná ẹ̀ ló kádígàn o àdúrà yìí tí o
1: ẹ̀dá
0: àmì àmì àmì ẹ̀ṣẹ̀ o oya tóbi lọ́ba dágbére fún ara
2: rẹ̀. Orúkọ tèmi ni olúwa tóbi lọ́ba balógun ọmọ májẹ̀mú happy birthday to Nigeria ẹ̀mí wá ṣe púpọ̀ nínú ọlá àti tẹ̀síwájú ẹjọ́ ẹjẹ́ máa gbé Nigeria lárugẹ ẹ má ṣe jẹ́ ká fà sílẹ̀.
0: Ọ̀pẹ́yẹmí
2: to ope ye mi adisa loruko temi o nigeria mo so tele si e wa se rere a si kan mi a kan eyin te wa la ninu ile te ngbo wa na agbara olorun
0: hey awon mo mi kan na wa nbi awon ti social media wa ni awon lo nje ke won ri wa wo lo ni kedere ade aderayo ati Fatima awon na je ke won ri wa wo to ga won na si je Oluwa se wa balana awon na na e da ICT wa loke lati social media wa emi na ti ni to to aderonke ni na ni aderonke sunshine je meje meje meje mo so problem no dey finish eni ni independence Nigeria mu 3000 mu 5000 owo ton toju pamọ unu owo ton ro po fi dajo mu re je bokoto re ja ko si ko je kinu re dun o ba je cook lo mo mu bo ja green bottle ni mu kinu re dun ko mo pe emi mo sisi owo yi o mo munu re loni emi ko se party o mi afura mi mo se party o mi nira fura
3: mi
0: koda mo je pon mo tan yi latani ti e ka ra ko je ko to se ko na se to si je pe ba na ni o ara pan la si o se la la se po o te ba gboro bure lori o wa pepsi tutu o se jomi tutu na ni je kinu re se mo to ba wele da re je ki la go ya go mi ni se fe lo lu ni ko si n to lohun o le se amo ko bo to n toju pa won kọbọ kọbọ si ton peti re kan ra won munu e na o jeun sinu ara re loni se independence fun ara re ko wa won tade wa jiba ko wa won tade ni wa yo se fun pade to dijo mejo lase di mari dijo saturday emi atan mo mi na ni olori lagba laaye agba a ti jo tu kereke re le lagbara lowo lo a ni wara wa ti pade dijo mejo ire o
4: on lagilu fm 96.7

Eka so, be lasiko odun minira tuni, emi e yeshe opolopo loke ipe. Akojopo ro yita agbaye londo se ti bo yin lati ikon niti lage lu 96.7 loke to gaju an loke lo. Matini sala lo niro yin shubo shaju, e bwa on koko ili itumbe, nini niro yon wano. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni ó ti ránṣẹ́ kíni kó rere sí orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí ìbáṣepọ̀ ilé ètò ìdúró tó ń bẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì àti ayé òmìnira ilé ìtókò lónìí gangan. Ààrẹ Bọ́lá Tinubu náà ló ti ṣàlàyé pé òun kò ní láǹfààní láti dá owó rànwọ́ ilé tí òun ti yọ kúrò nínú ìṣàkóso òun. Ìjọba orílẹ̀-èdè ti Iran náà lọ ti ṣàlàyé wípé ọwọ́ àwọn ti tẹ àwọn afurasí ikọ̀ agbésùnmọ̀mí bíi mẹ́fà ilé tí wọ́n gbìyànjú láti yin àdó olóró ní àwọn ibùdó ilé ìtọ́jà ti orílẹ̀-èdè ọ̀hún gangan. Akọ́ni lọ́gbà fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Ghana Carlos Cruz náà ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tí ó fìdí rẹmi sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Gambia ní báyìí ẹ̀gbọ́n ròyìn òun lẹ́kùnrin rẹ̀.

ìjọba orílẹ̀-èdè ti America náà ló ti ránṣẹ́ kíni kú rẹ̀ sí orílẹ̀-èdè wa Nigeria. Èyí tó jẹ́ pé ọdún òmìnira náà ni ó kò lónìí, èyí ti ṣe ọdún kẹrìndínní àádọ́rin, èyí tí a ti gba òmìnira. Níbẹ̀ náà ló jẹ́ pé ìjọba orílẹ̀-èdè ọ̀hún náà ló ṣàlàyé àwọn ìbáṣepọ̀ èyí tí ó dánmọ́rán tó ń bẹ láàrin orílẹ̀-èdè méjèèjì. Ọ̀rọ̀ ọ̀hún náà ló wá láti ẹ̀ka ti agbẹnusọ fún orílẹ̀-èdè ti America. Níbi tí wọ́n ti ń ṣàlàyé tí wọ́n sì ń sọ di mímọ̀ bá ipò orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló jẹ́ orílẹ̀-èdè nílẹ̀ Áfríkà, eléyìí tó jẹ́ pé ó ń gbé ètò ìṣèjọba àwọn ara wọn lárugẹ àti ètò ọrọ̀ ajé, eléyìí tó jẹ́ pé ó gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n wá tẹ̀wájú wípé tí orí apalẹ̀ Áfríkà tí yóò bá tẹ̀wájú, ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ń kó ipa ribiribi, eléyìí tí yóò nílò láti kó ní ẹ̀ka àwọn bákan náà. Níbẹ̀ náà ni wọ́n tún ṣàlàyé tí wọ́n sì rọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ àlàáfíà àti nítorí ètò ààbò, eléyìí tí ó fi mọ̀ mẹ́ẹ̀. Ìjọba orílẹ̀-èdè America náà ló ránṣẹ́ kíni kú rẹ ọ̀hún, tí wọ́n sì gbàdúrà fún àlàáfíà ẹ̀mí ìṣọ̀kan fún orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan rí ẹni tí í ṣe Goodluck Jonathan, òun náà ni ó ti ṣàlàyé pé tó dìbò ilé tó jẹ́ ti gbogbo tó ń bọ̀ lọ́dún 2027. Òun náà ni yóò ṣàlàyé ipò ilé tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà ní ẹ̀ka ti ètò ti òmìnira àti nípa ti ètò ti ìjọba àwa-arawa lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó sọ di mímọ̀ pé tí ètò ìdìbò ń bá ṣe lọ, òun náà ni yóò sọ gbèdéke ibi tá a dé àti ibi tó kù sí. Ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lónìí gangan, eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ tó sọ, eléyìí tí ó fi pe amọ̀ àti ayẹyẹ ti ọdún òmìnira, eléyìí tó jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà tó pé ọdún kẹrìndínní àádọ́rin lókè pẹ́. Ilé ọ̀nà ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn tó jẹ́ olùdìbò òun náà ni òun rọ̀ láti yàgò fún gbowó kó síbẹ̀ àti ohun tó lè lòdì sí ìṣèjọba àwa-arawa. Ó ní kí wọ́n gbìyànjú láti dìbò fún ẹni tí wọ́n bá mọ̀ pé yóò ṣe ohun dáadáa lórílẹ̀-èdè wa Nàìjíríà, tí yóò sì lè sun orílẹ̀-èdè wa Nàìjíríà sọ́wọ́ iwájú.

ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Tinubu náà ni ó ti sọ̀rọ̀ báyìí pé òun ti dá àbá nù ilé tó ní ṣe pẹ̀lú dídá owó ìrànwọ́ padà nínú ìṣàkóso òun. Ààrẹ Bọ́lá Tinubu náà ló sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí ń bá àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà sọ̀rọ̀ ilé tó jẹ́ ti ọjọ́ ilé tí a yà sọ́tọ̀ fún ọdún tòmìnira ilé tó jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ṣe ayẹyẹ ọ̀hún ní Tèbútò orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ náà ló ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣàkóso ilé tí ó ti wá ṣáájú ìṣàkóso ọ̀hún òun náà ló jẹ́ pé wọ́n gbìyànjú láti da àwọn àìbìtì tó ń tẹ̀bi láti dọwọ́ bò mọ́lẹ̀. Ó ní òun ò ṣetán láti darú ẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n láti ri pé òun dojú kọ àti láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó lè dúró dáin. Ó ní bí òun bá dá owó ràn wọ́n padà òun náà ló jẹ́ pé ètò ọrọ̀ ajé náà ni yóò sì padà mẹ́ẹ̀ lọ́jọ́ iwájú nígbà tí òun bá kúrò ní ìṣàkóso. Ó ní òun ti wá ṣetán báyìí láti fi ra àwọn jìn láti jẹ́ kí ètò ọrọ̀ ajé òun kí ó lè dúró nígbà tí òun bá wà ńbẹ̀ àbí nígbà tí òun bá kúrò ní ìṣàkóso. Ààrẹ Bọ́lá Tinubu náà ló ṣàlàyé wípé lóòótọ́ ló jẹ́ pé àwọn ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó jẹ́ pé wọ́n kojú kọ là lórí tó sì jẹ́ pé ìgbáyégbádùn náà ni ó le koko kò. Wá ṣàlàyé síta wípé láìpẹ́ láìjìnà òun ní ìgbàgbọ́ wípé dídùn báyìí lọ́sàn yóò sọ.

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó jẹ́ pé wọ́n ti gbé ìlànà kan kalẹ̀ ilé tí yóò mọ̀ rí sí pẹ̀lú òǹkà ti ilé àti ti ilé tó jẹ́ ti áfábẹ́ẹ̀tì àtẹ̀lé tó jẹ́ ti òǹkà ti fígọ̀ ilé tí a mọ̀ sí àwọn nọ́mbà lẹ́ọ̀kọ̀ọ̀kan níbẹ̀ náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta lẹ́tẹ̀ni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ìkàn sára ẹni àti àwọn ètò ọrọ̀ ajé lórí ayélujára ẹni tí í ṣe bọ̀sún tí ìjà ni ọ̀nà ni ó rọgùn lọ́gọ́ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe àmúlò rẹ̀ eléyìí tó jẹ́ pé yóò ṣe àǹfààní ńláńlá fún wọn láti máa mọ ibi tí wọ́n ń lọ àti pàápàá jùlọ fún àwọn olókoòwò kéèké eléyìí tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ń gbé kalẹ̀ ó sọ̀rọ̀ ohun di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X nígbà tó ti ṣe ìkéde ọ̀hún síta ó ní pé ìlànà ọ̀hún náà ni yóò lè ran oníkálukú láti mọ ibi tó ń lọ àbí ibi tó ti ń bọ̀ àbí ibi tí ètò ọrọ̀ ajé oníkálukú eléyìí tí ó wà onílànà ọ̀hún náà ni ó jẹ́ pé yóò fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn orílẹ̀-èdè eléyìí tí ó ti làmìlaka lágbàáyé

0: ìròyìn ìta àgbáyé lóde sí ẹ̀tí ìgbọ̀nyìn láti ìkànnì ti lagi ìlú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ẹ̀ka elétò ààbò lórílẹ̀-èdè ti Iran náà ni wọ́n ti ṣekú pa àwọn afurasí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kan ilé tó jẹ́ ikọ̀ agbésùnmọ̀mí ilé tí wọ́n gbìyànjú láti yan àdó olóró ní abúlé ti Manjab ilé tó súnmọ́ ti Tehran. Wọ́n ṣàlàyé ọ̀rọ̀ síta wípé àwọn ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún náà ni wọ́n gbìyànjú láti yan àdó olóró sí agbègbè ọ̀hún. Níbẹ̀ náà ló jẹ́ kó tó 100 àwọn orílẹ̀-èdè ti Palestine ilé tí wọ́n sìn báyìí lọ́wọ́ wọ́ látàrí ìkọlù ilé tó wáyé látọwọ́ orílẹ̀-èdè ti Israel tó jẹ́ pé àwọn ilé tó bìwò náà ni ó bìwò ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Níbẹ̀ náà ló jẹ́ pé tí ń ṣe akọ̀wé fún ogun ilé tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè ti Israel àti ti Gaza náà ló ṣàlàyé wípé ogunlọ́gọ̀ àwọn ọmọ kéékèèké àti àwọn obìnrin náà ló ti ba ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn. Ẹwẹ̀ náà ló jẹ́ pé ẹni tó jẹ́ ọmọ ọba orílẹ̀-èdè ti Saudi Arabia ni tí ń ṣe Mohammed bin Salman náà ni ó ti jẹ́jẹ́ báyìí pé ètò ààbò náà ni yóò dúró dan ní orílẹ̀-èdè ti Saudi Arabia tí àwọn kò sì ní fún ikọ̀ ti Houthi láǹfààní láti lè kọlu orílẹ̀-èdè ọ̀hún. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Ghana Carlos Cruz náà ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lẹ́lẹ́kejì nínú ọdún kan. Cruz náà ni ó kọ ikọ̀ agbábọ́ọ̀lù ti Black Star Kusudi láti oṣù kẹrin lẹ́yìn ìgbà tí ó padà wọnú ikọ̀ ọ̀hún tó ṣe pé wọ́n júwèé lé fún akọ́nimọ̀ọ́gbá ilé tó ń kó wọn sódì nígbà náà Otto Addo. Nígbà tó ti wá gba ikọ̀ ọ̀hún náà ló jẹ́ kó kópa ribiribi tó ṣe pé ó gbé ikọ̀ orílẹ̀-èdè ti Ghana wọ ìpele ilé tó jẹ́ ti orílẹ̀-èdè 32 ilé tó jẹ́ pé orílẹ̀-èdè ti Colombia náà ló yọ wọn láwọ̀ nínú ìdíje ọ̀hún bákan náà. Níbà ló jẹ́ pé akọ́nimọ̀ọ́gbá ọ̀hún tí ó ti kó ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid sódì náà ló ti wá kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ báyìí nígbà tí ó fìdí rẹmi sọ̀rọ̀ orílẹ̀-èdè ti Gambia. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́ kí n tó máa lọ gbọ́ àwọn kókó ilé ìtò ṣùyàn lẹ́ẹ̀kan sí. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà náà ló ti ránṣẹ́ ìkíni kù rere sí orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti ṣàlàyé ìbáṣepọ̀ ilé ìtò gbọ̀ngbọ́n. Ààrẹ Bọ́lá Tinubu náà ló ti ṣàlàyé bí òun kò ní padà lórí owó ìrànwọ́ kúrò lórí epo bẹtiró ilé tí ó ṣàlàyé pé òun kò ní dá padà gẹ́gẹ́ bí ìṣàkóso òun bí wọ́n ṣe gùnlé. Ìjọba orílẹ̀-èdè Iran náà ni wọ́n ti ṣàlàyé pé àwọn ti ṣekú pa àwọn ikọ̀ agbésùnmọ̀mí tó tóbi mẹ́fà ní ilé tí wọ́n gbìyànjú láti yan àdó olóró sí agbègbè ti Tehran. Olùkọ́ni àgbà fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Ghana Carlos Cruz náà ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tí ó fìdí rẹmi sọ̀rọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ti Gambia. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ìta àgbáyé wa pẹ̀lú Tọ́lá Lágbẹ́lú FM 96.7. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú Tọ́lá Lágbẹ́lú FM 96.7. Túnde Ọ̀làwò lóòótọ́ ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọ̀làgbìnjú Martini Salau ló ti ròyìn. A kú ọdún ìnira tòní o, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè ìpẹ́. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.
1: Lágbẹ́lú FM 96.7.

0: player today. Or you carry your food right now for Splash FM. Now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, that's star 347 star 1004 star 2 hash. You fit a bust. Enter website www.cashier.ng. Only those people with all reach 18 years and above. Now you go fit to play this cashier. And now your state gaming board. Nine licensor. The Ember winning the law. I must cash my own world. Shoty cash, yeah. Noty cash, yeah.
1: Lọ ètò tó ńlá ni lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ṣùgbọ́n yín nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè ìgájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o.
2: Àlejò wa fún tọ̀sẹ̀ yìí ni ọ̀nàrẹ́bù Akin Alábí ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà Làbújá tó ń ṣojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Dáhùn Àrà Chairman House Committee on Works.
1: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọkùnrin ó ti wà kalẹ̀ Tèmítayọ̀ Oyè Ládùn Ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè ìgájò òkè ìkànnì Lágẹ̀lú ti sátidé yìí ó tún máa lọ.

ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, banner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing

láti ẹ̀ka àpolówó ọjà ìkànnì ti lágẹlúre lágẹlú 96.7 fm òkè gẹ́jọkè iná funfun báláwo la wà ládùúgbò fẹ́lẹ̀lẹ́ nílẹ̀ ìbàdàn ìkànnì lágẹlú la wà yìí o lágẹlú 96.7 fm kékulé ọgbà ó sọ fún toko kádàn ó gbọ́ kó lọ rò fún òbẹ̀ ìbàdàn lẹ́wà ìbàdàn ìlú òjò ìlú àjàyí inú ogun mọ́láwo lọ́gbọ̀dọ̀ kẹ́ríkẹ́rí lójú ogun ọwọ́ kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà ìlú ìbíkúnlé alágbàlá jáyà jáyà agbálá ìbíkúnlé tún ti jókòó bá.

0: lè lè yi, ẹ mọ́ ta lọ. Ìyá lè lè yi, ẹ mọ́ ta lọ. Ìfẹ́fẹ́ yàwó ni kẹfẹ́ kàṣì ẹ̀ yí, ẹ mọ́ ta lọ. Ẹ mọ́ ta lọ. Oníṣòwò ẹ mọ́ ta lọ. Balele yi, ẹ mọ́ ta lọ. Ìyá lè lè yi, ẹ mọ́ ta lọ. Ìfẹ́fẹ́ yàwó ni kẹfẹ́ kàṣì ẹ̀ yí, ẹ mọ́ ta lọ.
1: Bẹ́ẹ̀ bá ti ń ta káàṣì ẹ̀ 50,000 naira. A bá ní nọ́mbà ń já nọ́mbà bọ̀. Ìfẹ́ ìrírí ọ̀sán ìmórí. Ẹ máa wo bí àwọn nọ́mbà ṣe ń fi orí gbárí. Tèmi ni ó gbà, tèmi ni ó mú. Tèmi ni ó ṣe, tèmi ni ó mú làwọn nọ́mbà tó wà lójú òpó ṣe lọ́sẹ̀ ni. Àwọn nọ́mbà yẹn ń bára wọn forí gbárí. Èwo la wá mọ̀ tó fẹ́ jábọ́ báyìí? Ó kù sọ́wọ́ kọ̀m̀pútà. Ṣé é ṣe mí ní ìmú? Kọ̀m̀pútà yóò mú o. Ìyẹn lọ́sàn-án tèmi. Àwọn nọ́mbà yẹn ń bára wọn forí gbárí. Ẹ wo eléyìí? Ó jábọ́ ó tún dìde padà. Ó jábọ́ ó tún dúró korì padà. *347*1004*2#. *347*1004*2#. Yéè! Ó ju nọ́mbà yẹn nù. Ó dá padà. Ìyẹn bá fà á. Ó tún bá èyẹ. Èyàn mo mọ̀ pé wọ́n máa ń bára wọn forí gbárí. Èwo tún nọ́mbà. Èyàn náà ló ṣàtàkà, ọ̀tọ̀ sì ni èyàn náà ló takà ṣe. Èyàn náà nọ́mbà wo ló ń mì jọ̀lọ̀jọ̀lọ̀ yìí? Èyí ò wá pọ̀ jù. Nọ́mbà yẹn tún wú jáde láti ilẹ̀. Àlẹ́ mi là láfi dòómù lọ́sẹ̀ẹ́ ni. Ìyẹn ní gbogbo ẹnu ẹ̀zọ́ ìwọ wo ni ó mú? Èmi ni ó mú, tèmi ni ó gbà, tèmi ni ó mú. Ó dá kọ̀m̀pútà bá wa yí dúrọ̀ o. Ẹ̀jẹ̀ àtẹ̀kíní ọ̀hún kí kọ̀m̀pútà ó yí dúrọ̀. Ó ti yí o. Ó ti yí àwọn nọ́mbà yẹn, ó ti yí nọ́mbà yẹn o. Ó ti yí nọ́mbà yẹn báyìí o. Kọ̀m̀pútà ti yí nọ́mbà yẹn o. Ó dá kò sí láburú, a wo tẹ́ tí ó mú o. Ige Kẹ́hìndé Amos. Ìmáfíòjè Peter. Òun náà gborí wọlé bó ṣe jẹ́ nìyẹn. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Nẹ́tíwọ̀kì yẹn lọ́sẹ̀ẹ́ ni ó lọ, ó lágbára gan-an mọ̀ ní. Ọ̀dà ẹja mú ẹ tó jẹ̀bù lọ́sẹ̀ẹ́ ni ká tó máa lọ lórí ètò. Ó ti mú nọ́mbà yẹn o. Ó ti gbede o. Ó ti gbede o. 50,000 naira ta ló ni nọ́mbà yìí? 50,000 naira ó ti nọ́mbà yẹn ti dé o. Nọ́mbà yẹn ti dé o. 50,000 naira lónìí October 1st. Ta ló ni nọ́mbà yìí? 50,000 naira. 50,000 naira. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ó ti plum. Ó plum lọ́sẹ̀ ni. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? 50,000 naira. Ta ló ni nọ́mbà yìí? Ó ti gbede o. Ìtàn sọ ìdùn. 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn. 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 45-1725 ló parí ẹ̀. Ó ti gbede o. Ó ti gbede o. Ó ti gbede o. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta gangan ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Bọ́ọ̀lù bẹ́. Ẹ̀yin lẹ́ ni nọ́mbà yìí?
2: Ẹ̀mi mo ní o.
1: Ẹ̀yin gangan?
2: Ẹ̀mi gangan.
1: Táà ní ìfẹ́ lòmíì ṣe yín fọ́ àbàdà.
2: Ìfẹ́ lòmíì ṣe mí.
1: Ẹ̀yin sì ẹ̀ tún gbọ́ prógáàmù lọ́wọ́ ti yín ni.
2: Mo ń
1: miss program ori.
2: Program ti mo like.
1: Se je ka se ri na ka koko ti be yen bere.
2: Mo ta gugu e mo po.
1: Se je ri.
2: Ti ba je gba ile ise le kejo ri.
1: Elekejo lele. Oda te ba wa ti wa je lele elekejo to ba je le. Owowo le je to po ri. E lo le je to po ri.
2: 100,000 meji mo je.
1: 100,000 meji le je to po ri.
2: Mo je 50,000 times meji. O ma to meji wa.
1: Meje abi?
2: Elekejo ni.
1: 50,000. Hey. Bo le ti bo abi o ki le nse sikini
2: ojojumo ni won ta gbon
1: mi le le ma ta lojojumo
2: ori oni de ta si mo ta le meji laaro mo ta meji ni nse
1: e ta meji laaro eyin se bi ogun alakapo e ta meji laaro meji losan meji lale ise ta ro se yen e je amo o eh? Olorun ni. Olorun na ni. Olorun na ni. Olorun o si ma gba fun wa lo. Ta. O da. Eyin makamaka lo ye kan. O tun ti kan yin. E tun ti je 50,000 naira.
2: Be. E
1: se. Ah. O da. Awon e ku ti mo be se ma gba owo.
2: Be.
1: Awon cash o pe yin lati gba account number yin. Won tewo yin si yin. O da o. E se o. Nibo la tin pe na? Nibo la tin so lati bo la tin pe?
2: Adapata
1: ni. Eyan ara apata yi o da ko si laburu e ti je 50,000 naira o da ko si laburu ko si laburu awon ka se o pe yin bo se je niyan bo se je niyan lapa be yen awon ti menu e won si je lo ni pe eyan ba ti menu e ke se pe boya o ba je leni o tu je lola bi ka se se rinu e ja ma lo lori eto losan teni tori pe ojo ti lo a lanfani a ma lo losan ni lagbara olohun oba lose ti nbo a lori ofe lati pada wa lagbara olohun oba ko lo mo pe oku ni soro loruko lootu eto yi oga wa Tunde Olawuwo Abdul Qadir Adegba loruko temi number te pe mi sire leyin eto 08126341970 08126341970 oni number te lanfani lati pe mi si leyin eto titi ose tin bo ta lanfa lati pade alafida goodbye lo nje be lede indi lo lede india e ku kale.

ọjọ́ láti yìí lọ́nà oṣù ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wọ owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ kí wọ́n ló dé tó dọ́ọ̀dù ẹ̀ ṣètò fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́ni pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ máa ń wí ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pé bá lẹ́lẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró márosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́rún ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládìlú fm 96.7 ó máa lágbára dùn nínú ìgbàlùgbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ládìlú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. ọjọ́ ti gbẹmí bọ̀ ló fò tẹ̀lú káàṣì ẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ọ̀dì èmi ló kàn láti dèmi lọ ní àtúntò.

0: ni jare e mo jawo yan la patente
1: pe e ja jo la mo ra wa le ni lo tun ti de yi ka ti mo ko so wa sagolo sango a mo ja ko so wa sagolo sango e ja e mo wo
0: ati mo se bo yin te wa so ele wa leyin golo gebi le jo ta gba
1: e ba wo jori mi ni
0: tori joba koko ni eh
1: o won ni ah agbaragba kan ni o make odo ni mi sugbon a ri pe o se wo mi mo nse mi je po kan lo se lori sugbon ta ri pe ta fe tunu se ko si ye kiye to le ni laye agbegbe to ba duro si gan lai si pe ijoba ti owo so po abun lagbara ijoba lowo o le ni nkan kan tun se tabi alara yi lo wa famu lara pe e je ka wa na ti e bo si di oselu e je wa na o gba agbara ijoba ka wa mu to wa lapo ti wa in tolorun fi si wa lopolo ati ta wa na ti se bo ka fi kunra won ka le gbe agbegbe wa sa pasoke
0: oda iyun ba wa gidegbe ijoba abile ko wa soro pe le local government autonomy both financially and administratively we can le dadu la yara won ati ri awon omoye na tan so pe awon fun ijoba abile ni anfani ko gbe lori ese ara re gomina seyi makini le so la rin kan pe ah awon ni gbagbo ninu awon local government ti on kankan kini iwoye ti yin lori local government autonomy
1: e da ko ese e mo
0: fun opinion yin
1: gomina seyi makini so pe awon o ni gbagbo ninu local government
0: o won tape
1: he did not say they don't have confidence in local government he said the process of the autonomy is a scam
0: okay
1: ma de so fun pe eh awon tin pariwo a fun ge irogbu ni sakatapu na fe fi ma fi oku wa lo mi obeje na ti bere
0: iwoye yin lori re mi bere e mo so oro mi comment enikan
1: there is local government autonomy administratively the only thing that is left to what they told you pe o wa re lo wa o ni pe e mo san owo osa local government si apo won gan directly that's the only thing that is left
0: eh se bi won ni ke kaluku oda ati jowon adajo won tin san losun be ba so mi ti account fun CBN ni won mo yonde
1: san losun o ara ro tani won pa fun yin eyin looto yin na mo se wadi
0: ana la won san
1: won igba tani na je ni won
0: lo san oje
1: ani e mo se wadi eni won ni won tun dimu won je kare leke ri tori igbo tori mo fe fi ta mo fe fi ba mo fe fi babo re je
0: iwoye yin lori autonomy
1: ati gbata ti dibo tan e ba n bi won pe mele won ti san kan gbe jade se ba na tin san losun
0: e mo ani woye
1: ani kan so ye tan ti san losun be ni kan wa so ye titi tan ti fi se losun
0: e wa
1: kan so ye le iye pa me tan ti fi se losun
0: e ja wa woye iwoye yin lori local government autonomy tori ona point ti mo be bere lowo yin po
1: o iro ni won e je ki you see
0: e
1: need
0: say you no believe in local government autonomy
1: no this is what I'm saying we need a total restructure of what we call local government autonomy e le mo fi gburugba sara fa sara lowo mi e da ko je fun ni apere e fe fun mi ni 900 million
0: okay
1: as local government funds and my IGL that is supposed to be about 4
0: so you
1: billion
0: buy, so you buy, so you
1: IGL te ko je bi abi be 4 billion eh ko le mi lowo e ko lo si federal e wa mu 900 million be e fi le mi lowo ibi te tin bri wa yi aru boya 100,000 abi 200,000 e ko wo temi e lo fun won be
0: ni Nigeria ni gbugbu wa tori pe jo kan lajo wa
1: e wa ni ke mi mo jiya ka won kan mo joro ye agun temi e fun wa ni true autonomy let the local government develop the economy ka wa na tun ti wa na se lodo wa ka mu aje wa lo so lodo ti wa ka ti ma se wa la ni ti mo kon kan le fun local government pe ka fi mo generate owo ta ba fi generate owo se a se mo ki federal government gba le nbe ele ta ba ta ba generate owo a fi tun kan bye bye
0: eni to wa gege bi eni to ni woye to fe se adari ni local government Ibadan South is local government bo le yin se lero pe process te so yen lana yen bo lo ti ye kan se laarin seju kan
1: e se the first thing sir eto eje kan ni resource control local government wa lowo eje kan mo ni ilu selu eje kan mo ni ilu selu e mo gbe n to je to wa ni Ibadan South East ki federal government kan mo gba ko mo mu lo le Awusa give us true local government autonomy not a fake one pe ko wo sa wole ko ele fi jamala te ko ki an le office alaga council tin jamala lo ti gbese le tan secretary
0: intern
1: awon le dan intern se laye gba ti won nu te ban di SSG ri se ban di chief staff ri ki na mu bo kina mbo wa denis ala fese gomina oyo sas lo wa nbe won school yen kan bayi won ko ri
0: e mo
1: ma je won fi du ani eja won gba yin wa so to oro kan mo fi du eyin na gba
0: oro ti la jo nso yi oro ti la jo nso e mo je ka da address ni o
1: to oro ti wa na lo doro be un lo de ele bi means any kilo fa ton autonomy si oro federal so yi oro federal lo de stay won kan kan won mo fi campaign giri iro na ti pa fa won yen wa e bi won lere sa pe ngba te wa nbe e ti se joba laarin e ti se chairman oduwa e ti se ssg e ti se chief consul council staff ni o se won be gba won ni kankan se won je won jamon kankan awon tun se tun se oyo south
0: e mo so ti e ba
1: oyo sa den so e ni kan daruko school eyo kan tan kori a senator e wa de le fe se gomina oyo state ah ni pada seyin lagbara olohun
0: oda
1: e le da won iya ma ya pada seyin lagbara
0: olohun eja wa se be eja gbera lo soju oja ah ojo ohun lo ibere tin benle ibere tin benle o le ni 1 million awon nkan tin fi atejise ranse si mi lati le lori facebook na ibere lo bi olohun avis adedoja oda eja doju oja baba ti de lati oju oja ila loro leto ni kanila glue 96.7 fm eto mo ti waju e ku kale
2: lagilu fm 96.7 arákùnrin jọ̀wọ́ fún mi lómi tútù kan òrùgbẹ́ ń gbẹ mí.
3: Ọ̀gá mi ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
2: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
4: Omi yóò lọ ọ̀tá o.
3: Nígbà tí òrùka bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólo tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
5: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù sọ́ọ̀tì.
6: Bí ti bò
5: ìdí ni pé dílà rẹ̀ òdíjú mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ ká àti Nàìjíríà UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé gbọ́n padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wo tí ìgbọ́n padì lọ́sọ tòní? Táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé lára àárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀tò. Kò sí tó burú mbẹ̀ kì í ṣe wọ̀nì kan ló wà mbẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí tí ó sọkàn rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ mbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
7: Chevis PL Eye Care Foundation ló ń lọgun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Chevis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò mú nira dání. 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹni bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹni tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Chevis PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní nọmba 94 opposite Unity Bank Chevis Consul Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 070-1015-2255 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
8: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo la ń lọ.
9: Ìjọba àwara wa kìí sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wàá lu òṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tiwa lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní Lágelo FM 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
10: Olórí Nàìjíríà.
11: Ìlera lọ́rọ̀.
12: Tara ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ọlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án bó bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn ara títa ṣáàgùn-ṣáàgùn kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlè ìgbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn. tọ́jú àṣírí ibi tá ìsọ̀fi ṣe bùbá aláràẹ̀dá ló mú alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbáàdì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọ kòrí ó má lè tapáí kára ọmọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
6: Ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyí níkànnì Lágelu 96.7 FM òkè ìgájú òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
11: Àlejò àfẹ́tọ̀sẹ́ ni ọ̀nàrẹ́bù Akin Alábí, ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà Làbújá tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Dáọ̀nà Àrà, Chairman House Committee on Works.
6: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọkùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì Lágelu 96.7 FM òkè ìgájú òkè ìkànnì Lágelu ti Sátidé yìí ó tún máa

0: Let me.
1: Hey.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀dà ọmọ Nàìjíríà kí n bí ọlẹ́rẹ̀ ọmọ akéré. Nàìjíríà ọmọ ọdún mélòó ń lọ́dà báyìí ta gbòmìnira.
0: Orílẹ̀-èdè Nàìjíríà ó pé ọmọ ọdún mẹ́rin ó dín ní àádọ́rin.
1: Mẹ́rin dín ní àádọ́rin.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ ọdún mélòó lẹ́yìn wá jẹ́?
0: Èmi wá jẹ́ ọmọ ọdún mẹ́ta ó dín ní àádọ́rin.
1: Ṣé ẹ ti dáyé ẹ̀bẹ́ ẹ̀ ráyé bí? Kódà, wọn ètí ìdókun ṣòkòtò rẹ tá a fi gbòmìnira.
2: Wọ́n láwọn ti délé ayé.
1: Ọwọ́ ló ti délé ayé sọ dàkúdà ni.
0: Àgàn ó pò ó ọmọgbẹ́ ọmọdé bí ọ̀bá bá tàn yọ bá
2: àrọ́bá
0: àrọ́bá bá bá tàn.
1: Àsántiwa.
2: Bá mi mò ń jẹ́.
1: Nígbà tá a gbòmìnira ti Nàìjíríà, ẹ ti dáyé àbẹ́ ẹ̀ tí ìdáyé bí?
2: Èmi ìmọ̀ ìpàrọ̀ ọ̀hún ti ìdáyé rárá.
1: Ojú Adémọlá Elókùkù ṣe. Àwọn pàpà wá balẹ̀ wà. Àzíkúè.
2: Àzíkúè.
1: Gbogbo wọn wọ́n wà láyé. Ní gbogbo ìgbà náà. Ojú Adémọlá Àzízo Elókùkù ṣe tá a fi gbòmìnira. Bí mo bá sì parọ́ mọ́ kó kékeré rí bẹ́ẹ̀. Adémọlá Àzízo. Ebójú rẹ ni.
3: Ẹ kúkú já mọ gbé tó bọ̀.
1: Ẹ̀gbọ́n Adémọlá náà wí.
2: Ẹni àmọ́ gbé tó bọ̀.
1: Ẹni mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹni ò tí ìdáyé. Nígbà tá a gbòmìnira. Àyájọ́ ọjọ́ tá a gbòmìnira náà rèé. Ọjọ́ kìíní oṣù kẹwàá yìí náà ni. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.
2: Àmì ẹ̀ṣẹ̀.
1: Ẹ̀jẹ̀ á máa sàmí ẹ̀.
2: Àmì.
1: Nígbà náà lọ́hùn-ún tá a bá ní purọ́ tanra wa jẹ. Àwọn bàbá awólọ́wọ̀ ojú wọn ló kúkú ṣe. Àwọn bàbá wa Ládòkè Akíntọ́lá ojú wọn ló kúkú ṣe.
0: Àwọn tàfá balẹ̀ wà.
1: Bàtà tàfá wà balẹ̀ wà. Ojú wọn ló kúkú ṣe.
2: Àbá wa awólọ́wọ̀.
1: Bàbá Àzíkúè ojú wọn ló ṣe.
0: Amadu Bello
1: ojú wọn ló ṣe. Wọ́n jọ gba kinní ọ̀hún lọ́dún àwọn gẹ̀ẹ́sì ni. Èyàn àwọn aláwọ̀ funfun ni. Wọ́n ní ìyá tẹ́ ẹ fi jẹ́wọ́ yìí tó. Kí ló dé tẹ́ ẹ fi fẹ́ máa mú wa bí ẹrú? Bẹ́ẹ̀ làwa kì í kúkú ṣẹrú. Ṣùgbọ́n bàbá ní purọ́ tá a ní ṣèké. Ṣé ẹ mọ̀ wípé ọgbọ́n àlùmọ́kọ́rọ́ yìí ń bẹ lọ́wọ́ àwọn ẹ̀yà funfun ni? Lọ́jọ́ ọ̀hún rèé bí àná. Tá a bá ń ṣayẹyẹ òmìnira, ẹ má jẹ ń purọ́ tẹ̀yìn. Ìgbádùn ni tá a bá ní purọ́. Àwa wà ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Akúkú ń jẹ ẹ à ń jẹ gbádùn.
0: Àwọn ọmọ tí wọ́n bá bí ní October 1st gbogbo wọn gbà náà lọ́hùn. Nǹkan fẹ́ wọ́n mọ́ gbà.
1: Bébójú rẹ ló kúkú ṣe.
0: Ojú mi ló ṣe.
1: Ẹ sọ fún wọn pé wọn ò wá. Wọ́n ọmọ wulẹ̀ dààmú ara wọn. Bí ọ̀bá fẹ́ dàbùkù. A ti bẹ̀rẹ̀ ètò náà nù ká máa bá kan ní ọ̀hún bọ̀. Bí ọ̀bá sí mi níjọ ìjọ ò lè kún. Bí ìgbà tí èèyàn ń tanra rẹ̀ jẹ ni. Ẹni arí la rí ẹgbọ́ ìgbó lají tá a rí èèyàn. Òmìnira òmìnira. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pa pátápátá ní tilé toko. Àsántiwá o.
2: Bá mi mò ń jẹ́.
1: Mo ní ọba mi kí gbogbo ọmọ Nàìjíríà ní tilé toko.
2: À kó ọdún àsìkú iye dún ọdọọdún la rọrógbó ọdọọdún la ráwùsá. Àpọ̀ ọdún òmìnira òmìnira nídomi nira lọ́lá ọba wáìdú lókè a se nse tun se lola o ba mi edumare gbogbo ara le o

0: mi lorun bi o lele awe bani ti oju opo le ka won eyan o pe eto ri eto o ti wa
1: 091 2 70 86 75 091 23 70 86 75
2: o ne ma pe si ke ma da seto o wa
0: hello
3: hello
0: ku ajale o
3: e ku ona o
0: yes sir e ba ni da ko yin
3: e ku se yo mo ju si o
0: ami ase du mari
3: mi ni frela aba papa ya lati igaru
0: e seun seun
3: ori ti ile baba mi emi de gologojo e sa ogbe ara odo goluke ipe ni ojo to yawo gbe ni foya en opo yi ni ojo to sawo gbe ni fun salawe ike ni wa di ka mi se ye mi lo mo ni fere oni mi ojo mi de o ma ro lowo
1: ile
3: na mi ojo mi de o ma ro lowo opo la mi de lo ma ro lowo
1: ile
3: ju se ba ko re mi oni je e ba pari oku
2: eyin lo mo ti gbose ti gbale se eyo ba ti gbose aje kike aso eyo ba ti gbale se aje kike omo langeran nile awon baba to beyin lomo ni won ifoko kan le nigbale eyan to ba foko kan le nigbale o sa baba re loko eyin lo mo egun meta olele mefa emi ojeji ki wo ojeji ki ta to ku opo ora nile awon omo nile awon baba to beyin lomo ni ta lo tun wa nbe
0: hello eseun ori eto yin eto wa ni ori ki ile ti wa ohun leto le se ta le ni o wa nbe
3: hello
0: hello
3: lati ko mi lo so
0: lati bo
3: lati ruwa
0: eseun e ba ni kori ki ile baba yin
3: awon ba le anko
0: ni
3: ari lo gile de agbaye lo gile de mo gaji la na sa wa ndi amo de ni ni o ka wa
0: e ti gbe yanju tori o sati ko mo awon kan ton ti wa nibe awon gan ba koriki ile baba ti won ni ele sha radio o ti lagelu ikani merin de ni ogorun sebi to ndo to le meje ni oke to gajoke Ademola ta wa nbe hello hello hello ah gbo nte kuku nwi be ba ngbo ti wa latodo ote yen ni hello
4: hello e kura le o
0: e kura le ya wa
4: e mo ku ataro o
0: e seun seun
4: a ku ago le
0: e seun o ko yin
4: mi na mo le mu apo ran abile ko akorede da sola
0: lati bo
4: ata bo olunde mbadan ran
0: e je agbori ki ile baba yin to
4: mi na mo le mu apo ran omo olorun ago pa se gba lona ko mu omo ohun ni ti de mu ado to ka de mu adikasi omo ohun ago di gba ni lo mu e na na mo lo mi baba ta ni se gbe gbe ran gbe ran ẹni òṣèpè lónìí lòún ẹ máa ń lò lọ mí bàbá ta ní ìṣẹgbẹ ẹgbẹyẹ ẹgbẹyẹ ṣùgbọn tó bá fọ ọmọge rẹ gbọdọ lónìí lòún ẹ máa rìn lẹgbẹ wà béèrè ẹlẹsìn ni ẹ rán wá èmi lọba ọlọpàá ńlá gbẹmí tó rẹ sí i ẹdá mi ò bù fún un.
5: ọmọ ló mú ọmọ ló mú o ò mú mo sí o ò mú mo sí o ọmọ ló mú o.
0: Ta le ni o tun wa nbe hello
3: omo to mu apan lo wa mi
0: ah e ba ni da ko yin o
3: je ri pa ti fe gba lu Mr. Sunday ni
0: eh
3: sunday sunday
0: sunday kini
3: sunday yin loye
0: eh eh lati bo
3: lati toka
0: oye e ba ni kori kile baba yin o
3: alomo lo mu apan omo lo wa lagogo
0: eh
3: ọjọ nkiju àtẹwé ẹ bá sọnù tó mú kan mọ fi lọ wa ọmọ tágùnjọ nìyí bá sọnù nìbàdàn kan mọ fi lọ wa mọ tí òjò lọ bá sọnù nìbàdàn ẹlẹsìn ni kan
0: wà sọmọ rẹ ni mọ sọ
5: kì í ṣe mọ ní ìjàre o.
0: Ẹ̀yẹ̀ ń ráyé lóde
5: à. Kì í ṣe mọ ní ìjàre o.
0: Ìpè kankan ò lè wọlé mọ́. Àrọ́jọ́ mú tolókun ọjọ́ ti lọ. Ẹ̀jẹ̀ ń sáré kankan àdìdì ń bẹ́ wájú mi wàyí. Aláàjì Ọládé méjì Adéyẹ mọ ni aṣíwájú gbogbo ọmọ ilé ọ̀tá lágbe ní Mbàdàn. Wọ́n wá ń kí gbogbo ọmọ ilé ọlọ́ta lágbe ní wípé ẹ mà kú oríire. Oríire tó wọlé tọ̀yìn èyí ò ti Aláàjì Fàtáì Làzízì Adékúnlé fún ti oyè Chífì Máàmù ti Ìkẹ́ Olúwa Central Mosque èyí tí wọ́n fi wọ́n jẹ èyí ò lọ́sẹ̀ tó ré kọjá. Wọ́n wá ṣe ládùúrà wípé iná ò ní tọ́wọ́ lágbára Ọlọ́run ọba ọ̀gá ògo. Wọ́n ló yí ọ̀wà mọ́rí lọ́la àyà ara mi ìlókè. Bẹ́ẹ̀ náà ló tún rí Aláàjì Rashidi Ìyọ́lá Ogúnṣẹ́. Ìyọ́lá Ogúnṣẹ́ kan yìí náà ni. Bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgìràmà ní Màlété Ìbàdàn. Wọ́n wá kí gbogbo ọmọ àjọ Ogúnṣẹ́ ń ti lé toko. Wọ́n kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Ipe ẹ̀kú ọdún ẹ̀kú ìyẹ̀dùn àjọ̀dún òmìnira ni. Wọ́n ní kẹ́ ẹ mọ́ gbàgbé. Àdúrà Sàláàtù ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí máa wáyé jẹ bí tọ́jú àrà Árúbà ni. Wọ́n ní tọ́jú àlà Árúbà ti ń bọ̀ yóò sì wáyé. Pádùá yín ọgbà dílé toko ẹ̀ sàmì
5: ẹ̀gbẹ́tọ̀ àmì.
0: Bákan náà ló tún rí Aláàjì Ọládé méjì Adéyẹ mọ bàbá ọlọ́jà àti ọjà Adédìbú ní Màlété Ìbàdàn. Wọ́n ní àwọn kí gbogbo ẹgbẹ́ alápatà pátápátá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyàn fún ti Aláàjì Fàtáì Làzízì Adékúnlé tí wọ́n jẹ́ olè oyè Chífì Máàmù ni ti Ìkẹ́ Olúwa Central Mosque ní Ring Road Ìbàdàn. Wọ́n tún wá kíta ní ààrẹ Mùsùlùmí nílẹ̀ Yorùbá. Èyàn ẹlòmíì náà kúkú kọ́ Aláàjì Dáúdà Mákànjú Ọlá tí gbogbo ayé máa sí ní Dàmáàkì. Bákan náà wọ́n tún kí Aláàjì Ràmánì Àrẹ̀mú Eléyìn Góòdù wípé a kú oríire ti Aláàjì. Bẹ́ẹ̀ náà lórí Aláàjì Fàtáì Làzízì Adékúnlé náà ni wọ́n kí gbogbo ẹgbẹ́ alápatà ní tilé toko. Wọ́n lóye ọ̀mọ́rí ẹ̀sàmí kẹ́
5: ẹgbẹ́tọ̀ àmì.
0: Olóyè Azimiyu Adépọ̀jù Arí-ọrí ó kí gbogbo ọmọ Nàìjíríà ní tilé toko wípé a kú ọdún àjọ̀dún òmìnira. Bẹ́ẹ̀ náà ni abilékọ Fáúsátù Àjọkẹ́ Ayọ̀ọ́lá wọ́n lónìí lọ́jọ́ bí àwọn akìyín ẹ sọ̀pọ̀ ọdún láyé ẹ̀sàmí
5: ẹgbẹ́tọ̀ àmì.
0: Èyí náà tó máa

0: ọ̀rọ̀ ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́ ẹ̀yin yóò rí òkú ọlọ́run bọ́rọ̀ bá bùse gàdà tó bùse gèdè tẹni ṣiṣẹ́ rí jìjẹ ìlérí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀ àdìtú lọ̀rọ̀ yìí ètò kan pàtàkì lórí ìkànnì lágẹlú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o àkókò ìsíníyè lápè tó ọ̀hún èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù ń lè tó ń ti máa dé tí etí gba onípojípo ènìyàn fún wọn ní ìsíníyè tó lápẹjá ǹjẹ́ gbogbo ẹ̀yìn ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá tí ó mọ bí ogun ti jà tó ti wá lu ara rẹ̀ pin àgàgà ẹni ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníyè ló kan bàbá wa nínú olúwa apostle olúmọ̀mí awoyọ̀mí olùdásílẹ̀ ilé ìjọsìn winning souls for christ bible church number 9 lane 3 sionis st lẹ́yìn anchor mall ní garage àpáta expressway ìbàdàn ní ẹ máa gbàdé lórí ìkànnì lágẹlú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bá dojú adé àkókò ìsíníyè gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
1: Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé gbogbo èèyàn pátápátá ni ètò yìí kàn. Àkókò ìsíníyè náà ni níbi tí Olúwa ti ń lo ìránṣẹ́ rẹ̀ wòlíì àti àpọ́sù Awoyọ̀mí fún ìrírí oríṣiríṣi àti ohun tí a mọ̀ tí Ọlọ́run sì fẹ́ kí a mọ̀. Bàbá wòlíì àpọ́sù Awoyọ̀mí ẹ̀ka bọ̀ sí orí ètò yìí.
2: Ẹ̀ka náà tọ́kùn.
1: Gbogbo ohun tí bàbá ń sọ ní orí ètò yìí gbogbo ẹ̀ náà ni wọ́n ń kọ̀wé sí wa ni wọ́n ń sọ wípé ohun tí Ọlọ́run fẹ́ náà ni wọ́n ń sọ ògo ni fún Jésù
3: lókè ọ̀run.
1: Àdúpẹ́ pé bàbá kò yà kúrò ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ bàbá ò yà kúrò ní ọ̀nà tí gbogbo ayé mọ̀ wípé gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run tí wọ́n mọ̀ wípé ọ̀nà títọ́ ni ògo ni fún Jésù lókè
3: ọ̀run.
1: Ẹ káàbọ̀ sí orí ètò yìí bàbá wòlíì àti àpọ́sù Awoyọ̀mí ẹ káàbọ̀ sí orí ètò yìí. Reverend Mrs. Awoyọ̀mí ẹ káàbọ̀ sí orí ètò yìí. Tọ́ níbo ni à ń lọ lónìí mọ̀ pé tí a gbéyẹ̀wò lọ́sẹ̀ tó kọjá ẹ̀yìn ìkejì abala kejì náà ni à ń lọ ní ọ̀sẹ̀ yìí. Èmi tí wọ́n á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé láti bí ọdún mélòó kan tá a ti bẹ̀rẹ̀ ètò yìí àkókò ìsíníyè tò ní ó tún wá bọ́ sí ọjọ́ òbí mi ògo ni fún Jésù
3: hallelujah
1: ẹ káàbọ̀ sórí ètò bàbá
2: ẹ ká lè àtọkùn
1: tọ ẹ fún wọn ládùúgbò àkàbẹ̀rẹ̀ ètò
2: ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù olùgbọ́pọ̀ ẹ wa olùgbà ẹ̀yẹ wa gbogbo àwọn ẹ̀ṣẹ́ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa ẹ̀mí mímọ́ dáríjì wa ẹ jẹ́ Jésù olùdá sórí wa àti dé ní àṣálẹ̀ olùadára pọ̀ mọ́ wa ọlọ́run àjíǹde àti èkó dùn wá nínú ẹ̀mí mímọ́ kó tì wá lẹ́yìn ohun tá a sọ ní àṣálẹ̀ olùadára pọ̀ mọ́ olùagbà ìṣàkóso ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi káàkiri àbáyọ̀ lakóso rẹ fún yẹn lórúkọ Jésù ẹ̀ ní mọ ẹ̀ nira lórúkọ Jésù ẹ̀ ní wọnú ìdè lọ àwọn táwọn lórí ààrẹ kan àbí àìsàn kan olùagbé wọn dìde ẹ̀mí mímọ́ mọ́ wọn dáradá ilé iṣẹ́ náà kọ́ máa tẹ̀síwájú àwọn ìṣẹ́bí náà kọ́ máa ṣeré òní ni àyájọ́ ọjọ́ òmìnira fúnra rẹ olùasọ́wájú òmìnira olùatúwa sílẹ̀ àwọn gbọ́ wọ́n ètò olùabùkù fún wa àwọn táwọn lọ́lọ́ àṣàánú fún wa lẹ́ẹ̀kan sí tá a sọ ní àṣálẹ̀ olùadára kọ́ mọ́ olùagbà ìṣàkóso ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù olúwa wa kí a tó lọ sórí àkòrí tí a fẹ́ sọ ní àṣálẹ̀ ẹlẹ́ẹ̀kan sì náà bá ọ̀gá wa làgbà ọmọ bàbá jù dájú náà ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọdún wọn tún lẹ́ẹ̀kan sí náà lónìí bó ti jẹ́ pé ìjẹ́jọ́ ń tètè mi
1: òní títí ìjẹ́jọ́ ń tètè mi
2: ìjẹ́jọ́ ń tètè mi
1: àbẹ́ẹ̀rí nǹkan
2: ìjẹ́jọ́ ń tètè mi òní títí mi ẹ̀kẹ́ wọn máa sọ lórí ètò ni wọn kàn pé tó fẹ́ bẹ̀ ṣùgbọ́n ọlọ́run àjẹ kú níbẹ̀
1: ẹ̀ẹ́dẹ́dọ́
2: láti lé sẹ́mẹ́ntì kí n máa gbàdúrà fún bàbá wa sọ bí èèyàn mẹ́ta tó ti lé sẹ́mẹ́ntì yìí àsì ni ọ kí n máa gbàdúrà fún bàbá wa tá ń gbọ́ ètò yìí lórúkọ jésù ara àdúgbà yẹ fún ti ọjọ́ bíi àtẹ̀mígún àtàláfíà bẹ̀rẹ̀ sí ìyàbá ṣe dáadáa káàkì náà pé ó ṣe dáadáa lẹ́ẹ̀kẹ́sì bọ́ ọdún ọdún kan náà ni nínú àlàáfíà tọrọ àti ìlera pípéye so àkòrí tí a bẹ̀rẹ̀ ń jẹjọ náà láti sọ́jú náà lónìí mo sọ fún ajẹjọ náà pé abala hela kéèsì ń jẹjọ yókù abala kejì so àkòrí yẹn sọ pé ẹ jẹ́ kí a kẹ́kọ̀ọ́ lára ẹyẹ àṣàìdì ẹ jẹ́ kí a kẹ́kọ̀ọ́ lára ẹyẹ àṣàìdì igu alùpùpù ní ìgòdì igu so ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára rẹ̀ so ní ìdẹ̀jọ́ la kéèsì ìwà àti ṣe ẹyẹ àṣàìdì tí bí yìí fìdí rẹ̀ múlẹ̀ fún wa la kéèsì ń jẹjọ ẹ̀mí nǹkan nàmbà rẹ̀ ni akéèsì mẹ́wàá ní ìdẹ̀jọ́ ìwà àti ṣe ẹyẹ àṣàìdì tí bí yìí fìdí rẹ̀ múlẹ̀ fún wa tá a rí kànú bí yìí la kéèsì ní ìjẹjọ́ won so pe to ba to ni power case awon eko pataki gan to je meje ta fe ko lara yen aside
1: meje
2: meje ni won
1: awon mi awon case to ye ka case lara aside
2: be ni eko ta fe ko lara aside to je ko pataki la meje a fe case ti won de do aka eko ka fun anu we we asaya ori ogoje ese 2231 a tu tu ka fun alo ni na boya ni rent o bon de do yen ni eko ka wa ta to fe tun ka fa ni asale o ni asaya ori ogoje ese 2231
3: Iwo ko ti mo. Olorun ayeraye. Oluwa eleda gbogbo ipekun aye.
2: Ki sa are.
3: Be ni are ki mu. Ko si awari oye re.
2: O fi agbara fun alaare.
3: O si fi agbara pun awon ti ko ni pa.
2: Ani are yo mu awon odomo.
3: Yo si re won.
2: Ati awon odomo kunrin.
3: Yo ti le subu patapata.
2: Yo ti le subu yanyan.
3: Sugbon awon ti o ba duro de Oluwa.
2: Won to wa nu Oluwa tan.
3: Yo tun agbara won se.
2: Won si fi yegun oke bi idi.
3: Won sare. Ki yo si re won.
2: Won si rin.
3: Are ki yo si mu won.
2: Are ko ni mu won. E ri pe fast la fi orin ta. La fi kon ta fun yin ni ijejo. Pe awon to duro de

0: ẹyin asaaji to tọ ẹyin asaaji ki saba ajẹ nkan to ti dẹ oku to fura rẹ baka na won to ngbo na nsa na awon nkan ta te wa to ti sele so gbagbe e mo fọn pẹlu life e pe se tutun be lo nti o ri pe ora anagba so ekwele kan na ni ẹyin asaaji titi e ki sa fun iji e gbe daada o bi atekun ni ba nfe abi iji ba nfe inu asaaji ma dun titi e ni te pe nbe ni o ti gbe ma lo agbara re lati ma fo si nigba tawon eya mint won tawon so pa ma ti won ti mo lo duro sabe ile abe gi abi kini kan kini kan asaaji ti e ki sa fun iji ti e o iji ma fun lagbara si ti e ni inu ti e ma dun fun iji na ni be na la se kilo fi ma ti na pe nigba ba ni idutu kankan abi la koda kan na e ma ja arewe si e ma ja asa ti pe ilapeda won yi idutu kan won yi yo so adi alagbara si na ni ti o mu kan ni irisi na ni ni pe abasun bi kan ni ana abadun ni ake sibe lati ma ba le subu loruko ju sara nugba
1: amen
0: e dawo we dako buri kini ese kejila
1: ibukun ni fun okunrin ti o fi okan ran idanwo
0: gege bi eya sadi ibukun ni fun okunrin ti o fi okan ran idanwo
1: nitori nigba ti o ba yege
0: to ba yege
1: yo gbade iye
0: yo gbade iye
1: ti oluwa ti sedere fun awon ti o fe
0: ma kale kan si
1: ibukun ni fun okunrin ti o fi okan ran idanwo
0: ibukun ni fun okunrin na tabi obirin na to fi okan ran idanwo
1: nitori nigba ti o ba yege
0: to ba yege
1: yo gbade iye
0: yo gbade iye
1: ti oluwa ti sedere fun awon ti o fe
0: to fun awon to fe yen ni pe ẹyin asaaji titẹ kì í sá fún ìjì bẹẹ náà ni wà tèmi náà ẹ má jà sá fún ìṣòro àtìlàkọjá ẹ má jà tó bẹ kàbára jẹ ìmọ̀ọ́sọ yẹn náà di alágbára ni lórúkọ jésù àní gbógun lọ
1: amen
0: lórúkọ jésù àní gbógun lọ
1: amen
0: lórúkọ jésù àní gbógun lọ
1: amen
0: ẹkẹ ẹlẹ́ẹ̀kanu tá a fẹ́ kọ́ náà rèé ẹlẹ́ẹ̀kanu yẹn gẹ́gẹ́ sí pàtàkì fún àwa tí ní adé ọ̀dọ́ àti àwọn obìnrin àwọn ìyá wa ọkàn wa ọkùnrin náà kòsẹ̀ tí ọkàn ọkàn àṣẹ ọlọ́run ọkàn wòlíì ọkàn bíṣọ́ọ̀bù ọkàn níbọ̀jù ẹ rí pé ẹyí àṣà ìdí ń titi ẹ ẹgbẹ́ dáadáa ẹyí àṣà ìdí ń titi ẹ kó tó lè gbà fún àṣà ìdí tó dí akọ láti gun òun yóò kọ ṣèdánwò fúnná tó ti wá pa ṣèdánwò yẹn ni ó tó bára dúró ẹgbọ́lẹ̀ kẹsì
2: ni àṣà ìdí tó dí abo
0: bẹ́ẹ̀ ni àṣà ìdí tó dí abo tó dí abo kó tó bà kí akọ kí ó gun yóò ṣèdánwò fúnná
2: bá
0: ti wá ti pé wọ́n pa ṣèdánwò yẹn ni ó tó ti pé ọgbà rà sílẹ̀ so kí náà nǹkan ń bi eléyìí náà ni pé ìwọ náà wọ́n gbẹ̀kẹ́ ní gbogbo èèyàn wọ́n gbẹ̀kẹ́ ní gbogbo èèyàn kó o tó trust èèyàn tẹ̀sẹ̀ náà wò díẹ̀ wọ́n náà wá díẹ̀ wọnú ẹ̀mí gbìyànjú náà wò kọ́ mọ̀ báyẹn tó ṣe é sinmi léni lórúkọ jésù ara àánú gbà so olónìkan kọ́ni kan fún àgbàkan bàbá wa kan ọkùnrin kan máa kan tá a mú ní ọ̀rọ̀ ọlọ́run pé ẹ máa ṣe gbẹ́kẹ̀lé nìyàn ẹgbẹ́kẹ̀ ló lúwà nígbà ìpọ́njú ni o tàbí ìdààmú o ẹ máa ẹgbẹ́kẹ̀ ló lúwà jésù náà sọ bẹ́ẹ̀ ẹ dáwọ́ yan ìrètí jọ̀hánù orí kejì ẹsẹ̀ 24-25.
1: Ṣùgbọ́n Jésù kò gbé ara lé wọn.
0: Jésù ọ̀gbára lé àwọn èèyàn o.
1: Nítorí tí ó mọ gbogbo ènìyàn.
0: Ọmọ gbogbo ènìyàn.
1: Òun kò sì wá kẹnikẹ́ni kó jẹ́rìí ènìyàn fún òun.
0: Ọ̀pẹ́ kẹ́kẹ́ ló róyìn èèyàn fún wọn.
1: Nítorí tí ó mọ ohun tí ń bẹ nínú ènìyàn.
0: Ọmọ tí ń bẹ nínú ènìyàn o. Ọmọ tí ń bẹ nínú ènìyàn o. Ọmọ tí ń bẹ nínú ènìyàn o. Ẹ tún bá àkàlẹ̀ kan sí John 2:24-25.
1: Ṣùgbọ́n Jésù kò gbé ara lé wọn.
0: Jésù ò sinmi lé èèyàn o.
1: Nítorí tí ó mọ gbogbo ènìyàn.
0: Ọmọ gbogbo ènìyàn máa ti ń gbénú èèyàn
1: o. Òun kò sì wá kẹ́nikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun. Nítorí tí òun mọ ohun tí ń bẹ nínú ènìyàn.
0: Ọmọ tí ń bẹ nínú ènìyàn. Ẹja tún wo Jeremiah bákan náà. Jeremiah 17:5 ẹja gbé láti 9:5-10 kájọ́ kàtúrà ọkọ wa. Ẹ kọ́kọ́ bá a ka 5 lẹ́yìn náà 7 àti 9 àti 10.
1: Báyìí lolúwa wí.
0: Báyìí lolúwa wí o.
1: Ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn.
0: Ègbé ni fún ẹni tó gbẹ́kẹ̀lé ènìyàn.
1: Tí ó fẹ́ ẹlẹ́ran ara ṣe apá rẹ̀.
0: Tó fẹ́ ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé àti apá rẹ̀.
1: Ẹni tí ọkàn rẹ̀ sì sí kúrò lọ́dọ̀ olúwa.
0: Ẹni tí ọkàn rẹ̀ sì kúrò lọ́dọ̀ olúwa.
1: Ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé olúwa.
0: Ìbùkún ni fún ẹni tó gbẹ́kẹ̀lé olúwa.
1: Tí ó sì fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀.
0: Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀.
1: Yóò sì dàbí igi tí a gbìn lẹ́bàá omi. Tí ó ń na gbòǹgbò rẹ̀ lẹ́bàá odò. Tí kò yóò kúrò bẹ̀rù ní òru. Bí oru bá dé. Ṣùgbọ́n ewé rẹ̀ yóò tutù. Yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá. Bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun láti máa so èso.
0: Ẹsẹ̀ kẹsàn-án.
1: Ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ.
0: Ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ.
1: Ó sì burú jáì.
0: Ó burú jáì.
1: Ta ni ó lè mọ̀.
0: Ẹsẹ̀ kẹwàá.
1: Èmi olúwa.
0: Ọlọ́run fúnra rẹ̀ èmi olúwa.
1: Ní wà wárí ọkàn ènìyàn.
0: Ní máa ń wà wárí ọkàn ènìyàn.
1: Èmi ní ń dá inú wò.
0: Ọlọ́run ní máa ń dá inú ọkàn àwọn èèyàn
1: wò. Àní láti fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀.
0: Àní láti fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀.
1: Àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀.
0: Ẹ̀sìn tá à ń kíyèsí ní number 5 náà ni pé eri pe mo so pe asaji to de abo pe ko to gba ke asaji ako ko gun pe yo ko se dawo funa be to se simile ni ko to bara le agaga won omo ibirin wa te to ni sisin yi en to fe ba gbe igbaye re bi 40 years 50 years 70 years o ti e te se ewu o gbadura si I love you na en to fi ko de re o de le to ma la de en to po n lo fe nisin o yo be si o o yo da si o o yo nkan buruku si o ki lo de to test ewu o to ko de re ki so bre ne ka o ka ko ni na o ko bre na en to fe ko million fun en to fe da se po yen so se simile ki lo de to da wo na ki lo de to test ewu na en ti pe eyi aside to di abo ki tete simile eyi aside to da ko yo kokko test ewu na ko to ti pe o gba sile fun e ko le ka fa na ni pe eh ni opolopo gba eyi aside ba fe tun agbara re se yo ko mi to tura a ko mi to tura a lo sibiti ko rorun rara o le lo sibi ki to ga kitika e be na ni o wa ara ma fe yin rafman tu yere ku ni e ko ko ku lara re a wa n be yen titi ti yemi na ti o fu sita ti o ti pe o fu sita agbara tun na yo tun de be na la wa na be na ni awa na lati di alagbara ni nigba miran e ja ko mi tura nigba miran alati te ko lori be ti wa nigba mi abojo ko nu esi nigba mi abojo ko ni bi ta ri pe o wa lorun ka lo sibi ti orun lo lo titi a ti bojo n pade ka le ba je alagbara loruko Jesu Kristi are anugba
1: amen
0: so e ko le kefa ti a fe ka to ko mi yen e da wo ire tu lu kori karun ese 16 ire tu lu kori karun ese 16 Luke 5:16.
1: O si yera si ju.
0: Jesu Oluwa na gba to na fe da lagbara fe gbadura.
1: O si gbadura.
0: O ko nbi irorun. O ko nbi itura. O yera si ju. O yera si ju. O yera si ju. O si na gbadura. Ngba na Olorun. O yera si ju. O lo gbadura. Eri po na ko nu nle. O ko ninu ategun. O ko nu AC. O ko nu car. O ba sinu gbo nu ju. O lo pa lan pade. O gbadura nbe. E je si apere awo ko si yi. Eto na ma se be o to fe bo ihore sile
2: fe bo awo
0: a lo sibi kan to para ma gidi gan a wa nbe a bo re sile ngba to bo le yen ko ti ni agbara ma na lo a fara ko mo ti be di ti gba ti yo fi jalabara ko to jade ta ko ti po na to se bi eto na lo e ja keko lara eye
2: aside
0: e ko le keje ta gbe do ni asale na ni pe eye aside ngba mi a mo mo mu ki ite to se to pa ma si ama ma je kitanye komo ro awon mare lorun npe a se se ti o fi ni de awon mare lorun lati le ko ma se fo a fe je kan ma jabo ma tin jabo lo won gbe ndo ati fo ba ri pe a le fo tan a sa de so kan le a lo pa de ma sa kan to de le a fa pa re gbe won so ko pa da a tan pa asun te npe eya asadi o ma ko ma ti e ma se ma fo be ngba ti wa la ba de o be se fo re
2: o se fo re
0: be se fo re o emi mo je ya yin na
2: ba se ma fo
0: how much was na bi keke po tun go mi na sade kilo nko won
2: luwa
0: ama to bi kilo nko won so oko lo na ti je ona ti je yan ko so oko won se ste bu lo nko won awon kan ti o ni tun won na lo nko won awon se re na nko so nko won e ja keko lara eye asaiti yoruko Jesu Kristi ara anugba
1: amen.

0: Agelu FM Jagaba Gogo Radio Maru Wancho
1: E kuku mo pe adie ni ofi bi kokoro han mo emi bi ti mo ba tin de un fi han yin gege bi ise mi omi mo tun mu de yo o dabi etijo si ebe ti emi ba ti re pe o derun e mo pe inu akuro eni koko se so inu ru nkan bayi to aye tin yi pada o tin ku ni afisanse o ti di apo fopo lo se ebe mo ba ti de pe ogun oni po ta fi ri de nbe o ti de se mi kin fi han yin adesoye omo toso lo nkin o ẹni tá a jọ wà ń kó tó tí ẹ mú rọṣọ mọ wá ni nbẹ tó sí mi ẹ lẹ
2: ẹ ká sọsà
1: ẹ ká sọ ẹ bá ń sọ kílì sókè o
2: ẹ ká sọsà o
1: kìí ṣe tẹyẹ wí lábẹlẹ
2: ẹ ká sọsà
1: ẹ tẹyẹ fáríwọ pé ní
2: ẹ ká sọ
1: ẹ dá yóò mọ yìí.
2: Orúkọ tèmi ni pastor Adébísí ilẹ̀kùn àǹfààní kan ló ṣí sílẹ̀
1: bí kan ṣe ṣe ń dúró níta ẹgbẹ mi
2: bẹ́ẹ̀ ni sà fún eléyìí wá wà fún àwọn gbogbo olùgbé Ìbàdàn àti agbègbè rẹ̀ ló wà fún àǹfààní náà ni pé a fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé fóònù ti ń bẹ lọ́wọ́ wọn ó ti di nǹkan ọrọ̀ ajé báyìí wọ́n lè mọ pa owó látara fóònù tó wà lọ́wọ́ wọn
1: yẹn fóònù tá à ń gbé kiri
2: fóònù tá à ń gbé lọ́wọ́
1: tí mo fi ṣe wá ṣáà ó lọ sí Facebook wọn
2: kan bẹ́ẹ̀ ni sà
1: kíá
2: òun lè mí fi sọ wípé this is the time tá a gbúdọ̀ mọ gba owó lọ́wọ́ ní ti ń gbowó lọ́wọ́ wa.
1: So gbogbo data mi mo sì lè máa rí padà mi
2: kan rí padà so ọ̀nà tí a lè gbà mọ fi rí owó dáadáa lórí fóònù wa lọ́nà tó gbà rọrùn owó yìí wá ṣe ní ti náírà o ní ti dọ́là ní sà torí pé àwọn ọ̀nà tá a fẹ́ fi hàn yìí owó tí wọ́n mọ̀ san fún yín ní dọ́là ni wọ́n mọ̀ san tẹ́ bá fẹ́ náà ẹ wà mọ̀ náà ní náírà so you earn in dollars and you spend in naira
1: and that is living American life in Nigeria.
2: Bẹ́ẹ̀ ti gbà wá ó ṣe rí nìyẹn so lórí fóònù wa náà láṣì ti mọ̀ ṣe gbogbo ẹ̀ ẹ̀yin torí pé téèyàn bá tí ì máa ṣírí nǹkan èyí ò ní mọ̀ tó wà. Bẹ́ẹ̀ ni ẹnìkan náà dẹ̀ ló mọ mọ̀nà tí wọ́n á mọ̀ ń fi ọ̀nà han àwọn tó kù.
1: Èmi sì rè é amóhùnbúgbẹ́ mu àfi kí n mọ̀ gbọ́.
2: Bẹ́ẹ̀ ẹ náà ti lórí ọ̀fẹ́ báyìí.
1: Àfi kí n mọ̀ gbọ́.
2: So èmi náà ò gbọ́ nígbà kan gbà tèmi náà gbọ́ tí mo rìnà pàdé àwọn èèyàn yìí. Àwọn ni wọ́n sọ fún mi pé àǹfààní wa fóònù tẹ́ ń gbé lọ́wọ́. Mo ti ń jàǹfààní ẹ wá mọ tó fi dáa jù níbẹ̀ ni pé kẹ tó jí láàárọ̀ nǹkan ti wọlé sórí fóònù yín ó ti wọlé bẹ́ẹ̀ ni ó ti wọlé dọ́là ni sà dọ́là ni bẹ́ẹ̀ ni
1: dọ́là
2: dọ́là ni
1: so ẹyin
2: ẹ dẹ̀ lè withdraw ẹ̀ ló ọjọ́ yẹn náà
1: tí ó di owó gangan
2: bẹ́ẹ̀ tí ó di owó
1: mo lè rẹ̀kọ́ àtàkà ń
2: bẹ́ẹ̀ ni tí ó di owó gọbọ ẹ mọ pé $1 la fi ń ra epo
1: ní sílẹ̀ ṣe owó ìta máa wò lọ́ọ̀kan
2: rárá o rárá kì í ṣe ẹ lè máa withdraw lọ́jọ́ yẹn eléyìí ń ṣe audio money kì í dẹ̀ ṣe ṣogúndogójì kì í ṣe mo gbé mo kú mo dáràn lọ owó tó lẹ́jìtì ni iṣẹ́ tó lẹ́jìtì ni okòwò tó dẹ́ lẹ́jìtì òní nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ ni òun la pè ní Ìbàdàn living wage workshop
1: Ìbàdàn living wage workshop ẹfẹ́ ẹ̀láìtìndé ẹfẹ́ káwọn èèyàn ó
2: máa fẹ́ káwọn
1: á mọ̀ ẹfẹ́ ṣàlàyé ẹ̀fẹ́
2: àwọn èèyàn ṣàlàyé ẹ̀fẹ́
1: fún wọn ókè
2: ẹ̀fẹ́ ṣàlàyé ẹ̀fẹ́ fún
1: wọn ẹ̀ ṣàlàyé
2: fún wọn àtúgbogbo ti fún tẹ̀dọ́ rẹ̀ bí wọ́n ṣe lè mọ jàǹfà nìyẹn fún àwọn èèyàn wa ni gbogbo ẹni tó bá ti ní android phone lọ́wọ́ olórí ọ̀fẹ́ láti lè ṣe bẹ́ẹ̀
1: tó jẹ́ bèrè pé sáwọn alákọ̀wé ni ó
2: wà lóhùn alákọ̀wé nìkan kọ̀ o
1: fóònù ńlá
2: iná ẹ̀ tó bá ti gbé fóònù jàgìlà yìí lọ́wọ́ tí ń gbowó lọ́wọ́
1: wa
2: lójoojúmọ́ bí ní ṣe wà báyìí sí kí ilé ò tó mọ́ ń gbà míì ìgbà míì gan máa ti gbàgbé pé owó ti wọlé màmá kan rán pé owó kan bàṣálẹ̀ wò lọ́wọ́ bẹ̀ àti tún rogún síbẹ̀ so gbogbo àwọn ọ̀nà yìí la fẹ́ fi han àwọn èèyàn wa a ti rí hílà hílu àwọn èèyàn wa a wá rí i pé ó yẹ káwà kan wá ojútùú tá à ń pè ní solution sí gbogbo ẹni tí ó bá fẹ́ wá ní ọjọ́ sátọ̀dé yẹn kí wọ́n wá sí cafe one ní palms mall ní shoprite tó wà ní ring road oníbàdàn níbí báyìí so ní kí wọ́n wà bẹ́ẹ̀ ni ẹni tó bá ń gbọ́ mi báyìí torí àyè tá a gbà kò lè gbà ju èèyàn ọgọ́rùn-ún lọ o lè tẹ yes sí nọ́mbà tí mo fẹ́ pè so dà á lè rìsáàfù àyè tí wàá jókòó sí kọ́dẹ̀ tètè dé aago méjìlá àbọ̀ ọ̀sán lọ́jọ́ sátọ̀dé ni
1: lọ́jọ́ sátọ̀dé
2: nọ́mbà tó tẹ yes yẹn sí o ní
1: 0800 68 68 14 68 68 18
2: bẹ́ẹ̀ ni sà 080
1: 68 68
2: 14 68 68 18 18 bẹ́ẹ̀ ni sà ẹ̀kan tẹ yes sí
1: yes
2: ẹ̀kan tẹ
1: yes
2: sí àwọn àfúnyín ní kóòdù ti e ma fi joko lojo
1: to ba ti de 300
2: be to ba ti pe ode ni a ma ti le pin yin
1: ti e ti bu eyan Adesoye Omotoso emi nje nbe ni mo se so fun yin pe e ja lo e te yes number ti won pe yen e te yes kile pe
0: 0806814 6818 Wagiluwa FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio.

0: ṣùgbọ́n èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ní ẹ ní 2026.
0: Ní tòótọ́.
1: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
2: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
1: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sọ́yẹ̀ díẹ̀, bẹ́ẹ̀ díẹ̀ rọrùn.
5: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Ó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájú òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
6: Àlejò wa fún tọ̀sẹ̀yìn ni ọ̀nàrẹ́bù Akẹ́ Alábí, ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà Làbújá tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Dáunàrà, Chairman House Committee on Works.
5: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájú òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lágbára.
7: Ẹsẹ̀ ń lọlẹ̀ ètò ni bó ṣe ń lọ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ lọ́jọ́ ṣètò.
8: Ìjì ayé ò ní dà ọmọ
9: òbí.
8: Ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì. Bíbélì sọ nípa wọn nínú ìwé ìfìmọ̀ orí kẹtàdínlọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì. Ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká. Ogun agbára káká dópin láyé rẹ̀. Ìjì bá ń jàyàn gbogbo ẹ̀ ó di agbára káká. Àti jẹ, àti mu, ìgbèsè, àgbàná, oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá. Òpin máa dé sí. Lọ múra àdúrà àkànṣe ẹlẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer. Ìdè já ọjọ́ Wednesday on the 30th yìí láti aago mẹ́ta ọ̀sán títí di ọjọ́ Thursday ní aago mẹ́ta ọ̀sán. Ìwó ròdù ló ti wọkọ̀ oríwo tó bá dé oríwo junction bí kí ọ̀kadà máa gbẹ̀bọ̀ ní àtàmátàsí. Bọ́ ọ bá wá ó di dandan kó lẹ́rìí. Wàá sì ní àǹfààní láti rí bí wòlíì. Èmi sì máa ń sọ wípé tọ́ bá dọ́dọ̀ wòlíì ìwọkọ̀ ló sàn tó bá wá. Ẹ̀mẹ́nu máa gbẹnu mi fún àṣírí ogun rẹ̀. Wàhálà ànúdà orúkọ mi ni wòlíì.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Ó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín ní kànnì Lágelu 96.7 FM òkè ìgájọ òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
2: Àlejò àfọ́tọ̀sẹ́yìn ni ọ̀nàrẹ́bù Akí Alábí, ọmọlẹ́gbẹ̀mọ́ asòfin àgbà Làbújá tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Dáùnàrà, Chairman House Committee on Works.
1: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ ní kànnì Lágelu 96.7 FM òkè ìgájọ òkè. Ìkànnì Lágelu ti Sátidé yìí ó tún máa lọ.

0: tan wipe ti yin melo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 2000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sa gbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role 2000 naira pere lowo card ko bere atalaye 0701015 2255 oju lo bara oni din do mo wa lagbari
1: omo nigeria omo nigeria nibo la nlo
2: ìjọba àwarawa kìí sọ tó yẹ ká fọwọ́ dẹ ìbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò táàfihàn àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn kálíbà àmọ́bi tí a gbàṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògùn èdè ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò títí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ́ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀
3: omi yìí dára ó gbayì kódà ó tuni lára pẹ̀sẹ̀ ó mọ lóló ọkọ̀ mi balẹ̀.
4: omi yóò lọ ta o.
5: nígbà tí òrùka bá ń gbẹ yín ẹ má ṣe mu omi kómi o ẹ yan omi showbox bottle water omi amọ́lóló tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́. ìgbàlódé ilé yìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àjọ nadaki fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn ládùúgbò nínú ilé lọ́fíìsì àti lóde àríyá showbox bottle water wà ní owóde estate second gate àpáta ìbàdàn ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-05468 tàbí 0089-510143 láìsí omi kò sí iyè showbox bottle water omi tó dára.
6: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomídán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọ́là tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomídán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí wọ́n bá pín wọn sí pẹ̀lú mọ́tò wọ́n sì ní gbọ́ o iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀lá kiri búrẹ́dì iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni iṣẹ́ àjíṣe ni o iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní ṣe pẹ̀lú ìta búrẹ́dì rí o tọ́ra àwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá a ṣe ń tajà iléeṣẹ́ búrẹ́dì better life tó wà ní mọ̀lẹ́tẹ́ ń bàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákì kanjú bá a ṣe ń pín ọjà sí bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dántọ́ tó sì lè darí iṣẹ́ marketers lọ́kùnrin àti lóbìnrin tọ́rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní better life bakery iléeṣẹ́ búrẹ́dì better life wà ní mọ̀lẹ́tẹ́ ń bàdàn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551
7: ìgbà yìí tán ó máa tún ọlọ́run.
5: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi gbígbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wọ́n ló dídùn dọ́ọ̀bù ẹ̀ ètò ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ẹlẹ́gbẹ́rún ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtún báyìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí ká bá ṣe ẹ̀kọ́ wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágẹ̀lú FM. Ìwọ àwọ̀ bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ọjọ́ Ẹtì Friday gan ni ìjáwé olúborí onígbèjì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹ̀lú FM 96.7. Ó máa lágbára dò ní yorùbá. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí lágẹ̀lú fm *347*1004*2#. Ẹsẹ̀ tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Òjò ti dẹni bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
8: Akíntúndé ọ̀rẹ́ mi afíjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ sòwò sọ́ọ̀tì.
9: Bí tí bò
8: ìdí ni pé dílà rẹ òdíjú mọ́tò méjì péré lọ tokunbọ ká àti Nigerian UC tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ ta yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kún padà rà lọ́wọ́ rẹ skrabu àti pé dúró náà o ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tò ní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní dílọ́sọ̀tò kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ̀nì kan ló wà ńbẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń ta lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní dílọ́sọ̀tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wáyé ọ̀dáadáa kí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
10: Ẹkú kalẹ̀ yìí èèyàn wa ètò tá a pè nílera wa yẹn ló sì ń lọ tó ń tẹ̀ ẹ́ síwájú. Dókítà wa tún ti wà ń kalẹ̀ láṣálẹ̀ yìí láti dá wa nímọ̀ràn lórí àwọn nǹkan kọkàn àti àwọn nǹkan kọkàn tó ní ṣe pẹ̀lú ìlera wa. Àwọn àpèníjà gbogbo tá a ní ńbẹ̀ dókítà wa dókítà Henry Udo ó ní wọ́n tún wá láṣálẹ̀ yìí ó tán ní gbogbo ìgbà tá a bá ti ń pe àwọn àwọn ọmọ dá wa lóun náà ni dókítà wa ẹ kalẹ̀ o. Ẹ bá mi kí àwọn èèyàn pé wọ́n kalẹ̀ o dókítà.
11: Ẹ kalẹ̀ o ẹ kúlẹ̀ o.
10: N ta fẹ́ gbéyàwó lálẹ́ yìí náà ká má bàa dára wa lágara ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera wa náà ni àìsàn kan tàbí àrùn tá a lè pè ní ọgbẹ́ inú tí àwọn olóyìnbó tún pè ní ọ́sà òun náà ni a fẹ́ sọ ní àṣálẹ̀ ìtàlẹ́ yìí. Dókítà wa kí ni wọ́n ń pè ní ọgbẹ́ inú gan.
11: Ọgbẹ́ inú dàbí egbò tó ń ṣẹlẹ̀ nínú ilé oúnjẹ tó ń pè ní níde gẹ̀ẹ́sì wọ́n pè ní stomach. Àwọn egbò kan máa ń ṣẹlẹ̀ tó máa ń ṣẹlẹ̀ ní ibi àwọn ara
10: àwọn àgọ́ ara àwọn ẹ̀yà
11: ara nínú ara
10: nínú
11: ara nínú ara ilé oúnjẹ gan òun náà ń pè ní ọ̀sà.
10: Egbò
11: egbò
10: kí ló wá lè mú kí egbò dé gbogbo orú rẹ̀.
11: Nǹkan tó lè fà á tó sábà máa ń fà á jù òun ni n tó ń pè ní wàhálà tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n ṣe wàhálà tí wọ́n ráyè fún ara wọn ní ìsinmi ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń sábà ní ọ̀sà ló máa ń sábà ní ọgbẹ́ inú tó ń sọ yẹn
10: ní. Ẹ mọ̀ bínú o ẹ ní àwọn èèyàn tó bá ń ṣe wàhálà tí wọ́n sábà fún ara wọn
11: ní ìsinmi
10: àmọ́ ìtàn wà ń gbọ́ ni wípé bóyá àwọn tí

0: to ba de tin jade be yen gbogbo ara ile onje yen lo ma je titi to ma fi fa egbo sibe to ma wa di osa
1: o tumo si pe koni fi se boye yan jeun abe yen o jeun
0: koni fi se pelu
1: wahala ni
0: wahala
1: mo poju ninu wahala
0: wahala ti yan ba ti se wahala ti yan fun ra ni simi to awon chemical yan ma jade to ba de tin jade to ba wa poju ye to ye ko poju to ye ko je inu ago ara yen abere si nje gbara ile onje yen ti to ma fi fa egbo sibe
1: ah nkan lanu ninu eda alaye lolohun
0: awon
1: egbo tun egbo tun ma nwa
0: then nkan mi to tun ma nfa ni pe awon eyan to je pe won ma ronu to ma binu ju awon te pe won beru then nkan mi to tun ma nfa ni pe a jeun to da be ya onje teyan onje ko nse onje to se yan lara lori o na le fa to le fa ke yan ni
1: ogbenu
0: then gba mi wa awon kan wa te je pe o ti wa ninu ebi won tele pe ya daddy won abi mommy won abi enikan ninu family won ni to je pe igba to ma wa bi eniyan to ba dagba won na le wa pada ni so awon kan to ma saba fa ogbenu ni then gba mi wa awon ogun kan wa ta ma lo tori pe awon kan wa te pe won ma lo awon ogun ara riru bi ogun to ni acid ni to ni caffeine ni to ba lo won lo pipe
1: la loju
0: o le fa egbo fun won ko de wa di ogbenu si mo lara
1: sugbon ru awon ogun te so yi na awon doctor ngba mi na ma so pe keyan lo lo
0: doctor le so pe kan lo sugbon opolopo awon eyan won ma lo nigba ti doctor o ba ni kan lo won de ma lo pe awon se fi pe awon need e na se lo bo se ya kan lo kan lo ya ni won lo so o ma da wa lati won lara to ba ti ya
1: o da wahala le to ba ti ya apere kini eni to ni ogbe enu yo ri so fi mo wi pe ah kini yo da ko fe ma bo nfa o
0: awon
1: to fun pe boya keyan lo se ayewo kini eni to ba ni aisan ogbe enu yi kini inira bi kini apere ti o le ma ri
0: awon apere to mo ma ri ni pe 1 ki aya ma ta eni na
1: aya tita
0: ko ma guro pe gbogbo bi aye o nta bi pe boya ta wa nbe
1: sugba so wi pe ile ti onje wa lo ma ni ogbe
0: won
1: se aya na se ile onje la
0: tori pe chemical yen to dabi acid o ma kuro ninu ile won ile onje awa bo soke bi ti aya wa sibi ti aya wa o ma wa soke sibe so tori pe o wa soke yen teyin o ba jeun o teyin e ba njeun o ma fi pe be yen ta so nitori acid yen o ti jade kuro nibi ile onje o ti bo si awon ago ara yen ni ibomi to je pe eni a ma feel pe nkan kan wa to n sele nbe so tita yen ma wa waye o na pe ni heartburn then komi to tun ma n sele ni pe ru awon eni bayi won ma ni nkan ton pe ni constipation ko nje ma digest
1: ko ma
0: tete da digest to ba je onje ara pe ibi ofun ni onje wa onje o so kale ehn tori awon egbo to ti wa ni ago ara yen o le fa ori fifo ngba mi then o le fa kinu ma ko ma kanyan o ko ma royan ako dede ma fa yan ko ma royan ti yan ba ti agaga ti yan ba tete jeun o ti yan ba jeun tan ati pe ti yan ba ti je awon je kan wa te pe ti yan ba ti lo sa oyan gbodo ma je ti yan ba je a ma ma fa wahala si ibi tegbo yan wa te pe ni oyan wa comfortable
1: ara ma ni e bi iru awon je wo wa ni
0: oni kaluku pelu bi body e se ri bi ara e se ri but opolopo ounje ti o ma saba da wahala le fun awon eyan bayi ni ounje bi ewa isu fufu eba iyan ounje bi ounje to ba lata ju ounje to ba gbona ju awon ounje be le da wa lala fe ni teyan ba je to pe o ni ogbe ninu o le ma da wa lala fun
1: oga awon kan ti wa ni orun lala o fun awon to ba ti ni ogbe enu se be ni looto pe kini aisan ti o gbo wiwo bo lo se to fi wa lo logbe enu se aisan ti o gbo wiwo kankan se be ni looto doctor
0: ogbe enu won le wo san ko n se aisan to je pe eyan le
1: tolojo
0: tolojo ko n se be ni o de ni se pelu bi eni e se toju ara si awon kan ma wa ton ba ti ni ton ba tele awon ilana to ba tele awon ofin ton ba gbe kale fun won o le ma ju bi ose meji lo sosu kan ko ti jina then awon kan tori pe won ma n rufi won ki n tele ilana won le gbe fun odun mewa ko si wa lara won ko ma da won lamu
1: odun mewa
0: awon le gbe lodun mewa awon le gbe because won tele awon ilana ati awon ofin ton gbe kale fun pe ko ma tele ki ogbe ni e le tete jina ko le fi kuro lara won
1: e seun dokita wa
0: eni
1: to ba ke fi iru awon apere kini to le se lati fi le funra re ni alaafia ninu ago ara
0: eyin to ba ti mo po n ti niru awon to ti niru ogbe ninu bayi o gbodo lo si ile iwosan ko lo so fun pa n to ni lara to n dalamu àwọn tó wà nbẹ̀ máa sọ àwọn nǹkan kan tó yẹ kán ṣe oúnjẹ tó yẹ kán jẹ oúnjẹ tí ìyàwó tí wọn yẹ kán jẹ àti àwọn oògùn tó yẹ kán lò tọ́wọ́ dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan yẹn láìpẹ́ láì jìnà ajá wà òkè wá fi wọ́n lẹ̀ ara wọn dẹ̀ padà sípò.
1: irú àwọn ìyàwó ló máa ń ní ọgbẹ́ ẹnu ṣé àwọn tó ti dàgbà ni àbí àwọn ọ̀dọ́.
0: àwọn ọ̀dọ́ lè ní obìnrin lè ní arúgbó lè ní ọkùnrin lè ní kò sẹ́ni tí ò lè ní.
1: kò sẹ́ni tí ò lè ní.
0: kò sẹ́ni tí ò lè ní.
1: àfikún ọmọdé gan lè ní.
0: ọmọdé gan lè ní.
1: péwọ́ ni.
0: kò sẹ́ni tí ò lè ní.
1: ọmọdé náà tún lè ní ọgbẹ́ ẹnu.
0: ọmọdé lọ́nà lè ní.
1: ó ga ń gbà yẹn o kí la wá lè ṣe tá a fi lè dènà rẹ̀ gan.
0: ọ̀rẹ́ àwọn nǹkan tí mo lè sọ pé káwọn èèyàn máa ṣe ni pé kán máa wáyè kán máa sinmi tó pé ìsinmi náà máa ń ran ara lára láti lè padà sípò. then kó dẹ̀ máa jẹ oúnjẹ tó yẹ tó máa ma ṣara ní ore tó máa ṣara lóore tó máa ma ran ara lọ́wọ́ so that ara lè lókun a lè ní agbára láti lè ṣe àwọn tó yẹ kó ṣe bí ara. then ká dẹ̀ kíyèsí irú àwọn oògùn tá à ń lò a gbọ́dọ̀ máa lo oògùn tí wọn ò sọ fún wa pé ká máa lò. ká mí sọ pé oògùn tá a bá ti lo oògùn tí dókítà ti sọ fún wa pé oògùn yìí ló yẹ fún yín oògùn yìí báyìí ní kẹ́ ṣe lò ó ní ká máa lò ká má lọ máa lo oògùn fúnra wa tí wọn ò fún wa ní àṣẹ láti lò. then àwọn ìgbé ayé kan wà tí àwọn èèyàn máa ń gbé tó máa ń dá wàhálà lẹ̀ bíi àwọn tó yẹ pé wọ́n máa ń mu àwọn nǹkan tí ò yẹ kó mú bíi àwọn irú ọtí kan irú àwọn oúnjẹ kan tó lè dá wàhálà lẹ̀ sí ara àwọn èèyàn so àwọn èèyàn gbọ́dọ̀ kíyèsí gbọ́dọ̀ make sure pé tó bá ti fi sẹ́nu tó bá ti jẹ ó gbọ́dọ̀ jẹ́ tí ò ní dá wàhálà lẹ̀ sí wọn lára.
1: ẹ ṣeun dókítà wa a dúpẹ́ gan-an ni. bó o ní ọ̀rọ̀ èso àwọn kan sọ pé irúfẹ́ àwọn èso kan lóòótọ́ lóòótọ́ ni ó máa ń fa ọgbẹ́ inú ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
0: kò ń ṣe òtítọ́ èso ò lè fa ọgbẹ́ inú fẹ́ nìkankan ìgbà míì wá gan tó yẹ pé àwọn tó bá ti ní ọgbẹ́ inú a máa ń sọ fún ọ pé kọ́ lọ máa jèso torí pé èso máa ń ran àwọn tó ní
1: ọgbẹ́ inú tó máa ń ràn lọ́wọ́ láti mú pé kí àdínkù bá ìnira tí àwọn tó ní tí wọ́n ń kojú. lédè kan ṣá èso náà ó tún da.
0: èso da
1: fún jíjẹ.
0: ó da fún jíjẹ fún àwọn tó bá ti ní ọgbẹ́ inú.
1: fún àwọn tó bá ti ní ọgbẹ́ inú. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé kò yẹ kí àwọn èèyàn máa lo àwọn oògùn kan pé àwọn oògùn tí dókítà bá sọ fún wa wípé ká lò ká má máa lò bóyá fún àpẹẹrẹ nísìnyí àwọn kan bóyá lásìkò kan wọ́n ní àwọn ìdojúkọ kan lórí ètò ìlera wọn àwọn dókítà wa sọ pé lo oògùn tí dókítà ní kí n lò ń jọ sí bóyá oògùn yẹn náà ni màá tún padà lọ rà tó sì tún padà lọ rà tó tún lò ó ṣé irú ìyún náà ṣó tún ti ní láìfi torí pé lẹ́yìn ìgbà tó fẹ́ máa lo ẹlẹ́ẹ̀kejì kò padà lọ sọ́dọ̀ dókítà o ṣùgbọ́n n tó ṣe lọ́jọ́ sí tí dókítà fi sọ pé kó lọ máa lo irú oògùn yẹn òun náà ló tún padà ṣe tó fi wá wò ó pé jẹ́ kóun tún lọ tún oògùn yìí rà kóun sì tún máa lò ṣé ó ti ní láìfi kankan nú bẹ́ẹ̀.
0: kò dá tó bá ti ṣe bẹ́ẹ̀ because tí ẹni ẹ̀ bá ti tún padà ní ṣòro lẹ́yìn ìgbà tó ti lo oògùn ó wá padà nírú àwọn ṣòro yẹn ó yẹ kó padà sọ́dọ̀ dókítà pé nǹkan báyìí ṣẹlẹ̀ o kó òun padà lo oògùn yẹn àbí nǹkan wo ni kí o ṣe bí kọ́sìn gbà míì wà á lè ní àwọn nǹkan kan ní àgọ́ ara wa tó jọ ohun tó ti ṣẹlẹ̀ sí wa rí tó má kó jẹ́ pé nǹkan yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tó tún ṣẹlẹ̀ ká wá lọ lo oògùn orí fífọ́ fún oògùn
1: ara
0: ríro tí ó bára mú tó yẹ pé ó instead tó máa ràn wá lọ́wọ́ a lọ lọ dá wàhálà lẹ̀ sínú àgọ́ ara wa so kò sí ni tí nǹkan bá ń ṣe wá sí ìtẹ́jọ́ pé a ti mọ̀ pé iṣẹ́ dókítà ni pé kó mọ ohun tó yẹ kó ṣe fún ọ kó fún anímọ̀ràn bí a ṣe máa tọ́jú ara wa kò yẹ ká máa lo oògùn fúnra wa anytime tá a bá ti ní àwọn ìpèníjà nípa àgọ́ ara wa ká lọ sọ́dọ̀ dókítà wa òun ló máa fún anímọ̀ràn òun ló máa darí wa ní tó yẹ ká ṣe nípa ara tó ń dà wá láàmú.
1: lórí ètò ìlera yìí ẹ̀kọ́ là ń kọ́ ní gbogbo ìgbà àwọn ìgbésẹ̀ tá a lè gbé tá a bá dọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìlera wa tó bá fẹ́ máa ṣe fíàgan tá a bá tún fẹ́ máa wà lálàáfíà àwọn ìgbésẹ̀ wo ló tún yẹ ká máa gbé tí a bá fẹ́ máa ṣe onítọ́jú ara wa bí wípé akọ́ṣẹ́mọṣẹ́ ni wá àwa náà a fẹ́ máa tọ́jú ara wa tó sì jẹ́ pé kiní ọ̀hún ó lè fẹ́ ṣapá kan jà mọ́ àwọn ìgbésẹ̀ wo ló tún yẹ ká máa gbé èyí àti àwọn nǹkan míì tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlera wa tá a ṣàfi wà lálàáfíà tí a ó sì fi máa gbé ìgbésí ayé tó nítumọ̀ òun náà ni ètò ìlera wa ló wà fún o ìdí nìyí tá a tó fi gbé dókítà wa wá láláyè láti wá sọ̀rọ̀ fún wa lórí àwọn ìpèníjà míì eléyìí tí a tún ń dojúkọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera wa lálẹ́ yìí àìsàn ọgbẹ́ inú òun náà ni aṣàgbéyẹ̀wò rẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní ọ́sà lágbára lọ́wọ́ ọlọ́run ibi ò ní bá wa o a ò sì ní ṣe kòǹgẹ́ ibi láṣẹ ìdùmàrè kó ní kálukú wa ká máa tọ́jú ara wa ní gbogbo ìgbà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé dókítà apẹ̀yìn lálẹ́ yẹn tún jẹ́ wa ajíǹde ara yóò mọ̀ jẹ́ ní gbogbo ìgbà o dókítà ẹ sàmì ni
0: àmì
1: àjíǹde ara yóò mọ jẹ o lágbára ọlọrun a máa rí yín bá lórí ètò ìlera wa ìtẹ́bá wa lóhun kóhun tẹ fẹ́ bi dókítà wa ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ 08142308 63 Fọláṣadé Àjàlá ń lórúkọ tèmi tí mò ń jẹ o ẹ ṣeun bẹ́ẹ̀ ti ṣe gbọ́ wa níkànnì lágẹlórí àti ṣètò 7FM òkè gájòkè ojú òní tẹnìkọ́ọ̀kan wa oró ayọ̀ la ó sùn ó dàrọ̀.

kabiyesi olorun olorun ton je emi ni kabiyesi re olorun ton ni ana olorun ton ni oni olorun ton ni ola olorun ton ni osupa ton ni orun olorun iwo na ni gbogbo re ati nti ale pe irawo omo olorun lu wa iwa irawo kaluku bi awon agba lagba si ma so laye ijo ni pe kaluku irawo re ntan loju orun irawo emi ati yin to ntan lowo lowo olorun ni jo ja lojiji to ba ti ja lojiji o ti wo okunkun irawo yin irawo ti wa na ku ni wo okunkun oni o tun ni ojo kini ninu osu kewa olorun egberun odun meji oluogun ati mefa njo na ni ntutu ba si pe October 1 oni ojo ti agbo minira awon kan be o won je iya wa an baba wa won ju Nigeria lo be ni tori ogota odun ati mefa be ni ogota odun o le mefa tabi ka ni adorin odun o di merin olorun iwo ni o iwo ni awon kan be won ju Nigeria lo awon kan Nigeria ju won lo iru emi ni se Nigeria ju mi lo bẹ́ẹ̀ náà ni àwọn kọ̀ọ̀kan ti ń gbọ́mi náà lé torí ẹni tí wọ́n bá bí tí ó bá jẹ́ pé nígbà tí nàìjíríà ti pé ọdún mẹ́fà ó lé ní ọgọ́ta bẹ́ẹ̀ ni èyí ò ló túmọ̀ sí pé nàìjíríà nígbà tí wọ́n jẹ́ pé abẹ́rẹ́ ni a wà nàìjíríà jù wọ́n lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run jọ mú sílẹ̀ èmi àti àwọn tí nàìjíríà jù lọ àti àti àjù nàìjíríà lọ ọlọ́mọ ti jàkú báyìí dáko mọ̀jì àkú báyìí torí ikú ọ̀dà lásìkò ìfún ẹnìkankan wa lóò amẹ́rùn rẹ̀ yẹn tí máa mú yẹn pé tí n bá kú kí n kú ohun burúkú ni yẹn tí èyí fún bẹ́ẹ̀ kò ní wọlé ara yín kò ní wọlé ara tèmi náà a ò ní kú ní òjijì lálẹ́ òní àwọn nǹkan ayé ìjọ ọ̀pọ̀ gan a sọ nípa bí a bá ti ń gbé a October 1 kini ma ṣẹlẹ̀ ngba naa awọn ti Nigeria julọ ati awọn ti ju Nigeria ba wọn si ma ṣe laye ijọ lọdọ wọn bẹẹni nile ẹkọ to ba bọ October 1 awọn kankan ati kankan ma ṣẹlẹ̀ bẹẹni akin loye olumide lorukọ mi akin ọmọ akin lojude oluyọle àwọn tó dàmọ̀ tipẹ́tipẹ́ wà pé ní akínkàn báyìí gbogbo ẹ̀ ọlọ́run ni ṣe bọ́ ọlọ́run ni ẹ̀kẹrin baálẹ̀ níjọba àbílẹ̀ lágilú wọn pè ìlú kan ní ìlú ọ̀jẹ̀lẹ́yẹ níyànà ọ̀fà tàbá ṣáájú ọ̀fà igbó ìlú ọ̀jẹ̀ láwọn lọ abọ̀jẹ̀ nígbà bí wà ìgbà tí wọn ní abọ̀jẹ̀ bẹ́ẹ̀ amánẹ́sẹ̀ ó ti dìlú lóòótọ́ o nígbà náà ọ̀nà ọ̀bàjẹ́ ń padà wà kékèké nígbà tó dàgbà mọ́ra àwọn kò bàjẹ́ o àmọ́ ọlọ́ọ̀bà ni kó ṣe àwọn ìjọba ti ní kìí ṣe local government tápẹ́ alága ilé ó ti fẹ́ẹ̀ tóbi ọdún 15 bẹ́ẹ̀ ni tọ́nà ti bàjẹ́ bẹ́ẹ̀ ni tí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ sì mọ́ sọ àmọ́ tí í ṣe kọ́lọ́wọ́ sànú ẹ̀ mo tún mọ̀ pé ọ̀fà gbẹ́dùmọ̀ wí iná àjọba tàn bẹ́ẹ̀rẹ̀ nígbà náà ni o bẹ́ẹ̀ ni a máa ní ìsìn ọ̀nà ọlọ́dà níbẹ̀ nígbà náà ni o di ìsìn kò sí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ní gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọlọ́run mo mọ̀ pé yóò ṣe gbogbo ẹ̀ lọ́kàn èjèèjì bẹ́ẹ̀ ni pé lálẹ́ òní mo ti sọ mo wà ní ààfin bàbá wa ẹ̀kẹ́ni olùbàdàn tilẹ̀ ìbàdàn bàbá ọba muritala adébáyọ àkàndé bàbá dáadáa bẹẹni lábẹ kábíyèsí ọba tí fi ọba jẹ ọba wa sẹnitọ rasheed adéwọlú ládọjà arusa wa ọmọ ọtọ ọbáyọmí ọlọrun ò jẹ àwọn tí ẹsìn tí ẹ tó ń ṣe nílẹ ìbàdàn ọlọọba kò ní jó rẹ wọn ó pọ ganan torí níbi ọdún díẹ sẹyìn àwọn ajìjàgbalẹ̀ wọ́n mọ̀ yẹn lọ́tún wọ́n mọ̀ yẹn lórí irọ́ nígbà náà amẹ́sì rèé
nigbati baba de lo tun se wa de won ni pe okunlogo ni ise omo Ibadan ti an si je gaba lu omo Ibadan ti an fe buruko Ibadan je babo si gba igbimo ati yan ba se won na won na lori ile onle yo le wu mo si ni gba ama gaji gan ti an be nle Ibadan won sise lati gba pe baba ni baba nje won sise tele baba wa ni ti gbe ede ke kon ni fe ba won lugo an ge go se ni gba ke ni ko ba lugo lo ko je to ni baba so ju ma ni pe leyin lo le bi magaji ma na si ru ile bi magaji ti awon ba ile o ko ile arusa je nigba na ta fi a se were were were akawa were were were o si gu doke ti o ye ma won lese eni ko kan yin eyin na esoju mi ni de yin gege bi magaji ti a ba ti je magaji le bada asoju olubadan ni leyin ko lo ma to agbo le yin se leyin lo ma to agbo le yin se ma se nkan kan ti kabi so fi bi ru pe ta lo se eni ba a o ti di nkan nu be ni additional alawude awon ni olotu eto laye ijom be Kenneth K. Bugi oga wa ni pelu Gbenga Olayiwola Odomode Alelojuti to ma n bo fun ti an ba ti ju lo be ni o na si no la re fi lo siwaju Oladu si ni pada yin e to ti bere tori adun la si o n be ni waju mi amuju ero eyin ti n be ninu ilu mu ki yin ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ òní èmi àti fawaz abfawaz lẹ́mọ̀nì abfawaz asis àjọwà lórí ètò ni gbẹ́rẹ́ gbẹ́rẹ́ sọmi síwájú torí ààrẹ ọjọ́ mùsùlùkù.

0: se mo pe Independence Day to je ajodun ojo mi nira amo yodo seyin iyan mo iji miji otoniyan fa awon to je pe bi mo se bankan je oni sugbon o awon ti en se nkan yi apa ti nkan mo die die olo si je ki apo ka won dile olo je ki apo ka won dile bo le yin si ma se odun nigba mo to je pe ojo independent nigba ti awon wa ni eko loko bere iranti bi eyo kan si meji ni leko wa ni oko ti o ko si ba ni oko mo ti lo le ti mo ti lo le eko awon wa ko lo si idi to bene alo yan aya ma yan ama nigba na se mo pe eleri dodo boya ko ki tabi tabi en to tun je mi be won ma se fun wa iyan bi merin de ma du yo ma du eyo kan mu bene ti an ba fun wa nigba na mo mo fun yan ni iresi se mo pe kan de yan je lodun gba na pe ka to je ba ka to je iresi odi odun la nigba na bene awon nkan po ni aye ijohun se mo pe to je pe a mo ku tun le ri bayi ni isin iyan le je resi iresi ni bi meta loju won nigba na mo ni ka to je ba ka to je resi odi odun la nigba na ni o to se pe eyin o si mo pe resi wa ni odi nje ti a ma je ta ma je lera lera orin ti a ma ko ngba na se mo pe o tun yato si orin ti se won ni won mo ko ti o se pe won jo iresi ko nbe won ni iyan lo nje oka loogun adilara la nje eko kenu ma dile ni ti guguru won o ko ko iresi mo boye mi si ni ngbo dada boya ko mo ta mi si mo pe leyin iyan lo nje oka loogun adilara la nje eko kenu ma dile ni ti guguru nigba na ni isin boya won si ko ti mo yẹn gbẹyàn méjì ní ààyè wọn kalẹ̀ kò wọn wọlé o nine one seven ti mani o nine one two three 70 86 75 yẹn ni ẹ fi ṣe nígbà náà lọ tẹ̀lé rántí àti àjù nàìjíríà lọ tàbí tí nàìjíríà jù lọ tí wọn sì sọ méke tó lè yẹ kí n ṣeré o torí èmi àti yín àjọṣe ọdún yìí odun ti n bọ na odun to so wa lasi edumare hello sir
1: akiyamaki
0: ema kale yes sir tama me
1: alaji
0: se se Nigeria ju yin lo abe ju Nigeria lo nigba gominira nigba ti inu mi dun e ba ni dasi bo le se se independent
1: ba na ọjọ ti a ti o se mira gan lati gbogbo awọn yẹn ko gbogbo awọn ọmọ lọ
0: wọn ti ku mẹ wọn ti ku ani bó lè ṣe sọ tó ń gbà náà torí àwọn olójọbí náà tó ń bẹ lórí ètò tí ń fún láàyè lónìí o ẹlò ń.
2: ẹlò bá mi kálẹ̀ o.
0: ẹ mọ̀ kálẹ̀.
2: ẹ kúkú sóye lágbá ọlọ́run.
0: àmì àtẹ̀yìn náà. àmì.
2: aṣọ yìí ò sì ní ya.
0: àmì.
2: lágbá ọlọ́run. orúkọ tèmi ni káyọ̀dé tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo ọmọ gánà.
0: Oya.
2: Ẹ sòye. Ẹ sòye. Ta ló sọ
0: yẹn? Ẹ máa sọ.
2: Mo ní kí ni ẹ kó.
0: Ẹlò. Ṣé ẹ ju Nàìjíríà lọ àbí Nàìjíríà jù lọ fún independence?
2: Ìbéèrè ló ṣe ṣe béèrè yìí ó bọ̀.
0: Wọ́n lọ báyìí. Mo ju
2: Nàìjíríà lọ o.
0: Ẹ jù lọ.
2: Mo ju gbogbo ọ̀nà mo fi jù lọ ó ní rísì.
0: Ẹ jẹ́ gbọ́ ọ̀yà.
2: Ẹ sòye. Rísì tí mo fi this is moving to Nigeria lo ni pe so pe eni ti ba so be pe Nigeria ni ba bo polo to mi se mo ni e ma binu so be pe Nigeria ni ba fun mi ni nkan pe to o ya gba fu ejo e fi jeun wa ti yawo e se mo pe iye yato
0: iro iro
2: fu ala mi lo lo bayi ni mo so pe o ya gba
0: bo egbo egbo ani egbo e ma gbo te ba fe so ma ni mo ti gbo amo ti ba ni mo ti gbo mo tan yin ni nigbo e ti ri te nje loni ilu ilu wo ni omi bo le fin mu omi bo le le fin si e atakun bo le fin mu o nje bo le nje
2: ah e sa fe da mi lori ru
0: e se
2: won na ki
0: mi o din bulu oja
3: Lagilu FM 96.7
4: Baba Ibaruba
5: Opa Isara
4: Oruko to lami la ka ninu ise isegun ibile agbalagba isegun to moju leja ewe ati egun ati nta fi so ma laye lore awon isan to lugo tabi foju han ninu agbo are ni ki gbogbo oruko ma ro ni korun ese o ma royan ka ma rin ka ma mi gule gule abi ka ma se yo aseju baye eyan ba nlu kikiki abi eyan wo oko ori kurukuru eyan kan di meji elomi bata nje bo ti oni mo fifa ni won fa elomi wi wo ni won wo woru moto bi kwewa jara regba leyin le baba adedibu ni mole te ni badan opposite people's girls grammar school baba ibaruba ko re nikan kan se lo mo pero sopo be ba ti wa ka jo fori kori ka jo so ton se yin o ona abayo si ti wa pelu irinse agba lode to ma tu asiri ibi ti arun wa lagu ara 080 3388 1008 tabi 070 1821 1111 baba ibaruba oba isara agba isegun to n ba isan wi taisan fese fe
6: Àǹfààní pàtàkì rẹ̀ ó fún gbogbo àwọn abilékọ àtomídán tí wọ́n ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí ara rẹ̀ òkè àdó òkè bọ́là tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomídán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ́ ládùúgbò tí máa pín wọn sí pẹ̀lú mọ́tò má sì ní gbọ́ o iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ̀ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni iṣẹ́ àjíṣe ni o iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní ṣe pẹ̀lú ntà búrẹ́dì rí o tọ́ra àwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá ṣe ń tajà iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Màlété Ìbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákínkanjú bá ṣe ń pín ọjà sí bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́ marketers lọ́kùnrin àti lóbìnrin tọ́rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwèé ọkọ̀ tó pé tòun ti factory workers wo owó tó sì ní túmọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété Ìbàdàn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ó pè tó bá ṣe tán àti fóònù rẹ̀ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551
7: ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ṣùgbọ́n yín nìkan

0: sókè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o.
1: Àlejò wa fún tọ̀sẹ̀yìn ni
2: ọ̀nàrẹ́bù Akin Alábí, ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà Làbújá, tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Dáhùn Ààrà, Chairman House Committee on Works.
0: Bó wa ló ṣe ń lọ, gbogbo ẹ̀ gbogbo ẹ̀, ó di inú ètò tá a pè mí bó ṣe ń lọ. Àtọ́kùnrin, ó ti wà gàlẹ̀, tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ, ní Kànílágẹlú 96.7 FM òkè gàdó òkè. Kànílágẹlú ti Sátidé yìí, ó tún máa lágbára.
3: Ẹsẹ̀ ń lọlé ètò ètò ni bó ṣe ń lọ. Tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ lọ́jọ́ ṣètò.
4: Olóyè Lamidi àtàdájá lárúurú lọ gbà rí. Bàbá Kábírù Àdìsá dára àlẹ̀ òdì ìgbà. Àwọn ọmọ ò nílé gbàgbé ẹ̀ láyé láyé.
5: Ìkúṣe lágbára tó kò sọ́lọ́ ògùn tó lè rí ti ìkúṣe.
4: Ọjọ́ náà rèé bí àná. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1994 ọdún 1928 lẹ́yẹ kowé ìkánṣà dédé ké. Ẹyẹ kowé ọ̀hún ké kowé ọ̀hún ọ̀ha. Àsí àgbà oyè Aláàjì Olóyè Lamidi àtàdájá lárúurú. Mọ́yẹ Balógun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ńlàràbà ńlá tó sì di ọmọ Adédìran ọmọ Omítọ́lá lọ́dágbére fáyé podigbóse. Orúkọ yín tí ò bàjẹ́ làwọn ọmọ náà gbé lárugẹ. Ìyàwó yín àwọn ọmọ pẹ̀lú gbogbo ẹbí jálárúurú. À ń ṣèrántí ọdún 22 yín lónìí. Bàbá wa Aláàjì Olóyè Lamidi àtàdá jálárúurú ọmọ ilé jálárúurú lágbàgbà Ńbàdàn. Hello! Ọmọ òpómúlóró mẹ́ta ẹlẹ́kan òpó rọ́ṣọ òpó gbàjá òpó ṣe bẹ́ẹ̀ ọkàn dúdúdú. Ọmọ ẹlẹ́yẹ mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìkánṣe kávò kávò ìkánṣe kábàkábà ìkáfò kùrì órèlé ọ̀yùnre ìdákẹ́sí ilé amúkúdẹrin ẹ̀yìn lọ́mọ àjẹfẹ́ ìtìníṣú ìgbódò olùkéde Aláàjì Kábírù jálárúurú fún gbogbo ẹbí.
6: Agídúndé ọ̀rẹ́ mi afíjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́run mọ́jú sòwò sọ́ọ̀tì.
7: Bíi tí bò
6: ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ ká àti Nàìjíríà UC tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọ́jì mọ́ padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣùgbọ́n tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọbẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí tó burú mẹ́ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọbẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀ tò náà ni mọ́tò tiwọn tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
8: Ìjì ayé ò ní jà ọmọ ìjì ní ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì bíbélì sọ nípa wọn nínú ìwé ìfihàn orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣọwọ́ òdì ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká ogun agbára káká dópin láyé rẹ̀ tíjì bá ń jàyàn gbogbo ẹ̀ ó di agbára káká àti jẹ àti mu ìgbèsè àgbàná oríṣiríṣi ogun ní ìjì máa ń gbé wá òpin máa dé sí lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer ìdè já ọjọ́ wednesday ọ̀dì 30 yìí ló láti aago mẹ́ta ọ̀sán títí di ọjọ́ thursday ní aago mẹ́ta ọ̀sán ìwó road ló ti wọkọ̀.

0: 107.
1: Ẹ̀dájọ́ lọ́wọ́ ẹ̀ máa bẹ̀rẹ̀ lu òwe. Mo ti dé lórí òwe pẹ̀lú orí pípé. Mo dé lórí òwe pẹ̀lú ọ̀pọ̀ iye. Ilẹ̀ tágbẹ̀ bá ti mọ̀ lóòrò àwọn àgbẹ̀ ayera. Ohun ojú bá jẹ́ ń bá sọ́kọ̀ àbú. Ọ̀rẹ́ kẹ́gbẹ̀gbẹ̀ kó sì máa lè làálàá. Èmi ẹlẹ́nu gbóńkẹ́ bíi ká fi sìgá rẹ̀ ní. Gẹ́tọ̀ mo dé ní orí èmi ẹlẹ́sẹ̀ pẹ̀lẹ́rẹ́ bíi kárákà ókú. Àwọn ta abáláyá lé tọ́ba ti tó méjì mẹ́ẹ̀ta ọ̀rọ̀ wa mo fẹ́ kí n sọ. Àlàyé wa wúlò lọ́pọ̀ ènìyàn bọ́kùnrin bá sọ wa nù. Ó lè kó òun ọ̀la àyò. Bí àwọn ọba ni wà yọ ọ́ sọ̀kọ́.

0: sojo kan ma to so npa re ti ngba wa keke amu mi ero iyo ki adugbo te yo ma mu te ba ti school boy yen di mu te ba tun lo o le bu nigba na omi ero te ba ni omi ero boya ni awon mi mo ti ju mi omi ero bene omo mi nbe to je pe ko mo ina joba won se ri pe o change ni se ni tori tem ba ti muna lo won le mata na ni osu mefa bene to gbe omo ti en bi ngba na ko ti e mo tin je na en ka to kan ku ni ko la re hello
1: hello
0: hello mama
1: oruko temi ni kola wole abodenrin lati omi adi o
0: baba oya
1: mo ju nigeria lo
0: oya
1: nigba awase ti ogbo ba de ogbo mi ni ra ba de bayi atomode atagba ni ma gbadun pataki dile n to ba te gaga to ni television amo mawuran gbogbo aye ni gbogbo awon eyan to ba wa ladugbo yen ibe ni wo bi lori ma wo nitori orisirisi gbogbo nkan ti a ma se nigba na
0: omo
1: fe lo sukuu gan
0: yo joko ti ni
1: oriri o wa le gan lati ta emi na lo ri pasit pelu nkan kan ti to n sele
0: bẹẹni bẹẹni
1: ìpínlẹ̀ tó ní tọ́mọ àìṣe dáadáa aráyé ní mú wọn rẹ ti àárọ̀ ọ̀run tọ́mọ ti pé aráyé bá ń ṣe dáadáa ni mo ò ní rẹ ti àárọ̀ ọ̀run àdúrà tèmi tí mo lè sọ bẹẹ sí ọlọ́run tó bá ní tún nàìjíríà
0: àmì
1: ìrìn àjò tá a ti rìn kọjá lọ ní nàìjíríà yìí tó
0: ọlọ́run
1: kọlọ́wọ́ bá ní tún ṣe ni o
0: àmì
1: ẹkú ètò
0: yẹsà
1: àtẹ̀mí o
0: àmì nígbà dáko tẹlifíṣàn ló jẹ́ kí n rántí black and white nígbà tó yá wọ́n tún fi kọ́fà kan bù mí lójú tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ni tó jẹ́ pé wọ́n fi orí coloured kò sì ní di coloured wọ́n ń dì í mọ́ ni bẹ́ẹ̀ni ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí bàbá ọ̀run rí wọn alhaji muftau ọ̀la ni ó tí a tún lọ kó àwọn àwọn nǹkan ti pọ̀ ọ̀dà ẹ dákọ̀ yà bẹ́ẹ̀ sọ.
1: mo ti dákọ̀ mi orúkọ mi ni kọ́láwọlé abọ́dẹrin
0: láti omi adùn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mọ̀ lẹ́jẹ̀ ń polówó ọjà.
2: Lagidi FM 96.7.
3: ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ.
4: ìjọba àwarawa kì í so tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tiwa lòṣèlú. gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tán kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a gbàṣẹ́ ìlú dé. ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògùn èdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò tiwa lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lagelo fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú. ojú òpó ìbáraẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú. sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lagelo fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
5: arákùnrin jọ̀wọ́ fún mi lómi tútù kan òrùgbẹ́ ń gbẹ mí.
6: ọ̀gá mi ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
5: omi yìí dára ó gbayì kódà ó tuni lára pẹ̀sẹ̀ ó mọ́ lóló ọkàn mi balẹ̀.
7: omi yóò lọ ta o.
6: nígbà tí òrùgbẹ́ bá gbẹ̀yìn ẹ má ṣe mu omi kómi o. ẹ yan omi Showbox bottle water omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn ládùúgbò nínú ilé lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé estate second gate àpáta Ìbàdàn. ọ̀fẹ́ làbàyí gbẹdẹ́lẹ̀ ìtajà yín. fún àlàyé lẹ́kọ̀ọ́ ẹ̀ pẹ̀ sórí 090 351 04468 tàbí 080 08951014 Láì sí omi, kò sí iye. Showbox bottled water. Omi tó dára.
8: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
9: Wait!
10: My love, what did happen?
9: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care? CD care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD care.
9: So all those things don't already dey house?
10: Abba, since last month.
9: Ah, pastor, continue the wedding.
11: Why stress yourself?
10: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today. Telephone 0707-454-3005.
11: CDCare. Pay small, small. Live big, big.
12: Kara o jipe pe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye o lo ba o ke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki gbata o jabo lese ni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irinse igbalode ti won ti sayewu lodo won to tu asiri bi ta ise fi se bu ba lara eda mo alara pe online oni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedijedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online oni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 08138855308 0813885308 bo ban se obi ojojo alara bi online mo ni san mesan ni o kan si.
13: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B, West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study locally, progress globally.

0: nisin e je ki awon lojo bi ti o je pe nu ske wa won bi won ki won o dupe lowo Olorun se o amo lore mo mo ke e kan ni October ninu odun imi tun di odun tun bo hello
1: hello
0: yes ma
1: hello hello
0: hello ta wa nbe e kale ma
1: e ku eto
0: yes ma
1: abile ko bo sabe ile ni o lati apete
0: oya
1: omo mi kan emi gangan do mo bi o
0: October wa
1: o ma je something ade eji ade oyi
0: mama
1: ta
0: e ni fiju sunkun re lagbaro e ni mo sare re lagbaro
1: olorun
0: lagbaro olorun awon nkan idunun ti awon ti n saju re nse omo na awon na osedu re
1: amin lorupo
0: Jesu oluwa wa
1: amin amin amin lorupo Jesu e se o
0: yes ma eni kan ton kan de kun pe omo ta mo na mo bi sijo October ni te ma mi ni October ni o ki se en ti wa pa iru omo mi won ngba te ki ku iru ko ri October October 4 hello
1: apeto
0: yes ma
1: o ko re mi ti mo ti mo olo le bela gelu
0: pastor
1: ìyá àdìsá ó ń gbé lọ mí àmì wọ́n ń gbé oníkẹ́kẹ́ ní ọjọ́ wọn ó wà fẹ́ sọ sí fìyà lọ́dún yìí
0: 76 alájà alájà lágbára ọlọ́run ẹjọ́ sọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ wọn ò ní kú báyìí lágbára ọlọ́run àwọn ọmọ wọn wọn ò sì níyàn kú mọ wọn lójú ẹ̀ṣẹ́ torí àwọn nǹkan yìí ó ṣe pàtàkì àti amadu ti wà lórí ètò láyé ìjọhún ní ìdúpẹ́ lọ́wọ́ wọn torí wọn dúró pánpánpán òun ni ṣe mọ̀ pé aláàjì tọ́jú ààrẹ gbogbo àwọn gàjì ilẹ̀ ìbàdàn mo fi wálẹ̀ bẹ́ẹ̀ ni èyí ò mọ gàjì àṣìméjù adépọ̀jù àríorí ojú òní sì ń mọ gàjì tí n bá sọ pé àwọn náà wọn dúró ti wà àwọn ni olóyè latif adẹniyí erinlẹ ojú òní tì mí o aláàjì basunun saidi bafijabi ojú òní tì mí lágbára ọlọrun olóyè raji isaac àwọn ni isaac raji ẹlẹgbàáwò ojú òní tì mí basunun gbogbo ọjà lábọ owó ojú òní tì mí olóṣèlú fi ń sílẹ torí wọn ń dúró ti wà ní sàdó mọgàjì sàdó agbóde sàdó àwọn àwọn dúró ti wà ní ọlọ́run sì nígbàgbé yín torí àwọn àti mọ́gàjì káàkiri adẹ́nìjì ọ̀dẹ́bọ̀dé mọ́gàjì agbóde ọ̀dẹ́bọ̀dé ọjà àbá ojú òní sì ní orí victor victor ìyànà oríta péré òní ọ̀dọ̀ wọn ní wọ́n wà gbogbo wọn àwọn ni mọ́gàjì ọ̀gbọ́gbà ojú òní sì ní bẹ́ẹ̀ sì dúró ti wọ́n náà dùn ti ẹ̀yìn náà ní alẹ́ òní wọn mọ̀ pé èmi àti olóhùn ní gbogbo agbára kò sí lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ sì dúró ti wá olóhùn fi kò sí ní fi ẹyin náà sílẹ̀ alájà gbogbo yín mú kí ẹ̀kọ́ àdúró ti torí pé wọ́n fi olóhùn wọ́n fi ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ òun ni lálẹ́ ètò òní bí ó ṣe máa nù torí agídí ọ̀ràn ọjọ́ sáré ni ó dàárọ̀.
2: Agidi FM 96.7.
3: mo kí gbogbo ọmọ kóòtù òjìrè tí ń gbọ́ mi ẹni fàìsàn ló gbá o ìwé ń jáde lórúkọ tèmi ààrẹ àtúrò ògùndá world wide láti ibikíbi ẹwọ́kọ tí ń bọ̀ wá sí géètì òjé ẹsọ̀ lóde èdè ayùn rẹ̀ ẹrìn sáàrin ọjà òjé ẹlẹ́ni ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tọ́ga gogoro lápá àlàáfíà yín ẹsọ̀ kalẹ̀ ńbẹ̀ ẹ wá wo apá ọ̀tún yín ẹ bí àkọmọ̀nà wa nídìí ẹ̀rọ omi ẹ béèrè ilé olóyè ìwé ń jáde bí egbòogi sànkù sànkù méjì kan tó sara lóore ni mo gbé wá fún yín àkọ́kọ́ òun náà ni OGD herbal formula tó wà fún gbogbo kòkòrò ara tí kòkòrò bá ń yọ ọmọdé lẹ́nu olú ọmọ bí ọmọ yóò bí ẹ̀ lẹ́nu ní gbogbo ìgbà tí kòkòrò bá ń yọ àgbàlagbà lẹ́nu ojú ọmọ sú ojú ọmọ wùbàìbà ojú ọmọ gòní pìpìnpìn èèyàn kọ́ ọmọ di méjì lójú ẹni tàbí kójú ẹni máa sókun bàtàkùn tàbí kójú ẹni máa taná yẹnyẹnyẹn ìdí nìyí tán bàbá wa fi ń gbé kòkòrò ní iná ọ̀run àjàká òkò gbogbo ibi tí ẹ̀jẹ̀ bá ń gbé kòkòrò dé nínú ara ẹ̀ mọ dábẹ́ mọ̀ ìdí nìyí tán mọ̀mọ́ wa fi ń pè láwọ̀ ká tó bá bọ́ sápọ̀ ọ̀tún lónìí apá òsì ní ọ̀bọ̀ sí lọ́la oríkèríkè arọ́mọ kan ni yọ́mọ ro ni arọ́mọ yún ni yọ́mọ já ni j jẹ kẹsẹ ni o dide nle jakiti ile na baba wa npe ni genjen tabi ateseku ki gbadi ofa ni su papo mo ope eyin lati bi abala kan ni tan wa bayi mo ibi isepo onukun si atelese ni yo ku tai tai bi gba ti ko si eje nbe tabi ka wetu lewe ki nkan ma rin ka kiri ara tabi ka ra ma ta ni sai ale ma lagun lori kore tabi ka je ndie ka ti sare yo koju eni ma sokun batakun inu ara o ma gbona ni gbogbo igba egbogi ogd aba formula egbogi na baba wa ma nlo temi won fi ma ngun mo se si la nọmọ toto ase olomi re ele lo nfo kokoro tinu san ara ase oniye fun re to nfo kokoro tinu eje egbogi ogd aba formula ta fi nse itoju gbogbo ntin je kokoro ara bakan na ni egbogi double barrel aba formula ele lo wa fun awa ta je okunrin emi ti mo nba yin soro o ma fi wo ori bi ni mi oniyawo pupo ni baba mi nigba ti agbande ko si okun ati agbara fun won lati le ma se ojuse lodo awon momo wa gege bi tatemi wa idiri ti a fi ko awon egbogi ta fi ndena awon isan ti so ni di arugbo san gan lodo obirin ijo ojo orile din agbara ku ntodun ta nje o le fa isan tapa tabi jedi jedi ato si orisi meta lowa ba isan sin si okunrin gege be lo sin si obirin inu omo okun inu omo gbona inu omo didi pale ka je ndie ka ti sari yo ko dabi ka se hoka po nkan to na ma ni lo fun ka ro okunrin oya gagaga ka fe si ri ogi ka ro wa lewe si ko dole ka ma laagun wowo ka ma mi gule gule ojo orile din agbara ku bakan na obirin ti o se nkan alejumo o le di agbara ku ani ka pa iru obirin be ti akase egbogi ta npe ni double barre egbogi ajogunba ni e ba mi lo laji lale e lo laji laaro ojo keji te ba si ga normal ni ara o wa gege bo si ye ko wa orisi merin ni egbogi wa in ti o se fun mi ara nti o se fe je ara e kan se mi oloye iwe nje adubi are aturo goda worldwide e bere fa kan se egbogi ti nje double barre to wa fun ailera okunrin orisi meta ni egbogi yo tori pe bokunrin oba lala afia o nje ota e ni o ma je odumare ma si an february osu ti o pin olomo ja je nje ota wa gbogbo eyin oto buru oni faji eniyan idile alayo yin ko ni didi le kikan o e bere oloye iwe nje adubi lati bi ki bi e wo ko ti n bo wa si gate oje e so loje ibi ayun re erin saarin oja oje eleni egbe okado oke ofa baba asale opo ero ba ni soro to ga gogoro lapa alaafia yin e so kale nbe e wa wo apo otun yin e ri akomona wa ni di ero mi e bere ile oloye iwe nje adubi ero ba ni soro te le pe ni si o na ni 08032601 tabi 08053459223 08053459223 egbogi te ba lo laarin ojo keji si ojo keta e gbodo bere si ma ri ayipada re ni tori pe ti ro ba lo logun odun ojo kan so lo toro ba obeyan ba de ta fasoke to ba idogo ri baba yo ba ri torun wo e da ko ni gbowo ekun ko fira je ni o a ni faisan lo gba
4: mo ni o fi mi sile
5: n wa jo lo bi kankan loni
4: ibo a lo ore mi
5: ore yin na
6: ore wa kilode laaro kutu
4: fogun si nkan kan jare
5: e wo kuro de leyi nkan be o ogi ilere ri koju ti sitile mo e wo ibi ya jeri
6: ti o si nkan
4: nkan se mi
6: eh ajepo ti gbo nipa dogu bare
4: ki won fi nse
6: alewe atepo ti won fi mo ejele gbe kale fun gbogbo okunrin dogu bare aba powder o le mi na nlo
4: dakun ni bo lo tin ra nemi na lo
6: a de be
5: ko ya wa dogu bare ri ni o bi be ko mo je ri onle lale
6: Bicharu Medical Clinic lo se olule ise won wa ni 7204 oke ofa baba asale bus stop Ibadan telephone 0803-326-0141 tabi 0805-345-9223 double barrel aba powder ogun tribi oko aifaisai
7: La Gelu FM jagaba gbogbo retio ma run
8: mo ki gbogbo yi to n gbọ mi nile ajinde ara wa yo ma je o oruko temi ni alarape olaimo baba onisan mesan baba duro dede loni imo ba eyan mi soro lori oran okunrin nikan soso aile se dede abi aito omokunrin ni a o ma gbe won niyan ju lori loni aisan ti o gbogun elejumare oni bi se gbogbo wa o iwo okunrin to je wi pe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí arábìnrin rẹ̀ bá pè ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa ń da lóhùn débi wípé kí ilẹ̀ tó mọ́ ó ṣe bí ẹ̀mẹta ẹ̀mẹrin àmọ́ báyìí nǹkan ọmọkùnrin rẹ kò lè gbéra tó bá ṣèjàgbéra ká tó rí ìṣẹ́jú kan sí méjì o ti dàtọwọ́ rẹ sílẹ̀ eléyìí kò bá ojúmu tó bẹ́ẹ̀ sì ni àwọn ọkùnrin mìíràn wà wọn ò tiẹ̀ ní urge àbí appetite sí obìnrin wọn mọ́ wọn ò mọ àwọn obìnrin wọn gẹ́gẹ́ bí arákùnrin ẹgbẹ́ wọn ni gẹ́gẹ́ bí àbúrò wọn àbí ẹ̀gbọ́n wọn nípasẹ̀ ìjàmbá àìlèṣe bí ọkùnrin tí àwọn olóyìnbó ń pè ní erectile dysfunction nítorí ìṣòro tó ti dé bá nǹkan ọmọkùnrin wọn tí à ń pè ní libido nǹkan tí mo sì ń tọ́jú dáadáa ni èmi alárápé ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án bàbá dúró déédé mo wà ní number one lodge street lẹ́gbẹ̀ẹ́ iléèwé amazing grace òkè àdó ìlú ìbàdàn o sì lè pè mí sórí ìbánisọ̀rọ̀ mi 081 38 85 5303

ọkùnrin àti èyíkéyìí àrùn tàbí ìdọ̀tí tí kò jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé pẹ̀lú olólùfẹ́ rẹ̀. Ẹgbẹ́ igi ìbílẹ̀ yìí ni àwọn bàbá wa ayé àtijọ́ máa ń lò tí wọ́n fi lè ṣe déédé lọ́dọ̀ arábìnrin wọn. Kódà àbá tó bí èmi lọ́mọ ó ti pé 95 years ó sì ń ṣe déédé. Kódà ó fẹ́ akẹgbẹ́ mi wọ́n sì tún ṣe lọ́kọláya fún àwọn obìnrin wọn. Gbogbo àṣírí oògùn ìbílẹ̀ náà ni mo ṣètò fún ẹ̀yin ọkùnrin tó ń gbọ́ mi nílé kí ẹ̀yin náà sì lè fọwọ́ sọ̀yà lọ́dọ̀ olólùfẹ́ yín pé ọkùnrin lèmi náà. Mo fi dá yín lójú pé ẹ̀yin gan máa dúró tán gidigba lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ bá ti lo egbòogi agbára wà àti atura sẹ́lẹ̀rù lẹ ó sì mọ̀ pé ìgbà ọ̀tún ti dé nítorí ọjọ́ tí ewúrẹ́ bá bí ọmọ tirẹ̀ ló máa ń rìn ajá afọ́ rẹ yóò sì gbéra. Gbogbo wàhálà ara kíkan àti àìgbọ́ra ẹniyé pẹ̀lú ìjà ìnídìí láti ọ̀dọ̀ arábìnrin olólùfẹ́ rẹ yóò sì di ohun ìgbàgbé. Èmi alárápé ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án bàbá dúró dédé mo wà ní number one Lord Street lẹ́gbẹ̀ẹ́ iléèwé Amazing Grace Òkè Àdó ìlú Ìbàdàn. O sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08138855308. Bóyá o sì lọ ṣe àyẹ̀wò sí èsì àyẹ̀wò sọ pé ṣúgà rẹ ló pọ̀ àbí ìwọ ń ṣe ẹ̀yọ́ àṣejù àbí o ń ṣe igá ìpọ́n ń bá igá rẹ jáde nǹkan rìn káàkiri rẹ àbí dídì rẹ yọ ni àbí àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ kí ara máa gbóná fò ìbáradì àti ẹ̀yìn pẹ̀lú oríkèé.

0: adupe adupe online maam osupa dini baba awon gangan ni mo gbe wa sori eto loni akanse eto ni to je wi pe on ta ko leni lori eto ye on to ma si opolopo eniyan loju ni yo siyin leti yo siyin loju te fi mo pe ase awon igbese bayi lo ye ngbe ase boro aye se ri leleyi ase awon to ye ki nse niye kemi na ba le ra nu gba kemi na ba le je yan laye idigan niye temi se ngba lejo osupa dini funra won gangan baba to je pe Olorun ala o fun won lori ofe gan to po gidi gan ni baba e ri yomo Olorun gan to je pe awon eyan mo wo pe abi oni bi kan teyin ati Olorun di si ni to je pe gbogbo won to ma nwa sodo yin easily ni yi pelu irorun o na ni awon na ma ti oro ti won na ma ndayo inu mi dun ayo mi kun tori pe ajo wa nbi ni Alhaji assalamu alaikum sa
1: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo dupe lowo Olorun to da mi to fi mi mona to ba mi to le aye mi bi mo ti fe mo dupe lowo Olorun mo ki omode mo ki agba mo ki okunrin mo ki obirin lade lade ilu otokunu eyin oba eyin joye eyin gomina imamu woli mo ki gbogbo wa papata pelu gbolohun Olorun oba to daaju ta ma fi kira wa nilana islam pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh emi na ni omo yin ore yin ololufe yin ni te ma gbo kaakiri te ma list soro mi Alhaji Owolabi Ola Imam Osupadini e ka le o
0: e ku se baba
1: Olorun ni se
0: e ti e je akoko mu bayi na ati dide eniyan laye o le eyin wa so pe o rorun eni beyan ba ti ma igbese to ye ko gbe eni ati dide rorun e ba fo bo lo se rorun
1: o rorun
0: e tutu oro yen so e tutu mu
1: rorun poju
0: ki lo de
1: akoko n to jo rorun ni pe Olorun ba ti fi aye royan lorun yo wa padi eni ti o fi le aye re rorun
0: kabisi Olorun
1: ba n ba fi le aye eni le yan kokoko gbogbo eni ti o ma pade ile koko na ni o ma pade
0: kabisi Olorun
1: pe en ba ti wa ba eniyan t'Olorun ni o pade ti o fi ro Olorun pade un en pa won agbalagba na ma po pe ori eni ti o gbe ni yo gbe ni ko alawo re die
0: yo ba lo so be
1: bo ba ti wa pade eni ti o mu omo na o wa bo nle ni abo so lori ero ni abo gbo lenu ore re kan ni Olorun wa ni ode be o dupe lowo Olorun won wa tu pere pere aye re fun o nibo ni o tin bale aye re bo nibo ni o bale aye re de ibunu fe ma ba lo kini o ti je tele to ye o je kini o ti je to si need lati je kini o nje lowo ti o ye ko je won salaye
0: kabisi Olorun
1: gbogbo re ko logun wallahi lazim ise gbogbo re ni a ko le je ko le je ko le a ri eni t'Olorun pe lo lowo taye mo po lowo ti o si je nkan senu ri ṣugbọn koko obẹ bi o ba je nkan senu o gbọdọ mọ anyamọ to ba waye loro mọ omi ni ti e ro mọ ni ko ye ko sise na bo ba sise na o ni eji to fi kun eta to fi le sise na ti o fi rọrun ise ayin yepe lo mu waye ni kò ní yẹ kó o ṣiṣẹ́ omi kó lè bá a rọrùn bí gbogbo àwọn àyàn máa yìí ṣe tò lera wọn náà ná nírú tí wọ́n gbọ́dọ̀ fẹ́ ni wọ́n nírú iṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ ṣe ni wọ́n nírú oúnjẹ tí wọ́n gbọ́dọ̀ jẹ ni wọ́n nírú ìgbà tí wọ́n lè rìn
0: kábíyèsí Olorun
1: bá a bá ti wá mọ̀ ọ́ kò pọn dandan kó o lòògùn bá a bá wá mọ̀ tó ń lòògùn àti jẹ́ òògùn gan ọmọ kó o dànù
0: baba nítorí mo rí tẹ́ ń báyàn kan sọ̀rọ̀ ń gbà kan wípé ó lóun fẹ́ ṣènáwó ó wá kọ́ síbẹ̀ wípé òun ṣènáwó alẹ́ o night party lẹ bá bá wò ó lẹ́wọ́ ní pé arárá o ẹni àyànmọ́ tó gbé wálé ayé
1: kò mú ni
0: kò gbọ́dọ̀
1: ṣe ó nínú kinní kan àwọn wà àwọn ò ní pariwo bíi kúlọ̀bù ni
0: ẹ wá ní láíláí
1: nígbà tí òun kọ
0: ẹni ìwò ló máa jẹ́ fún àyànmọ́ tiẹ̀
1: bó ṣe wà ní
0: alájì
1: gbogbo nǹkan ló ní tiẹ̀
0: ẹ máa ń sọ̀rọ̀ kan ẹ wà ní láàyè ra dáadáa
1: ó ti yá
0: ẹ máa ń sọ pé ẹni màkì búúbù àbí màkì bí ẹmí bàbá ẹ ṣe ń sọ ẹ wà ṣàlàyé ẹ dáadáa
1: mo máa ń sọ yí pé ní a mọ̀ pé àlẹ̀màkì búúbú fọ́ kàlẹ̀màkì dùrù
0: kí ni jẹ́ bẹ́ẹ̀
1: ẹ̀yin náà ẹ ti bá àfáàrin
0: nígbà tí
1: ẹ ti ń doni kéwù
0: nígbà tí bẹ́ẹ̀ ṣe jùlọ èmi náà
1: ṣe rí màkì búúbù yìí òun ti wà nílé ayé ìtì ń ṣe ayé tọ́lọ́run ti dá tó ti wà nù ayé kọ́lọ̀ tó wà lọ rèé dákádára ìgbà tọ́lọ́run wá dá kádàrá kádàrá tó wá ń ṣe ayé kan tó wá dá ẹni tó ni kádàrá ìgbà tẹ́ni tó ni kádàrá wá délé ayé kádàrá ò tí ì bẹ̀rẹ̀ ṣe àfìgbà tí okùnfà rẹ̀ tá ń pè ní sábàbí tó yọjú
0: kábíyèsí ọlọ́run
1: lọ́wọ́ lọ papọ̀ mọ́ àwọn
0: kábíyèsí ọlọ́run
1: làyàn máa fi dúró ìbéèrè dẹ béèrè mi.
0: ok alhaji àyànmọ́ mẹ́rin lẹ pé.
1: mẹ́rin àyànmọ́.
0: gbogbo ẹni tí ọlọ́run dá sílé ayé mẹ́rin gbogbo wa pátápátá.
1: gbogbo tó yí ilé ayé po tó sọ ilé ayé dayé tó ń fi mọ̀ páyé tọ́lọ́run ni ó dúró kó gbé ayé ró nǹkan mẹ́rin náà ni.
0: nítorí pé èèyàn bíi mẹ́rin márùn-ún mẹ́fà ló pè yín lọ́jọ́ kan ẹ wà lórí ìdúró bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ṣe pè yín bẹ́ẹ̀ ṣe bèrè orúkọ ẹ̀ lẹ́ni pé tómi ní tiẹ̀ o ẹnì kejì pé yín ẹni iyẹ̀pẹ̀ ni o kó má ṣe nǹkan báyìí kó má ṣe nǹkan báyìí o ìyẹn gan ló jẹ́ kémi ó mọ̀ wípé báwọn èèyàn bá pè yín láṣàlẹ́ yìí ẹ sọ fún ọ báyìí ni kó tó di pé wọ́n rí wọ́n sọ ọ́fíìsì yín lọ́la mẹ́rin yẹn ẹ jẹ́ àkọ́kọ́ ń gbọ́ bàbá.
1: mẹ́rin àyànmọ́ kan wà tá à ń pè ní máyí òun ni omi omi lọ́lọ́run fi da ẹyà yẹn ìgbà tọ́lọ́run fomi dálé ayé ọlọ́run wá padà wá dá yẹ̀pẹ̀ sórí omi yẹ̀pẹ̀ wá ń sá ká lórí
0: omi
1: kọ́lọ̀n tó wá fi òkúta kàn án ẹnipa ti rí omi àti rí yẹ̀pẹ̀ méjì ní òkúta yẹ̀pẹ̀ náà ni ọlọ́run tún wá dá afẹ́fẹ́ ó wá dá iná mẹ́rin ló fi pè gbogbo ọmọ ànábì ádámà
0: kábíyèsí ọlọ́run
1: òyìnbó ni o nínú mẹ́rin ló wà yorùbá ni o nínú mẹ́rin ló wà àfin ni o nínú mẹ́rin ló wà ghana ni ọ́nà gbogbo bíi tó bá wùkọ́ wà àárín mẹ́rin ló ti jẹnẹrétì tóníkálukú wà ní nọmbà nọmbà wánù wà nù yẹpẹ nọmbà 16 wà nù yẹpẹ bẹ́ẹ̀ náà ló ṣe wà nù omi bẹ́ẹ̀ náà ló ṣe wà nù iná bẹ́ẹ̀ náà ló ṣe wà nù afẹ́fẹ́.
0: ewo ń tiẹ́
1: ó lè ti mọ̀ bọ́bá ti mọ tiẹ̀ yóò ti mọ tọ́ yẹ ọ́ jẹ yóò ti mọ rú obìnrin tó yẹ kọ́ fẹ́ yóò ti mọ rú àsìkò tó yẹ kó rìn yóò ti mọ rú iṣẹ́ tó yẹ kó ṣe kò ní ní wàhálà kankan mọ́.
0: nǹkan méjì ni alhaji gbé wá láṣàlẹ̀ tòní ewo ń titi ẹ gangan ìdí ni ìtàn sọ pé ilé ayé rọrùn bẹ́yàn bá ti mọ ọ̀nà bẹ́yàn bá ti mọ tiẹ̀ yóò ti mọ àwọn
1: èèyàn wàláì ọ̀rọ̀ wàláì ọ̀rọ̀.
0: alhaji ẹ tún wá sọ wípé gbogbo àwọn èèyàn tán bá wá èèlò lè yàn tẹ́sọ̀ pé láǹfààní láti rí lọ́la.
1: ọgbọ̀n ni ìrẹ́fiṣẹ́ para mi.
0: pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń pọ̀ tó.
1: ìrẹ́fiṣẹ́ para mi.
0: ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ wá.
1: ọgbọ̀n èèyàn tí ó sì wá yóò ti pè á ti sọ fún pé nọmba wánù ni o. nọmba tù ni ọba ti ń pè nọmba tí bá ti ń pè àwọn ọmọ mi ò mọ gbé wọn mọ fún ní nọmba ọkùnrin lè gbé kó fún nọmba obìnrin lè gbé kó fún nọmba tí nọmba bá ti wá dé ọgbọ̀n ò ní rí mọ́kànlélọ́gbọ̀n.
0: kábíyèsí ọlọ́run.
1: torí pé ilé ayé gan le tó.
0: ẹni àwọn ọgbọ̀n èèyàn tó bá sì wá ẹ mà ní pé ẹ máa fún wọn ní ọ̀sẹ̀ kan.
1: pẹ̀lú ògùn ọ̀nà.
0: ẹni ọ̀sẹ̀ yìí.
1: gbẹ̀mídé bíi ògùn mi.
0: to mo fi rorun lati tete debi ogo
1: pelu ogo olorun
0: eyan sare wonu ogo
1: gbogbo tin te ogo re mole pata fura re lo koku be loju ala
0: alaji ibo ni office yin wa nilu ibadan ni
1: nilu ibadan
0: o ta won yan ti le ri yin lo ro la
1: adegba yi ni iyana block ya ba ti dadegba yi ni iyana block bayi esoda titi segbe keji ni ona 30 woko road e bere on teli agara wu ile baba wu lo tele mo wa nbe
0: ni ibole pe adegba yi
1: iyana block ni bus stop nbe

0: jókè.
1: Ìlera lọ́rọ̀.
2: Agbára aba olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òkú ná méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo ò bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí i kàn sí wa lónìí ní ọbádẹ́rà aba o.
3: A wà ní ìta kílódé ní ìtútàbà òjẹ́ Ìbàdàn.
2: Bàbá ọbádẹ́rà ní àlàáfíà ló ń wò.
4: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Kinlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́lé bàbá Kinlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀ ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ohun wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ká mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́ẹ̀rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dá mi kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan èyí ó ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti ní ìpèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé ti ta táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkú bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bíṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi iléeṣẹ́ wa ti wà ní ìta Kinlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́lé bàbá Kinlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo oògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n ṣẹ̀ ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 53 ní iléeṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà bẹ lọ́rùn kọlọ́rùn fara ni wa. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 09048688 53 09048688 53 àlàáfíà lójú o.

ẹ̀tọ́ akànni ó ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀nì pọ̀ ní ewére ọ̀kàrẹ́ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe máa ṣe lọ ọlọ́run ọba ni ó sì máa fún ọ ṣe ilé ọ̀yẹ́ akànni alájì ilé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ́ tán kí n tó sòrò ìjì ọ̀lẹ́lẹ́tì.

0: Ẹ ń tẹ̀ ń bẹ lórí Facebook ni, ẹ ń tẹ̀ ń bẹ lórí TikTok ni. TikTok tí wà náà ni Gbẹ̀ngà náà tó láìpẹ́.
1: Ìpè tó gbé mi o.
0: Ẹ jẹ́ àjọ ṣètò ta lẹ́yìn.
1: Ó fi ṣàánú
0: mi. Mi ò lè dá ṣe bá ṣe máa ń ṣe mọ́ gbàgbé náà.

0: ṣàdúrà fún wa.
1: Tó fi bọ́kọ̀.
0: Dúpẹ́ lọ́wọ́ yín.
1: Báyà tó fi bọ́mọ gbé.
0: Adékunlé Adébáyò Mọ̀rẹ́yìn náà.
1: Mi ò.
0: Samuel Ajáò Mọ̀rẹ́yìn. Ẹ̀yin tẹ̀ ń bẹ lórí TikTok. Ẹ dákun. Kẹ́rí ètò ta lẹ́yìn ọ̀pọ̀ ta fẹ́ gbà bẹ́ẹ̀.
1: Ìpè tán.
0: Bàbá sójà.
1: Mi ò anú lárí.
0: Ẹ̀yàn mi tèmi tọ́pẹ́ Victor. Àwọn kan bẹ ti wá ti rí wọn báyìí náà ni a máa dùn. Ó wá Michael Falọ́wọ̀ Ládẹ́jọ́.
1: Ó kàn ń sàlẹ̀.
0: Abiola Yariyari.
1: Ìpè tó fẹ́. Ó fi ṣàánú.
0: Bí n bá ti lè rí kọ́ọ̀lù àbí mo rí mẹ́sẹ̀jì wọn lábẹ́nú.
1: Ó ní ọmọ
0: bíi. Túmọ̀ sí pé àwọn èèyàn mi ti ń bẹ́ńbẹ́.

0: fún ìdí èyí ẹ̀yin èèyàn mi.
1: O tó pè ní àánú ní pẹ́.
0: Ṣé rí ọ̀rọ̀ ìṣítí tí mo fẹ́ mú wa?
1: Ajá ni báyọ̀ ẹ tuntun kò wá
0: fún. Ìyẹn ò bá sọ kíní kan pé Adé Òṣùmọ̀ ló máa ń pò wẹ̀ iná pé jòólè má jẹun lọ àbúrò wọn ti máa ń pè.
2: Ẹ̀yìn ẹ̀yìn àtẹ̀ ń gbọ́ mi lálẹ́
0: yìí. Inú mi ò dùn ẹ̀dákun. If possible,

0: fẹ́ pe number yìí ni o kọ́ lọ́n jẹ́ kan gbé mo fi ní ètò ta lẹ́yìn.
1: Dear customer, the number you have dialed is not reachable at the moment.
2: Ọ̀wẹ́ ní Manu lọ́lọ́rọ̀ àwọn ọmọ wípé ló fi fún ọkọ̀rẹ́ o.
0: Ẹ jẹ́ ń gbìyànjú number yìí padà lẹ́ẹ̀kan sí.
2: Wọ́n

0: kan wa ti ba soro sugbon iya ina ti fe funra ko da be ni wipe o ti owo omo ti ri pe o ni kan lo fe mo da le won ru die die ni ya wa ran jinra die ni ya fi n pomo ti mo ri ba se gbon le oko lagban le alarin na oko iwa ni pe phone yawo ohun ba fi record ohun ba set e si recording ohun le gbon tin ba nse ni taarin iya yi oko to fun mi ba ti lodo iya yi ba igba ti o ba de orisirisi nkan ni o ma gbo wa fun wa ero ko to wa ru e o busare bi de mi e seun reyin na asiri bi mo yo olorun se bo fi eyin ara le edakun la die lara nkan ti oko yi oko yawo to fi sowo si mi oloduwa mare yi e mu fe je ke gbo to wa ro e o emptiness ba kon conversation te fe gbo yi laarin iya atomo eyin ara le mu fi ni e farabale daada ero eto tale e farabale daada eko tin bembe opolopo bi mi be nu won mo o ninu olofo oju ara won daada na fe fo mo awon eropo to at the end of the day nko o bere sowo ti e o se yori business e bon ti mo so n to ba fe la ku lo iyan le ko nbe jajo ki olore ma yutu ti e fori ti na to wa ro e o eyin ara le e farabale mo fe je ke gbo egboro yi egbo
1: Emma soro lo. O ni esi, o ni ki so fun eye tunde. Tori mo wa ni WhatsApp mi bayi. Mo ti fi oran kan sile nbe. Amo o ti de be. O mo ni ki so fun e jo tori Olorun. Ebi o ni pa o. Jo. Kodiba ti mama bere owo lowo yin. O ni salai mo ni ohun to dara lenu okan yo bale. Mo ti so fun e oro ti mo be so to ba lo sibe wa ba. Ko de mu lo. Jo ti yo emi o ni emi o de gbadura pe iya to je ota mi ko je yin mo ti giya temi po mo ti yin o. Emi o ni ko lo mo si oko ni oko. Sori omo gaga bi ti bo se so omo. Inu le pupa wa ati epo lati toju. Ṣo ti yi ẹ aro nje le ni ohun ni o yo gba le ohun ni nti o so fun ni pe ti o ba o te so pe inu oṣu kọkànlá lo owo yin o di o n sumo na bayi o n sumo amọ ṣe aṣe pẹlẹpẹlẹ ninu ile yẹn ohun kan to ni wa ṣe ko ṣe pe e jade kuro nbẹ naa ni ko mo mura o so fun to ba ti jade wa yẹra fun tó bá ti jáde bẹ wàá yẹra fún kẹdẹ lọ gba ẹdẹ sọ máa sọ yàrá méjì lẹ gbà torí pàtẹ bá bímọ ẹ má lọ gba yàrá kan yàrá méjì lẹ gbà kó mọ múra sílẹ torí ọkọ lónìí gbogbo bùkátà ọkọ lónìí àtijọ àti mu eléyìí tẹ àbú ọmọọmọ rẹ ń sọ ṣé òun ṣe bẹẹ ni ní ọkọ bí tó wà ní májẹ kan fi ọwọ kinní kan ẹyìn bíbó náà ti ń pè bá ọtá ẹ lójú o tó ti yí ẹ sí o májẹ kan máa fi tí wọn lè táwọn ò lè ṣe lógún ọdún máa fi fún ẹ pé kò ran ọkọ ẹ lọwọ ṣé àwọn ọlọ́sọ fún ẹ pé kò ran ọkọ ẹ lọ́wọ́ ni ó lè sọ̀rọ̀ fún mi kí lọ sọ fún wọn o tó ti yí ọ òkè ṣe ẹni tí ò rọkọ rí kó dẹ́dẹ́dẹ́ kó tọ́jú yẹ kó tọ́jú ara ẹ tẹ́mi ó sọ fún ẹ nìyẹn o.

0: ẹ̀yin ara ilé ẹ ti gbọ́ ìyàn àbí ṣe ẹ ti gbọ́ ẹ ti dé ṣe ẹ wá farabalẹ̀ gbọ́ eléyìí láàrin ẹ mọ̀ pé ìyún voice note ni ìyá yìí kàn drop voice note eléyìí ó kàn drop ẹ̀ lẹ́fọ́ ọmọ rẹ̀ ni ẹ wá gbọ́ conversation gangan láàrin ọmọ ìyún ìyàwó arákùnrin àti ìyá rẹ̀ lóòótọ́ ẹ̀yin abiyamọ ẹ ń sọ̀rọ̀ nípa ìyà tẹ́ ẹ ti jẹ ẹ jìyà nílé ọkọ ojú ẹsẹ̀ kọ́ lẹ fẹ́ jẹ gbogbo èrè bọ́mọ bá ti wọnú ìgbéyàwó ní ìsìn báyìí bọ́mọ yín gan bá fẹ́ lọ márì mélòó mélòó lẹ́ ń bèrè lọ́wọ́ ọmọ yín pé ṣó nífẹ̀ẹ́ tó fẹ́ fẹ́ bí kò ṣe bóyá ẹ ń wò pé ibi tọ́mọ yín lọhùn ibi tẹ́yìn náà ó ti jèrè dáadáa ni òun lẹ fi sún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ míì sí ọwọ́ àwọn èèyàn tó jẹ́ pé ọmọ yín bẹnu márèjì torí ti rìtọ́ọ̀nù tẹ́ ẹ̀ rí ń bẹ̀ àánú ọmọ yín ò ṣe yín tẹ́ ẹ̀ rí lọ́wọ́ ọkọ rẹ̀ gangan rẹ̀ ṣàdúró ń bẹ̀ mọ́ forí rọ mọ táwọn forí rọ kò sí ẹ kò sọ́kùnrin tó ṣe kínní gbogbo àwọn ọkùnrin wọ́n ṣe máa ń rí inú mọ́ forí rọ o lè kúrò nílé ọkọ o èmi ò kúrò nílé ọkọ tọ́lọ́fẹ́ fi ti ẹjọ́ gbàtọ́ tọmọ yín sì mọ́kọ wálé ń tẹ́ ẹ rò ní pé eléyìí lówó lọ́wọ́ ẹ béèrè so ṣé ohun tó ń bẹ lọ́kàn yín ni pé bẹ́ẹ̀ ṣe fẹ́ méèkì ẹ̀ tó pọ́kọ ọmọ yóò bá ti wá lówó lọ́wọ́ ẹ̀dọ̀ kí ló kù kọmọ yín tún kúrò bẹ́ẹ̀ ẹ gbọ́ conversation lè láàrin ìyá àtọmọ ẹ gbọ́n.
1: hello kaaro.
2: Yes.
1: Mo ní fúláṣí ẹ. Mo ní kí àlẹ́.
2: Kí lẹ́yìn?
1: Àlẹ́ sọ lórí fídíò.
2: Mi ní data yìí jẹ́ tún níná lórí fóònù.
1: Ẹ ṣe bá sọ̀rọ̀ ní báyìí.
2: Mo ní bóyá títí ọ̀sẹ̀ tí ń bọ̀ bóyá tó máa ti san owó wa. Bóyá màá wá lọ tó máa ti san owó fún wa títí ọ̀sẹ̀ tí ń bọ̀.
1: Ní wọ́n máa
2: lo ọjọ́ mẹ́ta lọ́dún ẹ̀. Ẹ kò sí wàhálà. Àsìkò lẹ́sìn náà wà. Monday to Thursday ni à ń parí mẹ́sìsì.
1: Àtẹ̀lẹ́ láyé sọ̀rọ̀ dáadáa lójú korojú. Tó ń ṣe ọ̀rẹ́ torí ni èmi náà ní káàdì. Àti ọwọ́ níta mo ti ń gba káàdì kò sí ní káàdì tí mo gbà lánàá náà. Tí mo fi yanjú ọ̀rọ̀ kan náà ni ó ti jọ pé so ìyẹn máa dá láti lè sọ̀rọ̀ á lè sọ̀rọ̀ dáadáa. Torí lójú korojú ló fi yẹ ìṣẹ́jú ọ̀sẹ̀ tó ń bọ̀ ni.
2: Títí ọ̀sẹ̀ náà ṣáà gbàdúrà kan yìí ti sanwó wa.
1: Wọ́n yóò ti sanwó yìí kò sí wàhálà ló fi yẹ. Òun náà ń kọ́ bá òun náà ń kọ́.
2: Ìjọba tí lọ bí iṣẹ́ àní ìkàlẹ̀ yẹn ó lọ rọ ṣe pé pítọ́bà ti mọ fọṣẹ sílẹ̀ mi ò mọ fọṣẹ mọ́.
1: Ẹ̀gbọ́n ò lè ṣe ní fowó. Ọ̀sẹ̀ sílẹ̀ tí ó wà ká sọ fún ẹyin irú ìwà ìwo nìyẹn. Owó ọ̀sẹ̀ sílẹ̀ oníkókó máa bá òun fọ́fọ́. Ìwọ náà ti rí báyìí o ti rí pé yọ̀ burúkú ni. Ìwọ náà ti rí o ti rí pé yọ̀ fẹ́bí òun ni ìwọ náà ń sọ. Lọ́jọ́ kìíní àná tí bàbá Adégi ń sọ ìbò gúlógì ti bàbá Adégi lòdì. Kí ni bàbá wá sọ yí pé ọmọkùnrin yìí ò ní fẹ́ irú ìjọba irú márèjì yẹn gan tó ti fẹ́ tó fẹ́ yẹ̀ nígbà yẹn gan. Tí mo fi sọ̀rọ̀ tó fi mọ́ mú pápápápápá tó fi mọ́ ń sáré pápápápá kò rí pé ó èmi ẹlẹ́tàn mi. Ó fi dáa ń yágbó gbogbo nǹkan tó fi tẹ́bá lè gbó náà kò sí lè tó sọ nínú ẹ̀.
2: Owó ìgbàlódé
1: sọ díẹ̀ díẹ̀ ni o lára owó tó lọ bá. Máa gbọ́ mi máa gbọ́ ó lọ torí ẹ̀ wọ́n náà rí ní ẹ̀ kí ló fi bù ẹ́ lójú.
2: Ẹ máa gbọ́ nǹkan tí mo tún sọ fún nígbà tí mo ṣe ń já ní ìjẹta mo ní à ìpò ìgbà tí mo ṣe fi mọ́ wá sọ́dọ̀ rẹ mo fi mọ́ yọ. Ọjọ́ wa yẹn àárí oúnjẹ pèrè ẹ nígbà tó sọ wọ́n ní èmi ṣe lè bọ́jẹ ilé òun lọ. Ṣé ẹ gbọ́ èmi ṣe lè bọ́jẹ òun lọ.
1: Ṣé o di oúnjẹ fún wọn náà o di oúnjẹ fún nígbà tó wá sọ́dọ̀ rẹ àwọn aláìsí tó ń gbé fún ẹ níbi iṣẹ́ òkú lọ.
2: Gémi ìmọ̀ ń jẹ.
1: O ò kó fún lọ ni gàrí o ò kó fún lọ ni.
2: Ìsọ̀ yẹn fún mi ti ṣèrè egun fún mi. Ìsọ̀ yẹn fún mi ti ṣèrè egun fún mi. Araṣẹ tó rà fún mi ní jẹrọ kínní. Mo fún bẹ́ẹ̀ mo tún ṣojú àmì mo tún fún bẹ́ẹ̀ kò lójú
1: tì. Sórí wò mí inú mi ń dùn tí wọn náà ti rí báyìí torí tẹ̀ bá jẹ́ kí ó ṣe fẹ́ ní ẹ̀ ń jọ̀yìn. Èmi mọ̀ pé òṣèré lọ ni ko sere lo olohun ko je pe mi so fun maledi ni awon na ro pe le oko to wa nigba yen na lo wa oko ko ma ni to fe olohun je pe in so fun maledi ni kankan abi pe boya pe se ni mama gan
2: ti mo se ti tawon ma so fun maledi
1: mama gan ti mo fa fun pe ti ma le ti je ko ko ma ni to mo to mari fun te bi pe je pe de po pe abi ama o kene kan o ti kuro nbe o o ti se kini sori emi o ni mu e ku ala ti se eni o ma ti se ara re ni wo fun ara re to ti ri ala ti se ara re o ma ti se ara re o lo kiri
2: emo kini cream perfume e ti mo ti mo ti mo ti mo gba lowo enjo ti mo wa last ni ya ti mo gbede ti aku oni mo saba le ni saba le o wa ni e ke din fi pe kemi ti won a so pe si wole ni ta ko ni a so pe si o le se lo ni se ni mo ni pe se mi so wo mo fi ra mo wa ko won ti ba ti jere ja ba wa tin ti aba o mo pa le gugu nkan mo mo ni mi se le pa de mo se emi se iwo ko lo saba lo ti pa lo tan to ba mi ya eyin kan se ta ti ti ti mo mo
1: o lo duti sori ko ke si o ko o ko te mi na tenu mo amọ nta ti eni pa sori na fi kani o sa ri pe yara o sa ri pe eni ko ya ni abi o lala ta so na gan leto ta so re ben gan leto se o mo ti e wo bele don bele lowo mi ti ya wo bele lowo mi lojo ti na na pe se ah amo ni ti se se won se de wo se won ti se bi gogo se won fi kan wa se ah ya wo ta so ya wo pa se ni gogo bele mo so igba yen fun e so gbon bere se mo kekere lo pe ni mo ni be ni ta n gba si ni mo won je se ki ma o pejo ki ma ma pejo anu le ni ki ma fun
2: ni ti ka emi o se mo re yen tan je na pe mo so asiri mi fun ma so ka pe to mo dun e de mo pe ni so yen fun je si mo wa so so pe mi pe ke mi pe number yin si kini abi ke plug ti change number
1: ni an pa so yen
2: en ya mo so fun won pe mo si mi won pe mo ma se ki ti mo ti so ti mo so ka to dun mi fun wọ́n ké ní kéde
1: ọ̀gá yìí tó kó lẹ́ lẹ́tàn mi èèyàn burúkú ni ẹ̀ ti ń gbọ́ kó búlọ́ọ̀kù ń dá ẹ̀ ọmọ tí wọ́n pẹ́ sọ́mọ tí wọ́n búlọ́ọ̀kù wọn táwọn èèpẹ́ ọmọ wọn àbọ́mọ wọn èèpẹ́ wọn.
2: ẹni tẹ bá fẹ pọmọ yín pé bí ọkọ ẹni máa ń gbé fóun pé báwọn kìíní kan ṣe lè kó ṣàṣe sọrọ yẹn láàrin yẹn.
1: ọmọ ẹ ní ọkọ tó bá pọmọ wọn ọkọ ẹ ní gbé fóònù wọn ṣùgbọ́n wọn ọmọ wọn
2: àwọn olóyìnbó ní bàbá pè é bí kíní kẹsì
1: àwọn olóyìnbó kú ni wọn ojú kan náà ni wọn wà wọn làwọn kú àwọn kú wọn lọ fún sórí.
2: ẹ mo sọ fún kíní pé dáàmì tó ṣe pẹẹsì wa ó ní àdì báwọn tó sọ pé àwọn máa kó mọ òfófó ní oníwọn kú ẹyẹn
1: wọn. tí wọ́n ń lé pé táwọn bá ti kúrò táwọn bá ti ṣe nítorí wọ́n ń gbé àwọn bí ọdún tó lọ yẹn o àfẹ́sẹ̀mọ́ ó sàn dá fóònù rẹ̀ orí tí wọ́n kọ́ lẹ́nu lèyí wọ́n wà ń bẹ̀ báyìí bí olóṣì ẹni tí rí wọn aláyé rírí jẹ́ tó ti ṣe márùn-ún ìdíkọ́ ọmọ tó ti kájú ó kébí fún ọbọ wọn ò rówó ṣe é ìbáwọn ṣọ́ọ̀tì ló bá wọn gbé sórí ìwọ náà ti rí o ọ̀rọ̀ rẹ ní ìdí àdúrà ọlọ́run ó pèsè owó fún ẹ tí ó pèsè iná fún èmi náà ló bá ní ká ṣe àmọ́ tó bá ṣe é tó bá wà lọ́dọ̀ dèdèrè yìí kì í mọ̀pẹ́ ló lé burúkú ẹ̀dá tó bá wà lọ́dọ̀ ẹ̀ tó bá lọ tún lọ fún mọ tó bá lọ lóyún tó tún wá di pé olóyún ìbejì fún dọ́tà ẹ bá o.
2: Ìwọ náà ń gbọ́
1: gbogbo
2: ìwọ náà ń gbọ́
1: wà láì wà lóyún wà bímọ bẹ́ẹ̀ mi sọ fún.
2: Ani mo gbà mo sọ mo lánà gbàtà sọ̀rọ̀ lánà mo gbà mo sọ pé mo lánà pé mo ṣe àpẹẹrẹ yẹn kí ìyá àbejì yá mo wá ṣe àgbọmọ dání. Ọmọ yẹn wá ń ké àwọn yẹn wá ń kí ni ìyá àbejì ìyá àbejì mo sọ fún bátìlà níta jẹ
1: ọmọ láti.
2: Wọ́n
1: ní mò ń sọ fún ẹ o tí o bá lọ fún mi tí o bá ṣe tẹ ẹ fún mọ́ra yín gbogbo nǹkan tán ní kò ṣe tó lè ṣe kò ṣe tán tó ṣe kù sílẹ̀ fún ẹ bẹ́ẹ̀ kàìkàìkàìkàì ṣé o gbẹ́dì fún mi wàá rí pé o kọ̀ lónìí ni gbogbo fi ń sọ fún ẹ kó o lọ dáadáa èmi ò ní o kúrò àmọ́ èmi ò ìwà aláfiṣe ẹ̀ ní ìmọ̀ àfiṣe àti orí ẹwà báyẹn ẹnu ẹ̀yìn méjèèjì ko be soro lori omo family e gan opin e soro lori omo
2: ko pe mi o ti e kire kan be mi ba pe lori phone
1: wo soro ah ona mo gba ya fun won ni ati wi pe egbe ya ti ro fun won na won wo pe omo won na o logo won le be lowo e nitori pe won ti nje won fe ka ni pe o ti se ni se o tun ma so o ni o kuku si se kankan je lo se yawo wale ka se yawo wale ala ti se tele tele ko boya wo wale na ala ti se re a ma ti se ara se ni gbon ko ba ti le
2: lo se yawo ti ti ti e kokan mo run pa
1: ko ba ti lo se yawo ona ti bo se ona ni o ku o ni yele mi yara kan le gege eyan ta le gba do se se sita
2: ona ni je
1: eh eh abi to ba wa se sita ti o fun le ko wa joko onu le nbe to nkan te bi ko le so fun en te mi le so fun en ti mi le so fun to ba le se nkan ni ti ona la ti wa gan lowo toro tori se nji lowo lo wa yara ti o ku pa to le ma lo school lo si bi lesson ko lohun fi be se ko lohun fi yan da
2: to mo so fun to school
1: ma gbo mi dono dono o fi se kankan le ri abi mo fi se gbagbi o fi se nta ti o to ba wa wa nbe ni jọgbọ ti ona nla to de ra ro nsowo yara to de njeun to ba di jọ pe aye wa o wa fi eri abi o wa fun o wa ba wa sere o tun lo
2: sam oni ko se wa yi omo wo dibi mi o fẹ ki wa si church awon ki mo wa si oni kilo ko se si mo le mo wa da ko pe church ibada wa la ki mo wa si church awon pe adura pe arun pe adura
1: mo mi kiti nbe mi kilo ko church e
2: oni abẹ sa ko se sa
1: mi le sa koko mo lo o mi le sa koko o lo because ka adura ba ti gbolu bo teri e mo bibe yen iwo lo wa kiri ka to yi na to iwo na lo wa church kiri to fi lo sibe ko eye chori eye ti e do si kan gbadura ibe gbadura ti fa yi e ka yi o ti da ti wa ti rene toto ti wa ti rene toto ti wa ti ra de odi e ti gba to ba se kiri o lo na
2: ko e mo te salaye fun te lu ku pe baba o ni ki koko lo se oko ni yen ka wa wo tona mo
1: ko so fun e atẹgbẹ to n se gbogbo e to n se gbogbo e ọlọ́run la fun e
2: mo sọ fun pe mo fẹ gba ile nígbà tí mo ní pé tí mo ta jẹ ń pélé kò serious ó wá lè lórí mo ti nílé ọmọ mi àti ilé ṣe wà yìí ní ìlú fẹsíìsì lájà mo ti bẹ̀rẹ̀ ṣe ó yà ẹ má ṣẹ̀dẹ̀ ṣe ẹ lọ́dọ̀ wa ń bíbẹ̀ máa ní fẹsíìsì bá ti ń gbà sẹ́lárì ẹ máa fẹ́ 5,000 naira pamọ́ lóṣooṣù.
1: Bẹ́ẹ̀ náà ni mo ṣe sọ ó dà bó ṣe sọ fún ẹyin wọn a rí ibi tí ìwọ nìkan tí wà forí ara ẹ pamọ́ tí wọn máa lọ síbi iṣẹ́ yẹn ìgbà tí ọ̀nà oríire ó wà á là tí wọn a fi rí ọkọ tiẹ̀ gangan bẹ́ẹ̀ mo fọ́ fún ẹ o lójú bá nípa máa bọ̀ bí òṣìṣẹ́ ó kà máa fún ọmọ jí mi òṣìṣẹ́ iṣẹ́ gbági náà ló tún wà lẹ́mẹ̀jì lọ pé kò lọ kórí bọ́ iṣẹ́ gbági.
2: Ẹ̀ẹ́
1: tó bá rọ oúnjẹ tó bá gbó owó tó dẹ̀ra rọ oúnjẹ.

0: ọmọ ọkọ̀ kọ́ wa gáàsì 3kg náà ni ọmọ owó tó rà bẹ́ yẹn ni ibi tó wà yẹn náà kò lè rà pamọ́ ń bẹ̀. Pọ́pá fi ń jẹun náà níbẹ̀ ó ra síbẹ̀ wádẹ́mú nǹkan ẹ̀. Wádẹ́mú nǹkan ẹ̀ bọ́ bí bóyá mẹ́fà ni bóyá mẹ́ta ni. Ṣé mi wọ́n ni ẹ̀dá sílẹ̀ wàá máa fi jẹun lọ tó bá dẹ̀mọ̀ kó fẹ́ kó rọrẹ̀ wádẹ́ra kó nǹkan ẹ̀. Tó o ǹjẹ́ mi ó sọ fún ọ nìyẹn. Wọ́n lọ gbé ìdí fún ìwọ náà ti rí ìròyìn sọ kékeré. Èmi ò lè torí tó bá ṣe kinní yẹn.
1: Ọkọ àti ìyàwó ni wọ́n.
0: Ìwọ náà ti rí.
1: Má lọ fẹ́ yàn lọ́sùn
0: lọ́ka. Kórí tó dò. Tó bá jẹ dúẹ́ náà, ọlọ́mọ jẹ ká ọ̀ka ẹ̀ di àpẹẹrẹ àjàṣẹ́. Nígbà tó fi kankan tó mú jáde ńbẹ̀ tó ò jẹun dídó láìsí oúnjẹ láìsí tọ̀jú.
2: Ó ti fi ìpín oúnjẹ tó ń rà sílé yẹn pé nínú fi tọ́jú. O ni tọ́jú.
0: Oúnjẹ.
2: Tọ́jú. O ti fi pé òun fi ń tọ́jú mi nínú ilé. Kó ṣe wọ́n tọ́jú mi.
0: Ìyẹn ni oúnjẹ. Kó o náà máa jẹ́ ẹ̀. Tó bá lọ gbéyàwó mi kó máa fún lóúnjẹ jẹ nìkan. Owó irun kó máa fún kó máa ra nǹkan sí lára. Òun náà ò lè rójú rere òpèlè rójú rere obìnrin. Ègúnlógún sára kò lè ní. Kẹ́rin bí ọkùnrin ò bá tọ́jú obìnrin. Wàláì ó ń gbègùn mọ́ra ẹ̀. Bí ọkùnrin tó bá tọ́jú obìnrin tóbi bá lè ṣe pé tó bá lè ṣàdúrà fún pé kò á máa rí ṣe. Wàláì yóò mọ̀ rí ṣe. Àṣẹ ń bẹ lórí ahọ́n wa. Àṣẹ ń bẹ lórí ahọ́n wa. Ohun tó lọ fún obìnrin ó pọ̀jù tọkùnrin lọ. Ó kọ̀ yàtọ̀ síra wọn ni. Bẹ́ẹ̀ mo gbọ́ pé ṣó ti yẹ. Tó o ṣe pé ìgbà ẹlẹ́dẹ̀ẹ́ gan máa fi yàjẹ́.
2: Àmọ́ jọ́sí kò sí padà rí iṣẹ́ tí làṣẹ láti ìjọ. Iṣẹ́ òórùn agbélé dìbà ní ṣe tó ti yáwó yáwó iṣẹ́ ìyá tán.
0: Ìwọ sáà gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ jẹ́ kórí ti fi kó gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀.
2: Ìgbà yìí mo ti sọ fún pé ojú àmì ti fọ́ báyìí. Mo ti sọ fún pé ojú àmì ti.
1: Ẹyin ara lé ní ẹgbọ́n yìí ọkọ ìyàwó ló kúkú sẹ́ǹdẹ̀ sí wa. Torí pé orúkọ ọmọ àtorúkọ ṣọ́ọ̀jẹ́ rí pé àtàrà láti mú kúrò tó àwọn tí wọ́n ti gbọ́ sí nìkan náà lè mọ̀ kò sẹ́ ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ ni fẹ́ já wò ẹ gbọ́ gbogbo nǹkan tí ìyàwó àti ọmọ ìyá àtọmọ ẹgbọ́n ń tán sọ. Nígbà tí ẹ dìskọ́ríjì ọmọ yín pa ọkọ yín tọpọ́mọ yín bá wá fẹjọ́ sùn yín bó o lè ṣe ń sọ ìpìlẹ̀ ń ṣẹ́fọ́kọ ọmọ yín ni tí tọmọ yín bá fẹjọ́ ìyàwó rẹ̀ sùn ṣe ìpìlẹ̀ ń ṣẹ́ fún ìyàwó ọmọ yín ẹ ti kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ lójú ọmọ ti jẹ́ kọ́ mo rí pé kó dàgan àwọn ẹbí mi ò láìkí rẹ ẹ sì fẹ́ kọ́ ọmọ yín olórí ìyàwó ẹ sì fẹ́ kọ́ ọmọ yín ògbẹ́lẹ̀ ọkọ ẹ mọ̀ tí ì pè ẹ sì ní sùn ara yín gbóná gan ọwọ́ ẹ tí ì gbọ́ tán ẹ ní sùúrù ẹ ṣáà ní sùúrù ẹ kàn dà ẹ gbélé náà.
0: Hello.
3: Yes.
0: Níbo ló wà báyìí?
3: Mo wà ní
0: kí o lè gbọ́ síta mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀.
3: Ṣé tí Bájúlé ṣe bá ẹ̀ lè ṣe àbí kí n láti ní láti dé
0: ní? Mo wà ní ṣọ́ọ̀ṣì ṣe mo fẹ́ sọ̀rọ̀.
3: Ìlẹ̀
0: ẹ̀ sígbà yìí sáyẹ̀ rábà tó báyìí
3: máa
0: ń gbọ́ sọ̀rọ̀. Ó lẹ́ sígbà rẹ̀ ṣé àwọn èèyàn ò ní
3: máa
0: gbọ́ sọ̀rọ̀ báyìí? Ẹ̀kan tí wọ́n sọ náà bá yìí sí torí pé mo wà ń sọ̀rọ̀. Tó o sọ bá ti ṣẹ̀yẹ fún ẹ. Bó o lo ṣe fẹ́ ṣe pẹ̀lú arákùnrin tí òfin ní lọ lóyún fún.
3: Ṣé
0: ma ma se meje ki sa ko ni ma ma se ko ni ko ni e bo no se fa ise ko ba wa se be ni su ko la ni de bi ti oloyin to ti a ti ri ne Okay, mom, but I get phone from mom to
1: come. Okay, but we only have my Jana.
0: Hello.
3: Hello,
0: mom. How are you?
1: Sherry, mi eje fin le na, eje fin le tori pe. Ẹni tán lọ bá kò sí ní tọ́kẹ́ ẹni tán lọ bá kò sí ní tán lọ bá ẹni tán lọ bá ní chọ́ọ̀chì tán ẹni lẹ́ni jókòó síbẹ̀ ní bẹ́ẹ̀ sì rí bí èèyàn bá lọ sí chọ́ọ̀chì bẹ́ẹ̀ bá lọ bìkan pẹ́ẹ́ lọ gbàdúrà sí ẹnìkan jẹ́rí ẹni tó bá wà tó bá jẹ́ pé ẹni ẹ̀mí ni ẹ lè mọ̀ kẹ tó di pé ẹ fẹ́ èèyàn gan-an tó yẹ pé ẹ bìlífù nínú pé kẹ lọ pray sí ọ kẹ lọ owó nǹkan kan bí n bá fẹ́ sọ pé mo fẹ́ ṣe àjọṣepọ̀ èmi àti Adéọ̀ṣun ní ìsìn wa lo pray sí ẹ dákun èmi àti Adéọ̀ṣun ní ìsìn la fẹ́ mo ṣàjọṣepọ̀ ẹ jọ̀bọ́ ni tí wọ́n bá sọ fún mi wípé ah lọ yóò pè ẹ́ Adéọ̀ṣun bá lọ gbàdúrà sí ó pọ́síbù kan ní òun ibẹ̀ yẹn ò lé èmi ni wọ́n sọ pé yóò pè kì í ṣe Adéọ̀ṣun bí ìyàwó bá lọ pray bì kan ẹ jọ ẹ bá mi wo ọmọ yìí èlé ọkọ yìí ló yẹ kó fẹ èlé ni ó gbádùn ó rí nǹkan dáadáa nílé ilé tí ọkọ bá lọ pé wọn sọ pé ẹni tó fẹ́ fẹ́ rí pa ni lóòótọ́ àwọn wòlíì wọn rí na wọn sì mọ ìwọ nǹkan tó gbé wá ni wọn sọ fún ọ pé tó bá ṣe lè the same wòlíì náà tí ọkọ bá lọ bá yóò sọ pé tí wọn bá sọ yóò sọ pé ìyàwó tó fẹ́ fẹ́ kìí ṣe kinní kan tó sọ fún ìyàwó wípé ibẹ̀ ó sàn ó lè sọ fọkọ wípé ibi tó ń lọ torí pé ẹni tí ó jẹ àǹfààní ẹ̀jù fúnra wọn tó ẹjẹ́ àfi tàwọn wòlíì káyọ̀ tàwọn wòlíì kù ẹjẹ́ ń gbọ́ ilé ìlẹ́lẹ̀ kẹta ẹgbẹ́ lè.
0: Ṣé ó ti délé ni?
2: Ti dé ni.
0: Ṣé ṣe ìpàdà pé òní dáta ni a lè máa kó ní ilé ẹ̀ṣẹ́ lórí ìkíní ní kẹ́mọ̀ bá mi àbá ti ṣe táìpì ẹ̀gàn ní kẹ́mọ̀ ọ̀sọ̀ fún mi. Ó dà bí wọ́n máa pẹ́

0: a sọrọ si lori oro ya sọrọ si opolopo eyin obi ki se pe buro e buro ṣugbọn awọn nkan te nse mo pe a fork nla le fi da sanwo mo yin lo e ja lo taja mo bo
1: Lagilu FM 96.7
2: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake gado ile Ibadan.
3: Lara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe ifunpa giga eyo aseju abi ko mo korin o ma mona lo gbari lori ise enu ile airorun sun dede bi eti ba ngoye abo fe ma se gbon yin owo kan se kan gbodo ma gbon ririri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba Ibaruba oba isara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la ko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
4: Glory Prince!
5: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style for quality. Prints on t-shirts, face caps, and other campaign materials. Get in touch with Glory Prints. Enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí print.

0: ìparun.
1: Láti wá gbojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámùlùmọ́lá ó má baà fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣàtàwọ́jẹ. Nìkànnì Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
2: Ẹ bá ògbón tó yí gbẹ.
3: Jàǹgbàrà jìgbùrìjìgbù ìjìgbù jàǹgbàrà.
1: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéronkẹ́ Ògúnlẹ́yẹ, tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
0: Lágbàláyà àgbà
1: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀
4: láàrin.
5: Kalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ, àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn. Ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan, tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà. Àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí, ẹ ṣe ra odidi éékà kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ǹtì ló ti wà nílẹ̀, kẹ́ẹ̀rí kẹ́ẹ̀rá ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base 1 Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
6: Service PL iCare Foundation ló ń lọ gun tatata wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni, ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Service PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Service PL iCare Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múni radání. 2,000 naira péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí ní ra owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building, ìyànà Àgbàlábọ̀ Store nítòsí olówó tí ń fowó sanú shopping complex Ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. 2,000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 070-1015-2255. Ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
7: Togas, Togas, Togas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntírì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti bá òun ti ń ṣiṣẹ́ fákọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tákọjẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lò ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ máa bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas. Tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó o yọkù. Àbẹ́ yìí tẹ fẹ́ máa rà lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa nílé iṣẹ́ Togas Multidynamic Concept fún Akala Express Bravo Bus Store nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ́ pè wá nílé iṣẹ́ Togas sórí 090-3294-9024. Nílé iṣẹ́ Togas ló ní ànífàṣàn lùgbà gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
8: Bóde jásù tó láńgá nígbàkúgbà tábàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
6: Gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè nílé iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tẹ́kún tó máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto ilé-iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé. Àkìsọ pé kí àwọn ẹjẹ́ntì wá tajà máa fi kadì kan. Ilé-iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàràǹsẹ̀ sàní winnings.
2: Ministries. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Ìjẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
4: Nígbàkúgbà tá bá jẹ, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
2: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di millionaire.
9: Ìlera lọ́rọ̀.
10: Kára ó jí pé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bí àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
11: Lágílú FM 96.7.

0: ṣeéṣe ká tún là ń bẹ̀ lọ́jọ́ Tuesday torí ẹ̀kọ́ tí ń bẹ́ bẹ̀ mo fẹ́ jẹ́ àwọn ọ̀pọ̀ lóòótọ́ gbogbo òbí ló ń gbàdúrà kó ń jèrè ọmọ ẹjẹ́ ṣe ojú òpó lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti nàìjíríà ojú òpó ti 091-2370-8675 ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi láti nà òkèrè ẹ̀dákun ojú òpó ti ní ọ̀tọ̀ ní +234-814-249-1006 ẹ̀ka lẹ́
1: Hello.
0: Yes, ma. Ekalema.
1: Ekalema.
0: Yes, ma.
1: Ekweto.
0: Yes, ma.
1: Okay. Ilun soro. Uruko mi ni Adeniyi Omode Latatipe.
0: Okay, sir.
1: Aferi ya yi, iya to o lagbara o. Ori wipe ki obere, to wa fe ki omo re ko wa ni oko. Gbogbo ti ya yen so, ko ye ko mo wi be. Ka ki ni ibade, boko ati awo ba ti ejo nja. Nti o se ni wipe bi o se yanju e laarin won. Iki se kuba yo to ma dakun eleyi o fe ko mo re ogbe oko rara to wa je pe to fe ko mo awon ogbe oko mi gbogbo ru wa ti wu yen ko ni ma wo ah olorun fa mi o
0: ami olorun
1: ekweto
0: ami olorun awon nkan kan be ti o je wi pe a kiisi hello
2: oga o ya te akale ekweto
0: alabama
2: lagilo ni baje oruko mi na lati ni olorun si awon family ko ma pe o ti bo sodo elomi mo si meni to fe wo ma ye gangan ini ndari arabirin yen wo ma pe gbogbo asiri yen wo ma tu si oko omo awon lowo ti o de yin ori be ko ye ki won se bi won se se yen alabala to lo mo kuku
0: esun kerin ti o nsele yi ibi ti eko ti nbembe mo fe ja mu o ye ke mo pe iya e ni kan ko wa kokan ti o se nkan ba o wo po laarin opolopo eyin obi ti mi se lo ye nkan rin jo mo yin po loju nkan to mo yin wa so fun yin to to wa ni iya so mo mo fi npa won fun mi emi ni iya ni o ki lo de te fe toju bo le laarin oko ati iyawo hello
3: Omi ẹ̀ka ẹlẹ́gbẹ́tò.
0: Ètò ni ẹ bàbá mi.
3: Orúkọ ti di Akíọ́báké láti ní ẹ̀rù.
0: Yes, sir.
3: Ṣé ẹ rí ipò mi rí láàárọ̀ orílẹ̀ yàtọ̀ fún ìyá ìyàwó gan. Ẹbí gbẹ́ àárín gbẹ́nu ọ̀rí, ẹbí gbẹ́nu ọ̀rí. Láàárọ̀ ọkọ àti ìyàwó. Bàbá wa ọkọ náà kò ní wípé kí n fẹ́ jẹ́ kẹ́kẹ́ fún ìyàwó. Ilé-ìfò tí òfin lórílẹ̀ tó bẹ́ jáde tí ò lásán lọ́rùn tí ò fún kẹ̀kọ́ tó fi wà ní ẹgbẹ́ nígbà ìdí òfin wáyé. Ìgbẹ́yọ̀ ọkọ ìyá ìyàwó náà ní ètò sọ̀rọ̀ kó tẹ̀lé ó yẹ kó máa tẹ̀lé ọmọ ẹ̀mọ náà ní ọkọ tó gbẹ̀rẹ̀ kó tí kò ń bẹ̀. Ẹmọ ẹgbẹ́ tó bọ̀ ẹkú ètò.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ jẹ́ ohun táwọn

0: ọmọ tí wọ́n mọ̀ ká fún un náà gbé gbogbo àwọn ọmọ ẹ̀ lọ fẹ́ sọdún lórí dáadáa ká mọ́ sọ̀kan kù àgbà kò yá ni o ọmọ ẹ̀ wọ́n kò wẹ́ o.
1: It is well.

0: ìpàdé ọ̀sùn ojú ọwọ́ wo nìyẹn fi ń jẹ irú nǹkan tó wà lẹ́ẹ̀mẹ.
1: Ó lágbára lọmọdé kan àgbà kó
0: ìyá yẹn. Torí irú òbí mi o lè gbà mí wà lè jẹ ìyá ọkọ tí ò ní jẹ́ kọ́mọ rẹ̀ ó tiẹ̀ ní farada. Ìgbà mi ò lè já àwọn ìyá ìyàwó tó jẹ́ pé gbogbo nǹkan tí bá ti mú fi pọ́nmọ́ sọ fún mi o mọ́ farapamọ́ fún mi èmi nìyá rẹ̀ mọ́ farapamọ́ fún mi o ẹ sọ fọ́mọ yín ẹ jẹ́ ń dá yín tiẹ̀ ṣe ó lójú àwọn nǹkan tó ní ìwà sọ fún yín tó bá ń sọ àwọn nǹkan mí fún yẹn sípò gbogbo ilé ọkọ ní sáà mọ̀ kì í ṣe pé bóyá ẹ ọmọ mi ni lóòótọ́ tó bá burú tán ẹ̀yin nìkan ni ó kù ṣùgbọ́n nǹkan tí ó bá gbẹ̀mí ọmọ yín.
1: ṣé ọ̀rọ̀ tí pásọ yẹn wá sọ ṣé kò ṣe tí wọ́n ní ẹnìkan ó da àárín wọn rú.
0: wọ́n sì wọ́n ní pé pásọ pé.
1: ní òní náà.
2: hello.
0: yes ma.
2: ẹ ká lẹ sà.
0: yes ma mi.
2: orúkọ jésù ẹ ní ìṣiṣẹ́ o. sọ́rí ìyá irú ń dá lè pe ni bí ìyá àjàrà
0: nìkan. ẹ mọ sọ báwọn.
2: ó dà mo fi sẹ́nu mo fi mo reserve comment.
0: ẹ mọ sọ báwọn.
2: ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó yẹ kí ọmọbìnrin yẹn náà lo ọpọlọ gbogbo ọkọ lè yàn sí ẹnu ńlẹ̀ tí sọ. nígbà tí wọ́n bá ti ń kọ́ lẹ́kọ̀ọ́ òdì ẹ̀kọ́ tó náà rí pé kò tọ̀nà ó yẹ kó mọ nǹkan tí ó ṣe ní àárín yẹn lábẹ́ bẹ́ẹ̀. èmi ni ẹni tí mo pè ní last week tí wọ́n ní kí n dúpẹ́ tí dáàdì kan láwọn máa fún mi ní 25,000.
0: ó láti àjà wà mí láti fìdí tì. yes nípa tẹ́ ẹ gba owó ọkọ tẹ́ ẹ yọ
2: òkè òkè
0: ṣé wọ́n tí ẹ ti gbowó yín àbí.
2: mo ti gbà á.
0: ẹ dúpẹ́ lọ́wọ́ dáàdì tí wọ́n pè
2: sáà kan. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ dáàdì yẹn náà ni pé torí pé mo try ní ọjọ́ tuesday ní ìráyè tó mi ò wọlé. so mo wá ń dúpẹ́ ní àṣálẹ́ pé orísun ìbùkún ò ní gbẹ o ilé iṣẹ́ tẹ̀yìn náà ti wà ipẹ́ ń darí kò ní jóná kò ní takú síbi tó wà ọlá yóò máa lọ síwájú o ẹni yóò gún ẹ máa mọ̀ ọ́ ṣe o
0: orúkọ
2: jésù olúwa wa
0: ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀ ṣe. hello.
3: ó yà tó bàbá.
0: ẹ rọra sà.
3: ọkẹ́ àfúnwé tó.
0: ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀.
3: ẹkùn iṣẹ́ ọkọ̀ ẹ̀ máa ń ṣe. ọkọ̀ bá mi fi ṣe wá tì. ṣe rí ọba gbẹ̀ngà bẹ̀rẹ̀ wí. mẹ́mà ìyá yẹn kò tọ́ pẹ̀lú wà tó wù pẹ̀lú ọmọ. gbèrú rẹ̀ sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kan pẹ̀lú ọgbọ́n àti màkì làkàyè. ṣùgbọ́n kí lẹ́yìn tá à ń sì tinubu tí ò lè tirẹ̀ padà sójú ọ̀nà yẹn ọmọ yẹn ni mo ń sọ yẹn. káàkiri ìfara àwa ọmọ àwọn òbí wa lóòótọ́ yẹ ká máa wo nǹkan ṣe àti nǹkan bá ń sọ. etí ò bá ṣe é òkọ́ṣe inú wa àwọn àtọ̀rọ̀ wọn náà jẹ́ àṣe láíláí torí pé yóò ṣì wà lọ́nà mi. àpọ̀lọpọ̀ òbí ló ti ṣọmọ ìlú náà.
0: ṣebẹ́ gbọ́n tí ààyè sọ tó ń sọ pé ọkùnrin tí ò bá fi lè tọ́jú ìyàwó rẹ̀ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni lóòótọ́ ìṣòwò bó ló ṣe ń lò.
3: ìwọ ọgbọ́n wa ìmọ̀ wa làkàyè wa ká máa dínú ṣinṣin yẹn àwọn ọmọ àbí èfin yìí normally ọ̀rọ̀ tí yàtọ̀ bá sọ yẹ ká máa gbọ́dọ̀ fi yẹn lẹ́nu ṣùgbọ́n ó lójú ọ̀rọ̀ o ká kí ìfara lọ́gbà ọlọ́run ọba
0: ẹkàlẹ ma. yes ma.
4: ẹkà ní kaná mọ bàbá ni ìdáni tí ó máa fi bí ya ń sọ tí ò ní. láti yẹn kó wé kan wípé ìyàwó rẹ sí ọfẹjọ rẹ sí ìyá rẹ ọfẹjọ kà sókà rẹ ìwà tí ìyá ń wù ú ìwà tó ti obìnrin ló ti wù.
0: tá a bá sì wo yóò sọ pé àwọn ń já lamba káàkiri torí ọmọ àwọn wọnà bọ báyé ọmọ wọn ò ṣe dáa.
4: ọjọ́ alẹ́ ọmọ wọn ọdún ní ọjọ́ alẹ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tó kí n lé ọkọ ní ìgbìmọ̀ kí mi ìfẹ́ rò pé ń lọ ní wọ́n ti tẹ̀lé ìfún náà ní ọ̀pẹ̀ tí ó ní ìdókò ló ti wà bí ìdókò fún ara rẹ̀. iná wọn sàánú ọkọ yóò rí ìyàwó alálùbáríkà.
0: yóòbá ní bá a bá ń sọ̀rọ̀ bẹ́rínbẹ́rín lójú ọmọ kékeré yóò mọ wù yàn lọ́rùn lọ́rùn ni bóyá ẹ máa ẹ̀kọ́rẹ́ ìjì ọmọ yìí ni ẹ yóò dá ọlọ́run bá yín chẹ́ǹjì ọkọ rẹ nǹkan ó dá
5: finisu because odo yin na ni omo odo yin ni omo mo pe to n ba wu wa ti o da oko ni o abi yawo omo odo ya re lo possible ko wa fejo sun gba to ti mo pe emi ti mo ku wa ti o da gan ba dodo ya mi gan se bi o ko si nkan ti o gbe lo mo si so da be e kan fi loju ara yin daada le wa fomo yin o ohun ti mo so eyin obi te n gbo mi lasiko eyin iya te n gbo mi lasiko yin iya iyawo ni o ni abi ya oko fomo le foko le je ki iyawo lori oko je koko lori iyawo je lori ara won igba ti yin yato si gba yin eh okay. Hello.
6: Hello, Kale.
5: Ekale ma. Ami Olorun.
6: Oga ti dara re bi.
5: Adupe lowo Olorun ma.
6: Yo mo para atapo mu.
5: Ami.
6: Abi le ko wo la bi ni lati apati.
5: Yes ma.
6: Seri mo fi okorun ku orire.
5: Hmm.
6: Ko aso pa yan to ba si yan fila ni yan mo ti fe.
5: Hmm.
6: Olorun ti gaga ku Olorun re. O fi yan le.
5: Ngbo.
6: Omo ile ko mi ya ati omo. O ti tun gun won ko lo bu mi ni. Won ti tun pe fun bo ko nbe na ni o fi yan le olorun ti ya wa la mi barika fun olorun ti ya jaja ku lo o ma ti ya o o jo bara won debi kan lo ni da wa da
5: jeri bi en ba ngbo radio bayi ibe mo je ni lojo tuesday you have to filter jeri opa protective over protective ama affect nkan iwon bani awon omo yin e gba won mo e je keko lati le ki se pe ninu exam le se ma bo mo yin ma wa ko nkan e fi le baba ti nbe nbe e fi sile ṣùgbọ́n tó mọ̀ yín bá bá yín pé ọkọ mi náà mi báyìí o àbí nǹkan báyìí ṣe mí tẹ̀mọ̀ kó lè gbẹ̀mí ọmọ yín ẹ ti ń pọkọ lórí kìíní kan ìṣépè fọkọ ìṣépè fún gbogbo nǹkan.

0: àwọn nǹkan kan bẹ mi ò mọ bó ṣe yá ṣe ó yá máa ó yẹ ká bí ká ti ká bẹ lọ́hùn sí wípé ọlọ́run ìwà tí mò ń wò ǹjẹ́ nǹkan tó yẹn tó bóyá ó wà òkè ni lójú ara wa bẹ́yẹn bá ṣe exam yóò rí pé exam in fact ó jẹ́ kí n gba A1 ni mo ṣe dáadáa ṣùgbọ́n examiner ló bá mark nǹkan. Hello
1: sir.
0: Yes.
1: Ẹ kú iṣẹ́ o.
0: Yes sir.
1: Ohun tẹ̀mí kan rò lu ọ̀rọ̀ ìyá yẹn ni pé mò ń wò pé ṣé ìyá ni ṣá.
0: Ìyá ni màmí. Ìyá ni ṣe rí gbogbo èèyàn náwà selfish ni gbogbo èèyàn ní ibọ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ rora wa wò pé ká lèmi ni mo lọ́kọ.
1: Gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ ìmúgẹ́ bá ọkùnrin yẹn dúpẹ́ ṣùgbọ́n ṣe rí tí gbogbo àwa ara ẹ̀yin wa bí a mọ̀ sí sí tẹ bá ti ń gbàdúrà láàárọ̀ ẹ máa fọwọ́ lé àwọn ọmọ yín lórí pé kí wọ́n má ṣì láti kékeré ọlọ́run má jẹ́ káwọn ọmọ wa ó ṣì yẹn ọlọ́run tètè yọ ọmọ ọkùnrin yẹn ni ohun tó kàn wá dùn mí fún ìyá yẹn ni pé ó sì tún lọ ṣọ́ọ̀ṣì irú àdúrà wo ló ń gbà lọ.
0: Màmá mo ti yànnà náà fún yín bí a ní nǹkan tó pèèyàn ohun téèyàn bá lọ bá wòlíì fún pé nǹkan báyìí ni mo fẹ́ wòlíì ò bá yín gbàdúrà ṣe bí ohun tẹ́ ẹ fẹ́ ni àwọn wòlíì ò jẹ̀bi yóò lọ chọ́ọ̀chì yóò lọ chọ́ọ̀chì.
1: Ohun tó kàn tó ṣe rí ohun tí mo kàn rí yìí ọ̀rọ̀ yẹn ni pé ọmọbìnrin yẹn ó dàbí pé kì í ṣe ojú lásán ló fi ń ṣe ohun tó ń ṣe ìyá yẹn tí ó ti bá ti ẹ̀ jẹ́ ọmọ ọba òní ọkàn lè tún ìfura.
0: Kódà ẹ ṣe mọ́mí.
1: Ìgbàdúrà ọlọ́mọdé àwọn ọmọ wa ó ṣì ní ìyáàbò òye ní láti ilé ọ̀rà.
0: Ẹ ṣe mọ́mí Adéyẹyẹ ń gbọ́ ṣé o believe pé kìí pé kìí ṣe ojú lásán ni.
2: Ojú lásán ni.
0: Ojú lásán ni.
2: Sì ń kankan bẹ̀rẹ̀.
0: Ẹ wò bọ́n ṣe ẹ wò bí ìyá ìyá àtọmọ ẹ wò bọ́n ṣe ń sọ̀rọ̀ gẹ́gẹ́ wọn ní fi nǹkan pamọ́ fúnra wọn.
2: Nǹkan tí èmi kò tiẹ̀ wá ń wò ní ìsìn tó ti kúrò nílé ọkọ ilé tó ti lọ ń dágbé yóò lọkọ mi.
0: Yóò tún lọkọ mi.
2: Wọ́n wá wò pé ọkọ mi tó fẹ́ fẹ́ pé ẹni tí ó lówó tó lè tékì ẹ ni. Tó bá jẹ́ wípé ọ̀rọ̀ pé tọ́rọ̀ pé lówó tí ò lówó bóyá wá lọ bí oṣù mẹ́ta àdóṣù mẹ́rin ń bẹ àṣírí ìyẹn wá tún pé kò sówó mẹ́ wá tún ní kó tún kúrò bí àmì.
0: Ẹ̀dẹ̀ ń sọ fọ́mọ yín pé kó mọ̀ gbé ara ń lẹ̀ fọkọ ẹ̀ yẹn sọ pé òun ọjà ni ó lọ ọmọ ọjà.
3: Gbogbo ọ̀nà tí arákùnrin yìí mo gbàgbọ́ pé ọlọ́run yóò gbé gan. Ẹ wo irú ìwà tí ìyá yẹn gbìn ó ti ba yí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn jẹ́ ọmọ ti ẹ̀ gangan.
0: Ẹ̀yà ara lé torí ọ̀pọ̀lọpọ̀ ó mọ ni pé àgbọ̀n látẹnu ìyàwó ọ̀pá mẹ́fà ló kù ọ̀pá mẹ́fà nílé ojú ọba tó ti oko ojú tó ti lé àti pé nínú fídíò ilé ìtọ́kọ send sí mi fídíò ni ó gbà tí ń kẹ́rù orí àwọn tán jọ ń gbélé tán ni ò ṣe dáadáa tó nǹkan tẹ́ ṣe yóò dá tó sì ń dáyàwó ńlẹ́bi lójú ẹ̀ ṣùgbọ́n ká tiẹ̀ jọ́ọ̀jì lórí ń tá a gbọ́ ẹ̀ conversation yìí kì í ṣe pé ó fi pipa ẹ gbọ́ tó sọ pé oúnjẹ ń bẹ lé ó rò pé oúnjẹ ń bẹ lé tí ìyá ni pé ẹ ó oúnjẹ nìkan ni kó mọ kó fẹ́ni tó bá fẹ̀ ó ń gbìyànjú tiẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ márì kò ìpọ́dún kan december lẹ̀ márì inú yàrá kan lẹ̀ márì sí ẹ̀ sì tí ìbímọ. Ẹ wo ìyára lé ẹja kù lórí eléyìí bọ́ ṣùgbọ́n eléyìí àwọn tó bá gbọ́ ta lẹ́yìn torí pé àwọn sẹ́ẹ̀tì kan máa bẹ alẹ́ mọ́ ráyè gbọ́n àwọn míì bẹ òwúrọ̀ ẹjẹ́ á máa fọ̀rọ̀ rora wa wò ìyá mi ń bẹ tó ń gbọ́ mi báyìí ó máa rò pé ìwọ náà lọ́wọ́ ń bẹ̀. Arákùnrin tí ó sọ fún mi pé láti day one lòun ti ń rí kíní tí ń ṣẹlẹ̀ òun kàn dákẹ́ ìgbà tó rí pé ìyàwó ẹ̀ kó lọ tán ló tó send eléyìí. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọmọ yín tẹ́rì pé kò láìkì yín tó ti rí àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n ní àárí ìsọ ikunú balẹ̀ tó ti rí àwọn nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n torí ìyá ìyàwó ni kò sì fẹ́ kí lè mú dàrú kò fẹ́ pariwo sókè yóò mọ̀ mú mọ́ra kò sì sí ni tí ẹ̀ bá mú mọ́ra yóò fi rìn áàtì nílò lójú ara yín ìyá gidi ni yín doju ara yin iya gi so pe ah mo le gbomo mi gbebo ki ka ye mo mi o sa da ni sugbon e mo wi pe e ti se ju e fo mo le e fo yawo le e fo ko le fa won meje ti le to mo yin wa ba ba yin fun ti o se e wo ose owo ka so lo kini kan e ko so pe iwa to ko e mo bo se pari e a oluyo oro to mo so fun mi e ma caution ni eh a ti e jeun latana leta le se gbonje wa e se kini kan kini kan e o se kini kan e o jagbe mo mi e jo so fowo kan omo yin ti to lo le oko le jo lo le oko baba fagbo fegun a mo file tokun tokun eyin te gbo mi lowo lowo bayi ti ru re nsele si yin na ni te ba je ko mo yin ri pe oni backup yo mo siwawu soko oni gboro soko lenu ti bo ti mo pe ta na en tan fejo sun kan mo ti tele de e ko to debe at the end of the day nko e wa bere ti mo gbadun atori omo omo yin wa owo ko lori oko se ko lori oko ni abi e ti fi nkan bi ti ba se pe boya ajara wa opolopo awon ton ba je omo teacher ni primary school ko mo n baje gan omo teacher mo n baje ita lo fe fomo fo ko mo teacher n to ba se ase gbe ni nigba kan nu en ba ti ri pe o ni backup o le isu awo le se ni ti do wo eyin yen dakun e dakun n ti idile da lasiko yi n ti le da lasiko yi ke jo nje omo on lo pe komodi pe igba to ba ya arugbo ara le fi lo mo lo church e mo goke iya to pe egun ese yin o ti ndi agba ti nde won e mo kunle church e kunle ati dide yo di pe e mo fowo tile e wa lo tan ego ti shake pastor mo pray fun yin boya e ka won soke e nawo yin soke e ti nawo soke bayi lai se pe bi en se ye en gym tabi boya en se exercise papo mo royi eya e je ka gbawe kini kan e mo gbawe ad age te wa tori omo olohun je ki gbogbo wa gbo e je wo ka ise le keji abi e je nsin ni suru ni se ka ni suru ni abi je ki hello e ka le ma hello e ka le e play cash e ma
1: mo play
0: sey na ti jerry
1: mi e jerry emi mo kan mo n ta lata oro tori mo need owo
0: igbagbo yin si duro sisin igbagbo yin ro mo ki ko ire 25000 naira ti gba bayi
1: oluwa seun o
0: 25000
1: oruko mi body j na ma n pe
0: emi ko le so fun àwọn customer care wọn máa pè yín so wọn ẹ lè fún wọn ní details yín ẹ gbà lọ́la
1: ẹ ṣe mo dúpẹ́
0: o yes ma ẹyẹ mi ẹja kúrò lórí ẹ tó bá di lọ́jọ́ Tuesday a tún tàn mọ́ náà sí dáadáa ṣùgbọ́n nǹkan tí ń bá bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n ń rọ̀ ẹ̀wọ̀n fúnra yín ọlọ́run wà pẹ̀lú yín o ẹja gba ọ̀rọ̀ àṣírí míì nípa ìyá tí wọ́n pè lọ́jọ́ Tuesday tí wọ́n ní ọkọ̀ àwọn ọjọ́ táwọn mari ẹ̀ ọjọ́ wedding gangan táwọn mari ọkọ̀ àwọn nígbà táwọn ó kìí sí ọkọ̀ àwọn làwọn wá rí pé àwọn rẹ̀ àwọn méjì ní ń bẹ lẹ́nu ọkọ̀ àwọn láti ìgbà ilé ẹ̀rùn ti ń bá wọn ẹrù ń bá wọn àwọn òtí ẹ̀mọ́ táwọn ó ṣe kìí ṣe nǹkan tá à ń sọ kìí ṣe ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ṣùgbọ́n àwọn wo ọkọ̀ àwọn bíi gbẹdẹgbẹ ni pé bóyá kò pé àwọn wá fẹ́ béèrè pé ṣó máa ń ṣẹlẹ̀ ìbéèrè wọn nù pé ṣó máa ń ṣẹlẹ̀ àbí tọkọ àwọn nìkan ni káwọn lè mọ̀ pé bóyá báwọn ṣe ń béèrè káwọn yá máa bẹ̀rù ẹ lọ tí bóyá kì í ṣe èèyàn lásán ẹgbọ́n ẹ̀yìn ara ni ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nìkan nípa ọ̀rọ̀ ẹni ẹ pè wá táwọn ará mi bá ń ta nǹkan wọn bèrè pé ṣó ṣe orí ẹgbọ́ ẹ̀yìn ara lè ṣe lóòótọ́ ṣé irú nǹkan báyìí a lè ṣẹlẹ̀ bí ẹ te n gbo wa lati ile okere number te fi pe wa ni 0+234814241006 Sorry, I intend by my way, a link I can tell if I saw no real or tea.

sórí nọmba yẹn já jọwọ yẹn lérò ba àwọn láti gbà pé inú ẹrù làwọn bẹ ní gbárẹ̀ jẹ àwọn àwọn sì bẹ̀rẹ̀ pé só

0: sọ wípé àwọn discover pé ọkọ àwọn ní ara méjì ẹni ìkan ń bẹ nínú ìkan ń bẹ níta wọ́n ń bèèrè bóyá a ti rí ẹni tí ó ti rúrú nǹkan báyìí rí àbí ti tọkọ àwọn ní àkọ́kọ́ hello hello
1: ẹ̀kálẹ̀
0: mama yes ma ṣe ti rí èèyàn tó lọ́rọ̀ àwọn báyìí rí
1: èmi ò rí oṣù mọ nígbà tó ti sọ wípé àwọn méjèèjì kì í ṣe aláìsí ó máa gbàdúrà ní kọlọ ọsán
0: àwọn ọmọ
1: ìyá tí
0: ọhún sọ aláìsí o ìbúdà pé ibùmí ni màmá ìjà sí two three seven zero eight six seven five.

0: Hello.
1: Ẹ kalẹ̀.
0: Ẹ kaaro baba.
1: Ẹ kaaro sa.
0: Yes sir.
1: Ẹ kú àtàárọ̀ ẹ kúṣẹ́.
0: Ẹ ṣeun sa.
1: Mo ti mi ò ríru ẹ̀rí ṣùgbọ́n mo ti ní experience irú nǹkan bẹ́ẹ̀ rí nígbà tí mi ò tí máa rí. Mo ní girlfriend kan nígbà kan ohun tó rí ya èmi àti pé lé mi sá lọ́dọ̀ ẹ̀ nìyẹn. Ọmọbìnrin yìí gbọ́ òtàn lọ́jọ́ kan mo wá rí pé kan nínú àwọn oúnjẹ ọmọ tó wà láyà rẹ̀ ní pùsẹ̀ wá jẹ́ méjì wá pín sí méjì bẹ́ẹ̀rù ṣìgbà nínú mo wá sáré tẹ fóònù mi ìgbà yẹn fóònù ti wà mo wá sáré tẹ fóònù mi ìgbà pé wọ́n kọ́ mi pẹ̀lú kíní kan tí mo ṣàṣẹ tọ̀ tí mo ṣe pàjáde ni tá a fi ní nǹkan pọ̀ tá a fi pàdé mọ́ tí mo fi sá fún un èmi ni mo sá fún un torẹ́rù bá mi débi pé
0: torí pé
1: o ti tẹ́ ẹ̀rí láyé tó fẹ́ tí alàgbà yẹn náà kán lọ sọ́sìpítù wọ́n sì lè bá wọn ṣe sọ
0: ìdúró ẹ̀ rí pé bàbá yìí ò dúró ní dúró pọ́ fẹ́ ṣe nkankan lórí ẹ̀ màmá yìí náà mo
1: fẹ́ mọ̀ bóyá
0: èyí àwọn kan ti wà tán ní lórí nǹkan báyìí. Ẹ ṣeun sá.
1: Ẹ
0: ṣe. Bóyá ẹja àgbẹ̀ ọkọ̀ sí kákúrò lórí ilé yìí. Hello.
2: Hello, sir.
0: Ẹ kaaro sá.
2: Akú àdìyàn.
0: Yes, sir. Ẹ ṣeun, bàbá.
2: Ẹ kú ẹ̀kú.
0: Ẹ ṣeun.
2: Ṣé nǹkan tí màmá yẹn rí yẹn kan máa gbọ́ tí wọ́n bá ń gbọ́ mi lálẹ́ yìí?
0: Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀tọ̀
2: ọ́ lọ́wọ́ yìí. Sọ fún wọn kí wọ́n má bẹ̀rù. Kò sí ìbẹ̀rù kankan fún wọn. Èmi jẹ́ ọmọ kútọ ní Benin Republic nínú Tẹ́gbẹ̀ nípa.
0: Bẹ́ẹ̀ ni.
2: Mò ń pẹ́ láti tẹ̀lé ìjọba. Pẹ̀lú ó ní àwọn òṣà kan tó máa ń pè ní mami wọ́ta. Yímọ́já. Ṣé wá yí àwọn yímọ́já tá à ń sọ wọ́n póríṣiríṣi? Ó pọ́ síbùkún jẹ́ wípé àwọn yímọ́já tí wọ́n rìn lákòókò tí wọ́n mí inú bàbá yẹn rìn. Pẹ̀lú kì í ṣe pé bóyá àwọn ìgbà tó dé bàbá yẹn wọ́n rí pé ọmọ àwọn ní àwọn méjì tí wọ́n rí láti lẹ̀ ni. Wọ́n rí iná kí ìyá ọlọ́run ti wá fún wọn ní àṣírí yẹn tí ká ní pé ọlọ́run ò fẹ́ fún wọn ní àṣírí nù aláìwọ̀n ní rí nǹkan kan ọba tó ní ní ọgbọ́ but kí wọ́n má bẹ̀rù.
0: Ipe
2: tán bá bẹ̀rù pé ọkọ̀ àwọn abarapa kán má bẹ̀rù ọkọ̀ wọn gan wọ́n lè má mọ orí yẹn táwọn gan jẹ gan ṣẹ́bi yìí fún yẹn máa ń ní apá lẹ́yìn ní àìgbẹ́ ikùn. Ikùn wa yìí ipò tó a ní yìí apá máa ń wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ikùn wa yìí ìka ẹsẹ̀ wa bàbá kì í ṣe mọ́kànlá ni.
0: Ó ti rí.

àṣírí láti ní lórí ọ̀rọ̀ ilé ìta gbọ́tọ̀ yìí àbí ilé ìta sọ́tọ̀ yìí àti mú ìta fẹ́ mú màmá yìí náà sì ń gbètò lọ́wọ́ lọ́wọ́ báyìí àwọn náà ti mọ̀ wípé orí àmọ́ ṣẹlẹ̀ dáadáa bákan náà wọn tání ń bẹ̀ lọ́rọ̀ àṣírí tẹ́ fẹ́ bá wa sọ yí ní ẹ̀pẹ̀ wọlé nọ́mbà tilẹ̀ yí tẹ́ pè sí òun ni 091-23-708-675 nọ́mbà tilẹ̀ òkèèrè +234-814-249-1006

0: Hello.
1: Hello. Hello, Sam. Hello. Shane, go to me.
0: Hello.
1: Hello, Shane. Go. Shane, go to me. Hello. Next one. Hello. Hello. Hello. Hello, Shane. Go. Hello, sir.
0: Ba tin gbo yin a ngbo yin bayi.
1: Ba tin gbo mi bayi.
0: Be.
1: Man fun ti mi se ngo. O mo sa ri pe o ma taburo mi mo so ma pe ra mu. Ma do ma pe ra mu dada. Mo wa bi le ni ja. Ki ni ma taburo mi gan so. Tan pe ra yin. Ki sa so te. Mo sa pada ka mo pe mo dara won. Bo ni yi je pe mo kan ti mo ni fe si gan. Mo de pe ti o le tamo sa mi o da mo ti yonde a buru mi bo oni mi o fi sile so ti yen pe mi mo se fi sile to mo sa ti wo pe a buru mi ni o mo da mi ya ti mi yonde to ko bu e mi danga oni e mi o fi mi sile o sa pe mi pe ki mi to to bo olo oni o le fi mi sile nkan kan mo sa gba pe o bu se be mi to leta na mo tun pada ka lodo aburo mi so igbona yan mo sa bere si na inu awe odun to lo ni mo sa bere si na bo yen mo de ti aburo mi mo ya e lo se lagbagba wa nbe yen o ni ko ti be mo sa gbe lo be mo sa ka mo be mo sa fo yen na le ti pe ki lo npa ro fun mi ki nkan kan bo eni mi o fi bo yen ti le so mo wa fe te la mi loyo ki mi ki nse
0: mama anytime so yi oko yin ni abi afesona abi boyfriend
1: man friend ni
0: man friend
1: ni oko mi ti ku oko mi ti ku tin do gan tin to fun ni tori mi kin te pa wa na gbogbo ti ba nse ibe ni o wa bayi odo e mo wa ko o ma ta blue mi yen o da ti pe mo se gara mo tori o to bi osu meji nsin omi mo delete number blue mi na lori phone ti mo ri pe won pe ra mo do o ma ta ba ti do re ti fukosan o ma delete number yen ni wa to je pe ko delete mo wa mo mo wa wo pe se ki n fi sile ni abi mi de le ni kankan
0: mama se any ten so yi awon na ti ni yawo le won ti bi mo abi
1: ko ni wa wo ko ni wa ko ti ni wa wo
0: ko ti bi mo to taba soro age o se se ke fe ju won lo die sugbon awon ju sugbon awon ju aburo yin lo
1: o ka buru lo
0: eni
1: ka buru mi lo boya bi odun me on ma
0: eni si wa eni si wa ni on duro ni duro wi pe eni tin wa iyawo ti o fe sile abi ninu iforowero teyin ati won jo mo nse se o ti je yori lati odo won pe boya awon setan lati feyin sile bi yawo
1: be ni nkan te mi ati e ma so inu fe fe ni o so to o wa je ti won resile mo je mo ni toro bi to ni mo ma pa mo se lai se na pa ni ni si
0: aburo yi mama mo aburo yin yi se ohun na ti lo kori abi ko yin lo kori
1: o ti lo kori bo o da be
0: ni bayi
1: o tun le ni tun fe to je ki ma se di te ni no ma ga to mo ti be o le ni tun fe
0: o da aburo yin ta nso yi an ti bi to bi omo melu
1: oni bi ni o ni da ko apodi ati 23 years
0: eyin ko omo kan ti n to bi merin abi o da eje n so kini kan eje n so kini kan mo fe ke so tuuto laarin yi
1: okay
0: pelu n te ri ati n te mo ati n te n gbo ti on ba ni pe ki arakunrin yi o mu eyan kan laarin eyin ati aburo yin ta lero yi pe yi o fe mu
1: o se ta o se se ko ma buru mi nkan tẹmi náà ṣe rò pé á ó dàbí pé fẹsẹ̀ fún láàrin ìwà tó máa ń wù sí mi tẹ́lẹ̀ kò ti kí n tó mo rẹ̀ ń bí dèrè bí fún ìdò ní ìná parọ́ fún mi ẹ̀rọ ìwà torí bẹ́ẹ̀ ní àgbègbè mo ti ń ta ọjà tó mi wá kí n fi bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ ti tèmi ọ̀dọ̀ ẹ̀ ni mo ń gbọ́jà mi ọ̀dọ̀ ẹ̀ náà ni ara ti kù mo lè lọ tẹ̀kan lọ́dọ̀ tẹ̀kan lọ sí ilé ṣùgbọ́n nǹkan tó ń ṣe mí ni wípé ṣé ẹ rí ẹni tí sọ̀rọ̀ ẹ̀ mi ti lóyún fún rí bí ẹ̀mejì òun ni ó ń bàjẹ́ ni.
0: Ó ń bàjẹ́ ni kò sí kò ń lo ní kẹsẹ̀.
1: Àkùnrin kì í ṣe ẹni tó nídìí ọmọ ni. Ó wá ń bá fún mi pé níbi tó ní àti ẹ̀dá ẹ̀jọ̀ bọ́rọ̀ wá dé. Òun kò jẹ́ pé nǹkan tó wá máa kódà ọ̀rọ̀ tí mo jọ mi ti kó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan wọ́n ti ní kí n yọ̀ǹda ẹ̀ fábìlì mi. Ọmọ ìgbẹ́kùn ìgbà yẹn ọkàn mi wò fi.
0: Màmá yàtọ̀ fún ìfẹ́ ẹni tá à ń sọ yìí ní chẹ́ǹjì díẹ̀ lọ́wọ́ àbí kó má jẹ́ bí nǹkan tí àbúrò yín fi ń mú tábúrò yín fi ń mú ránjú mọ́.
1: Ẹni tó máa ń ṣe ni kì í ṣe pé ó fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ kí n tọ́pẹ́ kò lè lọ́wọ́.
0: Mo rò pé yóò máa ń náwó fábúrò yín dáadáa ni.
1: Ó ṣe sí bẹ́ẹ̀ òwe ni òtí ẹ̀ wà á pẹ̀ owó ẹ̀ ó máa ń ṣe fóònù náà o. Èmi ò wà á pẹ̀ owó ẹ̀ kódà náà tí bá wà bẹ́ẹ̀ máa dáná àwọn ọmọ mi náà mọ̀ bẹ̀ àwọn ọmọ mi máa ń wá síbẹ̀ wọ́n ń gbàgbé lọ sí iṣẹ́. Mo ṣàmì pé ìgbà tí mo náà ò ní fi sílẹ̀ ẹ̀mú mi ṣàǹdá ìṣòro ní ẹ̀ pé kí n fi sílẹ̀ kí n kẹ̀kan dára bí mo ṣe wà gan-an. Ó pè mí kódà ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nínú ṣọ́ọ́ràbúrò mi. Bàbá ọmọ mi tí mo kọ́kọ́ bímọ fún ó ti ṣe irú ẹ̀ fún tán fúnra wọn lóyún.
0: Ìyìn àbúrò yìí kan náà àbí.
1: Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tán fúnra wọn lóyún tó dẹ́gbẹ̀ pé oyún yẹn mo lọ ṣẹ́. Èmi náà wà ní oyún ọmọ kan gbà yẹn ni 2001. So mo lọ ṣẹ́ oyún yẹn fún ní ọdún náà.
0: Ó wá dàbí pé gbogbo ohun tó bá ti wù yín ní wù àbúrò yìí kan sọ yìí. Ọmọ ìyá yín ọmọ bàbá ni.
1: Ó dà láàbọ̀ ni àbílẹ̀ kẹrin ní sí ni. Ó dà èmi ò pé mọ́ o táwọn kan wà tí mo wá lọ lé tán ní òsì ilé. Kò mọ pé mo ṣe padà wà lọ́dún ilé yìí o. Torí ẹni tí ń mú onímọ̀ bí ìfẹ́ ìdíyẹ alágbárí kan ní sóbi ni. Tóyìn mọ rí ọ̀rọ̀ ọ̀dọ́dún tó ti sọ fún un. Ọ̀mí ìwà mú bóyá wọn jọ wà mọ́ àbí wọn jọ wà mọ́ torí mi àti ẹbí gbọ́dá. Pé bí ìfẹ́ ọmọ gan fún ìfẹ́ rí ní pọ̀.
0: Màmá láàrin ẹ̀yìn àti àbúrò yín ẹ̀ ó tó bí ọdún mélòó ti ń bẹ láàrin yín náà.
1: Tí n bá ṣí torí èmi ń mọ ọmọ 84 náà bóun èmi ni 77 ni.
0: 84 sí 77.
1: 84 lòun ní ìmọ̀ káǹtì yẹn. Ṣé ni mo difference ọdún tó wà bẹ́ẹ̀.
0: 7 years ni.
1: Ok. 7 years. Àbíkàn mọ̀mọ́ àti bàbá mi ni. Tó èmi àti ẹ̀gbọ́n mi
0: ni. Ọmọ bí 42 years báwọn. Èyí ò jẹ́ bí 49.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìsìn bá nǹkan tí ẹ wá fẹ́ kọ́ ọmọ Nàìjíríà wo ṣe fún yín àmọ́
1: tí ẹ ń bá mi náà kó kí ni kí n ṣe kí n tó padà sí. Yàkẹ́
0: ìyọ̀ǹda arákùnrin fún àbúrò yín pátápátá.
1: Mo rò pé wá kí n fẹ́ kán bọ̀ ń bẹ̀ gán bẹ̀ bí mo ọ̀ fẹ́ra mọ́.
0: Kán sọ fún yín tí ẹ lè ṣe láti fi gbà.
1: Nǹkan tí mo fẹ́ kán bá mi mọ̀ràn ni pé kó wá kí n yọ̀ǹda pátápátá àti wọ́n fẹ́ra wọn bọ̀. Bí mo ṣe nífẹ̀ẹ́ ló jẹ́ kí mi ò jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe àti pé tí n bá ní n filẹ̀ torí náà kì í ṣe pé ó lẹ́nìkan pàtó tó ń jẹ́ olùbádámọ̀ràn rẹ̀ òun náà kàn án ó lè fẹ́ yí ìfẹ́ yìí bọ̀ mo jẹ́ nìkan tí mo dúró fún jẹ́jẹ́ pé báyìí ni ò já ṣe kì í ṣe bá ti filẹ̀ náà ni ṣé èmi náà ṣe gan-an mo ja kin file abi kin be mo file abi kin go nte kin ku pa
0: na rin eyin ati arakunrin ta nso e bi odun melo ni nbe laarin yin iyo odun te fi julo
1: ko le ti ki ti ba si boya bi odun

0: mẹ́ta.
1: Bí mẹ́ta torí ẹni mẹ́rin ló fi ju àbúrò yín lọ.
0: Èmi ìwọ kan lò bí etí Thompson lòun náà. Bóyá bí etí wọn ń lò wọn.
1: Tó bá jẹ́ tó ń bá jẹ́ etí wọn yóò jẹ́ pé ọdún mẹ́ta ló fi ju àbúrò yín. Ẹ̀yin wà fún mẹ́rin jù.
2: Ṣùgbọ́n ẹ sọ pé nígbà tẹ bá wọn papọ̀ ṣe na arákùnrin yẹn náà
1: ni. Ní ìgbóná ara làwọn fi gbá etí ẹ.
0: Òun gangan ni mo nà jù mo kàn fọ etí àbúrò mi bẹ́ẹ̀ kan ni ọmọ yẹn náà dẹ̀ padà wá tó fẹ́ náà nì. Ó wá sílé ẹ̀ ó wá padà wá bá wa mo mú kúrò lọ́dún ẹ̀ lọ́jọ́ yẹn. Ọmọ yẹn náà wá padà wá sílé ẹ̀ tó fẹ́ náà mi ó bú mi gan. Ọ̀ àtìgbà yẹn mo ṣe sí èmi àti òtítọ́ ṣe mọ́. Mo
1: ti dàbí mọ́.
2: Ṣùgbọ́n ká ní ẹ fẹ́ yọ̀ǹda rẹ̀ tẹ́fẹ́ ní ẹni fẹ́ rẹ̀ bí báwo lẹ ṣe ń pera yín.
1: Náà wọ́n ń bẹ lọ́dọ̀ ìbọn ṣe ń sọ̀rọ̀ yín làwọn wà nílé ẹ̀ báyìí báyìí.
2: Ẹ̀ àni pé báwo lẹ ṣe ń pera wọn bí wọ́n ṣe ń pera wọn. Ntí mò ń sọ pé pé àṣé ọkọ mi ni o àbí bọ̀dà wálé àbí bọ̀dà mo fẹ́ mọ bí wọ́n ṣe ń dara wọn pè.
1: Wọ́n ní ọkọ mi làwọn máa ń pè.
0: Ọkọ mi náà mo máa ń pè.
1: Ó dà mí.
0: Ó ṣe é ṣe kó máa gbọ́ rédíò kan torí mi kò ń pè rédíò.
1: Ẹjọ́ ń gbọ́ tó mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹ́yìn tó kúrò.
0: Ìwọ òun ti sùn ó ti sùn. Ó ti sùn èmi kan kúrò ń bẹ̀ mo lọ sí yàrá
1: kejì ni. Ẹ ó dà àwọn ọmọ Nàìjíríà ń bà yín lámọ̀ràn. Ohun tí ẹ bá lè ṣe.
0: Ọ̀dà ìṣẹ́.

0: Alo.
1: E kaaro baba.
0: E ma mo shi o.
1: Amen.
0: Seri omo bi esa. Alo ni ti ko jiji pa wa o.
1: Amen.
0: Aburo e gan kan je eyan Olorun. Ori iku pani to nkan ti o se yan. Ìṣèlú yẹ kó rọra jáwọ́ kó yọ̀ǹda ọkùnrin yẹn kó yọ̀ǹda ẹ̀kọ́ àbúrò rẹ̀ tí ò bá wá ìpalára fúnra rẹ̀ kò sórí ìfẹ́ tó lè ní sí ọkùnrin yẹn torí ọkùnrin yẹn gan fúnra rẹ̀ apààyàn ni tó ń fẹ́ tẹ̀gbọ́n-tàbúrò at the same time ó wà rísíkì hàn kó rọra jáwọ́ kó wá ẹlòmíì kò jẹ́ nǹkan tí mo lè fúnfẹ́ àwọn abẹ́tò bọ̀.
1: Ẹ ṣeun sá.
0: Ẹ máa mọ̀ sọ lórúkọ Jésù.
1: Hello.
2: Hello. Ẹ kú àjẹ́ o.
1: Ẹ káàárọ̀ bàbá orúkọ yín àti ibi
2: tẹ́ ẹ ti. Àpòṣẹ́kò ni ẹ̀rẹ́ ni o. Lagi ló máa tẹ̀síwájú. Kọ́mlé chi fi lé Sanmédùn joyè tí ò béèrè oyè lọ́wọ́ bá ka tàbí joyè ka ìṣọ̀ làláwẹ́ ló ń sọ̀rọ̀. Madam yẹn, I'm very sorry, kò mọ nǹkan tí ń ṣe. Tó ló kó bá gbọ̀ sálàlà rẹ̀ gbọ́dọ̀ gọ̀. Tó fi dàbí ẹni pé ọkùnrin kan, ó ń fi òun àti àbúrò rẹ̀. Kò wá ń sọ wípé o nífẹ̀ẹ́ rẹ̀. Irúfẹ́ wo ló bá mi sí? Bàbá tó sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ọ̀tẹ́, tàbí ó sọ̀rọ̀ kò kọ́ lọ́ọ̀ fọ́jẹ́ kí wọ́n sọ tẹ́. Ikú ìjìnlẹ̀ sí àárín yẹn. Irú ìfẹ́ wo ọmọ ìyá kan náà ìwọ jẹ́ gbọ̀ fún un òun jẹ́ àbúrò ọmọ inú ìyá kan náà wà ń sọ wípé bákàbákà ṣé ẹni yẹn nìkan ni ọkùnrin ká tiẹ̀ sọ wípé ìwọ ló kọ́kọ́ mọ̀ ká bá bá ẹran wí àbẹ̀ràn náà wí àbúrò yẹn gba olójú kòkòrò ló ná àwa tó sọ wípé ọkùnrin tó dàbí ẹni pé ó ń fi àwọn méjèèjì papọ̀.
1: Bàbá ṣe ń tẹ̀yìn náà ń sọ báyìí ni wípé kán fi
2: etí ọ̀dá ọ̀dá ó kúrò bẹ́ẹ̀ ni
1: kán fi ilẹ̀ fàbúrò wọn
2: ó kúrò bẹ́ẹ̀ ni.
1: Hello.
3: Alihamudulilayi. Fọlásadé Alágbàdo látorí ta mẹ́rin.
1: Alihamudulilayi.
3: Ètò tinú lójú jolè lọ. Ẹ dúró ná kíni bẹ́ẹ̀ ni ayé ìgànnà kò tiẹ̀ wá sí tìjú mọ́.
1: Kò sí ìhàn.

0: àwọn méjèèjì náà ni rò pé ilé wọn gan kẹ́ lọ yẹ ìdílé wọn wò.
1: ṣé n tẹ́yìn náà sọ báyìí nípa kan fi kan fi
0: àwọn èèyàn tọrọ àwọn ìgbìyàn lórí rẹ́díò ṣùgbọ́n kọ́ lọ ilé wọn kọ́ kọ́ mọ́ lọ rò láàrin àwọn ẹbí wọn o tí wọ́n pọ́ sí ẹ̀kan fún ẹ tó sẹ́yìn fọ́pọ̀ ẹ o tún a.
1: ẹ̀lọ́ mọ̀
0: ó yàtọ̀.
1: ẹ̀lọ́ mọ̀ ṣé n tẹ́yìn náà sọ ni pé kan fi àbúrò wọn sílẹ̀ àbí àmì kan fi
0: ọkùnrin sílẹ̀ fàbúrò lẹ́yìn oró fún wéèrè gan ikú òjìnà sáwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ní járí kúrò àwọn.
1: ẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n ẹ̀lọ́ mọ̀mọ́ orúkọ yìí ti ti ń pè wá yes ma.
2: àdúrà yín ọgbà
1: amín
2: ẹ mọ̀ ọ̀dọ́dẹ
1: amín.
2: ikú rẹ̀ ń bẹ̀ ọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ kú ń bọ́ mọ́rin ọmọ òfura ọ yẹ kóbìnrin ló ti jáwọ́ ń bẹ̀ fábùrò rẹ̀ sànyáńyá ẹ̀yẹ tó ń lọ ọba tẹ ọyà kó ti kó ti ní ìjìnà lẹgbẹẹ rẹ
1: ó
2: sọrọ rẹ láàrin mọlẹbí
1: ọmọ ìyá mọ yìí òun tún wá
2: jẹ láti rẹ sọrọ rẹ láàrin mọlẹbí jàre kí wọn ó pè sáàrin mọlẹbí kọdà
1: kí wọn láwọn
2: ọmọ rẹ ṣe
1: kọ fi ṣe kọ fi lẹ
2: ṣe náà mẹtẹẹta fún ọba sọra wọn ó kù kú ẹ àbí àyìn ọgbà adé ọsùn mo kí yẹ ẹkú àjìn.
1: ẹ̀lọ́
3: ẹ̀lọ́ adéyẹyẹ
1: ẹ káàárọ̀
3: ẹ̀ka ẹ̀kọ́ ètò
1: ẹ̀ka
3: bí ọ̀sán náà ẹ̀kọ́ ètò ẹ̀rí gbogbo ọ̀rọ̀ jùlọ ẹ̀mí o ní àwọn ọkùnrin àtòbìnrin ẹ̀mí ni wọ́n bá wí bí ó bá ti gbà tó pé yìí nìkan ẹ̀mí bá wí ẹ̀rí tán bá bẹ̀ sọ́ra kábù wọn má pọ̀ ibi wọn kábù wọn má pọ̀ àkọ́másí kó pa wọn kọ́ fi àwọn méjèèjì lẹ̀ kọ́ fi àti pé nínú ẹ̀yìn èyí ọkùnrin ìjọba àánú kàtégórì kan náà àbí òní ó jìnà sí kọfí sílẹ̀ kí lèyìn máa ń jìnà sí kú ni kọ́ jìnà kọ́ fí àwọn méjèèjì lẹ kọ́ gbójú kó ń bẹ́.
1: ẹ ṣeun sá
3: ìpinnu
1: ẹ ṣe sá.

0: ẹkúṣẹ́. Yes, orúkọ mi Ọlámilekan láti bẹ̀rẹ̀. Iṣẹ́ yìí àbúrò yẹn gangan ni epo ẹja. Wúmà yẹn kò sí nǹkan tó kan wúmà yẹn. Wúmà yẹn náà ẹni tí wọn náà ń bò. Báwo ni màá fi ọkọ wọn àbúrò tó ti mọ ìwà ìtẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Kò wá ṣe é ṣe kò ṣe é hàìdí bàbá ẹyin ọlẹ́ máa fẹ́ ọkùnrin tó sì jẹ́ pé a ti ní ní plan ni pé wọ́n á fẹ́ra wọn sílé kéèyàn wá fún wa máa ń bò. Tẹ́ ẹ bá sì tún wò dáadáa màmá yìí sọ wípé àbúrò àwọn èèyàn ní àwọn làwọn dàbí olùbádámọ̀ràn fún. Tẹ́ ẹ bá wo àárín yẹn àwọn méjèèjì ó fẹ́ close dáadáa.
0: Àbúrò yẹn wà fẹ́ rí fún wọn. Òyìnbó táwọn nídi ni pé kán fi wọ́n lẹ̀ kán bá fi wọ́n lẹ̀ káwọn máa wo fíìmù. Àtúbọ̀tán wọn ò lè kò lè dáa. Kọ́kọ́ káwọn fi wọ́n lẹ̀ kán máa wòran kán máa wòṣẹ́ Ọlọ́run. Kán máa wulẹ̀ ní ìfẹ́. Ọdọ́ kò ìfẹ́ kò kọ́ pé mo ju ẹnìkan lọ. Ìfẹ́ ò ju pé obìnrin ń jọ ọkọ lọ́la. Bọ̀ káwọn máa wòye kán fi wọ́n lẹ̀.
1: Ẹ ṣeun sá.
2: Ìbàjẹ́ àwọn olówó ni láti Adétokun lógún ẹwu.
1: Ìgbà
2: tọ́wọ́ ti jù báyẹn àwọn méjèèjì wọn ó fi ọ̀pọ̀ yẹn lẹ̀ kọ́kọ́ yẹn máa bàjẹ́ tiẹ̀ lọ. Káwọn méjèèjì kọjọ pé àwọn mẹ́ta kan lè fi ọkùnrin yẹn lẹ̀.
1: Ṣé wàá rò wípé tí màmá yìí bá sọ fún àbúrò òun pé kó fi ọkùnrin yẹn lẹ̀ yóò fi lẹ̀?
2: Báwo ṣe ń jọ sílẹ̀ wọn ó pọ ọkùnrin yẹn ni láti bí kọ̀bá sílẹ̀ tí kò bá sílẹ̀ inú àwọn méjì ò lè dùn káwọn méjì fi ọkọ yẹn lẹ̀ kan tó wà nbẹ nìyẹn.
1: Hello.
3: Hello Adé.
1: Ẹ káàárọ̀ bàbá. Èyí lóde òun pariwo.
3: Mo jẹ́ ti kúrò nbẹ.
1: Ẹ ń bọ̀ yín.
3: Kẹlẹ.
1: Yes sir.
3: Ẹ kú ètò. Mo bá yín lẹ́nu fíìmù yẹn nítorí kò pẹ́ tí mo wọlé sí. Gbogbo nǹkan tí mo gbọ́ tàbí ẹ̀dá sí egún ni o. Honestly, egun gidi ni o. It's better ká méjèèjì kú ìtìkà fọkùnrin yín lẹ̀. Wọ́n ti wúwa ẹ̀gún ilé ara wọn lórí ó ń bà bóró sùn ó ń bẹ̀gbọ́n sùn. Àwọn ti fa búrú wọnú ẹbí wọn o. Ó bẹ́tà ká méjèèjì àwọn ń bẹ o. Njẹ́ ò ṣe gbọ́ ò ṣe gbọ́ o. Ẹ kú ètò Ọlọ́run ní ìdálẹ́ àtúnú ara.
1: Amen. Ẹ ṣe sá.
0: Ẹ kú ètò.
1: Ẹ káàárọ̀ bàbá.
0: Ẹ káàárọ̀.
1: Yes sir.
0: Sẹ́ni agbásìtì mi iná mi táwọn èèyàn ń sọ yẹ. Irú eré kiri ajáǹgbẹ̀kùn sí. Ẹ ó ti ṣe pẹ̀lú ẹ̀kẹ́ni. Èyí tó tún jẹ́ ṣé bí obìnrin abúlé ẹ̀ gangan ṣé bó lẹni tó ń fẹ́. Tó bá jẹ́ pé ọkọ ẹ̀gbọ́n ló tún wọ̀ lójú. Ó bẹ́tà. Kí obìnrin yẹn ga kó yọ òkú ọkùnrin yẹn kó ní ọkàn rẹ̀. Then ọkùnrin yẹn ga tún lè máa wò pé obìnrin yìí gàga ọlọ́ba mẹ́rin. Again ó tún ju òun lọ. Ọdún òwe gbè látàrí. But pẹ̀lú tó bá yẹ pé ó ní ìfẹ́ mọ̀mọ́ yẹn ni kò ní tiẹ̀ ṣàgẹ̀rẹ̀ lọ́sọ̀dọ̀ àbúrò. Tábùrò bá tiẹ̀ náwó rẹ̀ gan kò yẹ kó gbà. Ní tèmi ìmọ̀ràn tèmi ni pé kó fi ọkùnrin yẹn síbẹ̀ kó yọ ìfẹ́ rẹ̀ kó ọ̀kadẹ̀ pátápátá ìmọ̀ràn tèmi nìyẹn. Èdè kàdé wọn lápá pàtà.
1: Ẹ ṣeun bàbá.

Ati ri da da ti mo kan re ki da e ma le to bo e se mo fa yi re.

0: ẹ kàrọ ma.
1: Orúkọ mi ni Abiola àti Olóńkèdè.
0: Àgbẹ̀yìn
1: mi ti sọ̀rọ̀ ọ́dúnlẹ̀ mi wọlé ṣùgbọ́n ojúbọ̀nà máa yẹ kó fi máa yẹ sílẹ̀ ikú mi ṣùgbọ́n máa yẹ sílẹ̀ kò tí kẹtọmọ ìkẹtọmọ amọ́lá ni mo fi báyìí. Mi wà mọ̀ nǹkan gbé ọ̀gá àti ọ̀hún ṣàánú wọn ni kó sílẹ̀ kọ́ ìjọ ọmọ yẹn ti sọ̀rọ̀ tán ó ti yẹ níta. Ẹjọ́ olówó ràn wọ́n lọ́wọ́ ọlọ́wọ́ jẹ́ kó wọ ọlọ́wọ́ bí ọkọ̀ wọn kúrò bẹ́ẹ̀. Bàbá mi tó bá ń ṣe fún wọn tó yẹ pé ó dẹkun bí owó ló ń fún wọn ni àbò ń tọ́jú wọn ni ọlọ́wọ́ ti gbé aláàbẹ̀ ti àgbẹ̀ ìdìbò fún wọn tó máa tún ìjọkùn yẹn lọ ni wọ́n á gbé fún wọn. Òun ò tí ìdàgbà àdìpọ̀ ti fọ́ ò tí ìdàgbà àdìpọ̀ ti
0: sẹ́wọ̀n. Sọ wípé àwọn nífẹ̀ẹ́ bàbá yìí gbogbo àwọn tó ti wá ń gbà wọn alámọ̀ràn látàárọ̀ gbogbo ohun tó ń sọ ni pé kán fi arákùnrin ilé fábùrú ọmọ nínú ọ̀rọ̀ wọn dẹ̀rẹ̀ ó tún sọ wípé àbúrò wọn lẹ́lòmíì tó ń fẹ́ ṣùgbọ́n àwọn ò fẹ́ ẹ̀kan kan ní láti gbà tí àwọn ti pinnu láti fẹ́ ọkọ mi lẹ́yìn ìgbà tó kọ wọ́n kú aláwọn òfẹ́ nìkankan àyàfi bàbá tá à ń sọ̀rọ̀ yìí. Hello. Hello.
2: Bàbá wọn.
0: Yes sir.
2: Àkọ́ ìṣọ̀.
0: Yes sir, ẹ kàrọ̀ sir.
2: Òtò àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí. Sẹ́nu kankan tó gbọ́ ọgbẹ̀rẹ̀ wọn bí èso lẹ́lòmíì lọ́pẹ́ nínú ìpàtí gòrò ẹ̀yà ó ti bá ṣe ẹsẹ̀ pọ̀ ìfẹ́ ọmọ kò wà lẹ́nu èyí kò sí nǹkan kan wọ̀ nínú náà ọmọkùnrin náà ọmọ àti ẹni tó lẹ́yìn pé ẹni tó náà bá ń bínú sí òtí ìfẹ́ àti òtí ìbílẹ̀ èdè mi rúkú ni ló bá ti àjẹ́ pé ìdí ìwà sí ọ ìgbìmọ̀ ojútùú ọmọ ọyà ọmọ ẹgbọ ọba sí ọpọ ọmọ abúrò bá mi pa ìdí rẹ gbọmọ ní tí wọn ṣe gbọmọ àmọ ọmọ ọkọ rẹ pé kò sì ti ṣe àgbègbè wọn bá ní ìyọ àwọn ìyọ ẹsẹ gbogbo ìyẹn wọn bá ní ìyà ẹ ní ìgbésẹ ayé ọrọ àjọyìnbá kó lè tọjú àwọn ọmọ tó bí lọ́pẹ́ ní ipa ti gòrí àmì ẹ̀dá ẹ̀ tó ti ó ga kò dá o ìdá ẹ̀sẹ̀ níbi àmì ìgbà ẹ̀sẹ̀ kan mo fi ọlọ́ọ̀bá búra ẹgbẹ̀rẹ̀ máa ṣókè lára ẹni gbogbo àwọn wípé wípé òun kọjá bí kan oṣù níkan nígbà tó ti lọ tó sọ ìtajà rẹ ìkútọ̀ kọkọ rẹ kó wọ́n yára bà wọ́n náà
0: àkíkàkà
2: kan náà gbọ́ ni
0: ẹgbẹ́
2: nílà kí ọlọ́ọ̀pọ̀lá ni òun fẹ́ ká fún ọmọ ẹgbẹ́ rẹ̀ nínú ẹgbà sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà máa kíkà rẹ̀ lọ nǹkan amúhọ́lá yìí kò sí táwọn ọ̀sán rẹ̀ fún kó já wọ́n bẹ̀ kó mẹ́tẹ̀ kókòrò ẹgbẹ́ bá ti gbọ́ kó ti rí ti nọ́mbà ó pa tó ní láìpẹ́ àràdà tó sọ lẹ́nu ọmọ mẹ́rin
0: Yes, sir.

0: tẹ̀lé kótó.
1: Yes, sir.
0: Ẹ kú àtàrà ẹni dáhùn.
1: Amen.
0: Ọ̀pọ̀lọ́ yín ni ìjọba.
1: Amen.
0: Ẹ rí nǹkan tó kẹ́kọ̀ọ́ ní bẹ́ẹ̀ ni pé àti ìyẹn ni wọ́n fura sọ̀rọ̀ ara wọn. Àbúrò wọn gbọ́jú wọn lọ bàjẹ́. Gbogbo ìmọ̀ràn tí aláwọn ìgbà kí wọ́n ní irú àwọn yẹn sọ̀rọ̀. Wàláì, ọgbọ́n ìgbà tí fọpọlọ wọn ṣe ni. So, ọ̀rọ̀ tèmi ò dún pé kò sí wọn àti ìdàgbà níbi kan máa wẹ́rí màrí.
1: Bẹ́ẹ̀ni.
0: Because tí wọ́n yẹ pé ọkọ wọn ṣaláìsí ni. Wọ́n wọ ẹlòmíì tí ó fẹ́ ọlọ́kabalẹ̀ tí wọ́n jọ máa gbára wọn mọ́ra kò pọ̀ sí ibù. Ọmọ ọdún mélòó ni wọn. So, ọlọ́mọdà wà láàmú. Àwọn ni kí wọ́n máa tí wọ́n ṣe ká dẹ̀ fojú balẹ̀ ká jìnnà sábúrò wọn gan. Ibù gan ó yẹ kí wọ́n ọkọ̀ lábúrò kọ́mọ́tò gan wọn.
1: Ọkùnrin ìyá náà ni ẹ̀sìn sáà.

kan wà tó jẹ́ pé ó ní bọ́lọ́hún ṣe dá wọn ọlọ́run dá wọn ní ìdá wípé kán fẹ́ràn ilé kán fẹ́ràn ilé kán fẹ́ràn ilé ìdá wípé ẹyọ kan tán bá ti rí tán ti nífẹ̀ẹ́ ó máa ń difficult fún wọn láti gbójú kúrò ńbẹ̀ ipe àwọn tó fẹ́ fún ẹlòmíì láàyè wọn ló fà tó jẹ́ pé kò sí nǹkan tó rí ọkùnrin bẹ́ẹ̀ ò bá ṣe fún wọn wọ́n á fàìndí ẹ̀ ìsì láti dáríjì wọn wọn ló máa fà tó jẹ́ pé ìbámí ẹ̀ rí ti obìnrin ti ọkọ ọkọ ò ní yóò ní ìbálòpọ̀ pẹ̀lú àbúrò ìyàwó ìyàwó sì dáríjì ibẹ̀ sílẹ̀ ti rí ọkọ tí ò ní ìbálòpọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyàwó tí ìyàwó sì ní dáríjì láíláí

0: son son ke baba oruko yin ati ki te tin pe yes sir
1: se
0: on teyin na so ni pe ko yonda okunrin fa bundo e mama te ba n gbo wa lowo lowo bayi awon alawo yen ti fun yin yi mama won ton pe wole n ton so ni pe ke yonda arakunrin fun aburo yin se ki n beere lẹẹkan pe oju tẹyin naa fi wo pẹlu n tẹ ẹ ri ati n tẹ ẹ n gbọ ati n tẹ ẹ mọ pe ti wọn ba ni ẹyin niyi o aburo yin ni karakunrin yoo mu kan talẹrọ pe yoo mu ẹyin naa si ti fẹnara yin sọ pe aburo yin lo ṣeeṣe ko mu ṣeṣe kó jẹ́ pé arákùnrin yìí nífẹ̀ẹ́ yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó pàdé àbúrò yín wá jẹ́ pé attention ti wá shift sọ́dọ̀ àbúrò yín báyìí àti fọ́ọ̀sì ẹ̀yìn ó sì lágbára torí tẹ́ ẹ bá sọ wípé arákùnrin yìí gan pé ẹ̀yìn ọ̀rẹ́ yín àti wọn ẹ padà wá fẹ́ra tó jẹ́ pọ́ fẹ̀yìn sílé gẹ́gẹ́ bí ìyàwó ṣé ẹ̀rọ pé kò ṣe é ṣe kó tún padà mọ́ tún rí àbúrò yín lẹ́yìn ìyìn ò lẹ́yìn ìgbà tó bá ti fẹ̀yìn sílé tán ni tẹ́ ti dìyàwó lé ní o àwọn méjèèjì papọ̀ tẹ́ ẹ na alákọ̀ọ́kọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì síbẹ̀ náà wọ́n jáwọ́ ká bá sọ pọ́n tí wọ́n fẹ̀yìn sílé tẹ́ ti wà nílé tán tẹ́ ti dìyàwó nílé

ẹ sẹ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ ti ń gbọ́ wa pàápàá